Sáré àwọn fa ọ̀rọ̀ wa, à ń fa ilé ọlọ́run ọba lọ́wọ́, à ń fa ọ̀rọ̀ wa, à ń fi ilé ọlọ́run ọba ọba àláà lọ́wọ́. Iléeṣẹ́ wa àdàbà 88.9 FM ọlọ́run ọba méjì ó túká láíláí. Bí ọba túká bẹ̀rẹ̀ látòrí GM tó fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀, ọlọ́run ọba má dọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa rú. Ìlú wa nílùú Ondo State ọlọ́run ọba méjì ó dàrú. Tí ò bá dàrú ọlọ́run má dọ̀rọ̀ tiwa dàrú ńbẹ̀. Orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run méjì ó dàrú. Ọlá láà ilẹ̀ ayé lọ́lá. Mo ní mo jísà yìí lówùúrọ̀ yìí ọlọ́run yá rọ́bì. Dákunjẹ́ ńlẹ̀ èjì tọ́lá rọ́bì ọlọ́run. Dákunjẹ́ ńlẹ̀.

0: 2026. Botin gori oge so kale emi olorun yo bale o agbara yuti o sile ogo re ma so.
1: Praise the Lord. Oruko mi ni Ayomide Ismail. Mo wa lati ilu Ilorin. First time igba ti mo kokko mo daddy Samujo stadium ni Ilorin ni. Esin igba ti mo wa fe lo sori oke ogo mo mi wa so pe mo tin wo mo boya 3 years. Mo ti kokko bi kan mi ba ri menstruation mi mo. Mo mi ba ni so sa le lo si Samu emo lowo mo mi sa kawo fun mi mo sa lo si gbe. Ki kan da se wo bi apata yen mi ti de bi auditorium bi apata yen bi menstruation mi kan ti se wa niyan enikan lo aburo mi si ti wa nbe tele ohun lo sa fun mi ni pad ti mo sa lo sura ti mo fi lo ni 3 days ngba yen leyin gba yen mo ba so pe oko mi jebu ni sin gbe ma ni ba won ani mo fe wa ko boko mi ni mi le mo ri adura gbangba ti mo ti wa fe ko ba tori muslim lo ko mi bẹẹ ti ọlọrun sá padà jẹwọ agbára rẹ bí mo ṣe ń gbọ program wa ní ìjárí ìjẹbú òde bí mo ṣe béèrè lọwọ àwọn èèyàn nígbà tí mo dé bá náà ìjà mo ṣàjúwe wọn sá padà mọ bẹẹ ìgbà tó yá mo kọkọ bí oyún àbí kan mo ní à sóyún ní àbóyún kọ ó bá rẹ mo bá lọ sọdọ nọọsì tọkọ mi lo ọkọ mi bí màlẹ́rà mo sá lọ ọkọ mi bá mú mi lọ ó bá sọ pé ìyá yẹn bá ní oyún ni à kí leléyìí kẹ ẹ̀mí mi mo ṣe o kò bá pẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá ń mo ba ẹjẹ ba n bìdì àkílò ṣẹlẹ wọn ti mọ sọ pé téèyàn ẹlòmíì ba lóyún pẹjẹ mọ wa ẹlòmíì mi mo bá tún pé mẹyìn mi láti lọ mẹyìn mi ni sáàmọ lọ àdúrà kí n sáàmọ fẹrọgùn ṣá mẹ dájú sáà ń gbàdúrà lọjọ yẹn wọn sá fún mi lómi àtìgbà tán ti fún mi lómi hun oyún bá dúró padà pé wọn sọ pé wọn ó padà fọ oyún sá padà dúró a sá dúpẹ mo sá padà bí mo dúpẹ lọwọ ọlọrun the glory of God ó fún mi ní nǹkan tí mo fẹ tó lọkùnrin ni mo ń wá olúwa ṣìṣe fún mi.
2: ṣọkùnrin náà lọlọrun fún mi.
3: ohun gbogbo tó bá ti mọ̀ pé
4: anything you know
3: ó ń jẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀
4: that's the pain
3: part ọlọ́run a máa fọjọ́ kan yanjú ẹ̀
4: God can settle it in a day.
3: ìní ni final day
4: today is the final day
3: tá a ti ń gbàdúrà
4: they were praying
3: ìní ẹyí tí ẹ wà káàkiri àgbáyé
4: God have you heard now
3: ní àwọn country mi
4: in
3: other
4: countries
3: join wa
4: live
3: join us live lori
4: facebook
3: authority ẹ sọ́ra fún fake
4: beware of fake
3: messages èmi ò kì í send whatsapp number
4: sí yín
3: ẹ jẹ́ gbàdúrà méje olúwa kí ìtìjú tó dé rán ẹ̀rí sí mi
4: ó
3: jẹ́ bàkọ́mẹ́ mi mímọ́ kí ìtìjú tó dé ẹ̀rán ẹ̀rí sí mi jésù olúwa wa ẹ gbàdúrà kejì ìwọ wà nínú lára tó jẹ lẹ́rì jáde lára ọwọ́ nínú lára tí ó jẹ lẹ́rì jáde jésù olúwa wa ẹ gbà bí ara ogun ilé wa tó máa ń lé ọlọ́rẹ́ jáde lára mi ogun ilé wa tó máa ń lé ọlọ́rẹ́ tó máa ń ní aláàánú jáde jésù olúwa wa láti ní ẹ̀rí o nílò ọgbọ́n wisdom ọgbọ́n ló máa sọ fún ẹ gbẹ ipò tó wà yìí àwọn kan ti kọjá bẹ tẹ̀yìn ò bá lọ́gbọ́n kò ní mọ̀ pé àwọn kan ń lọ yóò kàn bílí pé gbogbo yẹn ní nǹkan
4: ṣe
3: ọgbọ́n ló máa sọ fún ẹ wípé ẹ̀yìn ló wà ọgbọ́n ló máa sọ fún ẹ pé n tó ń dojúkọ àwọn kan ti dojúkọ wọ́n dẹ̀ bọ́nú ẹ̀ ọgbọ́n ló lè sọ fún ẹ pẹ̀lú àdúrà
4: yìí
3: o gbọ́dọ̀ miss ẹ so when you get wisdom wisdom will teach you the right
4: thing
3: àyà valege duasa taba duasa lórúkọ jésù ẹgbàgbọ́n lọ number two láti ní ẹ̀rí gbogbo ẹ̀ máa ń gbọ́ mi báyìí o nílò láti wọnú agbára
4: it is power.
3: of God that produce testimony. Act 10:38. Bí Olúwa ṣe fi òróró yẹn jẹ́ Olúwa, ó sì ń kiri pẹ̀lú ẹ̀mí àti agbára, ó kiri sóore. Ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀. There are many reasons for the many testimonies. After the oil come upon
4: it,
3: ma lege zubaya, ó lẹ́yìn ó gba agbára. Nígbà tí ẹ̀mí máa bá balẹ̀, ẹ wà máa ṣe ẹlẹ́rìí
4: mi.
3: So gbogbo ẹni tó bá rí agbára gbà, ẹ̀rí ni wọ́n rí gbà. Ìdí nìyẹn tí àwọn èèyàn fi ń wọ lọ sórí òkè. Torí ní orí òkè nínú look for láti verse
4: 1.
3: Jésù lọ sórí òkè ní verse 14 to 16 and he returned with power pẹ̀lú agbára. Nǹkan dẹ̀ yàtọ̀. So bí ẹ̀rí ṣe ń wá nìyẹn, o láti wá agbára
4: kan.
3: When you receive power, testimony follow. What should I do? Wòlí èmi náà ní ìdí ẹ̀rí. Àdúrà ni. You ask. Bàtí mẹ́wàá fọ́jú. Ó béèrè lákọ̀ọ́kọ́. Ó béèrè
4: lẹ́ẹ̀kọ́.
3: Nígbà òde kẹta, Jésù bojú
4: wẹ̀yìn.
3: Ó ní ẹ lọ
4: pè wá.
3: So látòní lọ, ó máa lẹ́rìí. Kí ni kí n ṣe? Gbọ́ràn sí wòlíì
4: lẹ́nu.
3: Second King 5. Wọ́n ń pe ọmọkùnrin kan Námánì. Adẹ́tẹ̀ ni. Kì í lẹgbẹ́ láàrin èèyàn. Instruction wòlíì ló yí ẹ̀gẹ́ kúrò lára
4: ẹ̀,
3: ló yí ẹ̀tẹ̀ kúrò. So iṣẹ́ tá a máa ń ṣe lórí òkè. Mo ní ìdí káàdì
4: white
3: tó fi gbọ́mi inú ilé àánú. Gbogbo èèyàn lórí òkè. Àdúrà máa ń pọ̀. From one prophet to another prophet, then àwọn olórin ẹ̀mí ńlá ńlá gbogbo ló máa ń wá bẹ̀. Orí òkè ògọ́ kì í ṣe lẹ́rẹ́. Òkìkí ẹ̀ wà lẹ́bíríwìà torí resort tá a ní. So àwọn èèyàn dẹ̀ máa gba òróró. Mo máa ń fún wọn lóṣooṣù. Bọ́ọ̀sù yìí ti lò toró gbúdọ̀ sọdún ayọ̀. Tó gba ìtẹ́ wà ní Abuja.
4: Lọ́dọ̀ fi ní Abuja.
3: Mina.
4: Mina.
3: Lọ gbogbo
4: North.
3: A pàdé Sátidé.
4: Mina bàbá mi dínà Sátidé.
3: Mo lu agogo. Ẹgbẹ́ ẹ̀rí. Ẹgbẹ́ ẹ̀rí. Ẹgbẹ́ ẹ̀rí.
2: Kọ́ mi ni Bukola Ọlọ́run Fẹ́mi. Mo wá láti Adétọ́lá ní Àgbàdo side. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé orí òkè yìí ni mo wá tí mo fi ní oyún ọmọ yìí. Torí ọmọ tí mo lóyún lé ọmọ ọdún mẹ́wàá ni. So orí òkè yìí ni mo wá.
5: Ọmọ 10 years lẹ lóyún lé.
2: So orí òkè yìí ni mo wá tọ́lọ́run ti gbọ́ àdúrà mi. Nígbà tí mo tún ní.
5: Mo ń bọ̀ ní sùúrù. Ẹ fẹ́ lóyún lé àbí oyún ò wá.
2: Tí n bá ti ní oyún yẹn, ó ní àlá burúkú kan tí mo máa ń lá. Ìdà kí n rí kinní menstruation. Àbí kí n rí ìyá kan tó máa yọ sí mi. Tíyá yẹn bá ti lè yọ sí mi, ó máa wálẹ̀ ni. Lójú ẹsẹ̀ ó máa wálẹ̀ ni. So eléyìí náà ìyá yẹn náà yọjú o. Ṣùgbọ́n Ọlọ́run ìpè yìí ó rómi lágbára. Mo lu ìyá yẹn, mo lù ó kú.
5: Ìyá yẹn a máa yọ sí ẹ láàrin ọdún mẹ́wàá. When you get pregnant, she will come in the dream and immediately the pregnant will come down. Àbí? And lẹ́gbà tó wá mọ bí, ó wá lóyún eléyìí. Ìyá yẹn wá padà wá. Kí ló wá ṣẹlẹ̀?
2: Tí oyún ti bá ti ní oyún yẹn, tí kí n tó lọ ṣe test rárá, tí bá ti ń fìlì kankan lára mi, nìyá yẹn máa wá àbí kí n rí kí ni menstruation yẹn. So lórí eléyìí náà mi ò tí ṣe test. So ìyá mo ṣẹ̀kọ́ mo ti ń fìlà pé nkankan wà lára mi. Bí ìyá yẹn ṣe wá ni ẹ̀ tó ní ìwọ yìí, ìwọ yìí, ìwọ àtọmọnú ẹ̀, ìwọ àtọmọnú ẹ̀, wà á rí nǹkan tí màá ṣe fún yín. Mo wá ní ní orúkọ.
5: O ò tí ṣe test o. Báwo ni ìyá yẹn ṣe mọ̀ pé o lóyún?
2: So ìyá yẹn wá ní ìwọ, ìwọ nǹkan tí màá ṣe fún ẹ. Bémi náà ṣe bí mo ṣe gbaná lójú ìyá yẹn nìyẹn. Mo ṣáà mú ìyá yẹn, èmi náà mo lu rada. After tí mo lu, aleluya tí a máa ń ké ní ìdajì ìdajì yẹn. Àtòsánà mo wá ké ní méje méje lójú àlá yẹn. So ìgbà tí mo tún wá ní oyún yìí náà, èṣù tún gbógun ní time march mo wá síbi báyìí. Bàbá ní àwọn kan wà níbi báyìí pé Ọlọ́run sọ pé èwo kan tó bá ń ríran ikú sí rẹ, àbí wọ́n jíṣẹ́ ikú fún ẹ, àbí nkankan, tẹ́mi bá jókòó, màá máa gbọ́ tí kinní yẹn máa sọ fún mi pé ìwọ wà bóyúnkù wà bóyúnkù. Èmi náà bọ́ta lọ́jọ́ yẹn. So dádì ṣe prayer fún wa ní ọjọ́ yẹn. So nígbà tí mo máa wá bí ọmọ yìí, èṣù yẹn gbé ogun, mo ti kú tán ní hospital Merit Lágbàdo. Kò kú mọ́ lọ́ọ́ máa ń pè mí. Pint ẹ̀jẹ̀ mẹ́sàn-án ni mo gbà. 9 pints of blood ni mo gbà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò dòkú, ọmọ mi ò dòkú. Mo dúpẹ́ lọ́wọ́.
5: Can we celebrate Jesus in the house?

Mo ń gbádùn àdàbà.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kojú mo kí ń ròyìn ní kùtù àìlàmú àfihàn láti kànnì àdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Ìlàrámọ̀kí ń lọ́wọ́. Tà ti ń gbòhùn sátẹ́gùn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dànù nínú ìṣáájú náà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sísọ lójú ọkọ̀ afẹ́fẹ́ gáàsì fún àwọn fásitì lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ni wọ́n kópa nínú ètò ìforúkọsílẹ̀ káàdì ìdìbò. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Imo ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé jí àwọn agùnbánirọ̀ tó tó ogún níye. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sísọ lójú eegun ìlànà ètò àkọọ́lẹ̀ ìdánimọ̀ kan eléyìí tí ó ṣe ìrànwọ́ lórí ètò ọrọ̀ ajé àti ìpè pàjáwìrì tó fi mọ bí ìjọba àwọn ikọ̀ ìjọba yóò ṣe láǹfààní àti lè mọ dé àwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti ètò ọrọ̀ ajé díjítàl Bọ̀sún Tìjàni ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde wípé ìlànà tuntun náà ni yóò ṣe ìrànwọ́ fún àwọn èèyàn pẹ̀lú ètò okòwò wọn tó fi máwọn ìlú lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó sì ti fi léde, ó ní ètò ọ̀hún ni àjọ NIPOS ló jẹ́ pé wọn yóò túbọ̀ ṣe àmúṣe rẹ̀ èyí tó wà pẹ̀lú akitiyan àti lè túbọ̀ rí dájú wípé àwọn tó jẹ́ ohun amáyédẹrùn ó dọ̀dọ̀ àwọn aráàlú àti wípé kí wọ́n tún lè ṣe ìrànwọ́ fún ètò ọrọ̀ ajé díjítàl. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ní àwọn ọkọ̀ ibùdó ọkọ̀ ìyíyí ọkọ̀ sí afẹ́fẹ́ gáàsì eléyìí tó jẹ́ ìdásí fún àwọn ifásitì lórílẹ̀-èdè Nàìjíríà tí ó mú kí owó ọkọ̀ kí ó túnbọ̀ lọlẹ̀ dáadáa fáwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ fásitì káàkiri orílẹ̀-èdè yìí. Ìjọba ní ńṣe ni wọn yóò tún mú àdínkù dé bá àwọn ọkọ̀ eléyìí tí àwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ fásitì ọ̀hún tí wọ́n bá fẹ́ yí sí lílo afẹ́fẹ́ gáàsì èyí tó jẹ́ pé wọ́n tún fún wọn ní ọkọ̀ tó tóbi 100 tó jẹ́ ọkọ̀ bọ́ọ̀sì tó ń lo afẹ́fẹ́ gáàsì èyí tí wọ́n pín lọ sí àwọn fásitì tó tóbi 20 níye tí ó sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ gan kí wọ́n máa san owó ọkọ̀ tí ò ju bíi 180 tí ò ju bẹ́ẹ̀ 180 lọ tí wọ́n bá ti rin ìrìn àjò ₦150. Bákan náà ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ olùdarí ètò ọ̀hún tó sìn kúkà iná fojú ọ̀rọ̀ yìí ló fi léde níbi ètò ọ̀hún eléyìí tí wọ́n sídi rẹ̀ ní fásitì ìlú Èkó. Ó ní ètò náà lọ́wọ́ ara akitiyan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àmúṣe ìlànà àti àdéhùn eléyìí tó jẹ́ pé ó ní pẹ̀lú àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ASU lọ́dún 2024. Wọ́n ní àwọn olùkọ́ àtàwọn tí kìí ṣe olùkọ́ tí ìṣe ajímẹ́fùn tó fi mọ́ ọkọ̀ wọn iná jẹ́ pé wọ́n lè láǹfààní àti lọ yí padà báyìí sí afẹ́fẹ́ gáàsì lówó tí ò gún pa. Ẹgbẹ́ àwọn lọ́gàá-lọ́gàá láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì lórílẹ̀-èdè Nàìjíríà SANU ló ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó tètè ṣe àmúṣe àdéhùn èyí tó ní pẹ̀lú wọn lọ́dún 2026 yìí lórí sísan gbogbo àwọn àjẹ́lẹ̀ owó eléyìí tí wọ́n jẹ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní lọ. Ìṣe ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà Comrade Muhammed Ibrahim inú fojú ọ̀rọ̀ yìí ló fi léde tó sì ní ìbéèrè ọ̀hún ni wọ́n béèrè fún níbi ìpàdé ẹgbẹ́ náà èyí tó wáyé ní fásitì ìlú Uyo nípínlẹ̀ Akwa Ibom. Ibrahim ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fásitì iná ti bẹ̀rẹ̀ sí ní ṣe àmúṣe àdéhùn náà nígbàtí àwọn míì tí wọn ò tiẹ̀ tí ì ṣe rárá látàrí ọ̀dà owó awo lọ́kùn eléyìí tó jẹ́ pé ó ń dá wọn àti ìpèníjà ètò ìṣàkóso. Ọwọ́ àrò ìjọba àpapọ̀ kó tètè fún àwọn fásitì tọrọ kọ ọ̀hún ní owó tó yẹ àtàwọn ibùdó míì èyí tí wọ́n fi lè láǹfààní àti ṣe àmúṣe àwọn àdéhùn eléyìí tí wọ́n ní náà. Ajo ileto dibo lolede Nigeria INEC lo ti fi lede bayi wipe awon odo leye to didie ni milionu mewa ni won foko sile ninu eto iforuko sile eleyi to je ti kadidibo ti o pari laipe yi en to je alaga ajo ileto dibo lolede Nigeria ojogbon Joash Amukitan lo foju oro na lo fi lede nigbati o je pe won ba awon iko odo asoju iko odo nu ajo eleto dibo ti won si so loju won yi ti won se apejuwe kikopa awon odo na gege bi eleyi to se pataki lori ilana eto idibo commissioner kan ninu ajo eleto dibo ojogbon Roda Gumus uno soju Amukitan to se filede wi pe ajo na ni won lo awon asoju awon odo na lati le tunbo se eto itaniji fun awon odo orilede Nigeria lori ilana eto dibo oro awon asoju awon odo ohun ki won tubo mo se eto itaniji pelu ilana alafia ikopa ninu eto dibo saju eto dibo to tun bo iroyin ni kutu aile n gbo lati ikanni adaba FM 88.9 akure ilu ilamo kinlawa ta tin gbohun satagun ta ba padade ile ise olopa nipinle Imo lo ti fidi re mule wipe awon ajinigbe ji awon agunbaniro to tobi ogun niye an pada bo e ku kale
2: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu okan lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba mission ko lo tin nu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nafda ki fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagba tajake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko mo ni janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide
1: e kaabo pada lati oke lohun fe kunrere royen le kan si wa lori itakun ayelujara www.889.fm esle download application wa ni Google Play Store adaba fm ba kan na le di darapo won lawon ojo opo ibarin soro Facebook Instagram ati itakun X at adaba 889fm adaba fm tv leti ba pade lori YouTube wa esle fi royin so si wa lori email newsroom at adaba 889.fm iroyin te si waju ile ise olopa ni ipinle Imo lo ti fidi re mule bayi wipe awon agunbaniro to tobi ogun niye no je pe won jigbe ni oju ona owiri si onisa awon agunbaniro ohun ni iroyin fi ni pe won rin irin ajo lati ibudo ifinimole awon agunbaniro Ibadan ti o si je pe won lo si Abia ati ipinle Akwa Ibom ko to di pe awon agbebon kan ino je lo je pe won da won duro pelu oko meji eleyi to nku won lowo ba kan na ni iroyin fiye ni pe alukoro ile ise olopa ni pele na eri okoye oni awon iko ile to abo lo tin sa akitiyan lati mo ibi ti won ko awon eyan na lo ki won si dola emi won oni won o ti ri enikeni fi kele ofin gbe lori ise osugbon ti o soro daneju pe npe commissioner olopa Howdu Boso no ti fi ara re jin lati ri daju pe won da abubo won dola emi awon eyan ohun ni kiakia awon iko onisumami Boko Haram ni won ti se ikilo si buba awon omogun eleyi to wa ni garamojile ni ijoba ibile Hong ni ipinle Adamawa ti won si se kupa omogun meta ati asogbo kan iyan bi awon omogun bi mewa mi ni iroyin fi ni pe won farapa nigbati awon obirin meji ti won si ni won ji won gbe ninu ikolu ohun to waye en to je alaga ijoba ibile Hong yini Aliyu Yerima Sahad o filede lori isele ohun to si ni awon omogun eleyi to je pe won farapa ni won tin gba itoju lowo nile iwosan to wa ni Hong nje ibi ti ari mo re lori iroyin ni kutu aifun ti aro tuni ayo lafatukun lolu ti royin ọpọ yẹn mi jọ danu mo wa se ti gbọyin ise oni o pe wa o lagbara lowo olohun akujimi olohun

0: Arise and shine.
1: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ. Moral Group of Schools lórí Paraga Ward lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yí kátà àwọn ọmọ ti ń bá àwọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣorí eré tùgẹ́dà. Àti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological là ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ sọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti acquire qualitative education. Gbogbo àwọn nǹkan rere ti mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtonídé. Ilé kì í lọ nítorí àràbàjẹ́gẹ́ òtítì bìrì sólà ẹnẹ́jì tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù. Tó tún wà professional and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ̀wọ̀ ẹ mẹ́jẹ̀ sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Paraga Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò. Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
2: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
3: Wait, this all finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
4: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
6: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
5: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́giṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngàn.
7: Oya ẹ máa bọ̀ wá o.
6: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
5: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
8: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ AD Bishop Police Station ọba Déṣídà Road Àkúrẹ́.
5: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344.
8: Grace 08032474686.
5: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
9: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Mo gbàgbé ẹrù aṣọ sínú ọkọ̀ taxi ní ìlú Àkúrẹ́ ní ọjọ́ Monday. Mo wọ ọkọ̀ taxi náà ní Old Garage sí Roadblock. À ń fi àsìkò yìí rọ ẹnikẹ́ni tí ó bá bá wa rí ẹrù náà kó pe àwọn nọ́mbà wọ̀nyí tàbí kó bá gbé lọ sí ilé ẹgbẹ́ àwọn oní taxi ní Àkúrẹ́ tàbí kẹfì tó iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ yín létí 0703-673-7676 tàbí 0706-621-1987. Ẹ tún lè pé 0813-034-9051. Ẹ̀rù yín kò ní sọnù. Ẹ ṣe púpọ̀.
10: Ilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackie M College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀ ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackie M College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Èkìtì State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Èkìtì nípínlẹ̀ Èkìtì. Ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in College Public Health àtàwọn ìyókù. Àti pé Èkìtì State College of Health Sciences and Technology ìlú Ìjẹrò ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan-an ni ilé ìwé yìí wà. Opposite First Samuel Ogangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọláyé Lẹ́kúnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08154377844 àti 08154375072. Jackian College of Health Sciences and Technology. Wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ náà.
11: Your Nescafe is not just a drink, it's your

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrabchem Limited, makers of Panda Paracetamol.
1: Ilu ime ri pe gbogbo eniyan sibi ayeye egbongi atojo simi 27/9-6/10/2026 filole 200 million naira fun gangan ayeye ilu imare lojo jimo 2/10/2026 sago mejila osan ni gbagede oba lode pari labe alaga honorable riben akintunde olusola adebayo julius obio chief launcher ode olajumoke boys bob bo launcher olubalejo ojo na ni senator doctor ode olajumoke eto ayeye egbongi lo bayi Ojose 27/9/2026 ifagabaga ere bọọlu 4 PM lasalẹ igbudu mọjumọ Monday ayẹyẹ ijẹṣu pẹlu ere afẹsẹwọnsẹ Tuesday lilasogun Wednesday ọrọ ajọsọ nipa lera Thursday abẹwo imọtoto dojule bonfire itana yiluka Friday ọjọ keji oṣu kẹwa gbigbe igi ṣẹdalẹ 5 AM-11 AM Saturday ayẹyẹ ẹlẹgbẹjẹgbẹ ilẹmọ Sunday 4/10 isin apapọ onigbagbọ nigbagede ode pari 4 PM njẹ Albert Ojolape Alaga Abu Said Akowe Wale Adelolu Asoju Agba Ilu Lolukede
2: Eyo yanra oyokun ekitikete emomo ni goroso ekiti rumole keje bawere ni wele kiti wo fere rule loloka muro Olorun abolu si dike wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe na run ye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484-3351 emi pe le kan si 0707484-3351 so ti yo jade ru le o
3: lara re sugbo ogun olohun faran ninu aye re olohun se to lati tu itan aye re ko gege bi ti jabesi ninu ipade adura lagbara nla fun jo meji gbako ti the Christ Miracle Church Mission CMCM isagbe kale re lati mu aye re wonu isepo ola ta pakori e ni lati mu ailola to si isepo meji ola from sub honor to double honor olohun se to lati gbe oro re ga ninu aye re nibi ipade adura lojo meji yi ti yo waye lojo keji ati ojo keta osu kewo odun ta wa yi lago meta osan si mefa irole lojojumo ni CMCM National Headquarters oke jebo ninu Kure, Igbala, Idande, Aluyu ati Ibapade atoke won duro de o. Pastor Mrs. Akinagbe Janet, Ondo State CMCM Evangelist. Pastor Benga Debayo, Ondo State Pastor. Pastor Oluadegbola National Pastor. Pastor Kayode Olorunfemi, Assistant General Evangelist, CMCM Worldwide. Pastor James Oke, General Evangelist 2, CMCM Worldwide. Pastor Joel Areola, General Evangelist 1, CMCM Worldwide. Pastor Cidi Adewole, Vice President 2, CMCM Worldwide. Prophet Peter ati Pastor Mrs. Folashade Adebisi, President and Vice President 1. CMCM Worldwide. Apapa mo iroshi olomi jo CMCM ni pina undo ni olu kede.
4: Ẹyin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
5: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n irú oorun bẹ́ẹ̀ sì wé orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí Mukka à ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
6: Bari ẹni tí wọ́n gbé gẹ̀gẹ̀gẹ̀ gorí oyè bàbá ẹ̀. Ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kú oríire. Nítorí ẹ̀ ní gbogbo ẹbí His Royal Majesty. Lè tọba Gabriel ilé Sanmi Bayode. Bí ògede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé. Ṣèdíkà lọ kí ọlọ́ba ilẹ̀. Ìyẹ́ ọmọba Stephen Gbadébò Adéòsè. Orí ògede tọ̀. Fún ti gbígbé sórí ìtẹ́. Bákan náà ìlàdẹ̀ wá ń kí gbogbo àwọn ẹbí orí ògede dynasty. Fún ìwà ọmọlúàbí tí wọ́n wù. Léyìn tó jẹ́ kí ẹbí náà ó gbayì kárí ayé. Ẹ mà káre o. Ọmọ orí ògè ọmọ ọlọ́ba ò dáyé. Ìjẹ ọba ọmọ ọ̀lálẹ̀ ọmọ ajígbàgbà orin. Ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣù gbájì eré bọ̀. Ọmọ òṣòro mọ́ ṣàkàṣòro ọ̀ṣàkàdán mi kíraarọ káàṣe yìí ṣàmọ́dún. Ọmọ ìyẹ́ bí ọmọ àbábí òtìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ. Èyí ilé ọlọ́ba ló kóso ẹsẹ̀ ó dáta pa sí. Táyé òṣà ìmọ̀bẹ́yẹlé iléṣoge àbí òṣoge. Ọmọ ajóṣì bí pẹ̀yìn òdídà. Àjóruwá àjóréyìn àjóṣèyìn ìbàdí gírírán mú ni gírírán. Romule Kare o to gugu awon ebi late oba give le le so bi payode ori oge the second elonika ki omo ba steve gbadebo adeusi e o ma kabo mi your vein be peace one prosperous.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì fi tayọ̀tayọ̀ kí Adelé Ọmọọba Adégbọ̀rọ̀ Láwàní Onírèmù Barista Ìdòwú Adéníyì Olódòsì Ọ̀nàrẹ́bù Charles Ọwádàrà gbogbo àgbà Ìmàrè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà Ìmàrè àtúnkí gbogbo olóyè ìlú Ìmàrè àwọn ìpogun àti olórí ìpogun onílé àti àlejò pátápátá nílé àti lẹ́yìn odi wú ayẹyẹ ọdún ẹ̀gbọ́ngi pàtàkì jùlọ ẹni wa Sẹ́nẹ̀tọ̀ Dr. Bọ̀dẹ́ọ́lá Jùmọ̀kẹ́ Ọ̀nàrẹ́bù Ìdòwú Adéyanjú àti ẹnjiníà Túndé Ọláyíwọlá pẹ̀lú Túndé Aróge wú ayẹyẹ ọdún ẹ̀gbọ́ngi festival. Imeri Progressive Forum pẹ̀lú Imeri Security Committee Kùṣẹ́ takuntakun. Àwọn planning committee ni James Ọdẹ́túndé Ṣíámà Olóbòṣẹ́rẹ́ FF Olísà Túndé Ìyábọ̀ Òsí Mọ̀káyé àti Owólabí Juliana pẹ̀lú Victoria Akinwale ẹgbẹ́ Festus Akinwale àti Onírèwé Roland Ìbúra Ọláwọlé àti Ìyábọ̀ Ògúnníyì ló sọ wípé àṣeyí ṣẹ̀mí láṣẹ Èdòmàrè. Ǹjẹ́ Ọdẹ́túndé James Ṣíámà Ọ̀nàrẹ́bù Oyè Festus Secretary ló ń kéde.
2: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
3: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ẹ tọgbọ́ ìyàwó láyò.
7: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wọ́pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ẹ ní tòótọ́.
7: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ka ṣo níbi tí CDK wà?
9: Èwo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́bẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pé 0707 484 3351.
11: CDK, sọ́yẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: fi ma di ojo kẹrìndínlógún oṣù káwọ ọdún yìí ìyẹn 24 October 2026 gbogbo ìlú karamu àkókò máa kú fọ́fọ́ ìlú máa mi tìtì ìkarahun dé 2026 àwọn ọmọ níbi díran ìkarahun àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyì tíyì tẹ̀yẹtẹ̀yẹ tọ̀látọ̀lá royal majesty ìgbìnì bí àti ẹlẹ̀kẹ̀ ọba andrew ọlámọyì mohammedu di ọsọ́nà wa àkàlà of ìkarahun àkókò àti ìkarahun progressive union ìyẹn ipu bí kọjọ kẹrìndínlógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n ń retí abẹ́ yóò tí gbọ́ ni pé tó bá dọjọ́ kẹrìndínlógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukutu máa hu nílùú karamu àkókò níbi tí a ti ṣe kówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú nípa àfi ìgbàlódé sílùú karamu àkókò ayẹyẹ tí yóò wáyé ní new palace side ìyòtù ìkarahun àkókò láago mẹ́wàá àrọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìndínlógún ni ètò kówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu excellence dr lucky olumisan ayédàtiwa gómìnà pínlẹ̀ ondo àlejò pàtàkì tí à ń retí dr david d asaolu adarí àti olùdásílẹ̀ e5 energy service limited lónìfilọ́lẹ̀ àgbà prince ayọ̀dèjì olùdádé national president ipu àti professor oyedele taiwo minister for finance àwọn olùgbàlejò àgbà princess koyede giwa alága ètò ayẹyẹ pẹ̀lú professor latif adeniran chairman publicity committee ló kéde.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Jùlọ, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
6: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
6: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
5: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
6: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
7: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùbánimọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
4: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúndùn òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
5: Libeta, Mukka.
4: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
6: Say after me.
7: Okay.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
10: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
11: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
12: Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
13: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
12: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
13: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
12: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
13: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
14: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́? Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
15: Bó ṣe máa jẹ́ nìyẹn, Fọlájì Òyetayọ̀, àtúnkí wa pa ọkọ̀ ojúmọ̀ ni, àkọ́ ọjọ́ ńlá ò ní. Ọjọ́ jímọ̀ ni, ọjọ́ àlùbáríkà, ọjọ́ àkójọ, gbogbo ohun tá a ti kójọ ní ti dáadáa, Ọlọ́ba mi ò ní túká mú wa lọ́wọ́, àmì àti àmì, wọ́rọ̀ fáná mọ̀ káná aliyà. Àgbéga àgbéga, òun ni ó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa ọ, Fọlájì Òyetayọ̀, orúkọ mi ló ń jẹ́ bẹ̀fà Cowsport. Kàtígórí eyín rè Mr. Oranda, bá a bá tún ikí jímọ̀ tòní, yóò kú jímọ̀ mẹ́rìnlá pẹ́rẹ́. Táàkì lọ́dún 2026, táàfì rí kọjá lọ sọ́dún 2027. Ọlọ́run dákun, ààbò rẹ tó nípọn jó mọ̀ wà lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa o. Àmì àti àmì, pàápàá pààlà ṣe. Ẹ̀kú járe ẹ̀ ń tẹ́ ní iye ìwànṣẹ́jú. Bàbá lò á fún wa láwọn ọ̀rìn kíni gbogbo tó yẹ ká mọ̀ ni. Ẹ jẹ́ ń lọ jẹ́ ká mọ̀, gbogbo bí nǹkan ṣe ń lọ pápá jùlọ nípa ìdíje eléré ìdárayá tí wọ́n gbé kalẹ̀ fáwọn ẹlẹ́ran. Àwọn iléèwé ìyẹn secondary school, eléyìí tí Rachel Family Foundation gbé kalẹ̀, gbogbo bí nǹkan ṣe ń lọ àwọn ikọ̀ ẹgbẹ́ agbára wọn. Àwọn iléèwé tó ń lọ bí 22 báyìí, òun náà ti fowókọlẹ̀ o. Wọ́n jẹ́ ká mọ̀ pé ọjọ́ Wednesday, ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí, òun ni ètò wáyé. Aago 9:00 àárọ̀ ni ó sì wáyé pápá Cerebula Secondary School tó wà nílùú Ọrẹ. Òun ni ó ti wáyé o. Wọ́n kí gbogbo àwọn iléèwé tó fowókọlẹ̀. Bẹ́ ẹ fọkànbalẹ̀, yóò dùn gbọ́gbọ́ kan sí i, pàápàá jùlọ àtàwọn aṣojú wọn tán wá bí ìpàdé tí wọ́n ní wọ́n yóò wáyé lánàá. Gẹ́gẹ́ bí Kọmídà Dẹ́ni Ìdìkò, gẹ́gẹ́ bó ṣe já mi tán kanlẹ̀kanlẹ̀, òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Láti ibẹ̀ lọ, ẹ jẹ́ ń fún wa láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé. Bàbá ń sọ nípa ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigeria Professional Football League NPFL. Àlàrí ó tún padà jó àgbà níbi tí nǹkan ó ti máa láǹfààní. Láti gbé nǹkan àánú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ nù ni. Ẹ jẹ́ fún wa láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó tún láǹfààní àti wáyé o. lórí pé bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fọlájì òye tayọ à ń bá dọ́gba ni tó bá ti dọ́la àbọ́là kọ́ ni ọjọ́ sátidé ni. Ikọ̀ Kano Pillars wọ́n farabalẹ̀ máa ká Stanley Cup Sporting Lagos. Ikọ̀ Rivers United àwọn ọmọ gbàlejò Ìkòròdú City aago mẹ́rin ìrọ̀lẹ́ ni. Niger Tornadoes wọ́n mọ kojú kọ ti kun Califat FC aago mẹ́rin ni ó wáyé Enyimba International. Enyimba tó ṣe pé ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́lọ́run sàánú wọn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ní sáà tá a wà yìí wọ́n ṣe ìjáwé olúborí. Wọ́n tún máa gbìyànjú ẹ̀ wò láti lè jẹ́ kí ìjáwé olúborí yẹ kó máa tẹ̀wájú nígbà tá a bá ń gbàlejò kọ ti Plateau United tó bá dé ọdọ́ ìwò nìyẹn ọjọ́ Sunday. Bẹ́ndẹ́ ìṣọ́ra tó mọ kojú kọ ti Bara FC ọjọ́ Sunday náà ni ó wáyé Enugu Rangers. Wọ́n farabalẹ̀ máa ré kọ ti Abia Warriors lẹ́pàdánà wọ́n bá gborí wọn lẹ̀. Inter Lagos àti Katsina United ọjọ́ Sunday láago mẹ́rin ni Kwara United ó mọ kojú kọ ti Ranchers Beach yóò ga yàtà. Ikọ̀ Doma United wọ́n farabalẹ̀ máa kojú kọ ti Wari Wolf Kano Pillars àwọn àti kọ ti Sporting Lagos ẹni ẹ̀wà kọ́ra ó lè bá yá Up Shooting Up Stars Shooting Stars ó wà ní Lúbàdàn. Wọ́n máa kojú kọ ti Nasarawa United bó ṣe wà sí nìyẹn agbésẹ́yìn tiwa létí ẹni líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè Spain lórílẹ̀‐èdè lórílẹ̀‐èdè England kò sí rẹpẹtẹ ńbẹ tó bá ti di October 10 òun gangan ni wọ́n padà wọlé láti international break eléyìí tí wọ́n lọ ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún yín pé tó bá ti di ọjọ́ kẹfà ọjọ́ kẹfà oṣù tá a wà nínú ẹ̀ yìí òun gangan ni orílẹ̀‐èdè Nàìjíríà alẹ́lẹ́ wọ́n ti fi Nàìjà lẹ̀ láti àná alẹ́lẹ́ wọ́n ń lọ sórílẹ̀‐èdè Russia nìyẹn ẹni kí ni wọ́n fẹ́ lọ sí Russia ẹkú ti mọ̀ pé kò ṣeré Moscow iṣẹ́ náà ń ṣe ní Russia wọ́n fẹ́ lọ kójú orílẹ̀‐èdè Russia ni Russia gba ọ̀jẹ̀ lábá ń sọ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ òun gangan ni ó tún bá dé o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ọwọ́ ajẹ́ kó yémi pẹ́ni tó jẹ́ akọ́nimọ̀ gbámú òun náà ṣe ìdarapọ̀ mọ́ wọn ni Eric Chair kódà ìròyìn jẹ́ kí n mọ̀ pé Wilfred Oyeyin dìde Wilfred Ndidi nìyẹn ẹni tó jẹ́ balógun ikọ̀ Super Eagles kò ní láǹfààní láti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ torí ìdí kan tàbí ẹlẹ́ẹ̀kejì wọn ò sọ̀dídí òfin ní kópa o ṣùgbọ́n ẹ má retí Wilfred Ndidi nínú àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí ó kojú orílẹ̀-èdè Russia gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn agbésẹ́yìn tiwa létí láti ibẹ̀ lọ ẹ tún já máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ó dílé òkèrè nìyẹn àárọ̀jọ́ mùsùlùkùn Anthony Joshua ògbóǹdarìgì abẹ̀sẹ́kù bí òjò ni ànákọ́ yìí wọ́n àti Tyson Fury wọ́n ṣe first face off bẹ́ẹ̀ bá gbàgbé bí ìjà ẹ̀sẹ̀ kíkẹ́ ó bá wáyé àwọn méjèèjì tàbí gbogbo àwọn eléré ìdárayá ìjẹ̀sẹ̀ kíkan wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ o ìgbà ń bá wá sọ̀rọ̀ tán òun ni wọ́n wàá kojú ara wọn wọ́n nàró mọ́ra wọn lọ́rùn ni láti morí ọwọ́ tẹ́nikẹ́ni wà Anthony Joshua ti wá jẹ́ ká mọ̀ ó pìrìdìtì ó ní first round òun gangan ni o òun ló ṣeéṣe kó o ti knock Tyson Fury down ẹgbẹ́ níwòye tẹ̀yìn yóò bá bọ̀ wọ́n ní bóògùn ẹni bá dáni lójú àfi gbarí ni ẹ bá sì gbàgbé Anthony Joshua ògbóǹdarìgì abẹ́sẹ́kù bí òjò káàkiri àgbà ńlá ayé ni ṣó ń gbọ́ mi bà mí aláṣẹ KSC àmì gbogbo kàrí àkókò Gunners ọ̀túnba aláre fọ́lànà gbogbo olúwọ̀ mi ò ní white adéwálé màṣá àwọn Gunners tó dúró kakaraka nìyẹn wọ́n ní ẹ fílẹ̀ iṣẹ́ rẹ̀ dá lójú ni lábá sì ń sọ nípa ìṣẹ́ tó gbé mọ̀ lù ṣubú ó ń bẹ lọ́wọ́ Anthony Joshua kódà ó pọ̀ rẹ́rẹ̀ lọ́wọ́ Tyson Fury náà kò sí wàhálà ọlọ́ọ̀kùnkùn sọ mi wá di ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2026 tá a wà nílẹ̀ ta ni ó jáwé olúborí láàrin Tyson Fury àti Anthony Joshua ìyẹn làwa ò lè sọ èmi a sì máa sọ pé ọ̀ràn kan mẹ́nìkan máyọ̀ ó ṣogún ọdún láyé tó olúwa rẹ̀ náà bá ṣe Anthony Joshua ni ó padà wàá bá ni àbí ti Tyson Fury ó rí à ń bẹ̀ ó dúró rí ọ̀nàrẹ́bù olúwa tóyìn Victor Jaffet up Manchester United ó bàjẹ́ tì ẹ já kó ń bẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ àti ń gbọ́ fún ìfìrìn ṣùgbọ́n Cristiano Dos Santos Savio Ronaldo ṣó ń gbọ́ mi ọ̀tún by immigration èyàn Man U nìyẹn Ronaldo ó lóun máa sọ gbogbo Kelly mọ̀ gbogbo ń tó rọ̀ mọ́ gbogbo ògùn tó ń lọ láàrin àwọn méjèèjì tó fi mọ́ orílẹ̀-èdè Portugal akọ́nimọ̀gbẹ́ orílẹ̀-èdè Portugal George Jesus àti Cristiano Dos Santos Savio Ronaldo bẹ́ẹ̀ bá gbàgbé ọmọkùnrin yìí dédé fi ibùdó ìgbáradì wọn sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi bàbá sórí àga ni wọn ò gbé bàbá wọlé bàbá wa ń fárígá kò sí wàhálà. ni a si ma so pe awon kan wa awon eyan kan wa to se wi pe Olorun di sa won lesa so n gbo mi afa yori di oba oro gbogbo lara mokin awon kan wa to se polo oba mi sa lesa e ba ile padanu ru won o to ni pe ru Olorun ni o si ru eyan po janti rere sugba won kan to lo oba mi sa lesa Eh, leri du won mo afijo won lasan le mo ri egba ti Cristiano dos Santos Severo Ronaldo to ba se pe pelu sele to sele yi oni o mu ko ninu ko egbe agbobolo orilede Portugal gba oje seyin oro wi pe oni fe da bi ko sinu laarin gbugbu awon toro kan tori pe lenu je ta ti Cristiano Ronaldo ti ko ni camp orilede Portugal awon follower torilede Portugal ni iya ajo efe won won ni 24.9 followers je je mo pe bi almost 1 million followers oni won ti unfollow ajo efe orilede Portugal tori pe kini tori pe won ba Cristiano Ronaldo ja se ri ife ti buruku bayi si wahala eti mo fi so pa won kan wa olorun ba mi ti sa won lesa ni o be ba won ja afijo won lasan le ma ri ere liru won mo o egba kini o sele awon yen sa ti won follow efe orilede Portugal bayi follow awon tin dinku o si wahala anigbagbo ko won yanju gbogbo to lo laarin awon mejeji ege bi nkan se je niyan Falcao Sport gbe si wa leti e ja ko nbe won tin je ka ma won ni esun ele ti won fi koye ko Manchester City ko to di Paris sa ta wa won wo di won gan ni o se ba gbagbe inu awon ko egbe agbabolu kan tin nu jojojo bayi lawon bi Arsenal Liverpool ati Manchester United nje kini nu won fin dun won ni gbogbo esu ti won ni won jebi re yi ma ma ilese wadi lekun rere te si jebi e looto gbogbo awon fi eye te gba labi odun yi bi odun mefa seyin abodun mejo seyin gbogbo e patapata la gba lowo yin o inu awon kan tin dun lorilede England won la lo je jebi gbogbo e dele a gba fi wa gege bi nkan se lo werewere ni e ko ti mo pe oro Yoruba won ni yin ogun odun a ma joni lenu fele fele abi a ma joni lowo ojare gege bo se wa si niyan o le mi na to farabale je keyin ti wo mo so n gbo mi Michael Dawson fo to gbogbo lara mo ke o ni of Chelsea o lo ti e wa dun Chelsea o si dara awon to se ipo keji ni gbogbo sa yi ni gbogbo igba na awon na o ba gba fe olubayo Michael gbogbo japo extension ko ni baje of Chelsea gege bi nkan se n lo werewere afa yorin de mo nrowo e mi o ni wa eti e ja dojo oja ka lo polowo bí n bá dé kí n wá gbé ẹwọ abala bóyá lẹmọ pàápàá kí ni n tẹ tùgbọ́ láàárọ̀ tò ní ẹkú jẹ́rìí ẹntẹ ni bí n bá ní ẹsẹ tuntun sèmíìsèmíìsè tuntun ni olùmí dí alẹ gbogbo lára of Manchester United ó bàjẹ́ tí mò ń lọ́gbọ́n gbogbo ara mo fi ń padà bọ̀ ẹkú kalẹ̀.
16: Ifolocom o. Yes, na Folocom. As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV Yanga subscription follow the decoder when you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben yo, man de keni ogbe omara. Ora yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atelembi re papo ni. To si fosu kan ora yo lori ikani Yanga lese kobo. GoTV na pelu decoder re ti antenna re 15,000 naira pere ni to si wo ikani jo ni lori re fosu kan le san sile kan tete lo gba ti e bayi foto tan because ti won ba ja to wa le ba ti tan promo do pe nu wo awon bi to ti le rire number 120 hospital road adjacent akunas college akure signals friends house number 93 ajilosun street aduekiti ademuleku road beside gosak shopping complex ondo shop b3 sweet mother shopping complex legbe uba bank ore nipinle ondo to fi modo awon ojulowo alagbata dstv ati go tv to ba sumo julo DSTV ati GoTV igbadun ti o ni pekun.
17: My people, make sure you get enough sleep. There's a reason for it.
18: But why?
17: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
19: Sleep better, Mooka.
17: Mooka, adding comfort to life.
18: Baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da se kon sun lo ni
19: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gogun bile tawon ko ri bire fun gba gogo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
15: Eka bo pada se gboro kori asare le papapa eje nsare gbe yin di abalaboya le mo tori ba meji ko ta ba nso nipa logo tabi oruko awon ile ise ele to nse aso igba bolu ele to se wi pe awon ko egbe agbe bolu ninu idije ti English Premier League won mo sorun be ba gbagbe e ri pe ile ise to nso nigba wa aso ko egbe agbe bolu Chelsea UCDS kini kan lo wa laya won ehe odun wo gangan ni ajo ti English Premier League Oni won gba won laye lati le je ki won ma gbe oruko iwa sori papa iyen ni gba ya won sa 97-98 ni o oni ajo ti English Premier League oni won gba won laye tele ile ise to ba sponsor aso gba bolu yin won o gba won laye o lati le je ki won koruko re saya eko egbe agba bolu na sugbon sa 97-98 oni won gba won laye ta ba nso nipa eko egbe agba bolu akoko to kokoko ni oni gbowo fun aso igba bolu re lori lede ti England iko egbe agba bolu Liverpool ni lodo na lohun £50,000 o ni won fi sign sponsorship deal pelu ile ise ton ba won se aso igba bolu won to si se wi pe ile ise ye won mo koruko re si igba ya so won Liverpool lo kokko se be sugba iko egbe agba bolu Everton ohun lo kokko wo iru aso ti e wa sori papa to se pe aso ti o wa sori papa lodo na lohun oruko ni gbowo ton se aso re yo wa ni gba ya re Everton lo kokko wo ti e wa sori papa sugbon Liverpool lo kokko sign deal pelu ile ise ton se aso igba bolu won ele to sponsor won e ton gbo tuntun e je ma fi ye lo laaro toni sugbon kin to lo e je n ki baba daada gbogbo ojo keta nu osu kewa bayi o gangan lojo bi e eleyi to tumo si wi pe ola gangan lojo bi e iyen honorable Idowu Festus Ayegbusi coordinator BTO ambassador ni akoko Northwest local government baba omo bibi arigidi akoko baba iyen honorable Festus Ayegbusi to ba ti dola baba ma pe 60 years loke ipe 60 years te pe lola yi esese bere igbadun aye ni e pe laye e po laaro gbogbo nte fowo yin ko kojo ni ti daada loju aye yin leyin aye yin olohun ni tuka me lowo o iyen baba honorable Idowu Festus Ayegbusi lati arigidi akoko be ba n gbo ti mo n ki ni mesan mewa seun aruwa joye o lo ni a ma kin yo long life and prosperity ni wa yin ti gege bi nkan se lo niyan ola lojo bi baba mo so yi mo duro falaje oye tayo mo si ki gbogbo eyin te so jo bi loni na ateyin te mo celebrate tin na lola e pe laye o e po laaro mo si ki omo bibi inu mi na ori ba meji ko to ba ti di august 30 october 30 o gaga lo mami na mo so jo bi ti eyin e pe laye e po laaro nkan oni se gbogbo yin o e ja ma gbianju ka ma sere idaraya folajin oye tayo oruko mi lo nje be fakao sport Titi ojo Tuesday ire o ire kabiti
20: Awọn ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda iro run su dede o ore mo ti gbianju gbianju corona bayo je ayi ohun ti e wa su mi agbo ni isilo si je lobe ti wo gbo nipa babo oke ogun ni ogulugo adẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
1: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀, ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07060 6419 07060 6419. Àlàáfíà ara wo ní bí fi àbíà ojú bá.
21: Yílẹ̀ yílẹ̀ má fọ ọkọ̀.
22: ADABA
23: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀, bẹ́ẹ̀ sì ni má jà á gbọ́kàn ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọn ni ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
0: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra, ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹni tó bá ta ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòógbà fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ààyè tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́. Kò síbi tẹ́ lè wà.
23: Ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ́ káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
23: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
3: CDK there for you.

0: Samsung phone for any of our M-Copper shop way there near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Agbi awa ma gboro ye ladokun o atijo ye alaye ti daye awa ma gboro ye ladokun ehunri aba wa ye wa lare de yo jiyan ne ni pe fo awa ma gboro ye ladokun e se ro ni ndi ere o ye mu pede di o ma gboro ye ladokun ati yo wule ati yo gbe tanu gbo fo won na ti gbo fo ma fe se gboro ye de o ya waye ni second of October Friday o se yi tuba ta se o kowojo 250 million ya fe mu ko ule gboro ye ile ye ni aba ma bo ma suko o ka gbangba ule baba jojo lewa ni Royal Street kon ti a wa ye rin o so de abe na go meji la ohun ma ma fowo egbo joko paya jaya koko oroye yanu re ibi ma yo duro isogo ti gun ri agore ti moye gun shema e ti fademola ogun je deputy chairman owo odogba olawole
2: secretary
1: oladokun omo moye ye ni
2: treasurer
1: de di omo gboro ye tule toko ajaja ma fo tene e me se tene rin o
2: agbajo woke
1: won me mo ya rin o
2: wa tokun e to bi en wa ja wa ton lese
1: jako hall yi o
2: ibi ma
1: an o fo ja kedi erin
2: ni oruko de ebi
1: awa re omo sese loga
2: omo ngenengene bi sude
1: okiti kuka neyan pere
3: Ẹjẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ìkéde pàtàkì yìí o. Àpapọ̀ àwa olùra àkókò pẹ̀lú ìpùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò ṣàpútà. Eléyìí tá a mọ̀ sí Produce Buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀. Pẹ̀lú kòkó òun ka ṣù. Òun náà làwọn ń ta fáwọn ẹlòmíràn. Tí wọ́n sì ń ta sókè òkun. Àwa ń fi àsìkò sọ fún yín wí pé títa ìkùrọ̀. Ó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ, jẹ́ ohun tó burú jáì o. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó. Tàbí tàbùkù bá àwọn jàwa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ni yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó o àti kaṣú. Orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn ẹ̀dí ṣòwò ṣọ́ọ̀tì. Ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò ṣàpútà wà ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oníkòkó pẹ̀lú kaṣú. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò ṣàpútà tí wọ́n da àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honorable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mú Fúta Wajibuye alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò ṣàpútà lápapọ̀.
4: Your Nescafe is not just a drink, it's your

0: O ti petroleum refinery.
1: Bẹ́ẹ̀ni, ti rẹ ni. IPO náà ti ṣí.
0: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
1: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
0: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
1: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn ilé-iṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ. Yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
2: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
3: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tí iṣẹ́ ìyanu kànkàkànkà bàǹbà bàǹbà fàkíà fàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gangan àdúrà tún máa sọ fódìdí ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbá ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹbí tọ̀ rẹ nú. Tàbí talájogú Ṣí à ni wọ́n fi wọ́n fún ẹlòmíì? Káyìí rẹ ni kó o tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ́ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Lolúwabọ́dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9, 10, and 11.

0: ló balẹ̀ tún ti gbára mi dé. Àràǹbarà ńlá ṣọ́ọ̀gà. Ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìlú ni lágbára. Ètí ilé iṣẹ́ fún tòsí ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tà wọ́n lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé. Omi ló tún dé yìí o. Ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà amokòjí pépé tó ń jáde láti ilé iṣẹ́ fún tòsí modern farmers ọbalàgbẹ̀ látàsìkò yìí lọ. Èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí. Èyí tó jẹ́ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira. Tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ di títà ní 100,000 naira títí di November 30, 2026. Ṣe rí pọ̀ bùyàrí fún tòsí modern farmers náà ń ló tó bẹ́ẹ̀. Wọ́n lé kẹ́yìn àgbẹ̀ ó mọ̀ fi yìí ṣaranidin tí farmers festival tọdún yìí yóò tún fi dé. December 2 ni. Fàlàyé sí ẹ̀pẹ́ ààrẹ sórí 0705451 4477 tàbí royal father sórí 0705578 5705. Ọbalàgbẹ̀ ló ní àgbẹ̀ lérè o.
1: Ọlọ́run ìgbẹ́ wòlíì àtajínrere Ezekaya Olúbóyọ̀ Ládèjì JP ló ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà àkànṣe tuntun yìí tí wọ́n pàkórí ẹ̀ ní èmi yóò ṣe ohun tuntun. I will do a new thing.
2: Àwọn kan yẹ̀yẹ́ mi Jésù wọn ní mi ò mà ju lé àdúrà lọ.
1: Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí ni níbi tó gbọ́ àdúrà yóò ti máa rò láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó bá wa dọ̀jọ̀ Sunday ti ṣe ọjọ́ kọkànlá ni sì ń dúpẹ́ láti dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ CAC. Kenaland Ijoka District Headquarters tó wà ní No. 4 Ojúlé ńlá Dami Bus Stop Ijoka Road Àkúrẹ́ Ìgbàlà Ìwòsàn Ìdáǹdè àti Bùkún dúró dì ọ́ níbi Ọlọ́run yóò ṣe máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìrìjú rẹ̀ fún iṣẹ́ ìyanu. Onísọjí ọjọ́ náà Prophet Orí Ọ̀fẹ́ Olúwa Pẹ̀lúmi àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn Pastor Olúwa Dáre Ọlálẹ́yẹ Pastor Adéyẹmí Adédàpọ̀ Great Pastor Evangelist Ọládípúpọ̀ Lálékan Lady Evangelist Victoria Ọbaro Evangelist Fẹmi Ọládélé Evangelist Ojú Ọ̀rọ̀gún Lady Evangelist Florence Ọlábóyè àti CAC Kenaland Mass Choir yóò fúnni ṣiṣẹ́ ìránṣẹ́. Bàbá wa Prophet and Evangelist Ezekiah Olúbóyè Ọládèjì ló ní. Jésù ń retí rẹ tó bá lè wá ohun tuntun yóò sì wù jáde nínú ayé rẹ.
3: Kájọ̀tì ya wá rọ́lọ́
4: àdé iṣẹ́ ti yá o.
5: Jọ́dún Káyọ̀dé. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti di ẹrù ìkún omi léyìí tí ó wáyé tó sì mú tó fa ìṣẹ̀lẹ̀ làlúrí ní ìpínlẹ̀ Èkìtì ro bí ọ̀rọ̀ àyíká àti ojú ọjọ́ bí ó ṣe ní àyípadà ráńpẹ́ o. Nígbà tó ń lọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì láti tètè kọ́ṣe àti wọ́n máa dínà mọ́ àgbàrá tàbí omi nítorí pé ńṣe ló mú kí nǹkan ó burú sí o ní kété tí àwọn òjò ńláńlá wọ̀nyí tó bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ sí gómìnà Abiodun Abayomi Oyèbáyí ẹni Adémíyí Adébáyọ̀ ló ń sọ wípé ìjọba ń ló ti ná owó rọ̀gùnrọ̀gùn lórí àti la gbogbo ojúṣàn àgbàrá àti gbogbo àwọn ibi tí omi ń gbà kọjá léyìí tó sì jẹ́ wípé lórí ọ̀rọ̀ àti wagbo dẹ́kun fún ọ̀rọ̀ ìkún omi àti omi yalé àti kí ó bá má bàa da ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì láàmú mọ́ ẹni wọ́n fi na owó bẹ́ẹ̀. Adébáyọ̀ ló kẹnu bọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí ó wà pẹ̀lú àwọn oníròyìn ní gbàgede oníròyìn níbi ètò kan léyìí tí wọ́n fi ń sapa bí wọ́n ṣe ṣe ètò ìgbéjọba fún ìjọba lẹ́ẹ̀kejì fún ìṣèjọba Oyèbáyí níbi tí ó ti ń sọ wípé ìjọba ló ń sa ipá takuntakun láti rí pé àyíká tó dùn gbé tí yóò sì ní mú ewu lọ́wọ́ ló wà nípìnlẹ̀ Èkìtì àti pé àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ni wọ́n ń sa takun náà ṣe takuntakun o láti rí wípé gbogbo ibikíbi ní ìpínlẹ̀ Èkìtì ni kò ní sí inú fún ọyà fún yálà tójò bá ń rọ̀ tàbí tí afẹ́fẹ́ bá ń fẹ́. Ẹ lọ kàyúkù o nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
6: Káyọ̀dé.
5: Bí ọdún.
6: Àwọn òṣìṣẹ́ ọba tó jẹ́ ti ìjọba orílẹ̀-èdè yìí àti ti àwọn ìpínlẹ̀ tó fi mọ́ gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ni wọ́n mà ti gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti òní òde yìí o tí í ṣe ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tí a wà yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo ìbéèrè tí wọ́n sọ pé wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba ilẹ̀ yìí pé kó ṣe fún wọn irun àṣẹ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde àti ìwé èyí tí wọ́n pé káàkiri láti ọwọ́ ẹni ga tí í ṣe akọ̀wé àpapọ̀ wọn nílẹ̀ yìí ìyẹn Kọ́míde Olówó Yọ Gbẹ́ngà ni wọ́n ti sọ wọ́n ní láti ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ni wọ́n ti kọ ìwé kan sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn nǹkan tí wọ́n fẹ́ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ṣe fún wọn ni pé owó epo èyí tó gbé lérí gegege yìí kí wọ́n dín kù sí nǹkan bíi 500 naira fún lítà kan o. Bákan náà ni wọ́n sọ pé kí wọ́n san owó àjẹmọ́nú wọn kan fún wọn káàkiri orílẹ̀-èdè yìí ní gbogbo ẹ̀ka kíka tí ó jẹ́ ti ìjọba. Wọ́n sì tún sọ wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n gbé owó oṣù wọn kí wọ́n gbé ráńpẹ́ sókè.

0: ele to je pe won fun won lo o nitori pe nkan to nsele lorile ede ibaye ati eniwa ti won koju ni owo yi ti won gba ni o koju re ma o ewo oro po nbe won sa ti pase fun gbogbo awon osise won pe lati oni lo titi di ojo isimi kikaduku won ki won fidi mole ki won ma se lo si ibi ise o e ko ja lo sinu iwe iroyin Daily Post ati opolopo awon iwe iroyin mi to jade lori yin
1: ilé iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ rivers ló ti fi kílẹ̀ òfin pé arákùnrin kan tó ń pè ní sẹ́ẹ̀d lórí ẹ̀sùn wípé ó lo àdáláàmù tí baba tó bí lọ́mọ ó sì ṣapa ní agbègbè pipeline ní rúmúkùrù ṣe ní ìjọba ìbílẹ̀ obiapo ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé iṣẹ́ ọlọ́pàá náà ló sọ wípé ìwádìí ni wọ́n ti ń ṣe lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti wípé kí ló wà nídìí abágan tí apá rẹ̀ tí ó fi déédéé ṣe gẹ́gẹ́ bí ìròyìn ní ìtúrò ìgbàjọ. Olóògbé náà ni wọ́n sọ wípé ọmọ rẹ̀ ọkùnrin ọ̀hún ni ló ti gbójú agan sí láìmọye ìgbà lórí wípé ọmọkùnrin ọ̀hún ó mu egbògi olóró léè tán pè ní ice tí bàbá rẹ̀ sì ń ṣe bẹ́ẹ̀ tí ó ń kìí nílọ̀ tó sì ń wa gbòdẹ́kù fún ṣùgbọ́n ìwà ọ̀hún ni wọ́n sọ wípé ó ṣe bẹ́ẹ̀ ó bí afurasí ọ̀hún nínú nígbà tí bàbá rẹ̀ sọ pé kí lóde tí ó mọ̀ fi gbogbo ìgbà mu egbògi olóró pé kó jáwọ́ kúrònú rẹ̀ ìkan lára àwọn alájọgbé ládùúgbò léè tó tẹ̀bá ọ̀nà òyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ nítorí bí ọ̀rọ̀ ń ṣe mú yányán ni ó sọ wípé ní àná ọjọ́bọ̀ ní afurasí ọ̀hún lẹ́ni tí kò ti ju bí ogún ọdún àbí kó lé ṣíún ni ló ṣe àkọlù sí bàbá rẹ̀ hùn nílé tí bàbá rẹ̀ tó ń gbé gẹ́gẹ́ bí òyìn ọ̀hún ṣe sọ wọn ni ìyá afurasí náà tí ó jẹ́ olùkọ́ni wọn ló ti lọ bí iṣẹ́ o lásìkò ìgbà tí ọmọ ọ̀hún tó lu àdáláàmù ti bàbá rẹ̀ ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Bí ọdún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà lẹ́ka ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè yìí pé sẹ́ẹ̀rí tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà yìí ti ṣe ọjọ́ òmìnira ní owó èyí tí àwọn èèyàn tí wọ́n ná lórí owó ọkọ̀ yóò já wálẹ̀ o ṣùgbọ́n ṣá pẹ̀lú bí wọ́n ṣe sọ pé àwọn akọ̀ròyìn wọn lọ káàkiri lánàá ni wọ́n rí pé ní gbogbo àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí kàkà kí ewé àgbọ̀ ó dẹ̀ ń ṣe ló tún le koko sí o wọn ní gbogbo àwọn ìpínlẹ̀ yìí tí wọ́n dẹ̀ ló jẹ́ pé owó ọkọ̀ náà kò mọ̀ já wálẹ̀ o bẹ́ẹ̀ ló túbọ̀ ń lọ sókè sí gan ṣá o ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ìpínlẹ̀ náà ni wọ́n sọ pé sẹ́ẹ̀rí ọkọ̀ èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé káwọn ìpínlẹ̀ kí wọ́n jẹ́ kí ó jẹ́ ìrọ̀rùn fún àwọn èèyàn láti pé kí wọ́n lè jẹ́ kí owó ọkọ̀ tí wọn yóò máa fi wọkọ̀ kó lè já wálẹ̀ ni ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ìpínlẹ̀ wọn àti ẹ̀ tí ìrún ṣẹ́ṣe lórí rẹ̀ rárá o wọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ pé wọ́n sọ pé wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ ṣùgbọ́n lánàá òde yìí ti ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ni ó jẹ́ pé owó ọkọ̀ ọ̀hún kò tí ì já wálẹ̀ rárá àti rárá ni o ẹ wọ ọkọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Jọdún
0: Káyọ̀dé.
1: Àwọn afurasí agbẹ́mọ̀kan náà ṣekú pa arákùnrin kan síkírù tán tó jí ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ méjì gbé pẹ̀lú àwọn mẹ́jọ mìíràn lásìkò ìgbà tí wọ́n ṣe àkọlù ọlọ́gànjọ́ òru sí agbègbè Babansaura níjọba ìbílẹ̀ Ṣíkún nípínlẹ̀ Kaduna. Àkọlù ọ̀hún léè tí wọ́n lọ wáyé ní nǹkan aago kan òru ní àná ọjọ́bọ̀ ni wọ́n sọ wípé ó ti sọ gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún sínú inú fo àyàfo o nígbà tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ya wọ ilé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì jí ogunlọ́gbọ̀n àwọn èèyàn gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ròyìn láti inú ìlú ọ̀hún léyìí tó ṣe àlàyé pé àwọn tó ṣe àkọlù ọ̀hún ni wọ́n kọ́kọ́ ya wọ ilé bàbá àgbàlagbà kan léyìí tí wọ́n sì jí méjì nínú àwọn ọmọ rẹ̀ gbé kí wọ́n tó lọ sí ilé síkírù gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe ṣe àlàyé àwọn agbébọn kọ́rùn ṣiṣẹ́ láàbí náà ni wọ́n sọ wípé wọ́n fọ́ fẹ́ǹsì agbolé síkírù wọlé o léyìí tí wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n lọ sí yàrá ìgbàlejò rẹ̀ gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe sọ síkírù ló gbìyànjú àti gbójú agan sí àwọn tí ó wá ṣe àkọlù ọ̀hún o léyìí tó wọ̀ jáàjà pẹ̀lú wọn níbi tí wọ́n ti lọ́kìtì pín mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n tí agbára wọn ju tiẹ̀ lọ ibẹ̀ iná ti ṣẹ̀mí rẹ̀ ní kúkúrú. Àwọn agbébọn náà ni wọ́n sọ pé wọ́n wá kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ àti ọmọ rẹ̀ méjì tí wọ́n sì gbé wọn lọ bẹ́ẹ̀ náà tó ṣe bẹ́ẹ̀ ya wọ àwọn ilé kan léyìí tó tún wà ní ẹ̀bá ilé síkírù ọ̀hún ibẹ̀ ni wọ́n sọ pé wọ́n kí arábìnrin kan mọ́lẹ̀ àti ọmọ rẹ̀ mẹ́rin. Ẹ wò tẹ bá fẹ́ kàyókù ìwé ìròyìn punch Daily Post Vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí.

0: ògbò oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí ẹ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata ní ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì crystal fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wa yìí èso kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango ògùn tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ ológunlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn ògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata ògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Ọjọ́ bí ọjọ́
2: bí a bá rí ẹni tí wọ́n gbé gègé gègórí oyè bàbá ẹ̀ ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kú oríire nítorí ẹ̀ ní gbogbo ẹbí his royal majesty lè tọba gabriel ilé sanmi bayode ní ògede second ọlọ́ba ọ̀fọ̀ba ilé ṣẹ̀dí ká lọ kí ọlọ́ba ilẹ̀ tìyẹ ọmọọba stephen gbadebo adéhùsì orí ògede tọ́ fún ti gbígbé sórí ìtẹ́ bákan náà ládẹ wá ń kí gbogbo àwọn ẹbí orí oge dynasty fún ìwà ọmọlúàbí tí wọ́n wù léyìí tó jẹ́ kí ẹbí náà ó gbayì kárí ayé ẹ mà káre o ọmọ orí oge ọmọ ọlọ́ba ò dáyé ọba ọmọ ọ̀lálẹ̀ ọmọ ajígbàgbà orin ọmọ òmókùkù yúgbẹ́ bọ mọ́ṣùgbà jèrè bọ̀ ọmọ òṣòro mọ́ṣàkàṣòro ọ̀ṣàkàdán mi kírarọ káàṣì yìí ṣàmọ́dún ọmọ ìyẹ́ bí ọmọ àbábí òtìrìkìṣẹ́ ọmọ àtọ̀run ọ̀ èyí ilé ọlọ́pàá ló kóso ẹsẹ̀ ó dátapá sí káyé òṣà ìmọ̀bẹ́yẹlé iléṣoge àbí òṣoge ọmọ ajóṣì bípẹ̀yìn òdídà àjórúwá àjórẹ̀yìn àjóṣẹ̀yìn ìbàdí gírọ́mùlé gírọ́mùlé ẹ káre o tó gbogbo àwọn ẹbí létí ọba gabriel ilé sọmí fayọdé orí ògede second èló ní ká kí ọmọọba stephen gbadebo adéhùsì ó mà káàbọ may your reign be peaceful and prosperous.
3: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rèé 07065326843. Tọ́ bá rí wo obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tàbí obìnrin tó ń ṣẹ̀yọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tí kan oṣù rẹ lẹ́ni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dìsí, máa bọ̀ kí n fi fún ọ, tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 iléeṣẹ́ wa ó wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀tìmáríwá ẹ ṣé.

0: Hello, doctor. Mo ni kin dupe lowo yin ni. Eroja igbogi Rootmax te ni kin ra. Mo ra mo lo. Ara mi ma ti ya gaga. Alafia ti de sagu ara mi. Gbogbo ito ni seju iseju lore kore kile to mo ti mo ma nto. O ti dopin. E seun o.
1: Honorable Alabi mo so fun yin. Eroja igbogi Rootmax n se bebe. Un lo koju awon kudie kudie lagu ara. Ka ma to wele wele. Apele to nira fun lati seyo. Eni ti fun pa re ga. Abokunrin ti o le se dede tate kan le lodo ololufe. Rootmax Aba product ni won gbe lo Talafia and data rantu wan pese. Ojulowo ewe ati gbogi ile wa ni won fi pe lo e. Ajo Nafdac Fontelu, ilese Ikeo Aba Company Limited. Lo se branch office won wa ni plot 7 Ayodele Taiwo Street. Leyin signature Alagba Kakure. Ibi yowu ke wa ni Nigeria. E hoda e. Ki won gbe wa fun yin. O ye pe wa sori ago
2: 070-7002-7274. Le kan se 070-7002-7274. 74
1: website one ikeo.com.ng ashiri lera to peye
3: kenu wo si
4: kayade bi odun pelu bo se je pe owo ti awon eyan fi nwo ko ko ja wale gege bi are bola me ti mu bu se se ileri e je gba pe egbe oselu adc ati ani ti se omo ye won si ipo are eyan atiku abaka ni won ma ti so fun are bola me ti mu bu pe se bo so pe owo oko ma ja wale bere lati ojo kini osu kewa odun ti awa yi sugbon sa o gbogbo ileri to se fun awon omo orile ede nigeria na iyan ni keni o mo ri bayi o nitori pe nse ni owo ko na se lo tubo n gbe leri gegege si o mi se lo wa dabe ni pe n se ni are bola met tinubu o ko fi enu ya enu so be fun awon orile ede nigeria lasalasan ni atiku wa soro oni pelu bo se je pe owo oko na si n gbe leri bayi o n fe ki ijoba are bola met tinubu ati eyin ti egbe oselu apc to dare ki won wa salaye o nkan gan to fa to fi je pe won tun mu ileri won se ti gbogbo nkan to bere si ni nira kokoko fun awon orile ede nigeria oni pelu bi oro se wa wa ibayi o ye ki awon omo orile ede nigeria ti won bere lowo are bola met tinubu pe gbogbo ileri to se fun won da ko si salaye lorun kini ni gbogbo awon oko yi tin lo afefe gas yi to je pe awon omo orile ede nigeria yo ma ri lo le ti yo le je ki owo ti won fi wo oko na ko ba le ja wale oro po nbe to so e ko je lo sinu iwe iroyin daily post ka lo ka dadun ayode arakunrin kan ti won ti moruko re ni won se be demi re legbodu nigbati elomi farapa yinan yinan ni bi won se so pe awon franci omo egbe okunkun won jo kese bo sukutu kan na to soke foju gba ni popona ojo ni ajegunle ni pele iku isele won ni won lo bere ni owo odire ojo iku ni ojo keta ni won osu kesan odun ti a wa yi latari idaide to be sile leyi ti won so pe o yori si lasigbo laarin omo egbe okunkun aye ile tan poruko ni Kudus ti won so pe ogun afranse omo egbe okunkun Vikings ogun ni nkan gege bi iroyin bo se so lati owo Niger Conference leyin ti o si te iwe iroyin lowo lana ojobo afranse omo egbe okunkun Vikings ni ni gbengbe o lo se akolu si Kudus leyin to si je ko fara pa yan yan na won na gbe digbadigba o di lewosan kan ti won o daruko fun itoju gege bi iroyin ni se se alaye isele na na ni o se be kan na setu ati gbesan o nigbati awon afranse omo egbe okunkun aye le ti won so pe won lo gbemi arakunrin kan ni agbegbe ibuduko ni popona ojo ohun pelu Niger Conference le ti o fi run sita n lo so wipe awon egbe kan ni won so wipe eni to jala isi na lojo omo egbe okunkun Vikings ni nigbati awon egbe okunkun alataku na ti won si je orogun won ti won se won ni ki se ikan lara won rara o bo ti le je pe en to loju opo ero x na ni Mohag ni o soro lori isele ohun o le to si se oniruru alaye to tun yato nipa isele ohun e wo te ba fe ka yuko e mo lo si mobile wa mere se gbokiri iwe iroyin punch daily post vanguard nigerian tribune atan we iroyin mi tun jade loni ni kenu wo si
5: ojo ketadilogo osu keso odun 2024 ni pastor samuel omisade bi to ye se be to dagbere faye ose ati ese yi o se ile nje eyan eyi ni gbogbo awon ebi atawon omo se se iranti baba wa pastor samuel omisade bi to ye eni to dagbere fun aye ose ati ese yi lojojumo layin re yun wa tori iko to fi sile n lo soro fun enikeni lati di iwa ife ikonimora ati lana rere to fi lele n lawon omo re si n to titi di oni awon omo re so wipe basen waye ba nbe odo re lawon yoo tun ya si o baba omo tooto awa dupe lowo gbogbo ebi baba lotun losi ati gbogbo ijo the apostolic church temi dire district center oke ogba akure ati gbogbo eyin ẹ̀yin afẹ́nifẹ́re tẹ́ sojú tẹ́ sì tú sẹ́yìn ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa.
3: Àrẹ wọn máa má kọ̀kọ́ gbèjẹ o. Irábọ̀ mọ̀rẹ́rù ní ilé méjì bèèrè lẹ́wọ́ ọmọ ẹkùn. Ọmọ ilé gẹ̀rú àwòdì bẹ̀. Ọmọ ilé gẹ̀rú àmẹ́kópa.
5: Ǹjẹ́ ìyàwó rẹ̀ Dickness Ibitoye VA. Àwọn ló ń kéde lórúkọ gbogbo àwọn ọmọ àti gbogbo ẹbí pé Pastor Samuel Omisade Ibitoye. A ò pàdé lẹ́sẹ̀ Jésù ó di bó ṣe.
6: Pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ babalọla lọ́sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀hún ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi ijúba májẹ̀mú rẹ̀ tó bá àwọn tọ́pẹ̀ tó yàn tí ó palànà dání ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ àkókò tọdún èyí ti tó ìròyìn ayọ̀ lágbo good news in the camp la kò rí wọ́n á kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pẹ̀kẹ́ ni sí ọ̀nà ìyà nípẹ̀kun àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ prophet Ezekiah Olúbóyè Ọládéjì Ajéhìnrere Àgbàjọ Apostle ti Christi Pastor EO Ọdẹ́jọbí General Superintendent àti Pastor SO Ọládélé Ààrẹ Ìjọ CAC ilẹ̀ yí àtòkè òkun ní Babalọla Memorial International Miracle Camp ìkejì arákejì láàrin Monday ọjọ́ karùn-ún sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá lówùúrọ̀ ọ̀sán àti ìṣòwò ojoojúmọ́ jájọ pàdé níbẹ̀ ní orúkọ Jésù ó dájú pé lágbo ti wa ìròyìn ayọ̀ ló kù.
7: Ọmọ àti ìdé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
8: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
7: Bílẹ̀ ẹlẹ́tíríkì wá tàbí ò wá.
8: Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí ò wọ́n.
7: Ìyẹn ò kàn yín mọ́.
8: No shaking.
7: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
8: Pẹ̀lú 201,999 naira.
7: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
8: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
7: Bẹ́ẹ̀ni o ní 310,999.
8: Tún bẹ́ẹ̀.
7: Tó máa gbáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
8: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
7: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
8: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
7: Lórí fóònù yín for security purpose.
8: Ẹ wò ó.
7: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
8: Just 53,999.
7: Fòtò ní 2 cameras.
8: Ṣùgbọ́n just 32,999 naira.
7: Fòtò ní kámẹ́rà kan.
8: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
7: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi,
8: àti Weber Bank ló ba Adéṣidà Road Àkúrẹ́.
7: Telephone 070-6642-3064.
9: Oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
10: Bí a bá rẹ́ni tó ṣe nǹkan rere, ó yẹ ká fẹ̀mí ìmoore hàn fún.
11: Nítorí èyí ni the family office Royal Majesty
10: ní Tọba Gabriel ilé Sanmi Bayode.
11: Orí ògèdè second ọlọ́ba ọ̀fọ̀ báyìlé.
10: Pẹ̀lú gbogbo àwọn ọmọ báyìlé home and abroad.
11: Fi ni ká lọ gbóṣùbà káre ká dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo.
10: Honorable Dr. Lucky Orimisan Ayédàtiwá.
11: Fún ti bíbọ wọ́lu ìwé àṣẹ ìyànsípò.
10: Ti Prince Stephen Dadebo Adeosi.
11: Orí ògèdè
10: wọ́n tún dúpẹ́
11: lọ́wọ́ the honourable commissioner for local government and chieftaincy affairs
10: the honourable Takurọ
11: pẹ̀lú chairman of Akure North local government
10: honourable Johnson Ogunbolude.
11: Inú gbogbo àwọn ọmọ ọba ilé
10: ló dògede sí process yìí.
11: Torí àlàyé gbẹdẹgbẹdẹ bí ẹni ńlá yẹn ní ṣe.
10: Èjì ọba ọmọ ọ̀lálẹ̀
11: ọmọ ajígbàgbà orin àkùkùn àyàlá ń kun oṣù lọ́nà ọ̀tọ̀ba.
10: Ọmọ aṣoro mọ́ ṣàkàṣoro
11: ọ̀ṣàkà ọ́ ní bá ti sun ọ̀nà pàjáyé sí lọ́nà ọba.
10: Gbogbo àwọn ọmọ orí oge àti ọba ilé.

0: pàdé
1: bíọ́dún
0: ògìmíkanra nínú ẹgbẹ́ òṣèlú pdp ni ó máa ti sọ̀rọ̀ báyìí tó sọ pé ẹ wò ó ṣe rí ààrẹ bọ́lá ahmed tinubu tẹ́rẹ̀ ni ó dúró kàǹpẹ́ dáadáa ó sì dáńtọ́ láti pé kí wọ́n lè padà dìbò yàn láti pé kó lè darí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2027 ẹni ọ̀hún yìí ọ̀tún bá ṣẹ́gun sówùmí tó jẹ́ ògìmì nínú ẹgbẹ́ òṣèlú pdp náà sọ pé tẹ́ ẹ bá wo ààrẹ bọ́lá ahmed tinubu látìgbà tó ti dé láti ìrìn àjò rẹ̀ ẹ rí i pé kébékébé báyìí ni ààrẹ ọ̀hún ta àti pé gbogbo nǹkan tó yẹ kó ṣe inú ààrẹ bọ́lá ahmed tinubu ń ló lè ṣe dáadáa látàrí ètò ìdìbò yìí tó mọ wáyé náà ó ní torí èyí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pé nǹkan bí eléyìí bóyá ìlera rẹ̀ ló fà á tó fi jẹ́ pé kò lọ síbi ìpàdé kẹyìn tí wọ́n ṣe ní new york ní orílẹ̀-èdè amẹ́ríkà ni ó ní kò rí bẹ́ẹ̀ rárá o ó ní àgbò tó fẹ̀yìn yẹn ni ààrẹ bọ́lá ahmed tinubu agbára ló lọ mú wá bákan náà inú ẹni tí ṣe ọmọ oyè sí ipò gómìnà ní ìpínlẹ̀ ogun ìyẹn sẹ́nitọ̀ solomon ọlámilẹ́kan adéọlá tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí yáyì ìlú náà mọ̀ ti sọ̀rọ̀ báyìí oníṣẹ́ rí ẹ̀yìn èèyàn wa ká má tara wa jẹ oníṣẹ́ rí lọ́dún 2027 yìí ó ní kò sí ẹgbẹ́ olóṣèlú alátakò kankan tó mọ̀ tó dáńtọ́ tó jẹ́ pé ó lè gba ìjọba lọ́wọ́ wọn yálà ní ìpínlẹ̀ náà tàbí ní orílẹ̀-èdè yìí lápapọ̀ ó ní nǹkan tó mọ̀ tó sì dáhùn lójú gbangba ni wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yìí ó ní bígbà tí wọ́n bá sọ pé ẹni tí omi ń gbé lọ ni wọ́n tó jẹ́ pé nǹkan tí wọn yóò dìbò ni wọ́n ń wá káàkiri ó ní torí gbogbo làásìgbò tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú alátakò lóríṣiríṣi ni ò lè jẹ́ kẹ́ni wọn ó kò láti sọ pé wọ́n lè gbàjọba kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc rọ́pọ̀ ń bẹ́ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn vangard bẹ́ẹ̀ gẹ́gẹ́ kẹ́ ẹ tún lọ sínú ìwé ìròyìn punch.
1: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Imo ló ti dóòlà àwọn arìnrìn-àjò mẹ́wàá léyìí tí àwọn agbébọn tí wọ́n kì mọ́lẹ̀ nígbà tí wọ́n ṣe àkọlù sí ọkọ̀ akérò bọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Mbatule nípínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe sọ, bẹ́ẹ̀ ni wọ́n tún rí ọkọ̀ bọ́ọ̀sì méjèèjì léyìí tí ó farakó nínú ìṣẹ̀lẹ̀ ohun tí wọ́n rí gbà padà. Wọ́n sì ń sa ipá wọn láti rí dájú pé àwọn èrò ọkọ̀ tó kù tó àlákàtà àwọn ajínigbé èèyàn ó gbà wálé o. Àwọn ọkọ̀ bọ́ọ̀sì olórin àjò láti ìlú Ìbàdàn tó jọ nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí Uyo nípínlẹ̀ Akwa Ibom àti Bẹ́ndẹ̀ ní ìpínlẹ̀ Abia. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ọkọ̀ náà ni wọ́n ṣe àkọlù sí ní nǹkan aago 6 àbọ̀ òwúrọ̀ àná ọjọ́bọ̀ ní Wúrúnúha ní oríkò kan tí wọ́n ń pè ní No Man's Land níjọba ìbílẹ̀ Mbatule. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, lára àwọn tí wọ́n ń jígbé náà ìyẹn ló jẹ́ pé àwọn asìrú ìlú lè ti ń sin ilẹ̀ bàbá wọn lọ́wọ́ ni o. Nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Henry Okoye tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ló sọ wípé àwọn àjọ ọlọ́pàá náà ná ti ń tọpasẹ̀ àwọn afurasí ajínigbé ọ̀hún láti gba àwọn tó kù sákàtà àwọn ajínigbé ọ̀hún wáyé. Okoye wá sọ wípé iye àwọn èrò ọkọ̀ tí wọ́n jí gbé gan inú ò tí ì mọ̀ pàtó o. Ó wá fi kún pé àwọn mẹ́wàá ni wọ́n ṣàtìrígbà lákàtà àwọn ajínigbé ọ̀hún wálé. Bẹ́ẹ̀ kẹ́ ni àwọn ikọ̀ olùdóòlà ni wọ́n sì ń sa ipá láti rí i pé àwọn tó kù tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún ni wọ́n gbà láì farakọ̀kọ̀. Ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí ọdún
0: olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ló mọ̀ ti ṣèlérí fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí pé tí wọ́n bá fi lè fi ààyè gba òun tí wọ́n bá dìbò fóun wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027 òun ò ní máa lọ lo àsìkò ìsinmi òun ní ẹ̀yìn odi o. Ó ní torí pé tóun bá ti lè di ààrẹ orílẹ̀-èdè yìí òun ò ní kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ìpínlẹ̀ Zamfara, Borno, Kwara, Ebonyi, Edo, Ondo, Èkìtì àti gbogbo àwọn ìpínlẹ̀ tó kù ní orílẹ̀-èdè yìí ni òun yóò máa lọ tóun ó ti máa lọ lo ààyè ìsinmi òun o. Ó ní torí pé òun fẹ́ kararo gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun tiẹ̀ fẹ́ mọ orílẹ̀-èdè Nàìjíríà gan-an nítorí pé ìsúnmọ́ni báyìí là ń mọ̀ ṣe ẹni ó ní tóun bá ti lè súnmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa láti ẹsẹ̀ ìkùkù ó dájú pé gbogbo nǹkan tí ń ta wọ́n lẹ́yìn ẹsẹ̀ pátá ni òun yóò mọ̀ ó ní kì í ṣe pé kóun ó mọ sájàngàlà jángolo káàkiri àwọn orílẹ̀-èdè ibòmíì ó ní torí ìdí èyí ó ní lóòótọ́ ó lóun lè lọ sí ẹ̀yìn òde láti pé kóun ó wo àwọn nǹkan èyí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kóun ó ba lè fà wá sí orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n tó bá jẹ́ ti àsìkò ìsinmi wọn ó ní kì í ṣe pé bóyá òun máa lọ sí ẹ̀yìn òde rárá ó ní orílẹ̀-èdè Nàìjíríà lòun ó wà tí gbogbo ọjọ́ tóun yóò fi lọ fún ààyè ìsinmi tí yóò fi pé o. Ẹ wọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ nínú gbogbo nǹkan tó sọ nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ẹ̀yin àgbẹ̀ oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí tẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wà ní gbèsè fatafata lóògùn toríjorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì crystal fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dín sára kòkó wà yìí fẹ̀sùn kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá grò lọ fàlàlà aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ thousand oògùn kòkòrò yìí ti wà láwọ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò nàìjíríà o bèrè fún tiẹ̀
1: fatafata
0: oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀
2: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ẹ tọgbọ ìyàwó láyé.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ́ nílé ẹni
2: 2026.
6: ẹ
2: ní tòótọ́
4: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí. Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDCare lórí Play Store àti Apple Store.
7: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: adúgbọ́lọ̀ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀bà gbẹ́tò tó lọ
9: sí ẹ̀bà sáà sí
8: gbogbo ẹ̀jẹ̀ tó kù lọ ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun
9: adúpẹ́ o
8: ẹ̀yìn tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáà fẹ́ àmọ́rírì yín o ìpara lọ́wọ́ ọlọ́run lè lájọ̀ máa rí bára
9: àmì ọlọ́run
8: lókọ ẹnìkejì mi.
9: high chief commander abiodun ìlọrin lè mí jẹ́ aládé alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
8: Roko,
9: ko gba agbe ile.
8: O ya fe gbe mi. Abẹ ope anu ya lẹrijiyin Ekiti.
10: O da kokoro moto temi da, o dara moko Ekiti.
11: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
12: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
11: Gbogbo, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí ìbùsùn.

0: Madam, please confirm 70,000.
1: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
2: Payment received in OPAY.
1: OPAY grew. My business grew.
3: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
4: Nigeria ti eni ipese IPO ti Dangote Petroleum Refinery ti ship aye o ship fun lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 kiko pa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowo si pelu awon ile ifowopamo to nko pa ninu eto yi awon pepe isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jere pe idanimo re je otito yan iye ipin to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re mo yo fi ranse si o sabewo si ipo.dangote.com lati mo bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka mo ilana ati ofin to de ro mo to fe ra to ba se ye meji ba ile ise to mo nipa se soro awon stock broker ajo isuna ati awon olubani damiran isuna owo re soro fun itoni suna ki o to foruko sile
5: easy
6: ekode de asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo ti dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta won wo wi pe bile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn won ni enu ni kan lati gbọpọn lojo ni alejo kan be pelu mi ti won je asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyin ara ile mo kale
7: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunwola Abdulrakeem gẹgẹ bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu ile patapata ti o n wuwa ti a fe ra lati ori inu yara mattress la fe ra ni o a fe ra fan ni o AC ni a bo si ile idana a fe ra gas ni o pot ni o microwave fridge ni a fe ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹṣẹ mọ́nà mọ̀nà báyìí ta fẹ́ máa rabi sólà inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé àfàwọn èèyàn láfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó o nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun si de ke o de pa le wo se ma se in wo gbo wa fun ma tun ma san wo se be ti ma so fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni si de ke mo pe a eni oni bi ti o ti n jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti si de ke wa fun ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke san wo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
6: office nigba to je pe ni epe kan kaakiri
5: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
6: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK ori gba kan na e seun
5: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995

0: ogun.
1: Ẹ kaabo si ile-iṣẹ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀. Gbọ́ ìròyìn rere yìí láti ile-iṣẹ Amolab Healthcare Limited. Amo HPP formula ní ogun tewétegbò tuntun láti ile-iṣẹ Amolab Healthcare Limited. Tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ní ogun ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórun sùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Àtura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Àtura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Àtura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877 8855 lẹ́ẹ̀kan sí 0708877 8855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
2: Àtúwẹ̀ lára o, ó máa túwẹ̀ lára o.
3: Ẹ̀ṣẹ̀ ò sí níbi ká jẹun tó wuni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti ìgbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Àtura. Àtura Herbal Mixture, ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kùn gbùdùgbùdù, Àtura Herbal Mixture ní kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kò lè ṣara lóore, kò lọ́tí nínú. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe ń magun ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ọ́ ara, immunity system. Àtura Herbal Mixture, ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 0708877 8855. Àtura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.
4: Iléeṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Bismillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alladhi bi ni'matihi tatimmu as-salihat. Allahumma salli wa sallim wa barik ala abidika wa nabiyika wa rasulika Muhammad wa ala alihi wa ala ashabihi wa ala jami'i ummati.

0: ti amen. A dupe fun Olorun oba wa, oba lagbara, oba laanu, oba eleto, oba ti o ni gbogbo nkan lani tan, abe Olorun ko Olorun ko da kan ko salukun ore fun wa enikokan wa. Eto Olorun ba si ti se Olorun da kun majo bo sonu bi rahmati ya arhamar rahimin. Atoroke ati ge fun Olorun bi wa Muhammad. Awon ara ile awon sahaba ti gbogbo lo tele lana annabi. Awa ki gbogbo eyin lo tete si wa lokunrin lobinrin lomade lagba pe akawo sori eto yi to wa atibiyan. Abelon fere na to se n bo wo eto yi lati lu owo Olorun ko da kun ko ba wa duro ti ero lowo ba na. Gbogbo nti n ja pada si ti o da Olorun da kun majo to si ero lowo ba ila ila bi rahmatika ya arhamar rahimin. Abdul Wasi Yusuf ni oruko temi. Loni atun ma tesiwaju gege bi se wa. Inta ma shalaye loni ona ni al amru bil ma'ruf wa nahyu anil munkar. Ima sini loju kokoro lati ma se daada. Ta ba se ri nti o da ki gbogbo akajo se kini kajo ko. Eleyi ni a ma shalaye loni fadilatu sheikh Abdul Wasi Zakaria Abu Abdullahi Hanif. Awon ni won ma ba wa se alaye leyi lekunrere. Abelon kan ko ba wa se ni orun fun awon sheikh wa. Bismillah sheikh.
1: Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله والصلاه والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين. Amal badu, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A gbogbo ope ti Olorun oba ni a dope fun Olorun oba wa oba Allah oba ti o je kan soso ni oba ti ko pe meji. A dope fun lori awon edera re ti ko lo nka ti o nse lori enikokan wa. Ike Olorun ati anu re ko lo ma ba Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ike Olorun ati anu re yi ko mo do lori anabi nikan o ko mo ba won ara ile re ti won je ni mo gbogbo awon sahaba re lapapo Olorun ba yonu si won ati gbogbo eni ti o ba tun tele lana won niti daada titi di ojo isan. Allahumma amin. Ani agboro Olorun ba eleyi ti yo ma je akole ibanisoro wa teni ohun naa ni al amru bil ma'rufi wa nahyi anil munkari. Ima pase dada laarin ara wa ka si ma ko ibaje fun re ni. Olorun ba ti ola re ga julo oba ti o da wo mi eniyan o da wa loni ran o da laarin wa awon ti won se dada bakan na awon kan si nbe laarin wa to je pe ọ̀rọ̀ wọn a máa kù púpọ̀ káàtó nígbà míì tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ó lè má dáa sí òkè Olorun ọba kó dákun kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó tún wa ṣe. Nínú bí Olorun ọba ṣe ṣẹ̀dá wa yìí àwọn tí Olorun ọba ní kí wọ́n da láàrin wa Olorun fẹ́ kó jẹ́ pé àwọn wọ̀nyí wọ́n mọ̀ pé àwọn tí ó bá kù díẹ̀ káàtó fún tàbí tó bá kù púpọ̀ káàtó fún yìí kí wọ́n pè wọ́n sí àkíyèsí. Ìyẹn ni pé kán máa pè wọ́n padà síbi ìtọ́ Olorun ọba kán máa sọ fún wọn eléyìí tí Olorun ọba fẹ́ leléyìí ẹ máa ṣe èyí tí Olorun ọba sì fẹ́ kí wọ́n máa kìlọ̀ fún àwọn èèyàn kí wọ́n jáwọ́ níbẹ̀. Eléyìí ló fà á tó fi jẹ́ pé Olorun ọba máa ń rán àwọn òjíṣẹ́ sí àwọn èèyàn. Àtorí pé àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ Olorun ọba yìí tí wọ́n jẹ́ ànábì Olorun ẹ̀ṣà ni wọ́n láàrin àwa ọmọ ènìyàn. Olorun ọba máa ṣàwọn lẹ́ṣà tí wọ́n jẹ́ ni rí. Ìwà jẹ́ ni rí wọn yìí kì í ṣe pé wọ́n jẹ́ ni rí lásán bí ìbá ṣe wí pé ó máa pe àwọ̀ èèyàn síbi dáadáa. Gbogbo Olorun ọba fẹ́ wọ́n máa pè wá sí ìdí rẹ̀. Olorun ọba fẹ́ wọ́n máa kì wá nílọ̀ pé kí a jáwọ́ nídìí eléyìí. Eléyìí ló fà á Olorun ọba fi sọ nínú Àlùkùránì wí pé ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́ni dájú sáká ohun ọlọ́run ọba òun ti gbé dìde òun ti ránṣẹ́ nínú àwọn ẹran kọ̀ọ̀kan tí wọ́n ti wá tó jẹ́ pé òun gbé òjíṣẹ́ dìde sí wọn iṣẹ́ tí wọ́n máa jẹ́ fún wọn ni pé anirbudullah kí wọ́n máa sọ fáwọn yẹn pé kí wọ́n máa sin ọlọ́run ọba o kí wọ́n máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba kí wọ́n máa wá orogún fún ọlọ́run ọba wajtanibu taghut bákan náà kí wọ́n jìnà sí gbogbo ohun tí ọ̀yàn bá máa ń sìn yàtọ̀ sí ọlọ́run ọba a rí i pé ayé yìí ọlọ́run jó dímọ̀ fún ayé pé òun rán àwọn òjíṣẹ́ sí wa kí wọ́n máa kìlọ̀ fún wa kó jẹ́ pé n tá a máa ṣe ọlọ́run ọba nìkan òun náà ni ọba tí a máa sìn àwọn ànábì ọlọ́run ọba yìí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba yìí wọ́n jẹ́ṣẹ́ yìí tí tó fi dé ẹni tó kẹ́yìn láàrin wọn ìyẹn ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó nígbàtí ànábì asálàmù ti jẹ́ òpin ànábì kò ní sànábì mọ̀ ṣùgbọ́n láàrin ara wa àmọ́ ní àwọn onímọ̀ àmọ́ ní àwọn tó yẹ pé olùpèpè síbi tọ́lọ́mọ ọba àmọ́ ní àwọn ẹni eré tó jẹ́ pé wọ́n tún máa pè wá sí ohun tí àwọn òjíṣẹ́ ọlọ́run bá ti wọ́n pè wá sí eléyìí ló fà á tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tánàbì sọ pé alúlà máa hó wọ́rọ̀ sátìlẹ̀ àǹbíyà ànábì ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n jẹ́ àfẹ́sìn tí wọ́n jẹ́ onímọ̀ ìmọ̀tọ́ ọlọ́run ọba ànábì ní àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba ìtumọ̀ eléyìí ni wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nímọ̀ ẹ̀sìn ti ọlọ́run ọba ojúṣe tiwọn náà ni kó jẹ́ pé tí wọ́n gbájúmọ́ òun náà ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ àwọn ànábì ọlọ́run náà sì ni pé kí wọ́n kí àwọn ọmọ ènìyàn nílọ̀ kó jẹ́ pé ti ọlọ́run ọba nìkan ni a máa ṣe a máa sin ọlọ́run ọba a ò ní sin nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba dáadáa la máa ṣe a ní ṣàìdá ntọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí òun la máa ṣe ntọ́lọ́run ọba ò nífẹ̀ẹ́ sí a máa jìnà sí eléyìí inú iṣẹ́ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n jẹ́ àfáìsìn òun ni eléyìí kí a wá máa pàṣẹ dáadáa fúnra wa kí a máa kọ ìbàjẹ́ fúnra wa ohun tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí púpọ̀ ni kódà tí a bá gbèjù sílẹ̀ tí a kọ̀ tí a ṣe nu tí ó lè mú ìbínú ọlọ́run bá dání ni kí ọlọ́run bá kó dákun kó mọ́ bínú sí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá tí ọlá rẹ ga nu sura tó alẹ́ ìmọ̀ràn ọlọ́run bá gbogbo onígbàgbọ́ òdodo sọ̀rọ̀ ọlọ́ni wa lè tẹ́kùn mi kó ọmọ́tún yẹ̀dẹ̀ ọ̀hún náà wọ́n tẹ̀ ní hàwù ní anìlémùnkàr ọlọ́run ní ẹ̀rí ẹ jẹ́ kí àwọn kan kí wọ́n dìde láàrin yìí tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n máa ṣe òun náà ni wípé wọ́n máa pàṣẹ dáadáa wọ́n sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn ọlọ́run gbogbo àti wọ́n bá ń ṣe léyìí àwọn náà mọ̀ ní olóríire kí ọlọ́run kó ṣe èmi àti ẹ̀yin kó kà wá pẹ̀lú àwọn olóríire ayé yìí a rí i pé ọlọ́run bá ń pè wá síbi wípé kí a máa pàṣẹ dáadáa láàrin ara wa ká sì máa kọ ìbàjẹ́ fúnra ẹni kódà nu ayé mi ọlọ́run ní kóńtò kẹ́ra ọmọ́tìn ó kórìjà ti lè ná sí tàmúrú náà bí lè máa rú fọ́tẹ́ni haúnà á nílé munkar ọlọ́run ní ẹ̀rí ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ̀yìn mùsùlùmí ìjọ yín ní ìjọ tó lóore jù ìjọ yín ní ìjọ tó dáa jùlọ ọlọ́run ní ní tẹ́ ẹ fi dá náà ni pé òkòrìjà ti lè ná sí agbóyin jáde amóyin jáde afẹ́fẹ́ ń ṣàǹfààní fún ọmọ èèyàn torí pé kí ni o tàmúrú náà bí lè máa rò wọ́tẹ̀ ní haúnà á ní lè mú kárí ọlọ́run ní ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn a rí i pé ayé eléyìí ọlọ́run já mọ̀ wípé ìjọ mùsùlùmí ìjọ ẹlẹ́sìn islam ń tá a fi yàtọ̀ sáwọn ọjọ́ yòókù náà ni pé amóyin jáde kẹ́lẹ́ bá ṣe ìyẹn àwọn èèyàn láǹfààní irú àǹfààní wo àǹfààní wípé ẹ máa pàṣẹ dáadáa fún àwọn èèyàn ẹ sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn ntọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí òun lẹ́jọ́ mọ gbàrà yín níyànjú láti máa ṣe ìtọ́lọ́run bò bá fẹ́ ẹ máa kíra yín lọ pé kí àwọn èèyàn má ṣe kí ni o kí wọ́n má dé ìdí rẹ̀ àwọn ayé abáyé pọ̀ nínú alukurani tọ́lọ́ ti ń sọ pàtàkì kí a máa pàṣẹ dáadáa fúnra wa ká sì máa kọ ìbàjẹ́ láàrin ara wa tọ́ tábà wá kó eléyìí sílẹ̀ tá a bá láàṣe bó ṣe lọ́lá tó yìí bó ṣe lóore tó yìí tábà wá kọ sílẹ̀ tá a bá láàṣe iṣẹ́ tá a pè níṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba yìí tábà wá gbèjù sílẹ̀ tá a láàṣe kí ni mọ̀ ẹbí ọlọ́run bá ti ọ̀la rẹ̀ ga jùlọ nínú sọ́rá tó lè máa yí dá àyà 79 ọlọ́run ni ló iná lè ní àkàfà rúmíńbà ní ìsìràyìl alálìsá ní dáúd wàáyìn sáàbù nù mariam ọlọ́run ní ẹ̀rí òun ọlọ́run ọba òun láàánú àwọn tí wọ́n ya kẹfìrí láàrin àwọn bànú ìsìràyìl àwọn bànú ìsìràyìl ọlọ́run lòun láàánú wọn lórí ahọ́n ànábì dáúd wàáyìn sáàbù nù mariam bákan náà látòrí ahọ́n ànábì ìrìnsá ọmọ mariam ọlọ́run ní lórí tí wọ́n ṣe kí ni wọ́n ṣe ọlọ́run káàánú láìtàná haúnà àmúkárì fàálù làbísà máa káàánú máa yẹ fàálù ọlọ́run ẹ̀rí wọ́n tí wọ́n ṣe náà ni wípé láìtàná haúnà àmúkárì fàálù ọlọ́run ní wọn ò kí kọ́ bàjẹ́ láàrin ara wọn tí àwọn yẹn bá ń ṣe ìbàjẹ́ wọn ò kí kọ wọn yìí sọ̀rọ̀ nípa ìbàjẹ́ táwọn yẹn bá ń ṣe ọlọ́run ó sì ṣe kínní òun láàánú wọn lórí tí wọ́n ṣe yìí ọlọ́run làbísà máa káánú máa yẹ fàálù ọlọ́run ní tí wọ́n máa ṣe wọn burú jáyò kí àwọn yẹn máa ṣe ìbàjẹ́ kẹ́sì máa wòún ran kẹ́sì máa wòún ran kí ẹ má sọ fún wọn pé eléyìí ọlọ́run ò mọ̀ fẹ́ ọlọ́run ò mọ̀ nífẹ̀ẹ́ sí kẹ́ máa wòún ran ọlọ́run ló ń láàánú àwọn bànú ìsìràyè àwọn tí wọ́n ya kẹfìrí ní àwọn bànú ìsìràyè ọlọ́run ló ń láàánú wọn lórí ahọ́n ànábì dáúd bákan náà lórí ahọ́n ànábì ìsà ọmọ mariam aláìmọ sọ̀làtú wàsálàm a rí i pé ayé ilé ọlọ́run jòdì mọ̀ fún wa wípé tí àwọn èèyàn bá kọ̀ tí wọn ò máa kọ ìbàjẹ́ láàrin ara wọn tí wọn ò máa pàṣẹ dáadáa láàrin ara wọn nínú ohun tó máa ń bí òun náà ni ìbínú látọ̀dọ̀ ọlọ́run ọba kọlọ́run kò mọ ìbínú sí wa tí a bá ti kọ̀ tí a máa kọ ìbàjẹ́ láàrin ara wa bóyá olórí kọ̀ kò kọ ìbàjẹ́ láàrin àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ tàbí olórí ládùúgbò àwọn yẹn ń ṣe ìbàjẹ́ lójú inú àdúgbò ẹni tó jó olórí náà dákẹ́ kódà tó ń bá wọn lọ́wọ́ sí tàbí nínú ilé ẹni tó jẹ́ aláṣẹ ẹnu ilé níyàwó lọmọ ń ṣàìdá nínú ilé ó dákẹ́ òun wòran gbogbo irú àwọn àṣìṣe báyìí ó máa ń bí ìbínú ọlọ́run ọba ni nígbà tí a bá ti kọ̀ tí àwọn bá ti ń ṣe ìbàjẹ́ tí a máa sọ pé ìbàjẹ́ lélẹ́yìí eléyìí ó máa dà ohun tí eléyìí máa ń bí òun náà ni wípé ó máa ń bí ìbínú ọlọ́run ọba ẹ jẹ́ ká wo àwùjọ wa lénìí ká wo àwùjọ wa kí ẹnìkọ̀ọ̀kan wa ká wonú ilé wa ká wo àdúgbò wa báwo ló ṣe rí ìjàmọ́ ká bira wa léèrè ọ̀gọ̀rọ̀ òbí lénìí ló lajúlẹ̀ tó dákẹ́ tó sì ń wòran lórí àwọn ìbàjẹ́ tíyàwó tọmọ ti ń ṣe òbí mi ń bẹ tó jẹ́ pé yóò lajúlẹ̀ ọmọ rẹ̀ báyìí ojú rẹ̀ ló ṣe máa jáde ní ìhò tó jẹ́ pé aṣọ tí ò bo ìdodo ni ó gbé jáde aṣọ tí ò bo igbá àyà ni ó gbé jáde ní ilé àwọn òbí ó sì máa sọ wípé àwọn ọmọ ńlajú ni òbí ó máa sọ wípé ọmọ ńlajú ni ẹ jẹ́ ká wo àwùjọ wa lónìí oríṣiríṣi wa àbàjẹ́ tó kúnú àwùjọ wa n tó ṣe sábà bí ilé náà ni wípé látara wípé a kọ ìbàjẹ́ yìí láti inú ilé òun ló mọ̀ fà ni àwùjọ wa fi dé ibi tó délé ni ọ̀gọ̀rọ̀ oníranran aburú ti ń bẹ láwùjọ wa lénìí látara wípé àwọn bàbá àwọn ìyá nínú ilé wọ́n kọ̀ láti kọ àwọn ìbàjẹ́ yìí àwọn ìbàjẹ́ táwọn ọmọ wa kó jáde láti inú ilé òun náà ń kó wá sígboro táwa fi sọ wípé àwùjọ ò dáa mọ́ àwùjọ ò dáa mọ́ ìwọ bàbá tó jẹ́ wípé ilé ọtí nílé tiẹ̀ ó da ago mẹ́wàá alẹ́ kó tó wọlé ó da ago méjìlá kó tó wọlé ilé ọtí ló yà sí kí ló fẹ́ kí ọmọ tiẹ̀ náà ṣe kí ló fẹ́ kọ́mọ tiẹ̀ náà yá tí ìwọ bàbá bá ń ṣe irú eléyìí ìwọ ìyá náà tó yẹ pé iṣẹ́ ọwọ́ tiẹ ọkọ̀ kan òkú kọ́ńbọ́ọ̀dù tiẹ̀ náà kí ló fẹ́ kọ́mọ rẹ obìnrin ó yá se won ko baje niyan abo ran aburu lowo gbogbo ro awon ese si bayi ohun ti mo nbi sawujo o na ni wi pe o mo mu ibinu olorun oba wa kolorun ko mo binu si wa o le ti olorun ba nso fun wa no suratul maida ti akafunra wa yi pe ohun olorun oba ohun laana awon laana awon ti won ya kifiri ninu awon banu israel latara kini la yatana hauna munkarin faalu olorun ni ti won se ese ti won da ohun na ni wi pe won o ki ko ibaje aida ti awon yan se o ki ko laarin ara won olorun la bisa na kanu ma yafalun olorun ni ti won se yi o mo buru jayo itumo ile ni wi pe ki adake ka mo ko ibaje ti awon ba nse nibi ta ti ni kapa lati ko aburu ni ntolorun ba korira pupo ni ru isin si ntolorun bo fe o ni isin si sugba ujo wa ti ni ibolade duro lowo lowo nsi ko ni kaluku ka kiisi ara o ka kiisi ara ki baba ko kiisi ara iwo na wo oye nti sele nule re iwo iya wo nule re awon mo re obirin bo ni won se ri iwo baba awon mo re nule ati yawo atomo bawo ni won se ri saaro yi pe nta nsi yi saamu je be ni rara anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi anabi ni eni kokan yi adaran je mo ni yi a si bi lere be ba se dari awon ta ko si abe yi be ba se dari won si a bi lere o iwo to je pe olori awujo ni olodun bi olere o iwo to je yi pe adari egbe kan ni won fi o se a bi olere o iwo baba ninu ile adari ni won na nu ile o a bi won na lere o gbogbo n to ba se lori awon tolorun fi o je gabale lori to je pe won ni adari won yi olorun bo bi won na lere o se baje ti won se sa adake sa nworan ni a jejo ni waju olorun oba o eleyi ki eni ko kan wa lo mo yi pe ojuse ka mo ko ibaje laarin ara wa ka mo pase daada koda a le so yi pe oran yan ni o dada ni o fun gbogbo to ba ti ni kapa paapa yule wa to je baba ninu ile o ni kapa lori omo re a bi olere npa re oran yan dada gan ni ko pase daada fo mo re omo to nje to mu labere to nawole lori to wa lenu oka bo le ti se to fi de pe enu oka se gba to di pe o ta mo yin lowo tan lo to wa di pe enu oka mo nigba te ri pe le na ti wa yo owo tan lese wa nso igba to bere nbi kekere lojo si nje soro nigba to bere nbi kekere tin fra paper roborobo tin sanasi to lo mu siga se soro o wa de pe wa mu bo tan sin ori wa fe daru e wa ni pe ko gboro mo e ja ki sara o eni kokan wa e ja ki sara awujo wa ka mo se ikun lowo fun lati mo baje ka mo ba awujo je ka mo bori le je pelu pe kini o pelu pe ka mo dake didake wa sai da ta won yan se a n ba ori le je ni won ta fe fi tun ori le se o na ni ki a mo so fun awon eyan kan jawo ni bi nti o da ta ba tin so yen tan ki awon yen ni lo wi pe eleyi o mo da an tolorun fe leleyi an tun awujo se niyan sugbon gba ti a ba ti ko ti a ba ti soro ti a ba ti ko ibaje ti awon yen nse ta laju re ta n woran awa na ran won lowo lati mo ba awujo je ni ki a si mo so yi koda tun mo nse iran lowo fun eni te ba nso en ti ma n se baje ta ba n kilo fun ta n kilo fun ta n kilo fun olorun mo fi sanu wa ta ba tin so e wo itan korun ni aye anabi musa alayhi salam awon yan kilo fun ipe re korun daada tolorun ba se fun eyi fi se daada sawon eyan mo yajo pora bo ti n lo tolorun ba fun eyi ko da tolorun ni ko fi se mo so fun la tafra inna la la yuhibbul farihin won ni re korun mo ya yo pora mo fola je yo inna allaha la yuhibbul farihin tori pe olorun oba ko ni fe si awon tan mo ya yo pora awon ti won mo fola je yo olorun bo ni fe si won sugbon korun o ko olorun o gba ṣùgbọ́n ìgbà kọ́rùn pẹ̀lú pé àwọn èèyàn kìlọ̀ fún kọ́rùn kí ló padà bí ẹ rí pé ìparun padà dé bá kọ́rùn ni àti kọ́rùn àti gbogbo ohun tó kọjọ dúkìá rẹ̀ ilẹ̀ sì ṣe kíni ilẹ̀ sì lanu ó sì gbé kọ́rùn àti dúkìá rẹ̀ ó sì gbé mi. Látara wípé wọ́n ṣe kíni wọ́n sọ fún kọ́rùn kò gbà àìgbà rẹ̀ yẹn ó ṣe sábà bíi pé kí ìparun ṣe kíni o kí ìparun ó dé bá ẹ̀kọ́ méjì la fẹ́ ká mú bí aláwọ̀kọ́ ni wípé ẹja a mọ wí ẹja a mọ sọ fáwọn èèyàn pé àìdálé tẹ̀ ń ṣe yìí tá a bá ti ń sọ ọlọ́mọ fi là wá o ẹ pé gbà tí parun kọ́rùn dé kọ́rùn nìkan ló parun àti dúkìá rẹ o aráàlú ò bá parun o nìkan ló parun. Ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àtọ́ bá ń wí fún náà ẹ mọ̀já ṣègbéraga tá a bá ti ń sọ fún wa pé ilé ọlọ́run mọ̀ fẹ́ ilé ọlọ́run mọ̀ fẹ́ mọ̀ gbéraga mọ̀ jọra rẹ lójú o ọlọ́run ló ní ìwọ kọ́ ló nira rẹ o àṣà táwọn yẹn máa dá nìyẹn wọn aláwọn làwọn ní ara àwọn ìwọ kọ́ ló nira rẹ o ìwọ kọ́ ló dára rẹ o ó ṣó o mọ̀ bó o ṣe dé nù ìyá rẹ nígbà tó wà nù oyún ṣó o mọ̀ bó o ṣe débẹ̀ ìwọ kọ́ ló nira rẹ o ọlọ́run ọba ló ní gbogbo wa òun ló sì yẹ ká bẹ̀rù òun ló yẹ ká máa ṣe tiẹ̀ so ká máa kọ ọ̀rọ̀ ọlọ́run ọba sílẹ̀ ká mọ̀ gbà á nígbà tá a bá ń sọ fún wa eléyìí ńkọ́ ìmọ̀ ọmọ parun wa ni ni yorùbá fi dá ṣàyè pé ìgbéraga ni mọ̀ ń ṣíwájú ìparun gbogbo ẹni tá a bá ti ń sọ tọlọ́run ọba fún tí bá ti ń kọ́ ọ́ lẹ̀ yìí pé òun ò gbà òun tóbi ju tọlọ́run ọba lọ ni tí mọ̀ gbẹ̀yìn wọn ìparun náà ni o kọ́lọ́run kó dákun kó mọ̀ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó mọ̀ ṣe wá ní ẹni ìparun èyí tó ṣe pàtàkì jùlọ náà ni pé kí a mọ̀ sọ fúnra wa ká mọ̀ kìlọ̀ fúnra wa tá a bá sì ti ń kìlọ̀ fún wa náà ká mọ̀ ṣe kíni o ká mọ̀ gbà wá sí ọlọ́run ọba ní fàtàkìrì fa iná dìkìrọ́ táwọn fa olè mọ́mìnì ọlọ́run rẹ̀ ànábì sọ́lọ́lọ́hù aleyhi wasallam mọ̀ ṣe rántí fáwọn èèyàn mọ̀ ṣe wáàsí fún wọn torí pé wáàsí ṣiṣẹ́ fáwọn èèyàn yóò mọ̀ ṣe gbogbo ẹni tó bá ti jẹ́ onígbàgbọ́ òdodo láǹfààní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nú ọlọ́run ọba tí wọ́n bá ti ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run tó bá ń bá sọ yìí yóò mọ̀ ṣe kíni o yóò mọ̀ ṣe wọ́n ní àǹfààní kọ́lọ́run kó dákun kó ṣe èmi àtẹ́yìn lonígbàgbọ́ òdodo tó jẹ́ pé wọ́n mọ̀ gbà wá sí ètí bá ti ń jẹ́ òdodo tọlọ́run ọba tá a bá ti ń bá wọn sọ wọ́n mọ̀ tẹ̀lé láì ní mọ bójú ẹ̀yìn pé ṣé tọlọ́run ni ká ṣe báyìí àbí ká ṣe mí tí ò ní mọ níyèméjì nínú ọkàn rẹ pé ṣé tọlọ́run ni ká ṣe àbí tẹ̀sù kọ́lọ́run kó dákun kó mọ̀ ṣe wá ní ẹni ìṣù ohun tọlọ́run ọba ń fẹ́ fún wa òun náà ni pé ká máa pàṣẹ dáadáa láàrin ara wa ká sì máa ṣe kíni o ká máa kọ ìbàjẹ́ tí àwọn èèyàn bá ń ṣe olórí àtolórí àtẹlẹ́mù iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni o ká mọ̀ fi ilé ẹ̀fẹ́ nìkan pé àwọn àáfáà nìkan máa ṣe wá sí gbogbo apáta náà ló kàn ó kan àtàfáà àtẹ̀ǹtí kì í ṣàfà gbogbo wa náà ló kàn o ìwọ tó láwọn ọmọ alábẹ́ rẹ tó oníkápá lé wọn lórí ìwọ náà lójúṣe pé kó kọ ìbàjẹ́ fún wọn kó o sì ṣe kíni kó o pàṣẹ dáadáa ojúṣe ojúṣe gbogbo wa ni àwọn tí wọ́n jẹ́ àáfáà náà kí wọ́n gbìyànjú kọ́ lọ́mọ bá ràn wọ́n lọ́wọ́ àwọn tá à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọjọ́jọ́ júmọ́ tá à ń gorí mímbà rí ayé àyè pàtàkì ni ẹ jẹ́ ká lò ó bó ṣe tó àti bó ṣe yẹ ká fi kọ́ àwọn ẹlẹ́sìn ọlọ́run ọba ká fi ṣàlàyé dáadáa tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ká fi ṣàlàyé rẹ̀ fún wọn ohun tọ́lọ́run ò bá fẹ́ ká mọ kìlọ̀ rẹ̀ fún ẹ pé àwọn eléyìí ọlọ́run ò fẹ́ ká mọ̀ sórí mímbà rí di àì tó jẹ́ pé àwọn nǹkan tí ò tọ́ láàlọ́ mọ sọ ńbẹ̀ à ń bẹ ọlọ́run ọba gbogbo àwọn àyímọ̀ wa ọlọ́run yóò bàbá tọ́ yín sọ́nà yóò mọ̀ tọ́ àwọn yín sọ́nà ẹ̀ ní ṣíṣe o rahmatu yìí yá rahman rahimin à ń bẹ ọlọ́run ọba wa ọba aláàbẹ̀ kan ṣoṣo a fi tóbi rẹ̀ bẹ́ẹ̀ kó dákun kó kẹ́mi àtẹnìkọ̀ọ̀kan yín pẹ̀lú ẹni tí ó mọ pàṣẹ dáadáa fún àwọn èèyàn tí ó sì mọ kọ ìbàjẹ́ fún wọn àbẹ̀lọ́hun eléyìí tí a gbọ́ èyí tí a sọ yọ ọlọ́run dákun jẹ́ kó ṣe wá láǹfààní foríjẹ ẹni tó sọ̀rọ̀ àti gbogbo ẹni tó gbọ́ subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
0: جزاكم الله خيرا ابي لهم كل
2: ليله ما خلوه ادي ابي ادي 9

0: Ani jo mi agbadue ajo magoni
1: Adaba 88.9 FM
2: at Alhamdulillah sumu salatu wassalam ala rasulillah adu fun olohun atoro ki ati ge olohun fun anabi muhammad sallallahu alayhi wa sallam iki olohun ati ori ajeje tan re o ba anabi muhammad sallallahu alayhi wa sallam atamara ali ri atam sahaba ito bi jori ani kokan wa na ti ayese kuro ni bi ti anabi muhammad sallallahu alayhi wa sallam to fi ki se wali abelon ba ni to bere olohun ko ma ja ki yari apada si bu bi rahmatihi yarhamur rahimin akara akabo suni to yin eto wa albayan eti ma waye ni ayojo joni ti se yawo juma nikani 88.9 adaba fm ito takamile si daramoki ti ta ti ma pada awon sheikh wa fadlatu ustaz dr lukman yidi sekoni afdahullah warah ti won je oludasi le ile ko daru sunna ito takamile si iguba lapore abelon ba ni to bere kolon ba di kala ko ba si dada fun awon sheikh wa jibailo rahmatihi yarhamur rahim a se gbadu apoluwa lori eto yin eto wa albayan fun ti tare abelon ba to bere ile si atun abo deni kolon ba di kala ko je ko wulo fun won kokan wa bi rahmatihi yarhamur rahim na la ya shik
3: inna alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ayin ba ti a dupe fun Olorun oba atoro ike Olorun anu re atori ajenje tan re. Kolomo ba so ejo eda anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Bakana ni a tun bi Olorun oba ba deda fun gbogbo awa ti a n gbo eto yi ati awa ti a n wi na. Eleyi ti a o tun ma gbe yewo leni Olorun ma ṣe ṣe wa lanfani. Fisi sababi imana ko si fisi sababi itosona fun enikokan wa bakana abelohun oba fun orilede wa olohun oba iwo loba ti o ni anu iwo loba ti o ni abo to pe iwo loba ti o ni itosona iwo loba ti o ni ifayabale won se ba wa rojo awon ore to po si orilede wa awon eyi ti o ti se fun wa a n dupe re abe olohun oba n tutobi re àwọn tí wọn darí wa ọlọmọṣẹ máa bá tọ wọn sọnà máa bá dúró tì wọn àwa tí wọn darí náà ọlọmọṣẹ kọ wa máa ṣe orílẹèdè wa kì í ṣe pé ó ń dàgbà ó ti dàgbà pẹlú iye ọjọ orí ti ń bẹ fún orílẹèdè nàìjíríà àwa bí ọlọrun bá nu tòbí rẹ alékún orí tí a fi máa ń mọ pé orílẹèdè ti dàgbà ju tàtẹyìn wa lọ tọlọrun bá ń ṣe fún wa kó mọ ṣe àìmọ bá wa ṣe àlékún rẹ kó fi wá láyà balẹ kó dúró tì wá kó mọ dà wá láàmú àwọn tí ń darí wa ọlọrun kó dúró tì wọn àwa tí wọn ń darí náà ọlọrun mọ ṣe àìdúró tẹnì kankan wa. Lẹ́yìn eléyìí a lọ ṣe àgbéyẹ̀wò àkórí ọ̀rọ̀ etí a tún fẹ́ gbéyẹ̀wò lẹ́yìn ó náà ní pàtàkì ní tí a pè ní al-amnu wal istiqrar fil bilad ahmiyatu al-amni wal istiqrar fil bilad pataki ifokanbalẹ ninu ilu n ta n pe ni ifokanbalẹ o naa ni nkan ti gbogbo re pata to rọgbọ le lori lẹyin al-iman ore idagbasoke ninu ilu ni ore idagbasoke ninu imọ ẹrọ nínú ìmọ̀ sáyẹ́ǹsì àti gbogbo orí ìdàgbàsókè ni pé ètò ọrọ̀ ajé tí kò bá sí ìfọ̀kànbalẹ̀ gbogbo tá à ń wí yìí kò lè wáyé o. Ọlọ́run jẹ́ kó yé wa nínú alukur'an kiri láti lè jẹ́ ká mọ̀ pé ìdẹ̀ra ọlọ́run àánú ọlọ́run tó tóbi òun náà ni kí ìfọ̀kànbalẹ̀ kó wà fún ni. Ọba tí ó dá wa ń sọ nínú alukur'an kiri فلما بان بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي اطعمه من جوع وامنه من خوف فلما يما جوزفون ولو الله وبا يي oba to se kun lo ni ile kaaba oba yi onloba ti o ma nfun yin lo nje nigbati ebi ba de oba yi na si ni oba to ma nfin lokan bale ni asiko iberu yan tumo si wipe ti okan o ba bale bi o je ba nbe gan iyan ni le je ai bale aya gbogbo daada ni ma so de aida koda ko ni fun daada kankan laye lati digbidu ti fokan bale ti ko ba si nabi ibrahim alayhi salatu wassalam talon ban so fun anu alquran ya nabi ibrahim na belon talon ban wa id qala ibrahim talon ni elo ranti nigba ti anabi ibrahim to belon fun ilu makkah oni rabbi jahal hadha baladan amina oni re olohun oba ilu yi ba wa se ni ilu faya bale warzuq ahlahu min ath-thamarat wa pese ije mu orisirisi esoro osere fun awon ara ilu na eri ninu adua yi ifokan bale ni won kokko toro ki won to toro awon ipese eso ati nkan jije onirara eyun ni tumo si wipe al-amnu awwala leyin igbagbo ninu olohun ifokanbale ni ma wa lawojo ifokanbale ni ma be ninu ile teyan fi irise se bo ti ye keyan o se ifokanbale ni ma be ninu ilu ti okan onikaluku fun mo nbale sira won so leyin to tumo si wipe olori adua ona ni ke olohun ko fu wa laya bale bakana anabi ibrahim tun belo olohun wa id qala ibrahim rabbi ja'al hadha al balada amina wajnubni wa baniya an na'budal asnam anabi ibrahim bi olohun wi pe re olohun ani ba mi se ilu yi ni ilu fara bale ko si lami ko gbe mi jina ati awon aromodo mo mi bo wa jina si iborisha yin tumo si wipe ninu to le mu ifokanbale wa sawujo o na ni kawujo o mo pe olohun oba nikan la ma njosin fun gbogbo gba ti omo niyan ba ti njosin fun nkan mi leyin oba deda ibale aye o le si niru fe awujo be okun o le bale niru fe awujo be olohun oba deda wa ofin le fun wa ninu alquran wipe ifayabale okan o bale kaye o dun bi eye se ko dun bi eku ninu ilu o ni oga ore leyin igba ta ba ti nigbagbo ninu oba to dawa gbogbo awon ore to ku yo wa ma tele yo ma tele ti ko ba si ifayabale ko le si ore kora ko si dagba soke fun orilede ko si dagba soke fun ilu yala ninu imo ero ni abi ninu eto oro aje eleyi lo fa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam on so fa ninu oro re lati le ma pataki nta npe ni ifayabale inshallah oba ni man asbaha minkum aminan fi sirbi enikeni ninu yin to ba ji leni ti aya re bale ninu ile re okan re bale ko si paya ko si beru ko si ma jade ko si ma de be muafa fi jasadi tun la lafia erikiriki ara re o pe o la lafia indahu qutu yawmi toni ton o fe je orije o fe mu orimu otise olohun oba sallallahu alaihi wasallam wonifaka annama hizat la ad-dunya irufe eni be apejuwe re ko yato si eni ti olohun ba ko gbogbo ile aye ni lowo allah akbar ewo nkan meta to ti se olohun ba so sugbon yin to fi saaju onan al-amn ifayabale teyan ba ji lojuma aya re bale okan re bale elekeji o lalafia eleketa oni to je akoju woru fe ni be ise olohun ba ni bi eni ti a ko gbogbo ile aye lowo be lo sere sele nje ka di mo fun wa pe al amnu ifayabale nkan to tobi ni en to se pataki ni en to ye ko se wi pe olori ojori ati awojo lapapo ka ma sare bawo ni ifaya bale ifokan bale bi o se peleke lawojo wa ede kalomo en tan pe ni ifaya bale ki se ise enikan o koda ki se ise ijoba nikan ise ajose ni idi ni to je ko ninu islam anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi so aso tele fun okan nu awon sahabi sahaba oruko won je abu dharr al-ghifari ojise olohun ba nso oro kan fun kini kana ojise olohun ba ni kuffa sharraka 'anil nas fa innaha sadaqatun minka 'ala nafsik pe ma je ki aburu kankan ko ti owo re lo sodo malakeji to ba le kora re ni janu to je ki aburu idamu fitina kankan ko ti ara re lo sodo elomi eleyin yo ma je itore anu fun o lodo olohun enu eyin nikan pe aburu o towo re lo sodo malakeji o je sababi ikaya soke fun malakeji eleyi in teyan o gbesan si lodo olohun ba ni bi igba teyan se tore anu ni ti aba won ti anabi sallallahu alaihi wasallam so fun ayi ti emi ba ni lemi pe aburu kan o ni towo mi lodo malakeji to malakeji na ni lemi pe ohun ni dukoko ma elomi o daju wi pe ifokan bale yo wa ninu ilu o daju wi pe ifokan bale yo wa lawujo to ni kaluku dondo wi pe mi o ni se aburu fun malakeji eleyi akoko ninu awon nkan ti ma bi ifokan bale ki olori ko ma la niyan ati saburu fun omo eyin ko ma eyin na o ma jin olori lese ti eni kokan wa ba ti ni ipinu wi pe aye ti mo dimu ibi ti won fi mi si yi mi o ni se aburu fun omalakeji omalakeji o ni sokun lati ipase mi ti won na ni be to ni kaluku na ni be o daju wi pe ifaya bale yo gba awujo wa kan nitori pe ta ba nsoro nipa ifokan bale asaba ma ni lemi wi pe awon ijoba awon ijoba awon ijoba lo to ni sugbo ijoba ko le se gbogbo e nje eni ti n ba o gbe o fokan bale lara re bi nje wo na fokan bale ori faya bale lati odo eni to mu leti anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojise olohun ba ni la wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min ojise olohun ba ni mo fo olohun ba bura irufe eni be ki ma so olugbagbo ododo irufe eni be ki se olugbagbo ododo ojise olohun ba so oro yi le meta awon sahaba wa beere pe ya rasulullah ere ojise olohun ta le ni na ta le ni to se wi pe igbagbo re o ti pe ojise olohun ba ni man lam ya'manu jaruhu bawaiqa gbogbo enikeni to ba se wi pe awon alabagbe re n ori fokan bale to ba ti wa nle to wa ni gburu to wa nu ilu okan gbogbo ara ilu ni bale bo ba lo onikaluku kaya soke won bẹru aburu to n bẹ lọwọ re tori pe ko kọ ki le usulaila ki se n fajagba ni n fa wahala gbogbo awon nkan wonyi ojise olohun ba ni eni to ba ni lara isesi buruku yi se olohun ba ni ko ba pera re lonigbagbo ko si gbagbo to pe fun fe ni be se la fi le mo wipe epile ninu nkan ti ma n bi ifokanbale lawujo ninu ilu o na ni ki eni kookan ni laniyan pe mi o ni je saba bi irukerudo lawujo o daju wipe alaafia ifayabale yoo wa nitori pe lawujo ta wa leni awon eyan a fi esin boju lati ma da omi alaafia ru lawujo awon eyan a fi eleyameya boju lati le ma fi da omi alaafia lugu koda awon eyan a fi egbe oselu won a fi boju lati ma da omi alaafia to toro lati ma daru ti a ba n so pe ko si alaafia ko si fayabale ka koko birawa lere nje imi je saba bi ìfàyàbalẹ̀ sí àwùjọ tí mo wà. Ǹjẹ́ mo jẹ́ sábà bí ìfọkànbalẹ̀ sínú ìlú tí mo ń gbé àbí lẹ́nu iṣẹ́ mi? Eléyìí ni nǹkan àkọ́kọ́ nínú tí máa ń bí ìfàyàbalẹ̀ wá sínú ìlú lẹ́yìn ìgbà táwọn olórí àwọn ìjọba tí wọ́n bá ṣe tiwọn. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kí a má kún oníbàjẹ́ lọ́wọ́ lórí ìbàjẹ́ tí ń ṣe. Bàbá lè gba ìbàjẹ́ lọ́wọ́ rẹ̀, káwa náà mọ́ tún ṣe kí ni o, ká mọ́ kún lọ́wọ́ lórí ìbàjẹ́. Nínú ọ̀nà tí ìfàyàbalẹ̀ tó fi máa ń wà láwùjọ lélẹ́yìí jẹ́, nítorí pé ẹni tó ń ṣe ìbàjẹ́ tó bá tún rí ìkúnlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀yin tó kù, ìbàjẹ́ yìí yóò máa peléke, àwùjọ ó sì máa bàjẹ́ ọkùnrin balẹ̀. Ọba Adéda wa nínú Al-Qur'an, Ọlọ́run ọba ní wa ta'awanu alal birri wa taqwa wa la ta'awanu alal ithmi wal udwan. Ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ọba ní kò sí fọwọ́sowọ́pọ̀, kò sí solidarity alal ithmi wal udwan lórí nǹkan tẹ́yìn náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni àbí nǹkan tó le bí àìbalẹ̀ àyà tó le bí pákáleke láwùjọ, ẹnikẹ́ni tó rí ọ máa ṣe ẹ má tún kún lọ́wọ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá lágbára láti lè gbà lọ́wọ́. Nínú àwọn nǹkan tí ń kọdí al-amnu ìfàyàbalẹ̀ láwùjọ, òun náà ni kí àwọn èèyàn kan tún máa ṣe ìkúnlọ́wọ́ fún àwọn olùṣèbàjẹ́, àbí kí wọ́n tún máa gbé àwọn olùbàjẹ́ kan máa fà wọ́n mábẹ́. Eléyìí koníkálukú kè sára, ó fẹ́ mọ yọ ẹnì kọ̀ọ̀kanlẹ̀ ẹlòmíì ń bẹ lábẹ́ òṣèlú. Wọ́n á fa àwọn olùbàlújẹ́, àwọn tí wọ́n ń da omi àlàáfíà rú, wọ́n á fà wọ́n mábẹ́, wọ́n á kówó fún wọn, wọ́n á kó wọn mára nítorí àǹfààní òṣèlú tí wọ́n wá. Nígbà bá débi tẹ́ ń lọ tán, gbogbo àwọn tẹ́ ẹ ti ró lágbára wọ̀nyí, báwo làlàáfíà ṣe fẹ́ wà láwùjọ? Àwọn mí-ín á sá pamọ́ sábẹ́ ẹ̀sìn. Ìlànà ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n máa kọ́ àwọn ọmọlẹ́yìn wọn, ìlànà jàgídíjàgan ni, ìlànà bó o bó o pa kúrò bó o bù lẹ́sẹ̀. Wọ́n á máa wo gbogbo èèyàn láwùjọ bí ọ̀tá wọn, wọ́n á máa ṣe mú ni bí ni. Tí wọ́n bá rí n tó dáa, bí nǹkan náà ò ṣe ní dáa ni wọ́n máa sáré, wọ́n wàá fi pamọ́ sábẹ́ ẹ̀sìn wípé àwọn ń jàfẹ́sìn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ìwọ òbí, ọmọ rẹ jáde ńlé, ó gbé ọkọ̀ wọlé, ó sì bí léèrè pé iṣẹ́ wo ló ṣe. Ọmọ rẹ obìnrin, ó ń ralẹ̀, ó ń kọ́lé, kò sì níṣẹ́ kankan lọ́wọ́. Ǹjẹ́ ìwọ náà ṣe gbìyànjú láti béèrè pé ìwọ mi bó lo ti ń rí owó yìí? Tá a bá ń sọ wípé à ń fẹ́ ìfàyàbalẹ̀ láwùjọ, eléyìí kì í ṣe iṣẹ́ ìjọba nìkan. Nínú ọ̀nà tí máa ń jẹ́ kí àìfàyàbalẹ̀ ó gbeléke láwùjọ, òun náà ni ká máa kún oníbàjẹ́ lọ́wọ́ lórí ìbàjẹ́ tí ń ṣe. Bóyá nítorí àǹfààní tara tiwa tá a fẹ́ rí láì náà ni aburú èyí tó le tibẹ̀ jáde sí àwùjọ ọmọnìyàn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, òṣìṣẹ́ Ọlọ́run ọba fún wa ní àpẹẹrẹ àti àpèjúwe àwùjọ tí àwọn èèyàn bá ti ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn tó ń ṣèbàjẹ́, àbí wọ́n fọwọ́ lẹ́rán, wọ́n ń wo àwọn oníbàjẹ́ níran. Ànábì sallallahu alayhi wa sallam nínú àdísí àfọwọ́ Imam al-Bukhari tí wọ́n gbà wá, òṣìṣẹ́ Ọlọ́run ọba ní mathalu lqa'imi ala hududillah wal qa'imi fiha, àpèjúwe àwọn tí wọ́n dúró tọ́ lórí ìlànà ìfẹ́ tọlọ́hun àti àwọn tí wọn ò náání rẹ̀, òṣìṣẹ́ Ọlọ́run ọba ní àfiwé wọn ó dà gẹ́gẹ́ bí àwọn ènìyàn kan istahamu ala safina, tí gbogbo wọn ń bẹ nínú ọkọ̀ ojú omi. Àwọn kan fẹ́ dúró sókè, àwọn kan fẹ́ dúró sísàlẹ̀. Gbogbo wọn ló fẹ́ dúró sókè, gbogbo wọn ló fẹ́ dúró sísàlẹ̀. Wọ́n wá mujẹ ikú yóò dáa, ẹ jẹ́ kára nǹkan kan róbórobó, ẹni tó bá ti mókè kọ́ lo òkè, ẹni tó bá mú sàlẹ̀ kó ń bọ́ sísàlẹ̀. Fàṣọ́ba bàdùn àhàlẹ́há wà bàdùn àṣìfàlẹ́há, àwọn kan nínú wọn bá mú òkè, àwọn dúró sí òkè ọkọ̀ ojú omi, àwọn kan mú sàlẹ̀, wọ́n dúró sí ìsàlẹ̀ ọkọ̀ ojú omi náà.
4: ojise olorun ni fa kana alladina fi asfaliha awon ti won wa fe ti won be ni isale eh awon ti be ni isale yi ti won ba ti fe pon omi ida staqaw min alma ta won ba fe bu omi maru ala man fawqahum ogun oke lo ni ka to wa pon omi faqalu o wa daro pe ah isale ta wa yi gan o sumo omi bukase se tun gun oke ka tun ma da won tun be loke laamu ko to di pari omi pon e se je ki a fe kan lu oko ju omi yi awa ta wa nsale ka mo tinu oko ju omi unawo sinu omi ka fi ma bu omi assalamu muhammad sallallahu alaihi wasallam awon ni ka ba se leyi awon ni ma da awon tin be loke laamu ati ma loke ma bo enu ka won kan lu oko ju omi ni ta ba ti lu awon ma kowo bo lati be awon si ma bu omi anabi sallallahu alaihi wasallam jolon fa in yatrukum wa ma aradu ti awon to nbe loke ti won ba ni ah omi nira ni onukaluku free lati se to ba wu eyan da won ton ba fe lu oko ju omi e je won lu se won fe pon omi na ni ojise olorun ba ni ti won ba fi won sile halaku jami'a gbogbo won pata ni won teri somi o to ko ton ba ti lu oko ju omi omi o wole to mi ba ti wole atawon to nbe nsale atawon to nbe loke gbogbo won na ni won parun sholona wa in akhadhu ala aidihim subata awon to nbe loke yi ti won ba gba fun awon ti nbe nsale ti won fe lu oko ju omi lati da oju sibe to mi o ma gba wole ti won ba ti yonda fun won ti won o gba fun won naja o wa naja o jemiya ojise olorun oba ni atawon to nbe loke atawon to nbe nsale na gbogbo won ni won la ni won debi ti won lo hadisi al imam al bukhari awon won gba wa e wo afiwe ti anabi wa muhammad sallallahu alaihi wasallam ta nabi se fun wa bi lati je ka mo wi pe a ki fowo leran lere aburu be si ni a ko gbudo mo kun alaburu lowo nitori anfani tara ti wa ti a fe ri nbe toripo ti fitina yi ba de oni mo lori awon ti won da sile nikan o olorun ba ti ola re ga olorun wattaqul fitna wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khasa ebaru fitina kan eyi to se wipe tawon kan ba dale ti jiya re ba de oni mo lori awon ti won da sile nikan ninu awon kan ti n ko ba alaafia ati ifokanbalẹ lawujọ oun naa ni ki a maa kun awon eni ibi lọwọ lori aburu ti won n se abi ka fọwọ lẹran lori aida ti won n se ka ma sọrọ a maa je ki aburu o peleke lawujọ ti aburu ba si ti n peleke lawujọ ifọkanbalẹ ko ni si pakaleke yoo maa ṣẹlẹ o daju wipe olori ti ma n mu orilẹede abi awujọ dagbasoke peleke ninu imo ninu oye ninu oro aje oun naa ni alamunu ifayabalẹ gbudo koko wa ni awujọ o wa dọwọ ẹnikọọkan wọn ni ta si n pe ni ifayabalẹ yi kii ṣe iṣẹ ẹnikan ṣoṣo ijọba o ṣe ti wọn nbẹ awọn afaa awọn imam wọn o ṣe ti wọn nbẹ awọn olori ẹlẹsin wọn o ṣe ti wọn nbẹ awọn ti wọn jẹ alamojuto agbegbe kọọkan ninu eto ilu awọn naa o ṣe ti wọn nbẹ obi ninu ile lori awọn ọmọ ẹyin naa o ṣe ti yin lati wa ọna ti ifọkanbalẹ ti o fi wa lawujọ tori pe ọmọ ti n daluru yi awọn obi kan naa lo bi o ninu ile kan naa lo ti jade n to daju ni wipe idile yi o ṣiṣẹ ti ẹ bo ti tọ ati bo ṣe yẹ oun lo n ko ba ifọkanbalẹ awujọ ẹyin ni kakọ ile ẹkọ awọn naa o ṣe ti wọn iṣẹ ajọṣe o ni kí ìfọkànbalẹ kó wà láwùjọ ọmọnìyàn abẹ́lẹ́ àwọn ọba ni tóbi rẹ̀ orílẹ̀-èdè wa pẹ̀lú ipò tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ wọ́n ṣàfihàn láyàbalẹ̀ ìfọkànbalẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀rẹ́ ọlọ́run.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Orúkọ tèmi ni Olajumoke Omotosho. Atunde lórí ètò gẹ́gẹ́ bí a ṣe máa sọ pé lórí ètò yìí àwọn àkòrí lọ́lọ́kan òjọ̀kan tó ní ṣe pẹ̀lú ẹ̀yìn àti àwa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ̀ ń pick one or two things làwa náà máa ń try láti wò pé okay ẹni tó kò yẹ òfin nǹkan tí ó ń sọ nípa ẹ̀ bí àwa náà ṣe máa ń kọ́ wọn nìyẹn. Lórí ètò lénìí, a rí kinní kan ó lọ lórí ẹ̀rọ ayélujára for some times. So nígbà tá àwa náà wà wò láàrin ara wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan, a lè gbé wá sí open space náà. Olójẹ́ ká wá sí orí ètò lénìí. Ó ṣẹlẹ̀ wípé arákùnrin ó sọ fún ìyàwó ẹ̀ wípé ara ìyá mi ò yá o, máa ṣiṣẹ́. Jẹ́nzí kí ló ṣẹlẹ̀? Etí sọ̀rọ̀ tó ti rẹ́rìn. Ara mọ́mì òun ò yá o, máa ṣiṣẹ́ mọ́ o, máa tọ́jú mọ́mì mi, a máa sanwó oṣù fún ẹ. Ọkọ yẹn in the course of gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun lọ sí school. Òun lọ sí school ẹ̀mọ̀ ó tẹ̀síwájú nínú nǹkan tí ó ṣe but arábìnrin yẹn wá dúró sí ó wá wà pending. Kò ṣe anything ó as in ó gbọ́rọ̀ sí nǹkan tí wọ́n sọ lẹ́nu. So òun ṣe ó tèkè màmá yẹn. But nígbà tó wá yá ó wà pé nígbà tó òun tiẹ̀ wá lọ school tó parí iléèwé tẹ wá ní kóun àsáyà rere o kó máa tọ́jú mọ́mì o but dádì tó sọ pé wọ́n máa san sálárì fún gọba ẹ̀ wọ́n tiẹ̀ san sálárì o wọ́n san kọ́bọ̀ but òun ṣiṣẹ́ o diligently. So wá ò pé rárá rárá pé ti nǹkan tí mo ti treat ara mi mi ṣe mọ́. Ọ̀pọ̀ ìwọ̀n ọ̀gá o ní aláìgbọràn ọmọ ló fẹ́ yà.
1: Aláìgbọràn ọmọ àbá aláìgbọràn aya.
0: Ọmọ ló ti jẹ́ yẹn ọ̀pọ̀ ìgbà fún instruction tó wò bí ọmọ ní ike wáyé tí wàá ṣẹ̀ṣẹ̀ lóko báyìí tó bá ti pọ̀ ipò ò ní ṣe kọtún níbo ṣe yẹn bóyá àlele 1-2. Ọmọbìnrin yẹn wá jáde wá ní ṣé ń ṣe kó o ti cheat ara wọn òun recognize ara wọn tó fi ṣe lóko báyìí ojú wo ni ẹyin ìgbìmọ̀ sahendrin kí ló ṣe ẹjọ́ ọ̀dá
2: kápọ̀
0: ẹ̀ ọjọ́ ọ̀dá ṣẹ̀ṣẹ̀ dé gẹ̀ẹ́dẹ́ kí ọ̀dá kò torí agbọ̀mìtì ọ̀dá máa ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn ló máa bẹ̀rẹ̀ conversation ilé mi. Ẹ yà ọ̀pọ̀ ẹ̀mí jọ ọ̀dá ó bá tù yín.
3: Àkọ́kọ́ ni wípé ọ̀nà méjì ni àkọ́kọ́ ni wípé aya rere náà di ọkọ ni nígbàtí ọkọ kọ gbà nígbàtí ọkọ sọ fún mi pé nǹkan tóun fẹ́ lélẹ̀ mo sì mọ̀ jà gbàgbé náà wípé nínú ìdílé tí ọkọ bá ti sọ̀rọ̀ tí aya sì ò bẹ́ẹ̀ ẹja rí gẹ́gẹ́ bí aya gidi aya dáadáa
2: ni
3: torí wípé òun náà ló ń tọ́jú ẹ̀. Now ẹ jẹ́ ká wá wò báyìí ibi tí mo fi sọ pé pín sí méjìlélẹ́yìn ni pé ìgbà tí ó ti gbà láti mọ ibi tí mo ti lè dá ọkùnrin ẹlẹ́bi òun ni wípé ó ṣèlérí ìlérí dẹ̀ rí ó ṣe pàtàkì kí èèyàn máa mú ìlérí ṣe ẹrù ọlọ́ọ̀ni níwọ̀n ìgbà tó ti sọ fún wípé wá o ẹ máa fún ẹ ní owó lóṣooṣù tọ́wọ́ fi ṣẹ́lẹ̀ tán tó fún lóṣooṣù kò ti yẹn jẹ àkọ́kọ́ nìyẹn. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé níwọ̀n ìgbà tí ọkọ yẹn tó ti ń wò wípé torí mo rí n tó sọ ìgbé ó ń sọ wípé ṣe báwo ń jẹun ṣe bí mò ń tọ́jú ẹ òun fún ọ ní gbogbo nǹkan tó yẹ kó ṣe gbogbo nǹkan tó yẹ kí ọ ọkùnrin fún obìnrin pé àti fún wife pé ó pé kini mo ṣe fún ẹ ta ba wo na lati be ni pe akoko ni pe a bi obirin ele rege
0: se o je adugo je
3: se ko to e ma ja se o gboro je even ko ma si ni oko yo je o se o ntoju re abi o toju e ibere ni so o fun e ni nkan to o fun e lowo to ba bere abi o fun e o nje abi o je gbogbo nkan ti o n bere fun so o fun e yato fun pe owo osu to lo ma ma fun e
2: to dey were very important mo se koko
3: ya to fun ele pe owo osu to lo ma ma fun e ti o fun e now ibi ti oro wa jo wa ni pe o ye ki won jo soro ni to be no be tori pe n ti won jo so lati bere ko ni to n sele pada o ye kan wa jo joko pada o se se ko je pe okunrin ta n soro re yi boya nkan kan sele agbara ri o ka nkan ti o so yen mo e wa tun jo joko pada pe wa do nkan bayi bayi agbara mi o ka nkan bayi mo kini ta le se ibe yen lo ye ki okunrin yen ti wole pada again
0: thank you dan commander
3: osusi ale
1: no osusi ni len yo buyo si
0: wale la mele ti kokko
1: you know eh iyo re o se tu dan tibiri
3: ve ni
1: se pola gẹ́gẹ́ bí alàgbàjọ ọ̀dá ṣe yànnà bọ́ ti ṣe ṣàlàyé bẹ́ẹ̀ náà lórí èmi náà pe sọ́nà méjì bẹ́ẹ̀ mo fara mọ́ ọ̀nà méjì bẹ́ẹ̀ pé n tíyàwó yẹn kọ́kọ́ ṣe n tó dáa ni pé ó gbọ́ sí in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde àwọn jẹ́sí ìyàwó òde
3: òní
1: wọn ò tiẹ̀ ní gbà wọn ọ̀rẹ́dì àti tọ́jú ìyá ọkọ pé wọ́n ní ìyá ọkọ síkì
2: jẹ́sí tọ́jú ara ẹ̀ nù.
0: ṣé
2: ó tọ́jú ara ẹ̀ nù.
1: wọ́n ní ìyá ọkọ síkì pé èmi ni màá máa tọ́jú ọ̀pọ̀lọpọ̀ jẹ́sí ìyàwó òde òní ò lè ṣe so n tó kọ́kọ́ ṣe dáa n tíyàwó yẹn ṣe dáa ọkọ yẹn ló kù díẹ káàtó fún torí gẹgẹ bá yẹ sọ pé àdéhùn ó lágbára tá a bá ti ṣàdéhùn ká mú ṣe ni ọkọ yẹn yẹ kó ti rò dáadáa kó tó gbé kalẹ ó yẹ kó ti rò dáadáa kó tó in fact tí ìwà ṣe pé kínní tó wáá pẹ́rù àwọn ọ̀lú òyìnbó owó náà máa ń lọ sàn wọn á gbé arúgbó wọn lọ sí care home tẹ́pẹ́ owó náà máa san fún wọn bẹ́ẹ̀ wọn àwọn lè gba kẹ́rà fún wọn tá a máa tọ́jú wọn lé so iṣẹ́ gidi ni láti tọ́jú àgbàlagbà so iṣẹ́ gidi ni ìyàwó yẹn ń ṣe fún pòtí ẹ̀ kọ́kọ́ gbà láti ṣe iṣẹ́ gidi ló ń ṣe torí àti tọ́jú àgbàlagbà kò rọrùn o to tọmọ kékeré tẹ láti ẹsùn máa ń sọ pé ó lé but àgbàlagbà gan lè ó lé ń gbà
3: mí. ó yẹ bá ti dàgbà téèyàn bá ti dàgbà lágbà yóò padà sọmọdé
0: rẹ
3: yóò padà sọmọdé.
1: ó lè lọ tòde ẹ sẹ́yìn pé ìyàwó yẹn á nílò láti bóyá hẹ́ẹ̀pù ẹ̀ láti rìn ọ̀ hẹ́ẹ̀pù ẹ̀ láti jókòó ọ̀ so iṣẹ́ gidi iṣẹ́ ńlá ni àtitọ́jú arúgbó nítorí ìyàwó yẹn ṣe ìyàwó dáadáa ni mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe ìyàwó jẹ́nsí.
3: kò kí ṣe wọ̀nyí.
2: bó ṣe òkúta bá fẹ́ ṣe òkúta bá fẹ́ sọ̀rọ̀ òkúta bá fẹ́ sọ̀rọ̀
1: òkúta. mo mọ̀ mọ̀ kò ń ṣe ìyàwó
2: jẹ́nsí. ẹ ṣe ọ pé ní sùúrù ó ṣe èmi ò ní most mo fẹ́ sọ ṣe get bẹ́ẹ̀ mi máa fi solution sí nǹkan tó tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ lẹ̀ báyìí èmi ò bí ó ṣẹ̀ṣẹ̀ làbó ṣẹlẹ̀ ti pẹ́ bẹ́ẹ̀ mi máa fẹ́ fi solution sí ní ìgbà tí ọkọ ti ní owó tó fẹ́ máa fún ìyàwó ní oṣooṣù ò ṣe kó gba ọ̀sẹ̀p kí n máa ṣiṣẹ́ mi lọ ká dẹ̀ gba ọ̀sẹ̀p kó wọn máa ṣiṣẹ́ nílé kó wọn máa tọ́jú ìyá nuna ẹ lè ẹ yu ka lọti ẹlẹ o kii ṣe ẹ ma gbọ ẹ duro ẹlẹ o kii ṣe pé mo disobey ọkọ mi bẹ́ẹ̀ ó ní kí n tọ́jú ìyá ẹ o now the thing is owó ló fẹ́ máa fún mi àbí kò sì yẹ ká gba èèyàn kí n ma ok kí n fi iṣẹ́ mi sílẹ̀ iṣẹ́ tí mò ń ṣe torí pé mo fẹ́ tọ́jú no ẹlẹ o ti kò ṣe pé mi nífẹ̀ẹ́ ìyá ọkọ mi o.
1: ó máa yàtọ̀ sí bí èèyàn èèyàn gan-an ṣe
3: tọ́jú ẹ̀ torí lè jojú ẹ̀
1: ní mo ti n tó ti ṣẹlẹ̀ sí mi rí ni kí bàbá tèmi tó kú fortunately ọlọ́run ló ní kí last born wá sí wà ń lé pẹ̀lú wọn òun ló máa help wọn láti ará àtàtà ẹ̀ sanwó fún gan á dé point gangan tó yẹ pé á iṣẹ́ yẹn á sú.
2: ẹ ti máa di láti ibi iṣẹ́ máa continue.
1: ara tá a sọ rẹ ṣe láwọn jẹ sí ìyàwó jẹ sí ò lè
2: fi ṣẹlẹ
1: bọ ẹ jẹ ń parí ni ò parí ọrọ mi ṣe ní yawo yen se daada oko yen lo ku die ka to fu ai mu adehun ese o fi ba oro je patapata in fact o ye ko se ni ko le fi ma mu inu yawo yen dun lati ma tori even asokunrin gan asu won gan lati se ise yen bo to ba nse to mu nu yawo yen dun to sanwo yen fun ori aya ori awu a de ma se daada so ta ba tin se adehun ejo ja ma mu se
3: se te ri ibi te moro de yen wi pe to ba fun ni owo a tun ori a ma wu se ri obirin won wa flexible ko si bi e se le ti o ba gbiyanju lati iru owo ti fun yen to ba fun o le tun mo mo bi o se mo dogbon yen lati jo pe owo to fun yen a jo tun mo na na
1: yes
3: a tun jo ma na
1: yes sugbon apokunrin to gbon daada
3: kan to gbon daada
1: to gbon daada e tun gbon ma na ni
3: o bi ori le ku owo yen sile a ko sile
0: ko si apokunrin to gbon
3: apokunrin to gbon daada
0: now how did you feel woni you can send your comment on Facebook, we'll read them. Yawo yen se daada.
3: Yeah, o se daada. Ni bere. Yes, now.
0: You are here for the
3: first time. Ah, mo ni ni pari e a mo to se.
0: Na ni su.
3: To lo se se ko ti pa obirin e ti ya e ti. Come on,
0: Lord. Take you so fast for so so for two way thing. Oko ye. Mo ro because I come e ko bere wi pe se okunrin e o ni aburo obirin.
3: O se se
0: comment. Abi ko oni. Oni aburo obirin. Oni egbon obirin. Omo yen je ko ye pe no mi ne fi ise mi sile o.
3: Ah, yen ti baje.
2: Si.
0: Now, ni gba ti awon wa accept lati mo a se ise carer. Caregiver. Because caregiver. Ni me jo ni ko so ye. Awon to ti je egbon obirin atokunrin. They are not seeing it as all pe bi yawo ni mo fe as in you
3: ojuse egbon yen ko le se
0: ise ojuse
3: wi pe o le se
0: nipa ojuse e ni sis won ti fe wa sinile fi fe wa sinile o so ni caregiver
2: okay
0: automatically that one is ruled out me mo I don't think anything wa wrong we on ba en to ma take care baba yen and let her continue to pursue her career grand commander Jordan mind you that nipa to take care mama yen o paint the life with you
2: exactly so e ko di ko yen ko ri be
3: o le se be o
2: ti so no ko ye ko ri be
3: no
2: e wo is the thing so pe oko ati iyawo ma ko wo jo ti toju yi ma toju eni e
1: ja so kini
3: iro ko si be ko lo ko
1: e be e ja mo pe ko si bi ti o le se le se
3: o si ti o le se e di so ti o ko wa yi o le sa ke
1: ko si bi
2: so ba se o sa ke o sa ke yi e oko ni ko fi ile
0: e ko o si di e wa ni o mo ke mama ti to hun le gba pe ko fi se o si ko pe di life o
1: ko si bi ti o le se le si o
0: ko si bi ti o I prefer ko ke kan ko lo gba caregiver ko wa take mama o you continue your life because won ti live life from baby
2: ko le jo fowo toju mama abi baba
1: ko si bi ti o le se le si se ri ja so tuto ko si bi ti o le se le si iya iyawo na le siki be en
0: to ko ma fi se le
2: eyin na su wo be
1: o se po lo ma fi se le
2: o
1: ko lo lori aya and
3: a ma toju e na ni
1: but pe ise to kon se is not as such ko mo wa to ti
0: yawo o ma mo wa
1: o ko le
0: fa ko le fi se le
1: o le fi se le o take care ko
0: be mo ma da to ba da family
3: ilu eyin bo ni la sele grand commander
2: to le sele bi
0: abu abota abi abo so ga ni ga
3: sori issue ti mo ni be issue ti mo ni be ni issue ti mo ni be ni niwon ba ti oko yen o ni aburo to je obirin o ni egbon to je obirin ki la awon mejeji obirin yen kini won se awon yen gan ni eni akoko so yen kan le wo pe ki la fe se fun mo mi wa
0: igbese wo
3: la le iro ni suru igbese wo la fe gbe ta ma fi se now to ba je pe awon meteta lo wa conclude bi pe okay o iyawo temi o boya ise to nse o ise yen o ise ise to mowo wale daada fun ju boya asile o le mo ba ran iya wa lowo now won wa ni ri wi pe okay o oju oju awon gan gbodo ma gbogbo nkan to gbodo ma ke obirin yen lati le toju ya won bo se to ati bo se yen ni
1: be ni
3: ti won ba ke bo se to ati bo se boya laarin osu yi ose ti o boya nkan bi na wa gbe lodo
1: o le se se ko je pe gbogbo won ti wo pe convenience matter ngba mi boya wa aburo boya elomi ngbele face me and fire boya won atoko e o ti aye o to nbe
3: be ni
1: ko de wa je pe le okunrin yen ni o wo ke a se bi le yi wa space wa extra
3: resource boya wa be
1: a won le gbe wa be ko si jeri ko si to buru nbe bo ti kan to se ni pe awa awon opolopo iyawo laye ode oni won fe gba but ko de si bi ti o le sele si
3: be ni
1: o le je the other side mo ti ah baba iyawo mi ti sikiri
3: se e wa so pe
1: ko
3: mo
1: lo ko te pe ko te ma lo ko odo ti wa la gbe wa do baba yen o duro at the end because o ro pe ah ile ano but to kila ide ta fi gbe wa ni pe FMC ni yawo mi ti so o nla ti gbe wa kon le ri good doctor attend si won mo de se treat won ton be ati se ni ki baba du lodo wa gbon do baba yari pon odo ni no so ko si ti o le sele si mo le ba baba bi iya iyawo mi to se
0: na a le ba mora
3: yes na
1: ka de ma toju e
2: ni gba mora ko ni nkan ta so yi fifi sele fifi sele fifi sele
0: no di issue se mo we ti o se se we pay that period ti omo iyawo yen to fi sele ti o sise
1: mo de nigba won pe won ti consider ise awon meji pe
3: won ti se ise o o le je pe se to ni yen se
1: o
3: o le je pe mo wole
2: ni o sa ise
1: mo lo le ko je ma
0: but
1: in to talk in talk ni yen se lai mu
3: aje o ise yen ni
1: kini ko bo si rara
2: ko yen ko bere yen gan gba in the first place
1: ah
2: ko yen ko gba
0: iko to sele ni ise yen is not taking care of that person but any to o se fun
1: jomo
0: now only kill official sile awaji bi o fa ra magi awaji o pe ado le daju
2: ko de
0: no se o na ta
2: yes
0: you say anything a se ma do ko so
1: iro mi o ro pe en gan ni wahala be
0: ko
1: o so ni be yin pe o so ngbe yin pe ohun to gbe se bo nje o to gbe which is pe o fo wo nje le o fo kini but o da pe di ade wu
2: mo wo monthly allowance yen gangan ni
3: bo o fun la won kan mi
0: allow her to make her own money.
2: Exactly. Ko de mo kon ta mi ko jo gbo mo do. Eh eh. Ko de ma toju baba bi iya yen.
0: Because won te ba gba wa sile, o mi gbe ati oko ati iyawo. Won ma ri eni to provide.
2: Exactly.
0: Iya yen. Oya ki ka won comment ta ni bi Pop City. O ri ajo oda fear God. There so dik ni they had a contract and the husband broke the agreement in a civilized environment. The husband will be sued and need to pay the wife for her labor. Then
1: and it can't go to the door.
3: Can't go to the door. Oh, Tilon, yeah, oh, Tilon. Oh,
0: Tilon,
3: oh,
0: Tilon.
3: Oh, Tilon.
0: Then, Shegun Joseph, only in UK, is a lot of money. I give credit to the wife. What happened to the man's siblings? Odun, they are coming to UK to marry. God, you are welcome. What about Odun? What about Saidi Baye? Saidi Baye?
2: No, no, but she is Korean.
0: She
2: is Korean.
0: Oh, no.
3: Everything order Odun Korean. No, but you are Korean.
0: No, now we are because.
3: So, but you are about to talk to
2: your friend. You are really
0: busy. Saidi Baye, Okoye, we are. O ni oko ako lolori ara
3: beni yes
0: nkan to lo ati game to lo ni tori oko lolori aya na means that
3: ya se ti ba pa fun eni o godo tele nkan to se ni e bo o ye ko fun o ye ko fun
4: hello
0: hello
4: ah e te fun wa laye ka te ma da soro yin
3: e ma bi no ya e da
4: si o lo show agbo ton paul akimare lati leko lo soro la koko seri nkan ti oko yawo yen se yen o lo pe ni breach of contract
0: e yawo su
4: la be o fe igbe yawo yawo o ke seru yawo e ni legal wife ni se bi mama yen bi mo deni bi o ba te wa bi mo deni rara ah se bi won le gba na ni na
1: hello
0: ah so e ti ni ko ti so ba o le gba e lo e ka so
5: Ekason
0: orukọ yẹn ẹsẹ sinke wa
5: Mrs. Ogunfunmi ni wa lati ilu ọrẹ
0: Agboyin
5: Ọlọ́run ni jẹ́ káwọ obìnrin ó ṣàṣe dànù. Sẹ́rí gbogbo nǹkan tó wà lórílẹ̀-èdè yìí àgbáyé obìnrin ni ìyájẹ jù. Tá bá máa sọ ọlọ́pàá obìnrin ló bí. Gómìnà obìnrin ló bí. Ẹ tún wo tinú ilé nísìnyí báyìí. Ọkọ sọ pé òun á máa fún ìyàwó ní owó oṣù. Kò fiṣẹ́ sílẹ̀, ó fiṣẹ́ sílẹ̀. Kò rówó yẹn fún. Ìyá ni kò dáa. Tó bá jẹ́ àwọn ọmọ ayé ìsìn ni snapper náà fún ìyá yẹn. Kò dáa tọ́ ẹ yé fìyà jẹ obìnrin. Lórílẹ̀-èdè wọ́n ti fìyà jẹ obìnrin jù. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kóbìnrin ó rí mú mí.
0: Obìnrin yẹn ti pátá
5: yìí. Ó lóun máa fún orí obìnrin yẹn lówó fiṣẹ́ sílẹ̀.
3: Kò fìyà jẹ́ náà. Kò fìyà jẹ́.
1: Ṣùgbọ́n wọ́n ló ń pèsè oúnjẹ.
2: Kò fìyà jẹ́. Everything is not about oúnjẹ. Ẹ̀yin ọmọjọ́ ẹ̀ tó wà bẹ́ẹ̀ kó fi ní wà káǹtì ẹ̀ kó lówó ń bẹ̀.
3: Owó tí
1: ọmọ mi wà lórí la.
3: Owó tí ọmọ fi ra kini, ó ti fi bá.
0: Ẹ̀rí ọgá sọ o. Àgbọ̀ yí o.
3: Ẹ bá wa gbóhùn sókè o.
0: Ẹ ká sọ.
1: Àtọ̀n wà ní.
3: Lára mi ojú òpó òun ká fọ́lù mi láàyè, ojú òpó òun ó dí.
0: Ẹ̀rí ọgá sọ.
6: Ẹ ká sọ.
0: Ẹ ṣe o.
6: Ẹ kú ètò.
0: Ẹ ṣe àtúpẹ́.
6: Ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Ẹ mọ̀ pé ìdílé dàbí mọ́tò rí. Ọkọ tó sì kan, nǹkan ló sì ni. Lábẹ́ ètò ìgbéyàwó, ẹ mọ gbogbo tí wọ́n ti sọ pé nínú ìṣòro nínú gbogbo ẹ̀. Tó bá jẹ́ pé mi ò kẹlẹ̀ ní pàtàkì kankan. Kọ́ máa tọ́jú màmá mi.
3: Lọ́mọ
1: mi, àṣẹ ni.
0: Hello.
3: Ọ̀tọ̀.
1: Èyí onídàálẹ̀ ṣàdé. Ìyẹn tẹ̀ ti da. Tí ò bá ṣàdé ọ̀bẹ tí ìyàwó
0: lè gbà. Ẹ káàsọ̀. Orúkọ yà
6: sẹ́sí kẹ́. Ẹ ṣeun làwọn àláti kojú.
0: Àkọ́yé.
6: Ẹ ṣeun. Tó o bóyá bí o kọ́ dáadáa, ikọ́ tí mo fẹ́ bèrè ni pé kí ọkọ kọ́kọ́ kó máa àmínà kíyàwó kó máa gba owó lọ́wọ́ ọkọ ẹ̀ kó tó máa tọ́jú ìyá ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ìyàwó ń kọ́ tó bá jẹ́ pé ìyá ẹ̀ ni tani ló máa ń fowó
3: fún ìyàwó ẹ̀
6: kó tó máa tọ́jú
1: ìyá ẹ̀.
0: Ẹ̀ṣẹ̀ àdúpẹ́.
1: Ìrọ̀ kẹ̀sẹ̀ eléyìí tẹ̀ wá yàtọ̀. Ó yàtọ̀ ọkọ ló ṣèlérí.
3: Ó ṣèlérí.
0: Ó máa ní position kan tí nǹkan kan máa ṣẹlẹ̀ tẹ́ pé ìwọ ẹni tí nǹkan yẹn gan ṣẹlẹ̀ sí tí wọ́n pé no threshold mi ni èdè gbà lẹ́tọ̀ọ́ kó wá ṣe síyàn tó bá jẹ́ pé ọmọbìnrin ò níṣẹ́ is a different thing.
2: Exactly. Àmọ́ pé wọ́n ti fún
0: níṣẹ́. Ó lọ school. Ẹ mọ all night tó ṣe ẹ̀rí ẹ̀ka sọ. Ẹ ṣe àdúpẹ́.
7: Lókè ló gbé láti gbàgbé lábẹ́ ìjà náà.
0: Àgbọ̀ yìí.
7: Ẹ̀ka bá ń bá wò. Láti bá dáa. Ó yẹ kó mi wà ní kò fi máa tẹ́ bí ẹ̀. Gbogbo ṣe rí lóbi iná bí ọ́ọ̀sì. Gbogbo àti ẹ̀kọ́ ti ń gbé jẹ́ sí ẹ̀ bí ẹ̀. Ó yẹ kó mi máa tẹ́ bí ẹ̀ dáadáa. Tó bá ti tó bí ẹ̀ dáadáa tó bẹ̀ ń jẹ́ tó mú kí ó tó wá. Gbogbo yẹn ló pẹ̀ káàkiri. Ó yẹ kó má Ẹ kó mi gbà ní kó máa dé bẹ̀, kó máa dé àjákòkò máa tó ọmọ fúlọ̀ yìí, kó máa gbà ní kó máa jẹ gbogbo ẹ̀. Mo ṣe rí ìwọ́n mi ti gbọ́dọ̀ ní kó tó yìí. Ìjọba ní kó ti ṣẹlẹ̀ pé wọ́n máa tọ́jú ẹ̀ náà. Mo ní kó jàlé àdéhùn, kó máa ṣe ìjọba gbogbo ní gbogbo ẹ̀ tó
0: wọlé.
7: Ok, ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ ká tó. Ẹ jẹ́ ká tó.
0: Hello, Ẹ ká sàn. Orúkọ yà ṣe tí ń pè wá last call àwọn alẹ́ nìyẹn. Ẹ̀rọ àgbọ̀yìn.
8: Àtọ̀lá lá.
0: Àgbọ̀yìn.
3: Ọ̀yà Gbẹ̀ni Akinla.
8: Ẹ rí ọ̀gbẹ́ni Jọ̀dá àbí kí lorúkọ tán sí wọn.
0: Jọ̀dá ni.
8: Jọ̀dá àti ọkọ ìyàwó yẹn. Kí ló yẹ ká lọkàn wọn máa gbélé.
2: Instant judgment délé.
1: so wi pe eni pe
8: hello
0: an bo yin
8: ti yawo yen to ba je to wa ni su okonjo professor okonjo ewurala ke oko ile so pe ki iyawo nko abi iru mommy yen pe ko ma toju iyawo ma so ibi ni so pe oko gogogo ati ogbene joda o ye kan kan
0: eni to ye kon su
3: e lo mu we bejo ni wa
0: e se adupe e se ti mo pe kan ti mo fe so o fe jomo kan ti won so yi pe pe mama is on page mama yen wa olojo wa de ya wa lo where would that woman stand for
2: sese mama wa se
0: sese
2: kan ti ko fi le
0: nígbà tó ń tọ́jú mama ẹ
3: máa ṣàgbọ́n ọ̀gbọ́n yẹn
0: pé
3: ó lọ
0: ṣe masters ó lọ ṣe phd ẹni
3: ìwọ́n wá pẹ́ the issue is this ó ní ṣe ó possible kò jẹ́ pé wọ́n ti wo kán tó lè ṣe àdé yẹn kán tó lè ṣe wọ́n á ti wo irú iṣẹ́ tí obìnrin yẹn ń ṣe
0: lọ́kàn
3: inú bí yàtọ̀
0: sí
3: eléyìí tí wọ́n sọ pé àtẹ okonjo ìwé ara tó bá jẹ́ òní ìpínlẹ̀ kan yẹn no
0: wọ́n
1: tẹ̀mí tẹ̀ rí ẹ̀ pé ṣe gẹ́gẹ́ bí ìdílé gbogbo nǹkan kí nǹkan tá a bá fẹ́ ṣe àjọ jókòó àjọ rò ó ó yẹ kán ti rò ó sí wá rò ó sẹ́yìn kán wá ti rò ó dáadáa.
2: Àwọn ìjókòó àwọn ìjókòó kan wá tí ò ń jókòó ẹ̀.
3: Kò ní gbà
0: bẹ́ẹ̀. So are you saying that?
3: O lè gbà láyé.
0: Are you not saying that? Nature iṣẹ́ woman yẹn ló yẹ kó ṣe sábẹ̀ how she's been treated.
3: Nature iṣẹ́ ẹ̀ ló rárá tó ṣẹlẹ̀ yìí. Olóṣẹlẹ̀ yìí
1: the treatment was not good but the thing is that ẹ lè jọ jókòó kẹjọ rò kẹjọ di tá mi ó kí
2: a ti lọ
3: ọpẹyẹmí jọ ọdá ló kọ tèmi ìdílé wa ní dàrú
1: ọjọ mẹjọ ló dà o mo sì sòjò lórúkọ tèmi ẹ ṣé o.
0: Ọlájúmọ̀kẹ́ ọmọtọ́sọ ni orúkọ tèmi take the wise decision at the right time and when it's necessary.
2: That's on period.

0: it summertime.
1: Adama FM, I like it forever.
2: Awesome. All right.

kópa nínú ìpínlẹ̀ iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọn yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọwọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe ìyẹn méjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀. Àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

0: through. Are you ready to work in God's extraordinary grace? Join us. The Authority of Christ Global Ministries proudly presents More Than Conqueror Word and Prayer Conference 2026. Theme: Unlimited Favor. Working in God's Extraordinary Grace. Date: Tuesday, October 6th to Sunday, October 11th, 2026. Morning and evening sessions from the 6th to 8th at 9 a.m. and 4:30 p.m. for Word and Prayer. While on Friday, 9th October, get ready to receive the touch of God as you attend Jesus Rally with Anointing Service. There, Apostle Sunday Ujediyi will be ministering powerfully. Sunday, October 11th, Thanksgiving Service at 7:30 a.m. Venue, Glory Sanctuary, Act Global Avenue, Kilometer 4, Ado Owo Express Road, Akure. Ministering Prophet Professor Mayowa Uyemi, Apostle Sunday Ujediyi, Bishop Chukwu Nnaji, and Pastor Toye Ebijomori, Apostle and Pastor Mrs. Olaniyan O. Peter, hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
1: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Ká bá yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
3: Oya ẹ máa bọ̀ wá o.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
1: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
4: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Déṣídà Road Àkúrẹ́.
1: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344.
4: Grace 08032474686.
1: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ti ìgbọ̀n ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
7: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
12: CDK, sọ́yẹ̀ yẹ̀, bẹ́ẹ̀ni ayé ìrọ̀rùn. Please listen to public service announcement. Public display exercise for the environmental and social management plan ESMP of the proposed upgrading of 16 numbers 98.50 kilometer of roads across 8 local government areas under phase 2 rural access and agricultural marketing project RAM Ondo State by Ondo State Rural Access and Agricultural Marketing Project RAM in accordance with the provisions of the Environmental Impact Assessment EIA Act Cap E12 LFN 2004, which make it mandatory for proponents of all new major developmental activities to carry out Environmental Impact Assessment EIA of their proposed projects. The Federal Ministry of Environment hereby announces 21 working days public notice for information and comment on the draft Environmental and Social Management Plan ESMP submitted by Ondo State Rural Access and Agricultural Marketing Project RAM. Brief project description. The proposed project involves the upgrading of 16 rural roads totaling 98.50 kilometers under phase 2 of the Rural Access and Agricultural Marketing Project RAM in Ondo State, covering 8 local government areas: Akoko Northwest, Okitipupa, Akure South, Akoko Southwest, Ifedore, Eseodo, Akure North, and Ilaje. The earthwork subbase and lateric base courses, asphalt surfacing, drainage systems, culverts and bridges, slope protection, soil stabilization, walkways where required, and road signage furniture. The project is aimed at improving rural accessibility and mobility, upgrading deteriorated roads, and enhancing the movement and marketing of agricultural produce within Ondo State. The display centers are Akoko Northwest Local Government Area Headquarters, Okeagbe, Ondo State; Okitipupa Local Government Area Headquarters, Okitipupa, Ondo State; Akure South Local Government Area Headquarters, Akure, Ondo State; Akoko Southwest Local Government Area Headquarters, Oka, Ondo State; Ifedore Local Government Area Headquarters, Igbaraoke, Ondo State; Eseodo Local Government Area Headquarters, Igbekebo, Ondo State; Akure North Local Government Area Headquarters, Ijuita Ogbulu, Ondo State; Ilaje Local Government Area Headquarters, Igbokoda, Ondo State; Ondo State Ministry of Environment, State Secretariat, Akure; Federal Ministry of Environment, Akure Field Office, Ondo State; Federal Ministry of Environment, Environmental Assessment Department, Environment House, Independence Way South, Central Business District, Abuja, FCT, and www.ead.gov.ng. Duration of display, date 28th September to 27th October 2026. Time 8 a.m. to 4 p.m. daily. Comments shall be forwarded to the Honorable Minister, Federal Ministry of Environment, Mabushi, Abuja, FCT, and via www.ead.gov.ng or on or before 3rd November 2026. Announcer, Permanent Secretary for Honorable Minister.
8: Ẹkún dédé wo yìí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o, ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn Mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbósí, ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní ìtú ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ, tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín, àárú ilé yóò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843, lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, tán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí ilé yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyọ̀ lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Àpá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe iwo ma bo lodo fe ma lagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi won to je pe won se pe o kini o se se kilode kilo se se lodo olorun ba iwo ma bo lodo fe ma lagbo sa ma bo lagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti emuko to se olagbara re to fun oni ifuya to fun oni fokan bale kilode ma bo lodo fe ma lagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera won da wo eyin mi ki lo se leyin ma bo lodo mi fe ma lagbo ni pase Eledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa ni Isolo Road ni waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Moshalashi Central Mosque
13: awon kan ni pe kon run lagora won awon kan ni pe igan ja won je lara awon kan ni pe inu won gbono lati nu wa ma se beru ni pa se Eledumare ma fun ni ogun to ma ba o lara mu
14: eku dede iwoyi o eyin temi ni ilu Akure emi aya Femi Alagbo lo nki ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta ba ri wo obirin to ti wa nile oko lojo to ti we to re yan pe ran ise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo disin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
8: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan ton se obirin o awon okunrin na lo mo kan ton se okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi e ri sambodo wa tokan Femi Alagbo o ke bere ninu Democracy Park pe ibo ni office Femi Alagbo e ma bo asuko rete eyin temi kenu wa jafani Femi Alagbo adupe lowo eyin te npa lokan te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa keyin na gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pa se Eledumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
15: Live it, live it, Marco.
16: Eddie, Eddie,
15: Eddie, Eddie, Eddie,
17: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
18: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara náà mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò ọ̀run sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀run ti wá sú mi.
19: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
20: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
21: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nulẹ̀ tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
20: Ẹ ṣeun bàbá. amọ ipe ohun teyin ma ngani ni moro le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ni iso ara re
21: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma rohun ni elomin o le bere ko mu nkan nile elomin o le nero pe elomin to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomin o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomin ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ń gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419
0: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín
20: se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
21: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala lo san wahala lo ru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wo hun Bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi ise agbe lo nse be elomi ise ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon awon ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láàánú ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin kẹyìn ní ọwọ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ ńbẹ la wa àní fara nira wa báyọ fẹ bèrè ọ̀nẹ tàbọ onímọ̀ràn kan tó fẹ bèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbọ̀ onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 6419. Oh, seven, oh, 6419. Alaafia ara wa oni di fi afia oriba.
0: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Tó o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: gọdẹ tó fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

ẹyin tẹ ṣe ń darapọ̀ mọ́ wa tàbí tẹ ṣe ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ má yí kúrò ńbẹ̀ golden harbour half hour rèé níbi tá a ti ń mú ètò ìlera wá sí tí ìgbóyún tó máa ṣe tọmọdé tàgbà láǹfààní lọ́sọ̀ọ̀sẹ̀.

ìwọ náà máa wò pé mi ò kúkú ṣàìsàn mi ò sick ẹ̀jẹ̀ ń sọ fún yín àwọn oúnjẹ tá à ń jẹ wọ̀nyí àwọn omi tá à ń mu atẹ́gùn tá à ń fẹ́ sínú gbogbo àwọn nǹkan wọ̀nyí látara ẹ̀ láti máa ń kó àwọn infection lóríṣiríṣi kì í ṣe bí ìbálòpọ̀ nìkan láti lè kó infection lára oúnjẹ tá à ń jẹ àwọn oúnjẹ tí ò bára dé àtàwọn nǹkan tá a fi àwọn kẹ́míkà gbìn gbogbo wọ̀nyí ó ń ṣokùnfà ìlera fún ara ó níbi tó ti ń ṣe ìpalára fún àgọ́ ara wa mo wá láyọ̀ láti sọ fún yín pé Golden Herbal Mixture jẹ́ natural supplement tá a lè máa lò tá a bá tiẹ̀ sí ìkì rárá láti máa fi detoxify ara wa nítorí àwọn oúnjẹ tí wọ́n ní kẹ́míkà àtàwọn nǹkan míì tó yẹ pé ọ̀nà tí wọ́n gbà kó wá láti ilẹ̀ òkèèrè ó ń ṣe ìpalára fún àgọ́ ara wa ṣùgbọ́n tá a rò pé ìgbádùn là ń jẹ.

ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ tó sì jẹ́ pé ń dojú kọ àwọn ìlera kan lọ́wọ́lọ́wọ́, àwọn ìpèníjà kan kọjá nínú àgọ́ ara yín. Àgọ́ ara yín ti gba àwọn àlejò tí ó yẹ ó gbà. Ẹ kú oríire, ẹ̀dẹ̀kú ogun àjàbọ́. Golden Herbal Mission ò kéré nínú ayé o, ó wà fún tọmọdé tàgbà. Ohun tí ó mú kó yàtọ̀ sí gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ ni pé natural thing wọ́n fi ṣe gbogbo nǹkan tán fi ṣe Golden Herbal. Gbogbo èso ewé àti egbò àtàwọn spices tán fi ṣe natural ni. Nǹkan tán fi preserve ẹ̀ natural ni. Kò sí chemical kankan lára ẹ̀, kò sì sí ọtí nínú oògùn yín. Bákan náà ó ṣiṣẹ́ fún tèwe tàgbà. Ó dá yàtọ̀ láàrin akẹgbẹ́. Bàbá tó ṣe Golden Herbal Mixture yìí, tẹ́ bá pe àwọn fúnra wọn, tẹ́ bá tiẹ̀ sí nígboro Àkúrẹ́ láti ṣe test tí ó ń lọ lọ́wọ́, tẹ́ bá pe àwọn fúnra wọn sórí aago, wọ́n máa gbé, wọ́n sì máa dayín lóhùn. Bákan náà tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè nípa oògùn yìí, wọ́n ṣe tán láti ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́. Wọn ò fojú kéré ẹnikẹ́ni. Pè wọ́n sórí aago wọn tó ń bá gbé, kì í ṣe tìgbéraga o. Ìpè máa ń já ìpè ní o elitex message wọn, tàbí kẹ́ pé nọ́mbà kejì tó jẹ́ ti Golden Herbal Manager.

Baba yìí tí wọ́n ṣe wọ́ndẹ́fù kan tí wọ́n gbé free medical health check kalẹ̀ ní gbogbo àwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Tẹ bá dé ọ́fíìsì wọn lónìí, tẹ ní ẹ fẹ́ ṣe àyẹ̀wò ara yín, bóyá ìfúnpá yín ni o, ẹ fẹ́ bó bá gun ara yín ṣe rí ni o, wọ́n máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀. Tiyín ni pé tán bá ṣe fún yín ohun tán bá ti rí nípa yín, bóyá oúnjẹ kan náà ní kẹ má jẹ mọ, bóyá ìyọ̀nà ló pọ̀ jù ẹ reduce ẹ, ohun tán bá sọ pé kẹ kọ̀rẹ́ẹ̀tì nínú oúnjẹ yín ẹ kọ̀rẹ́ẹ̀tì, èso kan náà ní kẹ máa jẹ ní ẹgbìyànjú láti máa jẹ, ẹ̀fọ́ náà ní kẹ máa jẹ ní ẹgbìyànjú láti máa jẹ. Láì sọ fún wa rárá, ó yẹ ká mọ̀ yín pé ẹ̀fọ́ àsìkò tá a ti ẹ̀ wà yìí tọ́jọ́ ti ń rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ̀fọ́ ti wà lọ́pọ̀lọpọ̀ lọ́jà, ó sì ti wà láwọn agbègbè àtàwọn ìkùlé wa, jẹ́ ká máa jẹ ẹ̀fọ́ déédéé àtàwọn èso tó bá wà láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí máa ń ṣe àgọ́ ara wa láǹfààní.

inú tí ń kù gbogbo tàbí ẹ̀jẹ̀ tó dì tó wá rìn káàkiri nísàlẹ̀ ikùn tàbí nínú àgọ́ ara ẹlòmíà ní ìsàlẹ̀ inú lòun fìfìlì ẹ̀ lánàá ó tún ti múùfù sẹ́yìn ó tún ti kó sẹ́yìn ó tún ti kó síbi orókùn ìtàn ló tún wà lónìí ó ń rìn káàkiri àgọ́ ara wa ẹ lọ ra golden herbal mixture ẹ lò ó kẹrí ìyanu ọlọ́run tí ọwọ́ àtẹsẹ̀ yìí bá ń gbọ̀n kọ́ àgọ́ ara yẹn ó ti gbàlejò nìyẹn ẹ tètè gbéra ẹ má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kó dìgbà tó máa da yín wólẹ̀ táwa máa gba ẹbọ kàǹkà nǹkan kéékèèké ló sì fẹ́ gbà báyìí ẹ tètè tọ́jú ara yín.

ọmọkùnrin tó jí láàárọ kùtù tí transformer ò jí pẹ̀lú ẹ̀ àlejò ti wà nínú àgọ ara irú ẹni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tọmọkùnrin bá jí láàárọ kùtù normally ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ kó tọná yanyanyan ni ó máa fi lọ́ṣọ́ ni o kò ní fi lọ́ṣọ́ ni o ó ṣàgbọ́dọ̀ tọná lẹ̀ láfimọ̀ pé ọmọkùnrin dápé dáadáa ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣàkíyèsí pé transformer yín ò kò tọná lẹ̀ kò ti ẹ̀ kọ́rẹ́ǹtì ẹ̀ ò fún rárá kẹyà mọ̀ pé àgọ́ ara yín ó ti gbàlejò ikọ́ ọlọ́jọ́ pípẹ́ ńkọ́ tí ń dójú ti ní láwùjọ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ ikọ́ ò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ lọ dójú ti ikọ́ ìlọ́dọ̀ golden harbour mission.

tí ò lóyún tí ò tọmọ lọ́wọ́ ṣùgbọ́n tí oúnjẹ ọmọ rẹ̀ ń ṣe omi ńkọ́ agbára etí gbàbọ̀dẹ̀ tètè lọ yára gẹ́ẹ̀tì golden herbal mission kó lò ó kí gbogbo ohun tó wà ń bẹ̀ infection ni kó lè kúrò nínú àgọ́ ara ẹ̀ má gbàlejò àìsàn mọ́ra má fọwọ́ tí ń dùn ẹ̀ sábẹ́ aṣọ ẹni tí ń ṣègbọ̀nsẹ̀ tí ẹ̀jẹ̀ ń tẹ̀lé agbára ẹ̀ ti gbàlejò dídùn àwọn nǹkan tá à ń jẹ bóyá omi ara ẹ̀ ò tó ni bóyá ẹ̀jẹ̀ ni ò tó ni bóyá egbò ti wà nínú ni ọ̀sà ni wọ́ni ni ohunkóhun tó ò ní rí nínú àgọ́ ara ẹ̀ má fi dọ́là má fi wòsàn ẹ̀ dọ́là lọ fún golden herbal mixture ewé àti egbò èso lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú spices ni wọ́n fi pèlò oògùn yìí dín ní ẹ̀ tọwọ́ ọjà ìfín ba gbogbo àwọn àìsàn wọ̀nyí nínú àgọ́ ara.

tí ọkọ ò lè gbé ẹdé bẹ́ẹ̀ tó wá ń wò pé ẹni tó bá ti ṣe òṣì tó fẹ́ ṣe kó ṣàkó lórí mi kó jẹ́ ń kọjá síta má kọjá síta sọ fún ọkọ ẹ kó lọ gẹ́ẹ̀tì golden harbour mission gbogbo tó ti dòkú nínú àgọ́ ara yín máa jíǹde padà. Àbí kílẹ̀ ni mo wí gbogbo àwọn nǹkan wọ̀nyí kéékèèké tá a fojú di wọ̀nyí ló máa ń di fà kájá nínú ìdílé ẹjẹ́ tọ́jú ara wa ẹ̀yin obìnrin tí ẹ́ńjì tí náà ti short down tí dáàdì bá ti dé pé màìdí abáwo ni ẹ máa sọ pé orí ń fọ́ mi lénìí ẹ̀yìn dùn mí lọ́la ìbàdí ló wọ́ sí lénìí ẹ lọ gẹ́ẹ̀tì golden harbour mission ẹ́ńjì yín ló ti short down ẹ tọ́jú ara yín kẹjẹ́ kí immune system yín kó boot padà bí àṣà àwọn ará bí ẹ bùtù immune system yín padà ẹ jẹ́ kó ṣiṣẹ́ bọ́lọ́run ṣe ní kó ṣiṣẹ́ tọ́lọ́run rán ẹ má máa fi dun àwọn dádì wa ẹ̀yin dádì wa náà ẹ gbìyànjú láti máa gbé àwọn ọmọ mi wà débẹ̀.

0: Baba, ebe wa gbe nu si Mike, e ka san.
1: E ka san o. Gbogbo eyin olugbo wa nibi ti kanide. Oruko mi ni Dr. Martin Sakinboyewa. Oludasile Golden Martins Herbal Products to lova Oluwa fun lore ofe lati se Golden Herbal Mister. Egbogi ti a se research gẹ́gẹ́ bí àwọn ilé ìwé ṣe máa wé fún ọdún 12 lórí àwọn kan tó máa ń fà á tí ọjọ́ máa fi ń kúrú àwọn oríṣiríṣi àìsàn tá a gbọ́ tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn èèyàn láyé òde òní tó wá ṣe research fún ọdún 12 lórí nǹkan tí ẹnu jẹ òun ní okùnfà gbogbo àìsàn tí àgọ́ ara wa tó ń wà dẹ́n kí àwọn bàbá wa ń jẹ láyé àtijọ́ gbogbo yẹn la ṣe research lórí tàbí gbé Golden Herbal Mist jáde fún òdindi èròjà 45-55 ló wà nínú Golden Herbal tó kò síbi tí àìsàn wà láti orílẹ̀ èdè kan ó máa wà jáde.
0: Ẹ ṣe bàbá jẹ́ àwọn àgbàlagbà nìkan ni Golden Herbal Mist wà fún tàbí tọmọdé tàgbà ló lè lọ ẹ bá mi ṣàlàyé ní ṣókí lórí ẹ.
1: Láti nǹkan bí ọmọ ọdún méjì sí sókè títí tabarẹ tó lè bọ 200 years àdẹgẹdẹ ṣe ni tó bá nípèníjà àìlera ni Golden Herbal wà fún ṣe rí pé àìsàn tá à ń wò kì í ṣọjọ́ tí ẹ̀fọn bá jẹyàn lèèyàn ní ibà ó ti èmi ti máa ń lọ iye ọdún méjì mẹ́ta mẹ́rin lágọ̀ọ́ ara kó tó fara hàn bẹ̀tẹ́ bá ti tètè ń ṣe àyẹ̀wò ọ̀fẹ́ pátélé ta gbé jáde tẹ́ ti máa ibi tí àìsàn yẹn wà tẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí mu Golden Herbal ẹ rí pé kó tó di pé awọ òka ẹ ti kojú ẹ a kì í ṣe ìgbà tí èèyàn bá sìkì tí èèyàn lè jẹun tó lọ sọ sítòlú ẹ pé èèyàn lu Golden Herbal. Golden Herbal natural supplement ni àwọn ilé ìbọn sọ pé prevention is better than cure tẹ bá jí láàárọ tẹ mu Golden Herbal tó di lálẹ tẹ mú ẹ rí pé
0: ìlera wọn túbọ̀ jí pẹ́pẹ́ sí
1: bẹ́ẹ̀ pé kókó báyìí ni ara yín máa rí
0: ara ọ̀tá ń le ẹ ṣe bàbá wa.

0: se to lo menuba omo tutun kan ta se ko jade je le ba mi so se o se wa nle ba ise to yen sin lo lowo abi o ti pari nbe
1: ngba ti a soro nipa ni ose to koja yen golden aba eye drop papa ngba ta n se ayewo ari pe opolopo ipenija oju po glaucoma ni cataract ati bebe lo so a de ti se research o ti se die lori golden aba eye drop yen so eventually o ti jade a ma to kinkan ni clinical trial ati bere ona de tin se ni ondo se be na ni awon ile yoruba to ku phase 1 do mo pari phase 2 ma bere laipe gbogbo eni keni to ba ni ore ofe lati je afani golden aba eye drop yen ni phase 1 e je kan pe number ti a o mu sile fun yin ki won ko oruko won ati number won sile igba ti awon eye drop yen ti o ba ti dele a wa pe yin a wa so fun yin pe okay e ma bo ke wa je anfani clinical trial phase 2 kin le de ma se e ma ra golden aba merin a wa fun yin ni eye drop yen lofe ki n se tita o tita because clinical trial la se so kini die ni pe golden aba yen o ma fo oju e lati inu because opolopo aisan oju emi inu lo wa ati inu ni wahala ti sele e le ri ayi ti won ba fi computer read it. So a for lati ita then ile emi lati inu a for lati inu ile to wa wa ni ta ni eye drop ma ko gbogbo e sita agbara olohun alafia opopo tin pe wa lawon to tin je ore ofe tan le tin je ise agbara olohun
0: e se baba ki se gbogbo eyan lo le wa si head office wa ni Akure tabi ni Ibadan abi lawon ipile to ku ṣùgbọ́n tó wà ní àwọn ibi tó jìnà ó ṣeéṣe káwọn ejẹ́ǹtì yìí ti wà káàkiri ní àrọ́wọ́tó wọn jẹ́ lè sálé wá mẹ́nu ba pápápá ibi táwọn ejẹ́ǹtì yìí wà tàti lè ra golden aba mission láàrin ìṣẹ́jú kan.
1: A ní Odo State olú iléeṣẹ́ wa wà ní Infinity Hotel and Suit tó wà ní Odo Road ní Custom Bus Stop lẹ́gbẹ̀ẹ́ ọlẹ́yìn ilé epo Ìrànà tába kúrò ní head office wa ẹ wá sí aratusi layout alágbàká fúta north gate ìmọ̀fọ̀n ọba fúnbí owó yẹn ní ìdánrẹ́ road valentino ní ondo city ẹkí fm ní town hall ní ondo city a wà ní òkìtìpá a wà ní ọrẹ ní àkókò a wà ní ọba a wà ní kàrẹ a wà ní ìpè àti ìfira àkókò a wà ní ọwọ ìdánrẹ́ náà ní cac grammar school junction ní ìdánrẹ́ ní odode awa be ni oke aro awa ni opposite mother and child hospital
0: oda e pe number yin fa omo nigeria
1: ade
0: number to le pe yin si
1: ade to wa ni alagbaka then awa te ba fe pe mi e pe mi si 080 86 98 69 98
0: lekan si
1: 080 86 98 tabi 090 tẹ bá wá pè tí ẹ lè wọlé ẹ sẹ́ndí text message orúkọ yín àti nọ́mbà yín fún ẹ̀yìn tẹ́fẹ́ jàǹfààní ẹ̀ ní phase 2 àjíǹde ara máa jẹ́.
0: ẹ ṣeun bàbá wa. òun náà lẹ ti gbọ́ òun ẹ má yí kúrò ń bẹ́ o golden aba half hour ò tí ì parí ẹ farabalẹ̀ pàápàá fún ẹ̀yìn tí ẹ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ farabalẹ̀ láti jàǹfààní yòókù lórí ètò yìí golden aba half hour.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yí padà èmi ni victor samuel mc kọ̀dínwìrè kọ̀dínétọ̀ ní ohun mọ tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn kọ̀dínétọ̀ pc ni ẹ o ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wa láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ nbí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: orúkọ jésù ní agbára jésù mo gbàdúrà fún yín lọ́sàn-án yìí bẹ́ẹ̀ ṣe máa gbọ́ program mi àánú ọlọ́run tó ní ìmọ̀ ó yá kó fi ọ̀rọ̀ náà yé yín ọgbọ́n ìmọ̀ àtòye tá fi yé yín ẹ̀mí mọ́ kó yọ̀dá fún yín jésù olúwawa àmì orúkọ jésù. ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán-án náà ni ọkàn pípé pẹ̀lú ọlọ́run. ẹ jẹ́ ká ohun tí ìwé mímọ́ sọ Psalm 101:2 orí ọgọ́rùn-ún ó lé kan ẹsẹ̀ kejì èmi ó máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n ní ọ̀nà pípé nígbà wo ni ìwọ ò tọ̀ mí wá èmi ó máa rìn nínú ilé mi pẹ̀lú ọkàn pípé ẹgbọ́n tí ọlọ́run sọ ọlọ́run fẹ́ ọlọ́kàn pípé ọ̀pọ̀lọpọ̀ ń sin ọlọ́run lónìí ṣùgbọ́n ọkàn ẹ̀ ò dọ́gba pẹ̀lú ọlọ́run kí la ń pè ní ọkàn pípé òun náà ni wípé kí ènìyàn bẹ́ẹ̀ ni kó ṣe ìfẹ́ ọlọ́run kí ọkàn yẹn kó dọ́pa pẹ̀lú ọlọ́run tìtorí wípé ẹni tó dẹ̀ bẹ̀rù ọlọ́run ló lè ṣe nǹkan tá à ń sọ yìí torí pé ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run a máa purọ́ inú à máa dùn a máa ṣe lòdì inú à máa dùn òun ló fà á lónìí tí ẹ fi rí wípé borílẹ̀-èdè ṣe rí ṣọ́ọ̀ṣì pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ayé ṣe kí wọn sọ títọ́ ẹ ó rí pé gbogbo for example ẹ rí báyìí àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ rí wípé bí ò bá jẹ́ christian á jẹ́ muslim kò sẹ́ni tí ò ní ibi tó ń lọ nínú wọn ibi gbogbo bí tá a dẹ̀ṣẹ́ sọ yìí náà ni wọ́n ti máa ń wàásù bẹ́ẹ̀ ni àwọn muslim náà wọ́n a máa ṣe wáàsí wosó kò sí ni wọn á sọ̀rọ̀ ọlọ́run níbi gbogbo ṣùgbọ́n àti mu ló ń kọ́ ẹ wo orílẹ̀-èdè nàìjíríà ẹ rí pé ọlọ́run fẹ́ràn wa gan-an ó fún wa ní onírúurú ohun tó jẹ́ wípé tí a lè sọ dowó bí epo rọ̀bì àlùmọ́nì lóríṣiríṣiríṣi tọ́lọ́run fún wa lórílẹ̀-èdè ṣùgbọ́n ẹ rí pé bó ṣe fún wa tó náà stíì náà orílẹ̀-èdè yìí wàhálà ni egbe kò sí náà nítorí pé ẹ wo epo yẹn àwọn tó ń ṣèjọba wọn ni wọn yọ sọ́sídì ẹ rí pé bí wọn ṣe yọ sọ́sídì ará ìlú ìnira ló jẹ́ fún ará ìlú síbẹ̀ bọ́n yìí ṣe yọ wọn tún ń ya owó ẹ wo iye tí wọ́n ń ta epo pẹtrol lónìí ìgbà tí wọ́n ní wọn kọ́kọ́ yọ ẹ wo láti 180 naira tí wọ́n sọ di nígbà tí ìjọba ẹ̀ dé wọ́n sọ di 500 tí wọ́n tolúkàlùkù ń pariwo ẹ wá wo lónìí 1,300 níbò mí ẹ wá wo àwọn tó dẹ̀ yọ wọn bìkítà wọn nání mẹ̀kúnù pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ẹ rí àwọn tó ń gba sálárì kálùkù ń pariwo àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ olúkàlùkù ń pariwo àwọn èèyàn dẹ̀ ń pariwo dábàdẹ̀wò ìjọba ẹ lónìí tí wọ́n bá ń sọ àwọn tí wọ́n ń ṣe wọ́n lẹ́wọ̀n ni the best ẹ̀yin kọ́ lẹ́wọ̀n máa sọ wípé ìjọba dá ará ìlú òun ló máa sọ pé ìjọba dá ará ìlú lẹ̀ ń ṣe ìjọba lé lórí kì í ṣe ẹ ṣe ìjọba lórí ara yín tó bá dẹ̀ jẹ́ pé múra inú ará ìlú dùn inú wọn máa dùn wọn máa pọn ilé wọn máa praise yín jẹ́ ẹ sọ ọ̀kan fún yín lónìí ọkàn pípé pẹ̀lú ọlọ́run ni mo fi ń wàásù tí ọkàn yẹn bá pé pẹ̀lú ọlọ́run á ṣe ìfẹ́ ọlọ́run bí ọkàn yẹn bá pé pẹ̀lú ọlọ́run aso titan boko yan ba pepo pelu olorun a munu awon eyan dun boko yan ba pepo pelu olorun to ba ntuko ilu alafia ma joba ohun gbogbo a ma lo dede e tele oro olorun eyan je are o o je gomina ni o je oba ni o ohun ko to le wo ko je fun won gba die ni fun sa die e wo ye awon to ti se are lori lede nigeria ni e wo titi titi di ele itawa mo ma so bo ba se be odun merin o wa poju ariro eri to tun ba tun se odun merin ni itan lo fi sile o se itan yi pe awon eniyan po munu awon eniyan eyan dun ni wo nigba kan awon kan se ijoba won se free education kan le ni pe ko ko se fe kan se free education sugbon e o se nkan to je pe kariada even subsidy to your oyeke to wa fun sugbon loni olukaluko n pariwo awon to de se ijoba ni awon ni the best awon lo se dada awon to de ba n se gbogbo awon to kura jopo ton jo n se inu gbogbo won dun pe awon se dada bi won se eyan kan lo njo je ara o be ni o to je oloselu to n gbo ma eyin te wa mete ni eyin lo da ni adugbo bi to wa iwo rin kakiri lobo mi ko bi won bo ba ma listen si won pe se ijoba yi pe soto won lara ko bi won o le need ewo ti won ta ewo ti won ra loja bo ra nkan ni eye bayi loni to ba dejo keji atunle ko kon se nkan to nje press control kalu ko nse titi e ko ye ko ri be a soro okan okan pepe a soro ikini iranse olorun wa fun iranse olorun wa fun lati so titọ lati mo oro itunu wa fun awon ara ilu lati le je ka awon ara ilu ko tele boya eyan le ma se aida ko ro pe dada lo nse sugbon ma gbagbe o eni to laye atorun ohun we mi ati e o oruko mi na ni apostles Oluwa ni Samuel baba oruko goyan ni otegbeye nibi ti oda parisi ni oke aro number mi na ni 08065176771 08065176771 EKG 08059785015 08059785015 odi jo mejo
0: oun le ti gbọ yen ki gbogbo eni to ba leti ko gbọ n ti emi n so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a wa bere ni dede ago mejila e ma gbagbe bakan na awon akanse eto ti a ni bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba olorun pade ki olorun le se se iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti olorun le se olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade woni to duro di on fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e kan si awon number ti a fe pe fun yin 0605 17 67 71 at 0059 78 50 15 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodinyire te ina ba fe pe mi fun kohun mo se alaga ni o o de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se bo leti e kan si number yi 0906368 4392 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo ire o.

0: ìyanu tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ street òkè àró ayọ̀ ní bus stop àkúrẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí orí òkè ìyanu ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rán wá agbára rẹ ọlọ́run o.
2: Tí wàá fẹ́ lápá lọ́run gbọ́dọ̀ bá Jésù.
1: Mo wá rí i pé ó jẹ́ ìyá.
2: Gẹ́gẹ́ bí olúwa tó.

0: wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹn sri òkè àró ayọ̀ ní bọ́stọ̀ọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlú bẹ̀ǹbẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó lè ṣù palẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu kí ìyanu rẹ dé.
1: Ìgbà tí mo rọwọ́ agbára rẹ
2: Ọlọ́run
1: mo wá rí pé ó jẹ́ ìyá.

0: Live it, muffle.
1: Eddie, A, B, A.

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ẹ̀ lọ́dún yìí gbogbo ayé ẹ súnmọ́ bí ẹ jájọ nọ́jà yìí àsìkò ẹ ló tọ́ ètò ọjà ọdún ni. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí rédíò àdàbẹ̀ 88.9 FM. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọlọ́jà wa nípínlẹ̀ èyí àti láwọn ìpínlẹ̀ tó kù tó yí ìpínlẹ̀ yìí ká. Gbogbo onílé iṣẹ́ ńlá ńlá olókòwò kéékèèké tẹ́ ẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ètò ọjà ọdún ti tó náà nìyẹn. A kí yín o, bá a ṣe lá máa pàdé yín lọ́dún tá a wà yín nìyẹn lọ́dún tó kọjá. A dúpẹ́ pé kẹ́ ẹ tún fetí gbọ́ wa o, ká tún jọ fi ọwọ́ méjèèjì ká fi tọwọ́ ajé bọnu.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ọjà ọdún ti bẹ̀rẹ̀.
0: Ètò ọjà ọdún ni lórí rédíò àdàbà. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Ọlọ́jà ní gúúsù.
1: Ọdún ti bẹ̀rẹ̀.
0: Ọlọ́jà ní wọ oòrùn. Ọlọ́jà ní là oòrùn. Ọlọ́jà láríwá àti ọlọ́jà láàrin gbùngbùn.
1: Ọdún ti bẹ̀rẹ̀.
0: Ẹ̀jẹ̀ àjọ pọwọ́pọ̀ kájọ nọ́jà yìí.
2: Oh, plenty plenty.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ọ̀rẹ́.
0: Ọjà ọdún lórí rédíò àdàbà ni. Ẹ̀yin ẹ kàn sẹ́ka ìpolówó ọjà rédíò yìí tó wà ní Mozilla Building nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ E Division Police Station, Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ polówó ọjà lórí ètò ọjà ọdún lọ́wọ́ December gbọ̀ngbọ̀n. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Fẹ́mi Junius lórúkọ tèmi, internal fẹ̀mọ̀. A kí ọmọ tí ń fọgbọ́nrin yọra kẹ́rẹ́ ó tó rùn. Ọlọ́gbọ́n ọmọ tí ò sùn torí kó lè ba à máa sún. Ó yá ẹṣù rikítí lókè lọ́hùn-ún. Kákàn sáwọn ọlọ́jà wa tí wọ́n ti ṣetán láti bá wa dùn pọ̀ fún tọdún yìí. Gbéra àdàbà.
3: Ọjà ọdún ti dé. Àdàbà gbèdé fún ilé iṣẹ́ fún oníṣòwò ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀. Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́.
4: Báyà ti wà ní iléeṣẹ́ Jufil Aluminium Limited. A tó wà ní ẹgbẹ́kẹgbẹ́ Chelsea Emirates, iléeko Chelsea Emirates yẹn ní High School Junction ní iléeṣẹ́ ọ̀wọ̀ Expressway nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní Jufil o.
5: Kásán Lótú. Ní Pọ́fín Kọ́lé Ladio pẹ̀lú Rufin Sheet, Beit Longspan, Beit Gerard, ọ̀rọ̀ àwọn Aluzinc táwọn kàmẹ́ta máa ń pè ní Weighted Fit bọ́ndù wọ̀nyẹn. A ní Sumo, a ní Sumo Dragon, a ní D&G, a ní Ọba Planet.

0: won po ta le ka tan iso ti won fi nkan gi na o wa de ori cement de ori oja agba gbogbo nkan to ni se pelu ile kiko lani
1: a ri pe odo yin to bi gan fa ti trailer bi meta ba fe ton wa ton ataku so pe te odidi lu ba fe ko ile gbogbo nkan to ba ni lo odo yin na ti ba ri
0: patapata ko si nkan tan wa bo nbi ton ni ri patapata to ba ti ni se pelu ile kiko ni o ko si nkan tan fe ta ni patapata for our intending customers don wo lo bi ya okere e ti e don wa wo ke mo run yes e don wa wo ke wa wo pe to bi loluwa
1: apart from roofing kila won kan kole mi ti won tun ma ri ni odo yin lasiko to je pe e se fi kun oja ni
0: yes atin ta cement then atin ta tar road won a fi se asbestos atin ta asbestos no for imperial wa nigerite wa then top right no wa a ma ta fun awon retailer ni ka won na le wa ko bi kon le jere le lori. So we give them retail price.
1: Bawo ni oro moto
0: pe owo moto le get problem because ani orisirisi moto e kan wa then we subsidize owo transportation for our customer wa amajo you know ajo ma yo sira yes
1: awon drivers won dey to wa ni standby
0: standby won say everyone ni pa e orisirisi moto to wa ni pa so bo ti ma wa lojojumo ni
1: e ju fra bibi na ni pe awon to ma bo lati futa
0: won ma lo si agbogbo a wa ni high school junction awon la wa legbe ilepo emirate gongongongong ke to de ilepo nu awon to ma bo lati agbogbo to ba ti koja oya rugule fly over yen kon ma wo apa apa alaafia won won ma ri ju fi aluminium bi won ati ri sample do agadagbagadagba nita
1: ero ti awon customer a le ma ko wa si ni 08337378 09
0: tabi 070333032362 08337378 09
2: Eya Abuja.
3: Uncle Femolala.
2: Oga.
3: Etu gori wale lodun.
2: Agbe.
3: Ha ni ko odun je.
2: Agbe.
3: Eya Abuja wa nkale. Gbogbo eyan labi ya mo wa. Eya Abuja be palace wa fun yin. Eyin e mo dupe te ba ri 10 million ke to re ru omo. Ojo te ni 20,000, 50,000, 100,000 e wa raja. Ye ba ti e mu 20,000 ti wa. E raja 500,000 ni ti Eya Abuja.
2: Wa ma so yoku die die.
3: Be na de cherry te wa omo ko si park. Awon 3 won to yen ko loko bi 12 yen. Awon to tun ta ni. Won wa la tori omi. Igbo koda. Oku ti ku pa. Ija are gbogbo ibire ti le wa idore ti shoju ni gbogbo Ekiti e ma bo a ma se yin dada oh baby sneaks latori wooden wardrobe plastic wardrobe clothes wardrobe importable baby bags awon trolley awon different type of dryer ton fi sa so mo plastic won ni sanjo won ni baby cot mastella wa lorisirisi fisher price wa nesumi wa calcit wa aisha wa wooden wardrobe wa
2: to ba fun yin laye e ma ba ka lo lorisirisi o ti yi awon to ri da awon ti o to lo awon iya olomo
3: lorisirisi about upward awon worker lorisirisi
2: awu awon iya olomo na ti won wa lodo e pe le fun se awon ka
3: sa wa niyan o
2: e ba so no fun number ya tibi ti iya Abuja wa
3: iya Abuja wa ni number 30 odoko yi street se gbogbo la mo bi over bridge ti wa lakure yen to pe loja oba ene lo si democracy park ona ti di wo die die where you are a ma fun ni phone number awa wa pick yi ala o moto kekeke ta lo ma gba customer wa ibi ton ba de si a lo gbe won wa
2: o da e so phone number si e ko won le ma call e ko le pe yin bayi
3: e le pe si ori 08064 05 5859
2: le kan si
3: tabi 070 39 07 02 61 Iya Abuja wa ni behind democracy park ni odo ile dance e la ni metal workshop opposite wa sambodo ajuwe wa o Iya Abuja o change o awon yi ma so ri lo ile de agbaye o
2: ami o ori eto ojo odun na lawa a wa ni oba desita road bayi ribi ti afa computer to kale si ni egbe wema bank e bi a se n kakiri igboro afa computer
4: e kun le dasiko yi o gbogbo ololufe afa computer orukọ temi ni alaji owo yemi nasiru ti gbogbo aye mo si afa computer o
2: e ba wa salaye ibi ti e wa e to de onibe se ma n juwe fawon eyan
4: ọfiisi wa wa legbe wema bank lọba desita road lakure o se ta de gbola e o eleyi to wa ni oba nla ni ọba adé Adesida e so pe bere Alpha Computer e de wa show fun awon alomi lowo gba ti won loruko Alpha Computer iwo ti o ti se NIN to n gbo wa ma bo lodo Alpha Computer abi o wa ni pe dinja lori NIN e lori oruko ni abi date of birth o wa ti ni problem ni bank e ni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo Alpha Computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa fe se NIC eyin agun banero de be si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error te ba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foruko business e sile ni e ma bo lodo Alpha Computer number temi oni is 0816 245 3103 lekan si 0816 245 3103 olo eyin ti e de tun fe se international passport e ti rin kakiri awon immigration o ta yin lo nitori pe oruko yo papo mo nkan to wa lori NIN ma bo lodo Alpha Computer then eyin te wa ni ilu kereje kereje ni Iberiko o ye pe e le wa si gboro ta e pe Alpha Computer number temi again ni 0816 245 3103 lekan si 0816 245 3103
1: e se gan lori eto ojo odun lati odo Alpha Computer ante siwaju
2: eto ojo odun na ni bayi ba se mo pe lodo Dubai a le se lai ma gbede odo Mommy Seun Trading Stores to nta orisirisi aso Mommy Seun Trading Stores to wa ni odoku ni ilu Akure ji doju ko Saint John Amiri Hospital e ti ri Mommy Seun to kon soke gagara bayi e ku se Mommy Seun
3: e se olosun e ku ojo meta
2: a de ku odun yi
3: a ku odun a tun dupe lowo Olorun pe Olorun tun de mi wa si dojo ini Olorun to pa wa mo ni odun soko ja emi ti wa sodo mi ni odun yi ogo ni fun Christi
2: o da don ah a ri pe odun Dubai ototo laso ototo nso ototo ni
3: olosu tadu yaso ah in fact mo ja won lesi lori sirisi awon voidless switchless polishless come abo kan ba mi ra awon switchless wa
2: awon polishless
3: be ni awon polishless wa lori lori sirisi colors mo de sun awon ofi lori sirisi te ba ti aso tan ke ro ofi si
2: o wa awon ofi yen bayi
3: be ni ko si pe sun do bayi sun wo ofi kiri e mu aso e mu ofi si e mu senator material si iyen ni tawon okunrin tawon lo to ba ye je pe awon okunrin ti won fe ni senator oni lesi okunrin ti oni wo tawon ati jawo won to ma jodogba o wa lodo mi olosu
2: iru awon akara patterns eleyi tun yato tori awon pe se se ki se akara te pe pe awon olowo nikan ni owo won ma ka tori bo se ri bo se se yi eleyi tun yato
3: olotu awon akara odun yato o won ja awon akara kan lodun eyin la pe ni akara ofi
2: akara ofi
3: akara ofi ti eyan ba wo wa lo pe eyan wo ofi ni
2: iru awon ele bayi
3: be ni mo de so da awon akara medium ti o kin bo mo na awon akara kekere lori iye te ba se fe ni awon to fe se ayeye oku agba tabi igbeyawo e ma le pe ma le badan e ma bo lodo mi ta la po se te ba se fe awon to wa sodo mi ti mo mi
2: amo yin si awon aso white e ba wa salaye nipa awon aso white
3: olotu se se wa awon aso white yen o se se poju lodun yin ti ba ni ki ba daruko asiko wa ma lo won ja awon aso lori sirisi rainbow lori sirisi so pe mo ki awon alaga odun pe e ku orire o
2: alaga church
3: awon to fe se kori odun yin won ku orire awon to ta oses ton tusa come abo lodo mi awon eti lesi iko amure aso pepe awon design ton lo si aso awon otele
2: tori pe odun bayi se lawon mo se yin yen a tun ba ki won lodun e pe lewe ku se o
5: yes sir
2: ku oja odun o
5: yes
2: báwo ni gbogbo ẹ ṣe ń lọ.
6: ẹ bá wa raṣọ àárẹtí iléeṣẹ mọ mi ṣe trading store dòkò ìlàkalẹ sí oníwájú saint john amiri hospital tẹ bá wa dò pọ lọdún yìí o.
2: ẹyin náà ti ń gé aṣọ báyìí o ẹ ti máa ṣọ gé àbí.
5: bẹẹ
2: sà náà ẹ mọ mi ṣe ẹ bá ṣàlàyé lẹẹkan síbi tí ọdọ yín wà.
3: ṣọ́ọ̀bù mi wà ní nọ́bàṣà sí náà odòkò yìí street níwájú saint john amiri hospital gan-an ẹni ìyá ṣeun kò pé méjì anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré dá béèrè wàá mú yín dọ̀dọ̀ mi ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ sọ yín jẹ́ o
2: phone number táwọn ẹ̀rọ máa pè yín sí 08033894569
3: lẹ́ẹ̀kan
2: sí
3: 0803
4: 0733894569.
2: Ọjọ́ ọdún tẹ̀síwájú. Ètò ọjọ́ ọdún yìí, a tún ti gbẹ̀dẹ̀ Yempress Power Services báyìí. Ẹ kúṣẹ́ ní Yempress Power Services o. Ẹ kọ́kọ́ máa júwe ibi tí Yempress Power Services wà náà.
7: Ilé-iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank ní ẹgbẹ́ Canada Pharmacy ní ìlú Àkúrẹ́.
2: Ẹ bá ṣàlàyé àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ìyá power inverter àti àwọn batteries lóríṣiríṣi.
7: Àwọn nǹkan tí à ń ṣe ni àwọn nǹkan tí ó mú ayé dẹrùn, tí ò ní sí pé a ní ìfòyà tàbí ìbẹ̀rù nípa iná mọ̀nàmọ́ná. À ń ṣe inverter battery pẹ̀lú solar panel, à ń ta solar freezer, solar fan, anything nípa solar òun ni à ń ṣe nílé iṣẹ́ wa.
2: Ẹ bá mú kàtígórì solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
7: A ní kàtígórì tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan television pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa, tí ò sí pé kẹ́rù máa bà wá bóyá iná máa wà àbí náà sí. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa, a nílé tó lè gbé blender, a nílé tó lè gbé solar freezer tá a ti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí a ní sílé. Àwọn ilé-iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ lo printing machine, àwọn kan wà tó fẹ́ lo. A máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
2: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
7: Battery oríṣiríṣi la ní, bọ̀ a dín pẹ̀lú luminous product. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ luminous product, ọdún mẹ́fà, ọdún méje, ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní lithium product, a ní unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀ẹ̀kan sí ilé-iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank, Oyemekun Road, beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà, a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13 070-31-98-52-13
2: orí ètò ọjà ọdún náà láwà. Báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní Oyemekun nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní bàbá òkè ogun.
8: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Abamisto. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Abamisto. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n á máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbé e lura, ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ́ di 24/7 Abamisto. Omi lásán la fi ṣe é, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú. Ewé àtegbò la papọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Bẹ́ẹ̀ lómi bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pò ti rẹ̀ hun. Bẹ́ẹ̀ lómi bá ṣiṣẹ́ ní inú ilé-iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi tọ́jú pé bóyá ńgbà tí ọfẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú, ta ní egbòogi 24/7 Abamisto yìí nínú ilé, lágbára Ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọun kóhun nínú ogi ilé wa, ká kọ́kọ́ mu omi láàárọ̀, ká wá gbé egbòogi 24/7 Abamisto yìí ká tún gbé sínú ara wa. A rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi la máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Abamisto wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Abamisto yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Abamisto, wọ́n pín nọ́mbà yìí 0916062 6253 0916062-6253.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà nílùú òde ìrèlè ní Gbẹ́lẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ Jésù tó kalẹ̀ sí ẹni bí wọ́n ti ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pillow tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí. Ẹ kú iṣẹ́ o ní ọmọ Jésù.
9: Èmi ọmọ Jésù láti òde ìrèlè. Èmi mò ń ta good mattress. Orúkọ fóòmù tí tèmi ń tà tó máa ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóòmù oríṣiríṣi. Orí fóòmù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóòmù yẹn sí 1976, 34 years òun ló wà lórí fóòmù tèmi. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán. Ní gbogbo area local government lọ kìtìpá lọ́ọ̀rẹ́ kódà mo ń tajà sákòrẹ́ gbogbo fóòmù tí mo ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ń ta baroof láti 2.5 inches 3.5 6 and 8 atún ní 14 and 12 and 18 and 16 and 20 well and 6x6 àwọn lára gbadà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje jẹ́ ibi tí fóòmù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀rìn láti 20 wá sísàlẹ̀ kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóòmù wa ṣe fóòmù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kólọkólọ máa tà á pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ ló tútù máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire. Pílò bẹ́sìt ó wà ń bẹ̀. Àìmọye bẹ́sìt ó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́. Dúpẹ́ wà ń bẹ̀. Kò sí tẹ́ bá tẹ̀ rẹ ní ìṣó nítorí náà. Tẹ́ bá fẹ́ wá rí wa, àwa ni a wà ní nọmba 1 Gbẹ́lẹ́jú street òde ìrèlè. Fóònù tẹ́ni fi lè pè wá 070-38-01-0434. Ìkejì 081-22-12-990. Ẹ ṣe.
0: Ẹ kúṣẹ́ nínú màá nílẹ̀ lórí mi. Ẹ ṣe gan olóòtú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti ilé ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn ilé ìwé gíga àwọn school of edtech within Nigeria at àwọn yunifásitì kan ní Ogun State, Èkìtì, Kwara, bẹ́ẹ̀ lọ àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. Àsìkò ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nàìjíríà tó ẹgbẹ́ àwọn tó fẹ́ lọ sí bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jamb àbáwọn tí wọn ò ṣe jamb tán bá wá á tọmọ sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Àsìkò ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ tó fẹ́ lọ study outside the country orí ọ̀fẹ́ yìí náà wà àti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn yunifásitì kan ní Nàìjíríà tó yẹ pé ṣe BSc in computer, microbiology, biochemistry, bisagmi, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà àwọn yunifásitì náà bàtà pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà both state, federal, private ó ti wà àti ní orí ọ̀fẹ́. Àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Màádìlẹ̀ lórí mi head office wa ní Suite 26 Atọ́lágbé shopping complex. Àwọn nọ́mbà tí wọ́n lè mọ̀ pé wá sí ni 08060-85-4819 08060-85-4819 tàbí 0060-58-5292 Àláfíà ni pẹ̀lú àbíró àwọn ṣìlárì nọ́ọ̀sì tí wọ́n náà tó fẹ́ kàwé sí tó fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí Jésù tó fẹ́ lọ ní BSc in Communication tó náà fi lè ní certificate tó jara ń ti lọ́wọ́ ní iléeṣẹ́ Màádìlẹ̀ lórí mi educational services.
2: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Smart Instruments tó wà ní Hospital Road ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
10: Ẹ káàbọ̀ olóòtú. Smart Instruments and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, pair every kind of medical equipment, any kind of hospital equipment, and we sell hospital furniture. In Smart Instruments and Company, if you want to set your hospital, you can come and meet us. We are a consultant in hospital equipment. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò dáa, ẹ mú wá à ń ṣe ní iléeṣẹ́
2: wo ìfúnpá
10: à ń ṣe ní iléeṣẹ́ Somat Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò. Ẹ bá lélẹ̀ tí ò da ẹmu wá sílé iṣẹ́ wa, a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ rà. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpa yín ní owó tí ò gara, tí owó tí ò gunpá ẹ máa bọ̀. A ní ní oríṣiríṣi àti olówó ńlá. Àti olówó kékèké fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò ẹ wá sílé iṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806508-5272. Lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ pè wá. Ní outside Ondo State, ní outside Àkúrẹ́, tẹ bá fẹ́ rà a lè ṣe wey bill sí yín. Kò di dandan pé ẹ wá tó bá lè tẹ fẹ́ rà iṣẹ́ àpè wá ẹ bá wa sọ̀rọ̀ a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
11: Ẹ bá sọ address yẹn lẹ́kọ̀ọ́.
10: Ilé iṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center. Opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. So tẹ bá ti ń bọ̀, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn. So jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ ṣe o, àjíǹde ara yóò máa jẹ́ o.
11: A ń tẹ̀síwájú lórí ètò ọjà ọdún. Orí ètò ọjà ọdún làwà ti wà ní Nika Fabrics tó wà ní Sami Car Parks ní Àkúrẹ́ ní Àkálẹ̀ lórí ọ̀rọ̀ fashion dé aṣọ ní Gerrits ní. Ẹkúṣẹ́ ní Nika o.
12: Ẹ ṣé o, ẹ̀yin oníbàárà wa tẹ̀lé wa láti Nepal tẹ bá wa wá sí Sami Bus Oba orin làwọn bàbá wa ṣe.
11: Mo tún wàá sọ fáwọn ọ̀nà tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
12: Ẹ mọ̀ pé ẹ méjì ò ń jáṣà ní káà náà ní tẹ bá fẹ́ ra fabrics ìgbàlódé jewels and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ look good tẹ máa stand out tẹ máa fine tẹ máa rẹwà yàtọ̀ ní pátí àti event ní ọ̀dọ̀ níkà ní kẹ máa bọ̀ àǹkárá ni lace ni àjèrè ni aṣọ òkè ni jewels and accessories of what type party set ni everyday ní ẹ fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ní ẹ ṣàfẹ́ kó yàtọ̀ iṣẹ́ wọn lè tẹ́ ẹ rí kàkàkiri. Unique design so yẹ pe specially made for you ọdọ wa ni kẹ maa bọ si.
11: Àwọn kọ́ni máa wò pé nílé ìwọ ọbẹ̀ yẹn o, that place will be too expensive for us o, you know. Bá wa kọ́kọ́ ṣe àlàyé ẹ lórí àwọn jewelries yẹn nìkan ká tó wá bó sórí àwọn fabrics yẹn.
12: Lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré lani ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5,000 naira the angel is 3,000 naira no but quality o matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I said good quality ẹyin tẹ bá mọ pé nǹkan gidi lè máa ń lò sára yín o ọdọ wa ni kẹyà sí.
11: Nípa àwọn fabrics yẹn náà nǹkan.
12: Ẹyin náà mọ̀ pé when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion ẹ fílẹ̀ fún níkà number one ni wa iyèméjì ò jáṣà fabric ṣe pé ó máa jẹ́ kẹ jọjú ẹ fẹ́ look good ẹ fẹ́ look exquisite ẹ fẹ́ jáde tán ní òde yín. Ọ̀dọ̀ wa ni kí n máa bọ̀ bójá lace bójá àǹkárá bójá àjìrẹ bójá kampala bójá aṣọ ọkùnrin orí onírúurú ṣẹ́gó gèlè tó yàtọ̀ tó rẹwà jù ẹ máa bọ̀ bíbá tó bá ti dá festive period gift máa ń wà nílẹ̀ ṣáájú ẹ máa wọrí mo wà nílé fún yín and the best prices you can get anywhere. Ẹ máa rí lọ́dọ̀ wa gbà yẹn.
11: Ok, address yín again.
12: Sami Bus Stop lára kalẹ̀ inú Sami Car Park yẹn gangan ẹ ti rí Orange Building ẹ ti rí Nika lókè ẹ ti rí tara àǹkárá sí ibẹ̀ gangan lẹ̀ ń bọ̀. 0903249-9739 0903249-9739 phone number wa náà WhatsApp number náà ni àwọn ẹnìkan sọ àwọn social media handles tẹ bá check fún Asoebi by Nika Asoebi by Nika àwa ni. Bẹ fẹ́ jewels tẹ bá fẹ́ jewelry wa náà jewels by Nika jewels jewels by by Nika NEECH àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ ẹ méjì ń jáṣà.
11: Orí ètò ọjà ọdún làwà a ti wà nílé iṣẹ́ Amula Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amubitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amula Healthcare Limited.
13: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amula Healthcare Limited. Ilé iṣẹ́ Amula ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amubitas, Amuflush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọ bí amobitas àti amoflush capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé ilé-iṣẹ́ Amolab Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn, kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amoflush capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́

0: àdákẹ́jà dákẹ́ panilá ìṣẹ́ ìjẹ́ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ rúru lágọ̀ọ́ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà ní ìlera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lórúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀
4: ìwé. Ẹ̀lọ́ ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.
8: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
9: My people, make sure you get enough sleep. There's a reason for it.
10: But why?
9: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
11: Sleep better, live better, Mooka.
9: Mooka, adding comfort to life.

0: Life is exciting on Adaba FM.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
2: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Óó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Tó o bá jí gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Óó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóyin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyọ̀ àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ ọkọ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbí oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa ja anfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin ngba ti won na ba wa si odo mi ka wa ja anfani ewe ati egbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe atebo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wa t'olorun ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number

0: Live is good on Adaba FM.
1: Say after me. Okay. Millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall look at us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
5: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
6: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
8: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
9: Ọjà ọdún ti dé, Àdàbà gbé.
8: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Mo ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò Àdàbà látàsìkò yìí lọ́dà ìparí Dìsẹ́mbà gbọ̀ngàn.
10: Oya ẹ máa bọ̀ wá o.
8: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà Àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080-30-41-43-44. Grace 080-32-47-46-86. Tàbí Fẹ́mi sórí 080-60-86-44-28. Ètò ọjà ọdún lórí rédíò Àdàbà ó ti bẹ̀rẹ̀.
11: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú. Bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá, ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unam Owo tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Adékunlé Ajásìn University Àkùngbà Àkókò ti ń gba akẹ́kọ̀ọ́ tuntun wọlé báyìí o. Ohun tó kọ̀ nílò ni 5 credits ní O level. Ó lè yàn láti ní bachelor's degree ní èyíkéyìí nínú education, arts, sciences, social sciences, vocational and technical education, guidance and counseling, early childhood education, educational management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O fẹ́ ṣe ní full time, part time àbí sandwich, yan èyí tó fẹ́. A tún ní NCE, PGD, Remedial Studies, Entrepreneurship Training, Jamb Coaching and Secondary School Programs. Àjòkó sílé máa fàkókò ṣòfò pé 09056199804 láti gba fọ́ọ̀m tó bá wà lákùrẹ́ lóòye Mekun Grammar School CBT Center láyé kọ̀mpútà ní ọ̀ka àkókò Ládé Communication Ìdóàní Ebiness Concept Cafe opposite Ọ̀wọ̀ Polytechnic tàbí Unique Cyber Cafe Ìfún tàbí kẹ máa bọ̀ tààrà ní kìlómítà 3 Ìkàrẹ́ Road Ọ̀wọ̀. Ẹ tún lè gba fọ́ọ̀m lórí káyélujára at theheritagecollege.edu.ng. The Heritage College of Education.
12: À ń múra àwọn olùkọ́ ọjọ́ ọ̀la sílẹ̀. àjọṣẹ́ máa ń gbé tantan ẹyẹ dalẹ̀ sójú àtàrá.
13: Gbogbo ẹ̀yìn èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yìí o nínú òjò yìí. Lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé ti kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo Dr. Láídé Adélàmí MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo, àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Láàárọ̀ yìí pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbàgbọ́ sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má bara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orímisan Ayédàtiwa SCA wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yẹn máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Ó sì ṣe ká ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.
14: Are you ready to walk in God's extraordinary grace? Join us, the Authority of Christ Global Ministries proudly presents More Than Conqueror Word and Prayer Conference 2026. Theme, Unlimited Favor, Walking in God's Extraordinary Grace. Date, Tuesday, October 6th to Sunday, October 11th, 2026. Morning and evening sessions from the 6th to 8th at 9 a.m. and 4:30 p.m. for word and prayer. While on Friday, 9th October, get ready to receive the touch of God as you attend Jesus Rally with Anointing Service. Their Apostle Sunday Ujediyi will be ministering powerfully. Sunday, October 11th, Thanksgiving Service at 7:30 a.m. Venue, Glory Sanctuary, Act Global Avenue, Kilometer 4, Ado Owo Express Road, Akure. Ministering Prophet Professor Mayowa Uyemi, Apostle Sunday Ujediyi, Bishop Chukwu Nnaji, and Pastor Toye Ebijomori, Apostle and Pastor Mrs. Olaniyan O. Peter, hosts. Don't miss this life transforming experience. Come and encounter unlimited favor. Jesus is Lord.
15: Ojo Sunday ojo keni osu kewa 2026 ni Kore Ijowa Celestial Church of Christ area A headquarters Olorun Sogo Parish 7 Citadel of Prayer and Faith to wa ni Ondaroda Kore Onse Kore Ajodun 43 annual adult harvest ati Thanksgiving service to ma waye ninu ijo un lojo keni osu kewa odun 2026 bi ara kale eto ikore wa se lo re Friday ojo kanunde logbon osu kesan 2026 ni youth day eleti awon odo yo mo dare lagu mewa sale Sunday ni Rebel Lunch ti o ba wa de Monday ojo keje de ni ogbon osu kesan ni Women Council 5 p.m. bakan na ni esin awon wole lokunrin ati lobirin lago mewa aro to ba wa de ojo ikona ni role ni isojo olojo meta ma agbera so ojo Friday ojo keje osu kewa 2026 ni musical night lara won ti a fi pe na ni Tosin Ultimate guest artist na ni oje nigbati evangelist Oluwa nbe Olowo Sose Olusko Daddy no wa ninu awon ti o mo forin fowo Olorun so kale ni artist night waye ojo Saturday ni a se itoju ile Oluwa ta si se abewo si ile awon omo ti olobe Sunday ojo kerin osu kewa na ni papambari ajodun ikore wa ti o ba wa de ni ojo Monday na ni Tabasawa lagu mẹrin irọlẹ e ma gbagbe o ojo kerin osu kewa 2026 ni ikore wa ohun Venerable Superior Evangelist Ajayi Samson Olorun Sogeria A and Shepherd Charge Assistant Venerable Superior Evangelist J.O. Olabige Pioneer Shepherd Venerable Deji Ogunbiyi Chairman Moray Celestia Waleola Ijabadini Chairperson Venerable Samuel Arolo Chairman 1 Cape Elder Sister Bolanle Afeni Chairperson 1 Brother Olakunle Akingbolu Chairman 2 Sister Olabisi Omolafe Superior Evangelist Ocean CCC Worldwide Reverend EMF Oshofa Pastor Spiritual Head CCC Worldwide Reverend SBJ Oshofa Pastor Prophet and Founder CCC Worldwide Ema gbagbe o eje ka fi kan ni wa ka fi bowo fun Oluwa ninu ijo wa eleyi ti nbe ni Odaro yen na ni Celestial Church of Christ area A headquarters Olorun Sogo Parish 7 Citadel of Prayer and Faith Igbimo Ikore awon olulukede
16: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tí ṣe ìyanu kàǹkàkàǹkà bàǹbà bàǹbà fàkíà fàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdì ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́ mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talájogún bá àsíà ni wọ́n fi wọ́n fún ẹlòmíì. Káyè ìrẹ́ ni kò tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláyà ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sán tí ń ṣe ọ́nà náà. Oh my God! Lọ ka ìwé Revelation chapter 21:4.
17: Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wáìpà omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́.
16: Bàbá Samson Olúwa bọ́ dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára gba agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù ti gbòǹgbò ti gbòǹgbò. 9th and 11th of October ni o. Marathon fasting and prayer ni prayer send.
18: Bàbá mi ó ká kòkó sọ mí dá láyọ̀.

0: fún gbogbo ènìyàn.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́.
0: 08033762249.
1: Gbogbo ènìyàn lápè o.
2: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba ajo ko ti gbọ ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ má gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: a tun mu akori kan to tin ti mo a tun gbe yewo niran le yi on to ni se pelu ona ta gba lati fin koko wa lona to duro ore lona ta fi fin koko wa akoko ti oni na wa logun elekeji ti oni na wa lowo lopo lopo elomi o fin koko ba yi egbelegbe naira ni o mo na tori po fin koko le kan soso dondo iru awon kini bayi bo la se le dena ona wo la gba lati nawo ti o ti e po rara bi egberun egberun meta marun ta fin ko wa egberun meji ngba mi to si je pe oko wa odo dada oko wa odo dede awon ta gbe yewo loni re e mo je ntan yin opolopo awon eyan n fin koko lo to tori pe kikorikori o mo ba woko sugbon ka se bo ti ya se lo le je ori bo ti ye ori ngba ta ba fin koko lona ti o ye koni mu nkan ta fe jade seyin na mo be mo si layo lati so fun yin pe pelu eko ta gba ati wadi opo eyin agbe te n fi koko lo je wi pe koko ko le n fin o on lo vida bene pe n fin koko korikori si tun boko je e na ona wo la to bo la tin se ti o da bo la se wa mo se gan ti o tu wa boju mu siwaju ati siwaju si on ta gbe yewo losan toni re eku kale sa eku kale ma eku kale yin ore degbe gala ni lo ko temi nje ala ni ti ogo eni to n ba rin ni ogbon sinema agbelegbo wa ba ti mo n gbo loko kan ejeji eja koko gba be lona ba ba wa pada de a wa tu keke eto nle gan nisan eku kale
1: ni gbogbo saa opolopo awon agbe lo ti so rira gbangudu ifikoko di asa ki si se tori pe won lilo re gan ni pato loni ato pepe awon alamuletira ati asise kan to lagbara
2: ojo kan soso ti ki ye ninu osoosu ni mo ma n fi oko koko mi kò sí ààyè fún pé mò ń wonú ewé wọnú ewé jàre ọyìn
3: chukwu ìbòjú àti ìbọ̀wọ̀ rẹ sí kọ̀
2: ó máa ń mú kí iṣẹ́ mi falẹ̀ jàre àti kékeré ni mo ti ń fi kẹ́míkà kò sì sí ewu kankan tó wu mí títí di àkókò yìí eléyìí lágbára lónìí o
4: jẹ́ kí n kọ́kọ́ wá wo poro iná kí n tó gbèrò kankan igi yìí nìkan ló ní kòkòrò ara àwọn igi tó kù ya kò nílò pé mò ń fi gbogbo oko nìyẹn
3: bó ṣe rí gan nìyẹn Fọlákẹ́ ṣíṣe àyẹ̀wò fínífíní máa ń jẹ́ kí a mọ ara igi pàtó tí ìṣòro wà ibẹ̀ gan sì ni ó yẹ kí a kọjú mọ́
4: PPE mi wá ń kọ́ mo ti ní ìbọ̀wọ́ bàtà tẹkọwì àti ìbòjú báyìí mo ti dáàbò bo ara mi
3: ó dára bẹ́ẹ̀ yẹn náà kẹ́míkà lágbára wọ́n gbọ́dọ̀ dúró sára kòkòrò kì í ṣe sára tàbí ọ̀fun
4: àwọn igi yìí náà ni ló bá tán
2: mo tún ti fi gbogbo àwọn oko mi lóṣù yìí ó kàn jẹ́ pé owó tí mo ná sórí ìpín kòkó yìí pọ̀ náà ni bẹ́ẹ̀ lára oko mi ò sì lókun
3: chukwu wà àti roko Fọlákẹ́ èèyàn ṣàìdì bìkan lẹ́kọ̀ọ́ ife libẹ̀ kò bá rí igi rẹ̀ ná gbópọn dáadáa ọjọ́ tìrẹ lọ́gán pàápàá
2: lóòótọ́ bíi báwo kò ló kẹ́míkà ni Fọlákẹ́ o
4: chukwu bò ni
2: dáadáa ni o àti pé kìí ṣe dáadáa àwọn méjèèjì náà mọ̀jọ rìn papọ̀ báwo ló ṣe ń ṣe oko rẹ pẹ̀lú kẹ́míkà kékeré.
4: Mo máa ń kọ́kọ́ ṣàdámọ̀ àwọn igi tó ń ṣàárẹ̀ ni.
2: Lóòótọ́.
4: Àwọn igi wọ̀nyí nìkan ni mo máa ń fín kì í ṣe gbogbo oko ó máa ń mú àdínkù bá iye owó tí màá ná àti oye kẹ́míkà tí mo máa lò bẹ́ẹ̀ ló sì máa ń dáàbò bo igi tó bá lókun tẹ́lẹ̀.
2: Báwo ni ti ikọ́ àti ara yíyún tí mo máa ń kojú lẹ́yìn ìfín kòkó?
4: Ara rẹ ló máa ń kìlọ̀ fún ọ.
2: Bí ibo.
4: Láìsí ìbọ̀wọ́, ìbòjú, àti ìbọ̀sẹ̀ tó yẹ, ó léwu fún ọ kí àwọn kẹ́míkà yìí máa wọ ara rẹ.
2: Mi ò mọ̀ pé dídá àwọn igi tó ń ṣàárẹ̀ fín ó lè mú àdínkù bá ìnáwó mi. Mo rò pé ó dára kéèyàn fi gbogbo oko lápapọ̀ ni.
4: Sori, ìdàkejì ló wá bọ́ sí. Fífi oko láfijù lè ṣàkóbá fún àwọn kòkòrò dáradára. Ó lè mú ni pàdánù owó, ó sì lè fi ìlera ènìyàn sínú ewu.
2: Látòní lọ, màá máa ṣa igi oko mi fín ni, màá sì máa ṣàmúlò àwọn ìdáàbòbò mi lóòrèkóòrè.
4: Bó ṣe rí gan-an nìyẹn. Láti ìgbà tí mo ti jágbọ́n yìí, bí ìdá 40 kẹ́míkà ni mò ń lò. Oko mi sì lókun dáradára.
2: Mo ti rọ̀ sánú oko yìí lónìí. Ó dàbẹ́ pé igi méjì péré ló ní kòkòrò. Àwọn méjèèjì nìkan ló sì nílò ìtọ́jú. Mo ti fín wọn. Pẹ̀lú ohun ìdáàbòbò tí mo ti wọ̀ sára yìí, ara mi yá gágá.
1: Ẹ̀yin àgbẹ̀, fífi oko láfẹ̀jù kọ la fi ń dáàbòbò oko. Ẹ ṣe àyẹ̀wò àwọn igi oko ní. Ẹ ṣètọ́jú igi tó bá nílò ìtọ́jú. Kí ẹ sì rí pé ẹ ń wo nǹkan ìdáàbòbò ara yín. Eléyìí yóò dín ìnáwó yín kù, yóò dáàbòbò yín, yóò sì lè jẹ́ kí ara oko yín yá fún ọjọ́ iwájú.
5: Sunbet ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
6: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá àgbẹ̀ ló ń ṣàkóbá fókóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asan gbó fóko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì méjì síra wọn kó lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wá.
7: Ẹ̀nà.
6: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re. A ò ní sòwò àìjẹrẹ o. Àmì.
5: Sunbet.

0: ẹ káàbọ̀ padà ẹ̀yin alára wa. Bẹ́ ẹ bá gbọ́ mí ní àbí méjì tó ṣẹlẹ̀ láàrin Fọlákẹ́ àti Chukwu nínú sinimá àgbélégbọ́ eléyìí tá a ṣe gbọ́ tán, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ló jẹ́ pé ọ̀nà tí wọ́n ń gbà láti fi kòkó wọn kò tọ̀nà. Ìdí abájọ sì rèé tó fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ a máa ná lọ́pọ̀lọpọ̀ ju iye tó yẹ kí wọ́n ná lọ. Bó o là ti fi kòkó lọ́nà tí ò ní lani lóògùn tí ò ní lani wàhálà. Bó o là ti fi kòkó lọ́nà tí ọ̀rọ̀ olówó díẹ̀ ò ní sẹ́ni léegun ẹ̀yìn. Bí n bá lè rán yín létí, Fọlákẹ́ a máa fi kòkó tó bá fẹ́ fi kó ẹ̀ yóò wò láti poro sí poro poro sí poro poro sí poro. Àti wípé àwọn kòkó wo gan ló jẹ́ wípé wọ́n ń sàárẹ̀. Ẹja mu báyìí kí n gbé àlejò wa wọlé fún tòní ọ̀gbẹ́ni Stephen Okunlọla láti iléeṣẹ́ Sunbet. Mo kí yín ẹ kú òkàlẹ̀ àlejò wa ṣe dáadáa lédè. Ẹ ǹlẹ́ lápá abẹ́hùn.
1: Ẹ ṣeun dáadáa lédè.
0: Ẹja kọ́kọ́ bí yín lè rè pé ọ̀nà wo là á gbà, ọ̀nà wo là á tọ̀ láti fi fín kòkó wa lọ́nà tó jẹ́ pé kò ní ná wa lóògùn tó pọ̀ jù tí ò sì ná wa lówó tó pọ̀ jù. Ẹja ti bẹ̀rùn bẹ̀rẹ̀.
1: Ṣe àtọkùn ẹ rí i pé nínú eré kékeré tí ẹ ti wò tí ẹ ti gbọ́ ṣáájú eré tí a ti gbọ́ ṣáájú a rí i pé ohun tó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí àgbẹ̀ ni wípé ohun tó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí àgbẹ̀ ni pé kí a máa ṣe ohun tí olóyìnbó ń pè ní spot spraying. Eléyìí túmọ̀ sí pé kí a máa fi rọ kákan máa fi gbogbo oko ṣápẹ́ bóyá wọn gbogbo àsìkò àti fi kó leléyìí o àsìkò àti fi ràn lélẹ̀ kákan máa fi lọ ní fi. Ẹ jẹ́ kí a máa yẹ oko wa wò fínífíní dáadáa kí a rí i pé oko yẹn tí ó bá eléyìí tó bá jẹ́ igi tí ó bá ní ìṣòro tí ó ní àìsàn lára òun ni eléyìí tí a máa fi kó má kàn jẹ́ pé gbogbo oko la kàn máa fi lọ direct bẹ́ẹ̀. So kó jẹ́ pé eléyìí tí ó bá ti ní àìsàn lára òun ni a máa fi ìyẹn ni olóyìnbó ń pè ní spot spraying tá a máa fi ní ọ̀kọ̀ọ̀kan kì í kàn ṣe pé kàkàn máa da chemical bo gbogbo oko wa.
0: Nígbà tá à ń dàgbà bọ̀ àlejò wa tá a bá fẹ́ fi kó báyìí a mọ̀ kó a kẹ́gbẹ́lẹ́gbẹ́ a kọ́gbọ̀n lọ́gbọ̀n tá a lọ gba àwọn oníṣẹ́ ẹ̀rọ fífi bíi ogúnlọ́gàn wọn mọ̀ ni tá a kó gbangudu lẹ́yìn tá a sì fi gbogbo oko yìí ọ̀tọ̀ làwọn tí ó mọ pọnmi ọ̀tọ̀ làwọn tí ó mọ fi kó torí afẹ́ fi kó yìí tán láàrin ọjọ́ kan àbọ̀jọ́ méjì so tẹ́ ń sọ fún wa ni pé ọ̀nà yóò tọ̀nà tó.
1: Bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ kí n sọ fún wa gẹ́gbọ́n ẹ máa ti ń sọ nínú gbogbo pé òye máa ń tẹ̀síwájú ni àti wípé ìtanijí àti ìránnilétí làwọn nǹkan tí à ń sọ fún wa yìí jẹ́ kì í ṣe pé kàkàn kó gbandúkú láti fi rọ sẹ́yìn ká bẹ̀rẹ̀ sí ní fi kó lọ a rí i pé nígbà tí a bá ṣe tá à ń pè ní spot spraying yìí a reduce cost iye owó tá a máa ná kò ní pọ̀ tó eléyìí tó yẹ ká ná bákan náà fún ìlera ara wa a ti gbọ́ sinimá àfetígbọ́
0: tí a ti ṣe láàrin Chukwu àti
1: Fọlákẹ́ ẹ rí i pé ìlera Chukwu ó ṣe pàtàkì bákan náà ìlera oko tá a fẹ́ fi náà kì í kàn ṣe pé ká máa gbọ́n chemical sí kòkó nítorí pé ó máa ń wà nínú kòkó tí ó bá ti gbẹ tí a bá ti ṣe tán ìyẹn ni residual level ìyẹn ni pé chemical yẹn lè ṣẹ́kù sínú àwọn èso tí a mú jáde nígbà tí ó bá ti pọ̀ jù lára igi tá a fi sí
0: ó dà ó dẹ̀ tọ̀nà. Ẹ sọ̀rọ̀ kẹ́lẹ̀kan nípa pé ká mọ spot spraying ìbò lẹ sọ bí n bá lè fọ pé ká mọ wo àwọn igi tó bá ní kòkòrò nìkan òun ni ká fi láàrin oko kó mọ kàn jẹ́ pé a fi gbogbo oko àbí ẹ wá jẹ ibi yín níbèrè yìí nígbà tá a bá wò pé igi yìí nìkan ló ní kòkòrò tá a fi ṣe ohun tẹ́ ẹ̀ sọ fún wa ni pé kòkòrò kò lè sí lára igi míì tó jẹ́ pé kò ì tíì farahàn jáde àbí kó mọ lọ ìbéèrè mi ni pé ọ̀dọ̀ wo là á gbà láti wò pé igi yìí nìkan ló ní kòkòrò tá a fi ní wò pé igi míì ní kòkòrò lára tá a sì tí mọ̀ ọ̀nà wo là á gbà tá a fi ní mú méjèèjì wọnú ara.
1: Ẹ ṣeun a rí i pé iṣẹ́ kòkó jẹ́ ó dàbí ìtọ́jú ọmọ ni Yorùbá ní ẹni tí kòkó ẹ̀ bá yè wọ́n á lóun ló mọ̀ ọ́ lọ ìwọ náà lọ kòkó ẹ̀ dáadáa iṣẹ koko je iṣẹ ti a gbọdọ ma yewo ni asiko lasiko lore kore ki kan se nkan ta kan fi kale pe to ba ya yo so ma lo kai so nbe nigba ta ba tin lo si oko wa ni ojojumo bi eyan ba se nlo si office lawon to nse office to ba tin lo bo ye pojojumo lo nlo ni bo se jo meji meji lo nlo ni bo te se pe emeta laarin ose ni wa sakesi igi ti o ba ti ni kokoro ko sagbon e to ba tin yiko e ka kiri be wa ti se akesi e eleyi to ba ti e ni sinu tele ko si egbon ki o ma gbe jade nigba to ba ti gbe jade igba yen gan na ni a bere si ni firo
0: o da eyan ara le tori akoko wa e ja mo mu wonu ara o se se ka leni to ni bere lori ona gba afinko lona ti o ni na wa loogun julo yi oju opo te pe si re 0816251 9991 0816251 9991 ka ma se lo ni bibombo ogbeni Steven Okunlola ile se Sunbet ni iru awon ogun koko to je bi pe won ma fe pe ka won eyan ma lo lai daruko awon ogun wa kini awon kan to je bi pe o le je eroja ti won ri inu awon koko ninu awon ogun yin ti won fi mo pe ogun to da lele ke to da enikan pe wa wole hello e kuro le o hello won ti se tan mo ba yin bo alejo wa
1: ni ile ise Sunbet ani list in ta pe ni approved chemicals ti
0: enikan wole o hello e kuro le
2: e kuro le sir
0: e se o papapa
2: oro te so yen ni mo fe da si nitori pe wa agbela wa bo nko ti o so fun ani pe koko to sai seneko koko ai to ba ti sai so ko gba treatment prevention la nse ta ba duro pe ku wa sai so to wa sa kini yen je ta ma pa danu iruko wa gege bi iriri temi ri ba gbe temi wa o
0: se oro won
1: yin se ba ti je ni to n ba eto wa bo lati ibere a ri pe awon kan ta ti tenu mo gbangban ohun na ni pe ki a ma yawo koko ki a de ri pe oko wa okun iyen ta n pe ni weeding ati pruning ti nkan meji ba ti saju e tori pe owo genge bayi ni saju jo ti nkan meji ba ti saju oro lori oko wa a ri pe aisan to n wonu oko gan a ko ni po adinku ati pe igbese ta ma gbe tele fun le ta n pe ni spot spraying yi o ma ran wa lowo gidigidi sugbon oko to ba kun ta si tun yawo e ko si nta le se si aisan ma gogo nbe
0: hello e kuro le o
2: e kuro le sir
0: e se o
2: yes sir mo listen si eto yen gi ni kan le so nipa e koko to n ri nko
0: o na ni nkan ta n ba
2: ma fi sibe na de ma ri ki la le se si
0: okay
1: emi a so fun yin koko to ba nri e ja gbianju ki a yawo koko yen opolopo igba lo je pe ti a ba fun ra wa gan ta ba denu oko oko to ba je koko ki se bi ta ma tanowo losan gangan o gbodo je bi ti oye orun gbodo ma wonu e oye orun yi lo ma ran lo ma je in to ma gbogun ti awon to nje ki koko ri fun ra e ni ti bolohun ti da nigbati nkan iba to ba wa nibe a ri pe iru oko be ayato sugbon awa agbe e mo ko fe ro wa ni e je agbegbe se lati yawo oko wa
0: hello e kuro le hello oda nigbati awon mi gbianju ati pe wole ogbeni Steven Okunlola e ba dahun awon kini eronja ti o wa ninu ogun koko to je bi pe eyin gan le daba fawon agbe lati ma lo
1: bi mo se so ni akoko awon ani nta npe ni ate to dabi list to je fun approved pesticides ti a le lo ti ile ise wa ti gbe kale eleyi ti ko je ti ko je pe ti ko fara pe oruko ile ise kankan so ama fi fun awon to ba je agbe wa to wa ninu eto program wa ti a ma n fi pelu awon o pelu nkan ta fi ma se training fun won so mo le ma le daruko won ni ori eto bayi lori afefe so tori awon ilana ti a ni e seun sir
0: o da be ba ni ibeere te fe bi ile ise Sunbet tabi e fe kan salaye fun yin iru oogun to ye ke ma lo tori lori eto bayi a ni ilana o si nibi ti aye gba wa de lati ma daruko awon ohun elo mi e le pe number yi lati bere lowo won nisan 0814 number na lele yi be ba fe ba won soro.

0: number te pele se sunbet si lele yi 0814 712 1004 0814 712 1004. Gbogbo eyi te ba ni beere kan lati bi ile ise sunbet pe ogun o la ma lo bo la se fi koko wa ma ri nkan ma sele e gba wa ki la se ona wo la to number te pe si re lekan si e gba 0814 712 1004. Be ni eto yi ni lo onigbowo tori onigbowo lo leto a fe keto yi ko kan dake sibe gbogbo eyin to ba je bi pe boya eni le ise tin ta ogun ni o abi ile ise yin o ni nkan kan ti o to ni ise pelu ise agbe ise koko te si fe keto yi ko tubo mo polongo nkan teyin na nse ka mo fi ipolowo yin sita lori eto yi e pe number ti mo pe jade yen ile ise sunbet sustainability department won lo luja si won o da yin lohun a si jo so nipa ona to number re lekan si 0814 712 1004 0814 712 1004. E seun ibi na la ri mo fun toni ogbeni Steven Okunlola e seun adupo lowo yin o lagbara Olorun e mo lo e si mo bo layo atalafia eyin alara wa iyoku tu di ojo mejo la se Olorun oba nigba ta tu mo pade lori eto itesiwaju awon agbe ile se Sunbet Nigeria Concept Limited lo se agbateru eto yi won si ni pe ko mo da fa wa agbe lo siwaju ati siwaju si yo ye wa ni o ko ni yele adeboye gala ni lo ko temi nje titi dojo mejo ta tu mo pade a ni jeun ti o te wa lorun e kuro le o
1: won ni ka se bo se ya se ko le ba ri bo se ye ori eyin agbe oni koko e ku ile o opo igbese to ye agbe lori ipese ati toju koko ta agbe lo sakoba fokoro koko wa tori be ni koko se ko ti ogbowo leri dojumo lopo agbe oni koko se god why me tori be ni ile se Sunbet Global Concept Limited se nte mo wa leti pe eje asan gbo foko wa ka ya gbogbo e ka ti owulo ku lara gi koko oju ogbodo poju ninu oko wa tori awon kokoro ti nje ko be ka koko yin tan ojo marun o kere tan tabojo meje ni ke fi ba eno ti lati mo yi po lojo meji meji sira awon ko le ba wonu ara te ki koko gbe ko to ta nipase e bayi ojulowo koko te gbe fun raja mowo nla wa e na e mo kan jo toju koko yin e mo roju se to koko tori pe ko ni mere wa bo ba do wa le o ile ise Sunbet Global Concept Limited lo ni ka se re ko le ba duro re a o ni so wa ijere o ami
2: Sunbet ite siwaju awon agbe
3: ile ise to se oki o fefe o kenke o wa sewewe o du bi lu dundu leti o du bi dodo ikire 88.9 adaba fm
4: baba kere wa de bale kasagwa lori itoju ilera ati aile se dede olomo okunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ilu dada baba boda o le tate kan le du be lo simi jakuje debi pe o ti wa so da ku rete lodo olurufe re baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo fira idakole arera ti e ko sun lo ope eyin dudun ara titara gbigbona inu kikun inu kikun aya tin lu pipi pipi ma le gbe pa ma le gbe se owa tese to kuriri niwaju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa
5: ile ise baba kere wa aka stand action koboko wa niwaju continental guest house nilu akure telephone 0816412 2777
4: baba kere wa wa pe mi de be
6: bazo olorun ajarobun aiso
7: Moki onile moki alejo ani faison lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomo okunrin ja ko si mi
5: ni iwaju continental guest house nepa nilu akure
7: phone number mi 0816412 2777
8: 7-7 kí la mọ̀ sí Stand Action Koboko. Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bàbá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa. Ìgbàlódé wa àti àwọn bàbá ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfin rẹ̀ sí kò pọ̀ tó. Wọ́n fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń mumi. Àbí tí bàbá yẹn rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Wọ́n fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbà bẹ̀ wọlé. 1-6-4-1-2-2-7-7-7 àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ a ṣiṣẹ́, tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀,
9: kọ sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
8: Phone number mi 08164-12-2777. Lẹ́ẹ̀kan sí 08164-12-2777.
3: Iléeṣẹ́ tó ṣẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Àdàbà FM.
10: Aluyọ̀, bàbá mú mi lálùyọ̀.
11: Ó tún jẹ́ o, ogun ayé rẹ̀ kẹ́dẹ̀gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun onímọ̀jẹ̀mú Òṣùmarè tó kalẹ̀ sórí òkè Àlùyọ. Níbi tí ogun ti ṣẹ́, títí ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dún mi, Àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè Àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùúrà rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ìpàdé àdúrà orí òkè Àlùyọ. Bákan náà nìpàdé àdúrà Àlùyọ First Second Tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun, orí òkè Àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó bá ti wọnú Parliament Estate, orí òkè Àlùyọ ni wàá kọjú sí tààrà. Níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwajẹmí Ayaba Jésù wà fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pè sórí 08034715490. Ó yá o, lórí òkè Àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
12: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
13: Hallelujah.
12: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóore ọ̀fẹ́ àti àánú tá a tún rí gbà ní àkókò yìí. Ní orúkọ Jésù.
13: Amen.
12: Ọlọ́run lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ yín, a fi ògo fún yín, a fi ọlá fún yín, a fi ìyìn fún yín. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fún ni sọ. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fi àṣẹ sí. Ọlọ́run ọ̀rọ̀ tí ń fi ṣe agbára hàn. Tẹ́ bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, agbára máa ń tẹ̀lé. A fi ògo fún yín, a fi ọlá fún yín, torí pé ọ̀rọ̀ tẹ fi fún àwọn. Fún àwọn tó ń gbọ́, fún àwọn tó ń gbọ́, alàyè ló ń sọ, alàyè ló ń gbọ́, adupe lowo yin olorun gba ope wa
13: amen
12: a tun jade lo ninu oro na le ni olorun e ba wa soro
13: amen
12: olorun oro e soro lati orun wa
13: amen
12: rabbi oluko ne wa ko wa
13: amen
12: rabbi oluko ne wa ko wa
13: amen
12: olorun oro otito e soro otito
13: amen
12: olorun oro ododo e soro ododo
13: amen
12: olorun oro iye soro iye
13: amen
12: olorun oro igbala e soro igbala
13: amen
12: olorun oro iwose e soro iwoso
13: amen
12: olorun oro anu e soro anu
13: amen
12: e soro ka we eyan yin kon gbo
13: amen
12: ba se ngbo ko be si se aye wa ni rere
13: amen
12: ateni to gbo koro na be si dapo mo igba mo wa ko se aye wa ni rere kari anu gba
13: amen
12: ben ko ri
13: amen
12: jesu oluwa wa
13: amen
12: an ba message na tesi waju eni bi ta ti be lati do se kerin en ti je emi ni ibi ta ba de le ni e ba mi lo sinu we exodus chapter 20 e ba wo verse 2
13: emi ni oluwa olorun re
12: emi ni oluwa olorun re se ri bi to olorun ba ti ri to di se ara e ko to soro yen ohun ti ko le yi pada lo nso nbe emi ni oluwa olorun re
13: ti o ti mo jade lati le
12: ti o ti mo jade ni ose to koja la nso pe ko olorun gbe kake po olorun ko gbe wa jade ko loko eru o ti gbe wa jade bayi o ni emi ni oluwa olorun re to ti mo jade ko ni ile gibidi ko loko eru ko lowo awon amunisin yes
13: lati oko eru jade wa
12: ti o mo jade ko loko eru jade wa
13: iwo ko gbodo ni olorun miran pelu
12: iwo ko gbodo wa be si fun ani ase wa be si fun ani ase be si fun ani imo bawo fasis
13: emi asi ma fi anu han egbegberun
12: ti e ba ti be si tele ta lo olorun miran pelu re ta da ni kokoko ta da ni gbagba a be si fi anu re a be si fi han fun awon to fe so fe olorun sa so fe olorun an to ba ti fe awon na lo fa anu re han fun oni sumo olorun o ore ko le sumo o fe re o ese lo mu ya pa wa dagbere fashe ko wa mo bo se fe o bolorun laja o le roju rere re to ba ti sumo o na sumo to ba ti fe o na fe to ba ti gba si olorun re o na ma gba ise eniyan re to ba ti woju re ni igba gbogbo o na ma joju anu we a ma sanu fe gbegberun iran awon ti o fe yes Francis
13: ti won si
12: pa ofin mi mo Jesu ni ti e ba feran mi e o pa ofin mi mo en to ba ti feran olorun ohun lo po ofin olorun mo en to ba ti feran olorun ohun lo dupe ko ma se si olorun en to ba ti feran olorun lo n paya fo ofin re fan won to pa ofin mi mo to ba fe olorun olorun na yo fi fe re han si o yo fi fe re han si o na gbogbo ba ni wo exodus kan na chapter 31 e ba won verse 2 to 5 exodus 31 verse 2 to 5 yes
13: wo emi ti pe ba se nali le oruko omo uri omo uri ti eya juda emi si fi emi olorun kun
12: nigba to olorun ba ti fe o to ti pe o to ti tele awa fo eni emi kan to tayo a fo eni emi ogbon kan to tayo a fo eni emi imo kan to tayo a se eni iye lona to tayo ninu ise to ti se tele to je pe o ri kankan ninu e olorun ko ma ko e akoko akofe bo se ma package bo se ma se ta de dowo gbogbo nkan to ro pe ko le dowo yen a de dowo fun e bo se omi lo pon tele to pon ta to pon olorun ko e bo se le fi se pure water ta de dowo ako e bo se le fi se bottle water ta de dowo bo se gi lo n se tele to n se ta tele olorun ako e bo se le fi ẹ̀rọ ńlá tó lè da igi tí ta fi kọ́lé tó lè da igi tí wọ́n fi ṣe nǹkan dáadáa kò sí nǹkan tí ọlọ́run kò lè ṣe nígbà tá a bá tẹ̀lé tó bá tẹ̀lé ọlọ́run ọlọ́run máa fún ẹ ní ọgbọ́n ati imo ti wa fi se aye re ta aye re a fi dun wo a fo eni ori ofe ati anu ti wa fi se aye re ti aye re a fi dun wo fun awon to ti reti eleya e bo je fi ogbon ati imo fun awon ti adaruko nu bibeli yen olo fi fun ni o fi ogbon fun awon logbon o fi imo fun awon onimo oni sugba elese o la fi ise fun lati ma bojuto sugbon to ba ti sumo olorun olorun ma fun eni kan to dara olorun ma seji gbogbo nkan to wa lara e a seji mentality e a seji bo se ronu a seji bo se rin a seji bo se gbegbe aye e tele wa wa bere igbe aye tutun igbe aye to ni itumo igbe aye to ni eto igbe aye to ni ogo igbe aye to ni ola olorun ninu igbe aye to ni ifokanbale igbe aye to ni igbega igbe aye to ni oju rere olorun ma soju rere fun eni bi gbogbo to ba de nigba to ba be si sumo yes
13: ati le oye
12: eh
13: ati ni imo
12: ati ni imo
13: ati ni oniruru ise ona
12: a fa lo ni ruru awon nkan to le se taye e fi ma da taye e fi ma ni itumo e ba mi lo sinu we left ikun chapter 26 e ba wo lati fast 4 to 12 left ikun 26
13: nigba na ni emi o fun yin ni ojo ni akoko re
12: nigba ta ba ti be si sumo olorun olorun wa be si sohun ohun to ma ro wa lorun a fun ani ojo ni akoko re
13: ile
12: yo ma mu ibisi re wa awon agbe won ni sise lasan ton ba se die ba ile a mu ibisi wa won be si kore pupo
13: igi oko
12: yoo si ma so eso igi oko yoo ma so eso re dáadáa wọn agbe onikoko wọn ma igi oko a so eso re e ma ka koko bayi wọn ma di apo apo apo koko ta da million million wọn to ti ka million wa be si ka nigba to ba ti sumo olorun gbogbo ise owo re lọlọrun ma boko fun gbogbo ise owo re lo ma da gbogbo ise owo e lo ma tayo yes
13: ipaka yin yoo si de igba ikore igba ikore ajara yoo si de igba ifurugbin
12: wa ma ko nkan atijọ jọ o ti ni lo tan igba ikore tutu ati tun bere nkan tun bibeli sọ fun anibẹ yen niyen iyen ni pe ohun rere ko ni tan lọwọ e ounjẹ ọdun ko ni tan nile e aṣọ ọdun ko ni tan lara e ìlò bí ọdún ọjọ́ gbogbo yóò wá jẹ́ bí ọdún fún ẹ wà á máa jẹ nǹkan ọdún ní ọjọ́ lásán torí pé kò ní tán nǹkan tó lọ́run sọ nìyẹn tó bá súnmọ́ ọlọ́run àwọn orí ọ̀fẹ́ tí wàá máa rí gbà nínú ẹ̀ là ń sọ ní bíbélì ń sọ fún wa yìí yes.
13: ẹ
12: yóò sì máa jẹ oúnjẹ yín ní àjẹyó
13: ẹ kú
12: ònú ẹbí àti ìyàn ẹ ó máa ń gbé ilẹ̀ yín ní àìléwu bóun kó ewu ti pọ̀ tó kò ní wúwá tó bá lọ níwájú àníbá tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa tó bá wà lọ́tún kò ní dọ́dọ̀ wa tó bá wà lọ́sì kò ní dé sàkání wa ọlọ́run yóò máa pa wá mọ́ bíbélì pé áńgẹ́lì olúwa ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká ó sì ń gbà wọ́n áńgẹ́lì ọlọ́run yẹn ló máa bá wa lọ ìmọ̀lẹ̀ ojúrere ọlọ́run yẹn ló máa tẹ̀lé wa níbi gbogbo tí a bá wà àlàáfíà ọlọ́run yóò wà ń bẹ̀ ara àǹfààní pé a sin ọlọ́run nìyẹn ara àǹfààní pé a súnmọ́ ọlọ́run nìyẹn yes.
13: èmi ò sì fi àlàáfíà sí ilẹ̀ náà.
12: ọlọ́run ló fi àlàáfíà sí agbègbè wa.
13: ẹ̀yin ò sì dùbúlẹ̀.
12: a ò dùbúlẹ̀.
13: kì yóò sì sẹ́ni tí yóò dẹ́rù
12: bá mi. kò sóhun tó máa dẹ́rù bá wa.
13: èmi ò mú
12: fẹ́. torí pé ojú rere ọlọ́run ló máa jẹ́ àbò wa ojú rere ọlọ́run ló máa jẹ́ ògo wa ojú rere ọlọ́run ló máa jẹ́ odinà yíwa ká ibi tó ju ọlọ́run bá ti wà ibẹ̀ làwọn áńgẹ́lì ẹ̀ máa wà ibẹ̀ làwọn ènìyàn rẹ̀ máa wà tó bá ti rí ojú rere ọlọ́run wàá rójú rere lọ́dọ̀ gbogbo ènìyàn wàá rójú rere lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì wàá rójú rere lọ́dọ̀ ẹ̀dá tí a rí wàá rójú rere lọ́dọ̀ àwọn ẹ̀dá tí a kò rí àwọn ẹ̀dá kan wà tó ń rìn nínú afẹ́fẹ́ tí a kò mọ̀ tí a kò rí àwọn ló máa ń dá ìṣẹ̀lẹ̀ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá ti rí ojú rere ọlọ́run wọn ò ní dá ìṣẹ̀lẹ̀ ibi kankan sílẹ̀ ní àyíká wa tá a bá ti ń lọ wọn rí iná tó yí wa ká wọn sún mẹ́yìn àwọn ẹ̀dá kan wà tí wọ́n rìn ní òru tí a kò rí nígbà tó bá rí mọ̀ pé ìmọ̀lẹ̀ ojú rere ọlọ́run wà n
14: ninu aje wa won ni fi bi lo wa won ni fi bi lo wa ajakale arun tire lo so gogo iparun tire ni ogodo oru won ni gbe di odo wa nitori pe imole ojure olodun yo mole si wa lara imole ana olodun yo mole si wa lara oni kikide ti wa lo ma fi gbo kikide oju wa lo ma fi ri lori radio lori television lori internet oni buburu koko ni subulu wa bo se wa latete ko se be na lo si wa titi disisin be na lo yo ma wa titi lai lai fun awon to sumo olodun olodun ko ni ko awon eyan re sile ko ni ko awon eyan fe re sile nitori pe ohun eni ti pa wa mo ki to gbe be ni ki sun eni ti pa wa mo ki to gbe be ni ki sun awa ni ka sumo ka le je ori ofe re ka le je anfani ta so yi yes ma be ka si waju si
13: emi o si mu ki awon ko buburu ki o da se kuro ni ile na be ni da ki yo si lale
14: ni ida oni lale wa koja mo e ba mi lo sinu we sam Psalm 145:15
13: gbogbo
14: eniyan wo gbogbo ojuwa yo wa ma wo ni akoko re a se owo re a fi gbogbo rere gbogbo anfani gbogbo ife re a fi te wa lorun a se owo re a fo rere te wa lorun a fo rere te wa lorun to ba ti soro be lo nse a wi ma ye oruko re a soro ma ye na pe a ba lo sinu we numeri 14 verse 11
13: Olúwa
14: sì wí fún Mose pé
13: àwọn ènìyàn yóò sì ti kẹ́gàn mi pẹ́ tó yóò sì ti pẹ́ tó tí wọn yóò má ṣe aláìgbàmí gbọ́ ní gbogbo iṣẹ́ àmì tí mo ti ṣe láàrin wọn èmi ò fi àjàkálẹ̀ àrùn kọlù wọn.
14: Nígbà tó ń gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, Ọlọ́run náà wá release ìbínú ẹ̀ gẹ́gẹ́ bó ti sọ pé òun máa ń fẹ́ àánú hàn fún ẹgbẹgbẹ̀rún àwọn tó fẹ́ òun ju òun fi àánú hàn fún wọn àwọn tí ò bá fẹ́ òun wọ́n á release ìbínú lórúkọ Jésù ìbínú Ọlọ́run kò ní wá sórí wa báwo verse 26.
13: Olúwa sì sọ fún Mose àti fún Aaroni pé èmi ò ti mú sùúrù pé tó fún ìjọ ènìyàn búburú yìí.
14: Ẹ jẹ́ ká lọ torí ìdájọ́ Ọlọ́run tó ń sọ ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká fò bẹ̀ yẹn ẹ jẹ́ ká lọ sínú ìwé Deuteronomy chapter 10:14 kíyèsí
13: tí olúwa ọlọrun rẹ
14: wa
13: ní ọrùn
14: àti ayé
13: àti ọrùn dé ọrùn
14: ayé pẹlú ọrùn dé ọrùn àti ayé pẹlú
13: tí ohun tí ohun gbogbo tí ń bẹ nínú
14: rẹ àti ohun gbogbo tó ń bẹ nínú rẹ yìí tí a rí àti èyí tí a kò rí yes.
13: Olúwa ní inú dídùn
14: sí Abraham bàbá wa ló ṣe bá dá májẹ̀mú yẹn náà ló tún sọ lórí àwa tá a bá gba Ọlọ́run náà gbọ́ yes.
13: Láti
14: fẹ́ wa ó sì yan irú ọmọ yàrá irú ọmọ Abraham náà ni ìwọ àti èmi ṣe tí o bá ti gbàgbọ́ tó ti tẹ̀lé Jésù ẹ wo gbogbo ìlérí tó tẹ̀lé ìbínú yẹn mi fẹ́ sọ láàrin ẹ ni fáwọn tí kò gbà yes.
13: Àní ẹ̀yin ju gbogbo ènìyàn lọ.
14: Ọlọ́run yàn wá fẹ́ àwa ni àyànfẹ́ tọlọ́run bá dẹ̀ yàn wá fẹ́ tá a gé ojúlówó ọmọ ìwé jẹ́ ká gbé sí ara wa wò kò sí bí èrò ṣe lè pọ̀ ní skul tó bọ́ ọmọ ṣe lè pọ̀ ní skul tó kọ́ ní kọ́ lọ́mọ wa máa mọ́mọ oníkálukú mọ́mọ tiẹ̀ ó mọ́mọ tó máa mú lọlé ó mọ́mọ tó ń bí ó mọ́mọ tó máa ra bisikíìtì fún tó máa ń lọ kò ní ṣe bẹ́ẹ̀ sọmọ lọ́mọ ṣùgbọ́n a ṣe fún ọmọ rẹ̀ nígbà tí a bá ti tẹ̀lé tí a bá ti di ọmọ ẹ̀ tí a ti di àyànfẹ́ rẹ̀ àwa bẹ̀ sí gbádùn àyànfẹ́ a bẹ̀ sí gbádùn oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá a bẹ̀ sí fojú rere wò wá lọ́dọ̀ gbogbo ènìyàn àti lọ́dọ̀ gbogbo àwọn áńgẹ́lì ìgbà yẹn ní gbogbo ìlérí rere wọ̀nyí a bẹ̀ sí ṣe sí wa lórí ọ̀yà yes. Deuteronomy chapter 10:14.
13: Kíyèsí.
14: Yes.
13: Tí olúwa ọlọ́run rẹ ní ọ̀run.
14: Báwo 5:17 àti kàyẹn.
13: nítorí olúwa ọlọ́run yín.
14: Nítorí olúwa ọlọ́run wa.
13: Ọlọ́run àwọn ọlọ́run ni.
14: Ọlọ́run àwọn ọlọ́run ni.
13: Àti olúwa àwọn olúwa.
14: Àti olúwa àwọn olúwa.
13: Ọlọ́run tí tóbi.
14: Ọlọ́run tí ó tóbi tó ń ṣe ohun tó tóbi.
13: Alágbára.
14: Tó lágbára tó ń ṣiṣẹ́ agbára.
13: Àti ẹlẹ́rù.
14: Ẹlẹ́rù tí ò ṣe rí fín.
13: Tí kìí ṣe ojú ṣáájú.
14: Kìí ṣe ojú ṣáájú èèyàn.
13: Kìí
14: gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
13: Ó ní ìmọ̀.
14: Kìí gba àbẹ̀tẹ́lẹ̀ kó tó ṣorí ọ̀fẹ́.
13: Ó ní máa ṣe ìdájọ́.
14: Ó ní ìdájọ́ dẹ̀ tún ni.
13: Aláìní bàbá.
14: Ó ṣe ìdájọ́ aláìní bàbá.
13: Àti opó.
14: Àti opó.
13: Ó sì fẹ́ àlejò.
14: Ó sì fẹ́ràn ìwé àlejò.
13: Àti fún ní oúnjẹ àti aṣọ.
14: Á fún ọ lóúnjẹ, á fún ọ lóúnjẹ, á fún aláṣọ.
13: Nítorí náà.
14: Tó bá sọ pé torí pé ó ti dèèyàn ńlá kó má fi ìyàjọ́ ọmọ aláìní bàbá àti opó nígbà tó ọlọ́run bá dìde láti gbé wọn níjà. Kò máa ní sojú ṣáájú. Kò máa ní sojú ṣáájú. Nítorí náà, ìwọ opó àti ọmọ aláìní bàbá tó bá ti tẹ̀lé ọlọ́run wọ ló lè rí orí ọ̀fẹ́ gbà o. Ìwọ opó àti aláìní bàbá aláìní ìyá aláìlẹ́nìkan. Ọlọ́run lè sọ ẹ́ di ẹni tí gbogbo ayé máa wá. Ọlọ́run ni kì í ṣe ènìyàn. A bá ń lọ sínú ìwé Deuteronomy kan náà ṣáta 32 verse 39 to 43.
13: Wo nísinsìnyí pé mi.
14: Wo nísinsìnyí yes.
13: Àní èmi ni.
14: Wo nísinsìnyí pé mi ni. Ẹ ti jẹ́ èmi ni la ṣe ń sọ̀rọ̀ lé lórí o. Yes.
13: Àní èmi ni. Kò sì sí Ọlọ́run pẹ̀lú mi.
14: Kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀ o.
13: Mo pa.
14: Ó lè pa.
13: Mo sì sọ di àyè.
14: Ó lè sọ di àlàyé.
13: Mo ṣàlọ́gbẹ́.
14: Ó lè ṣàlọ́gbẹ́.
13: Mo sì mú jiná.
14: Ó lè mú jiná.
13: Kò sì sí ẹnikẹ́ni tí ó lè gbà sílẹ̀.
14: Kò sẹ́ni tó lè gba ẹnikẹ́ni sílẹ̀ lọ́wọ́ ẹ̀.
13: Nítorí pé. Mo gbé ọwọ́ mi sókè
14: ọ̀run. Ó gbé ọwọ́ rẹ̀ sókè ọ̀run.
13: Mo sì wí pé.
14: Ó lòun wí pé.
13: Bí èmi ti wà títí láé.
14: Bí òun ti wà títí láéláé. Bí Ọlọ́run ti wà títí láéláé tí kò yí padà. Àìkú, àìṣá, àìtí, àìdìbàjẹ́, àjọba má kú, àdàgbà má paróyè, àdàgbà má tẹ̀pá, àdàgbà má lo dígí, àdàgbà má sọ agbára nù. Akọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run, àtètèdáyé inú àwọn ọ̀run, ọba tó dán gbogbo tẹ́ ẹnìkan kò dá. Ó ní bó ti wà. Yes.
13: Bí mo bá sì pọ́n ìdà dídán mi.
14: Tó bá pọ́n ìdà dídán láti ṣe ìdájọ́, ta ló lè dádúró?
13: Tí mo bá sì fi ọwọ́ mi lé ìdájọ́.
14: Tó bá fọwọ́ lé ìdájọ́, ta ló lè ní kó dákẹ́?
13: Èmi ò san ẹ̀san fún àwọn ọ̀tá mi.
14: Tó bá san ẹ̀san fún gbogbo ọ̀tá tó ń yọ ayé wa lẹ́nu, ta ló lè sọ pé ó tó?
13: Èmi ò rádìí fún àwọn tí ó ń kórìíra mi. Èmi ò mú ọfà mi rìn fún ẹ̀jẹ̀.
14: Fún àwọn ọ̀tá tó kórìíra Ọlọ́run tàbí tó kórìíra àwọn ọmọ Ọlọ́run. Òun ni Ọlọ́run sọ pé òun náà ló lè ṣe. Òun lòun lè ṣẹ́gun fún wa. Òun lòun lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá. Òun lòun lè jà fún wa. Òun lòun ní agbára àti ìjà. Ọwọ́ agbára àti ìjà kò sí lọ́wọ́ wa ṣùgbọ́n wà lọ́wọ́ òun Olúwa. Òun lè ṣe. Ẹ máa ń lọ sínú ìwé Joshua nítorí àkókò. Joshua chapter 1 ẹ máa wọ verse 5.
13: Kì yóò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú rẹ.
14: Òun ló ń sọ fún wa o. Kò sọ́ta kankan tá lè dúró níwájú wa.
13: Ní ọjọ́ ayé rẹ gbogbo.
14: Ní ọjọ́ ayé wa gbogbo.
13: Gẹ́gẹ́ bí mo ti wà pẹ̀lú Mose.
14: Bó ti wà pẹ̀lú àwọn ìgbà ni.
13: Bẹ́ẹ̀ ni èmi ò sì wà pẹ̀lú.
14: Bẹ́ẹ̀ náà ló wà pẹ̀lú wa.
13: Èmi kì yóò fi ọ sílẹ̀.
14: Kò ní fi wá sílẹ̀.
13: Bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ́.
14: Kò ní kọ̀ wá sílẹ̀. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ sójú ogun kó máa sùn. Ẹni tí pa wá mọ́ kì í tò gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Ó ní bóun ti wà pẹ̀lú Mose. Mo ka Bíbélì láti Genesis títí dé ìfihàn. Èmi ò rí ibì kan tí wọ́n ti sọ pé Mose sì àwọn àjẹ́ ìdílé Mose wọ́n sì kọlù wọ́n sì pa á. Àwọn ọ̀ṣọ́ ìdílé Joshua àwọn ni wọ́n sì pa á. Àwọn agbára òkùnkùn kan àwọn ni wọ́n sì rẹ́yìn wọn mi ìríkà rí. Nígbà tí ò sí nínú Bíbélì tá a ríkà tí Ọlọ́run jà fún àwọn ìgbàanì tó jà fún wọn ogun tó dìde sí wọn lójúkorojú ó ṣe èyí tó dìde sí wọn nínú ẹ̀mí ó ṣe. Bẹ́ẹ̀ náà ni àwa tá a wà nísinsìnyí ìlérí kan ló so gbogbo wa pọ̀. Ogun tó bá dìde sí wa lójúkorojú Ọlọ́run ló máa bá wa ṣe. Èyí tó dìde sí wa nínú ẹ̀mí òun náà ló máa ṣe. Èyí tó dìde sí wa lójú àlá ọwọ́ rẹ̀ ló wà òun náà ló máa ṣe. Ó ní mo dán òkùnkùn mo da imole mo da lafia mo si da ibi olohun oluwa na lo se olohun da lagbede tin fe ina yin to si da lati mo elo jade ohun lo da panirun lati panirun oni sugbon fun awa ko so ija ta se si wa to ma se wa ni ibi gbogbo an to ba dide si wa ni idajo oni gbogbo e lo ma dale bi oni gbogbo e lo ma dale bi oni eyi logun ti wa lati odo olorun ni ododo ti wa ti wa oni en to ba ba wa ja olohun a ba ja oni en to ba binu si wa olohun a fe ara won bo won oni won mu eja ara won ni amuyo bi oti wine awon ogun ti wa niyan e se ti won fi benu e se ti won fi foya e se ti won fi ro pe boye olorun ko ti e gbo boye olorun ko gbo ti e o so ni abiya ma le gbagbo omo mu re bi ti ki yo fi saanu re ti ki yo fi saanu fo omo mu re oni ta biya ma ye ba gbagbe olohun abiya ma ohun oni gbagbe wa ko se se ki olorun ko ko gbagbe wa ko ni gbagbe awon to tele ko ni gbagbe awon to gbagbo ko ni gbagbe awon to sin ko ni gbagbe awon to sin ni toto ko ni gbagbe wa iwo ni ko pokan epo ko si olorun bi olorun mo olorun bi olorun si bi olorun pe bi olorun sumo bi olorun fi aye re fun bi olorun ko ni gbagbe re ko si ogun kan to ma duro niwaju re to ma bori to ba ba eja won le bori e gbogbo won lo ma subu David ni bi ota ba yi mi ka bi oni oni ni oruko Oluwa emi yo pa won run bi won ba yi mi ka ko po won da bi oni oni ni oruko Oluwa emi mi o pa won run gbogbo bi ota de ti yi David ka looto gbogbo e pata awon lo pa won run on lo segun awon ota awa to gba Olorun gbo awa la o ma segun tori Jesu wa balogun ni oni Oluwa ologun ni Oluwa ologun ni Oluwa Oluwa si ni oruko re oni ologun wa oni balogun wa oni asaju ogun wa asaju ogun la lo akeyin ogun la bo oba ti mi ri ogun wa lo owo kembere bi ija toni gaba no won ja mo wa so pe o sese bere ti re o gbeja kero bo ni ja atoki bi ibo ato fi se ogun ran ato bo bi ori oba awon oba katakata loju ogun katakata loju ija ajagun ma fi ti bon se oni bata lati koja laarin egun agboyaye ogun ma sa agbogiri ote ma beru oba to gbogun mi to gbogun je orogun gbogun mi kene o ti gbe kene o mi agba ti gba agbara mi oro ti gbe oro mi ase ti pase lenu mo olorun ajakari aye ajakari orun ajakari okun ajakari aye to ba n gbe wa nija to ba wa pelu wa tani yo doju ija ko wa ti olorun ba be fun wa tani yo doju ija ko wa to ba doju ija ko wa lo ma sofun danu o lo ma sofun ta wa lo ma sofun oni ko si ota kan to ma do niwaju wa ni ojo aye wa gbogbo bo se wa pelu mose bo se wa pelu joshua bo se wa pelu awon woli awon olufokan si gbogbo ni gba ni be na lo wa pelu wa o wa pelu re o wa pelu re ma beru ma beru ma fi beru le olorun kuro lodo e se ni ko sumo olorun se ni ko fa olorun mara se ni ko ma si bi olorun se ni ko saya oni ni odo re ni mo sapamo si sapamo si odo re oni abo wa oni agbara wa oni bi sadi wa oni bi asala wa oni oruko Oluwa ile iso agbara olododo sawonu re o si la olododo sawonu re o si la eje ki agbadura gbogbo eyin te gbo mi gbo wole aya re nibi to ba wa yen so fun Olorun Oluwa mo fi aye mi fun leni mo fi aye mi fun e mo fi ise mi fun e mo fi ile mi fun e gbogbo ti se temi mo fi gbogbo re fun patapata laiku igbagbo mi ro mo oba to da mi saye fo gbogbo to ni fun Jesu Oluwa patapata laiku je ki igbagbo re ro mo oba to da e saye mo ti fi gbogbo temi fun, mo fi gbogbo aye mi fun, mo fi gbogbo igba mi fun, mo fi gbogbo ile mi fun, patapata laiku, igbagbo mi romo, oba to da mi saye, je ki gbagbo e romo, je ki gbagbo e romo, koni ja ekule, koni ja ekule. Jesu oluwa wa ami, loruko Jesu, gbogbo eyin te fi aye yin fun Olorun, ti gbagbo yin romo, leni, bi oluwa ti nbe ti emi re nbe laye nibi gbogbo te ti n gbo mi loruko Jesu Olorun ko ni ja yin kule
13: amen
14: loruko Jesu Olorun ko ni fi yin sile
13: amen
14: angele Olorun yo ran gba yin ka
13: amen
14: imole ojurere Olorun yo mole sinu aye yin ogo Olorun yo sigi boni
13: amen
14: owo agbara Olorun yo di yin mu
13: amen
14: owo tun agbara Olorun yo gbe yin ro
13: amen
14: e ni subu
13: amen
14: e ni subu de rogonu
13: amen
14: e ni subu loju ota
13: amen
14: e ni subu de rogonu
13: amen
14: e ni kose
13: amen
14: e ni bosi koto aye
13: amen
14: ikoto aye oni gbeyin mi
13: amen
14: ogbe aye oni gbeyin mi
13: amen
14: aron gidigba aye ko ni mi yin togotogo to ba lele to ti gbe mi nu yin olorun po jade leni olorun po yin jade olorun po yin jade
13: amen
14: e lo be si ri ogo yin lo e lo be si ri ogo yin lo e lo be si ri ogo yin lo loruko Jesu ki mo le ojure Olorun ko ma ba yin lo ki mo le oj

0: But this one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Call 070-670-65267. 070-670-65267. Dr. Diz, your head is our concern.
1: Ẹ̀ṣẹ̀ nọ́mbà tí ẹ lè máa pe ọ̀gá àgbà ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic fún ìwòsàn, fún àyẹ̀wò àti fún ìmọ̀ràn nípa àìlera. Òun náà ni 070-670-65267. 070-670-65267. Kí àkókò tó kí ó tó lọ fún ètò ọjọ́ ìní, jẹ́ ká sáré mẹ́nuba àwọn oríṣiríṣi musculoskeletal diseases yìí, nítorí pé bí wọ́n ṣe máa ń ṣẹlẹ̀ ní ara ẹnìkan ó máa ń yàtọ̀ sí ara ẹnìkejì. Ó ní eléyìí tí a máa ń pè ní osteoarthritis. Osteoarthritis máa ń ṣẹlẹ̀ nígbà tí cartilage, ìyẹn ni eléyìí tó dàbí cushion tó máa ń wà ní oríkèéríkèé ara wa, tí ó bá di pé ó ti ń jẹ, ó ti ń wear down, tàbí ó ti ń wà damage, eléyìí la ń pè ní osteoarthritis. A ní eléyìí náà tí à ń pè ní rheumatoid arthritis. Eléyìí ni ó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn tí ó bá ní àìlera tí à ń pè ní autoimmune disease, tí ó máa fi fà, tí ó jẹ́ pé immune system wọn tí ó máa ń da ojú, tó máa ń dojú ìjà, ojú ìjà kọ àwọn joint inú ara onítọ̀hún. Oríṣi míì tún wà tí à ń pè ní crystalline arthritis, tàbí àpẹẹrẹ eléyìí ni gout. Eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara kan, àwọn nǹkan tí ó yẹ kí ó wà nínú ẹ̀jẹ̀ wa, tí ó bá pọ̀ ju bí ó ṣe yẹ lọ, eléyìí tí à ń pè ní uric acid. Tí uric acid inú ẹ̀jẹ̀ wa tí ó bá ti pọ̀ ju bí ó ṣe yẹ lọ, tí ó bá yá, a máa form nǹkan tí à ń pè ní crystal, tí ó dẹ̀ máa dúró sí àwọn oríkèéríkèé ara wa wọ̀nyí. Ìmíì tún wà tí à ń pè ní psoriatic arthritis. Ní oríṣiríṣi ni wọ́n wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni a tún ní eléyìí tí à ń pè ní spinal spondylosis. Eléyìí sábà máa ń ṣẹlẹ̀ nínú egungun ẹ̀yìn wa, eléyìí tí à ń pè ní spinal vertebra wa, nítorí pé gbogbo àwọn spinal disc, cartilage, eléyìí tí ó wà láàrin àwọn egungun tó wá láti ẹ̀yìn ọrùn wa lọ sí títí désàlẹ̀ ìbàdí wa wọ̀nyí, tí ìdíbàjẹ́ kùjẹ̀kùjẹ́ kan bá ti ń ṣẹlẹ̀ níbẹ̀, ó máa ń fa ìnira tí ó fi ń jẹ́ pé ẹ̀yìn a máa faniso àti rìn á nira ní oríṣiríṣi. Eléyìí à ń pè ní spinal spondylosis. Bẹ́ẹ̀ ni a ní osteopenia. Bẹ́ẹ̀ ni a tún ní eléyìí tí à ń pè ní osteoporosis. Àwọn yìí máa ń ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé egungun wa ó ti ń fẹ́lẹ́ ju bí ó ṣe yẹ lọ, nítorí pé àwọn minerals tó form egungun wa ó ní level tó ń gbọ́dọ̀ wà nínú àgọ́ ara wa. Ṣùgbọ́n nípa bóyá a jẹ àwọn oúnjẹ tó dára tó, tàbí pé nípa ọjọ́ orí, lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa rí pé àwọn egungun wọn á bẹ̀rẹ̀ sí tínrín, á bẹ̀rẹ̀ sí thin ju bí ó ṣe yẹ lọ. Àwọn ẹni osteopenia, ibẹ̀ náà láti rí osteoporosis. Bẹ́ẹ̀ ni a tún rí eléyìí tí à ń pè ní sciatica. Sciatica yìí máa ń ṣẹlẹ̀ nípa tí ó bá di pé àwọn egungun tí ó wà ní ìbàdí wa yìí, tí ó bá di pé wọ́n ti tẹ̀, tàbí wọ́n tẹ nerves tó jáde láti ìbàdí wa lọ sí ìsàlẹ̀, eléyìí tí à ń pè ní the sciatic nerves, tí ìdíbàjẹ́ dẹ̀ débá nerves ìyẹn ló máa result into sciatica. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tí à ń pè ní spondylolithesis. Spondylolithesis yìí máa ń ṣẹlẹ̀ nípa tí àwọn nerves tó jáde láti vertebral column wa yìí, tí ó bá di pé wọ́n ti tẹ̀, tàbí nǹkankan ti àbàwọ́n kan ti ṣẹlẹ̀ sí wọn ní inú. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tí à ń pè ní tendinitis. Tendinitis yìí máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ ẹ̀yà ara tí à ń pè ní tendons, tó jẹ́ pé ó jẹ́ iṣan tó máa ń di egungun àti ẹran ara muscles wa papọ̀. Tí ó bá ti ní inflammation tó wà inflamed, eléyìí ló máa result into tendinitis. Bẹ́ẹ̀ ni a ní eléyìí tá ń pè ní carpal tunnel syndrome. Carpal tunnel syndrome, ó yìí máa ń ṣẹlẹ̀ nípa ní ọrùn ọwọ́ wa, eléyìí tá ń pè ní wrist wa, tí ó jẹ́ pé tí àwọn egungun àti joint ibẹ̀ bá ti ní ìbàjẹ́, á di nǹkan tí ó máa ń fa ìnira níbẹ̀, àti ọwọ́ àti ọrùn àyíká ọwọ́ wa. Tí ó bá ní àìlera kí àìlera, tàbí ó ku ẹbẹ̀rẹ̀ sí ní àwọn signs àti symptoms tí a ti mẹ́nuba lóríṣiríṣi wọ̀nyí, ẹ máa bora yín mọ́lé, àsìkò tó láti kàn sí ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic, níbi tí a ti ń lo ewé àti ìgbò, eléyìí tí a fi imo science aye ode oni science ati technology aye ode oni gbe kale ti o dem lati da ilera wa pada si ipo ki o to di pe aisan yi o da eniyan ti o so eniyan da eni ti o le jade ni inu ile mo e se number ti e le ma pe oga agba ile iwosan Dr. Dick's Natural Healthcare Clinic ki a to ka ese eto nile o na ni 070-670-652-67 address Iwawani number 141B Hospital Road opposite Futa Teaching Hospital Akure eleti anpe ni General Hospital ni aya atijo ni dojukoju General Hospital yi no ni ile iwosan Dr. Dick's Natural Healthcare Clinic fi ikale si ese oruko temi ni Sunday Olowo Kere the consultant naturopath Dr. Dick's Natural Healthcare Clinic.
2: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
3: Let's treasure the gift of a body that's true.
2: At Dr. Diggs, nothing compares.
4: Live it. My fault.
5: ADABA.
6: ADABA9 Adabal.
7: Okay, it's okay.
8: Kilo be ejo.
9: No, I need not work. Lọ́dún 2020 wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè ṣùgbọ́n ó sì wà níbí o.
10: Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
11: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
12: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
13: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
14: Síbẹ̀ ó dára.
15: Obey at 8.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Láti lè ṣe rédíò Àdàbà FM, àgọ́ méje ti lù.

0: mo kiyin e kale asiku jima oni ope lase loke ipe iroyin asale re lati le se radio adaba ife 88.9 akure ilu lara mokina wata tin gbon sategun for laji oye tayo lo ni royin yin saju na egbo awon koko to wa ninu iroyin na ijoba ipinle ekiti fi oko ile to nlo afife gas sowo si tibutoro ipinle na olukoyede fẹ ki àwọn adarí ẹsìn àti àwọn orí adé ọrùn lẹkẹ sàtìlẹyìn pẹlú àjọ efcc láti gbógun ti ìwà jẹgúdújẹra onírúurú ọrọ ló ti ń lọ lórí bí wọn ti jí àwọn agùnbánirọ gbé lọpọpọnà onija
1: ìròyìn kalẹ̀ àdàbà 88.9 fm lẹ̀ ń gbọ́.
0: ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ èkìtì ló ti fi ọkọ̀ afẹ́fẹ́ gáàsì tó ń lọ bíi 24 báyìí ṣọwọ́ sí tìbútòrò ìpínlẹ̀ náà tó sì jẹ́ ara àfojúsùn láti mú àdínkù bá ọ̀rọ̀ ògbòkègbodò ọkọ̀ pàápàá jùlọ owó tí wọ́n fi ń wọ ọkọ̀ ọ̀hún pẹ̀lú 50% níye gómìnà Abiodun Oyèbánjì lásìkò ìgbà tó ń sísọ lójú àwọn ọkọ̀ ọ̀hún ní ọgbà iléeṣẹ́ eléyìí tó oníṣòro ògbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ náà tó wà ní Adó-Èkìtì mo ti ṣe lára ìpè ètò ọ̀hún ló wà lójúnà àti lè jẹ́ kí àdínkù tó bá bí owó ti ṣe gbówó lérí gegege lórí ọ̀rọ̀ owó ọkọ̀ ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ eléyìí tó sábà máa ń tẹ̀ lórí àwọn aráàlú àti wípé ìpèsè ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí nǹkan tuntun ra báyìí fún àwọn aráàlú nípínlẹ̀ náà gómìnà ẹni tí adarí ilé asòfin àgbà ilẹ̀ yìí kọ́wọ́ rìn pọ̀ pẹ̀lú rẹ̀ ìyẹn sẹ́nítọ̀ ọ̀pọ̀ èmi bámidélé ló sì láláì pé àwọn ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì bíi 15 ọ̀hún ló jẹ́ ètò látọwọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí eléyìí tí wọ́n sì ti fi sọwọ́ sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tọ́rọ̀ kan lábẹ́ ètò eléyìí tí ìjọba àgbàpọ̀ gbé kalẹ̀ láti lè jẹ́ kan nǹkan tó bọ̀rọ̀ gbọ́ sí dáadáa gómìnà Oyèbánjì ló wá rọ ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti lè jẹ́ kí wọ́n lo ètò náà dáradára kó sì nípa dáadáa lórí ayé àwọn tó ń lo ojú pópó pàápàá jùlọ àwọn èrò bákan náà ló wá gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ti ṣe pèsè àwọn ọkọ̀ náà tó ṣe láláì pé ètò ọ̀hún yóò tún mú àdínkù àjàgà eléyìí tó wà lọ́rùn àwọn tó ń lo ojú pópó pàápàá jùlọ àwọn arìnrìn-àjò ni yóò tún mú àdínkù bá wọn báyìí

0: ọ̀gá àgbà gbogbogbò iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkìtì Tajudeen Akíngbolu ló wá ṣe lálàyé pé àwọn ọkọ̀ ni yóò máa gbéra tí ó sì máa ná àwọn ìlú bíi ìpínlẹ̀ Èkó, Ìbàdàn, Onitsha àti Àbújá. Akíngbolu ṣe lálàyé pé ètò ọ̀hún ló wà láti lè jẹ́ kí arọ́ tutù àwọn arìnrìn-àjò ní ìpínlẹ̀ náà dojú náà àti lè jẹ́ kí owó ọkọ̀ kí àdínkù kò tún bàbá ìpápá jùlọ àwọn arìnrìn-àjò lọ sí ìpínlẹ̀ dé ìpínlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló wá ṣe lálàyé pé ṣíṣe àgbékalẹ̀ ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí nǹkan túbọ̀ mú yányán dáadáa sí lẹ́ka ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkìtì. Bákan náà ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ìjọba ìpínlẹ̀ Èkó ló ti gbé ìgbésẹ̀ akin báyìí látàrí bí wọ́n ti ṣe láàyè pé ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì àti iná ẹ̀lẹ́tíríkì ó ní wọ́n ti fi ṣọwọ́ sí ìpínlẹ̀ náà, eléyìí tí ó tún mú kí nǹkan túbọ̀ rọrùn dáadáa pàápàá jùlọ láti lè jẹ́ kí iṣẹ́ ó tún lọ gèrè ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọkọ̀ ọ̀hún òun ni wọ́n gbà lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì fi ṣọwọ́ sí iléeṣẹ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ eléyìí tó wà ní Ketu ní agbègbè ìpínlẹ̀ ọ̀hún. Ètò ọ̀hún ló wà lójú náà àti lè jẹ́ kí wọ́n tún na páná yẹn dáadáa sí àti láti lè jẹ́ kí ètò eléyìí tó lórin kó wà lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ pàápàá jùlọ fún àwọn olùgbé ìpínlẹ̀ náà. Kọmíṣánná fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó Olúwaṣẹ́un Oṣíyẹmí ló wá mọ rírì tó sì gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ètò ọ̀hún àti mọ́ ti ṣe fi ọkọ̀ ilé tó ń lo afẹ́fẹ́ gáàsì àti ẹ̀lẹ́tíríkì iná ẹ̀lẹ́tíríkì ṣọwọ́ sí ìpínlẹ̀ náà àti tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Oṣíyẹmí ṣe lálàyé pé ètò náà ló jẹ́ ìgbésẹ̀ láti mú àdínkù bá bí owó ti ṣe gbówó lérí gegege pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọkọ̀ nílẹ̀ Nàìjíríà. Wáyé o, ààrẹ Bọ́lá Tinubu ló ti ké sí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti fi èròǹgbà wọn hàn lórí àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ kókó ti àpapọ̀ ilẹ̀ yìí àti láti wá ọ̀nà àátọ̀ mìíràn láti wọ ọ̀nà àbáyọ sí ohun tí wọ́n bá tako gẹ́gẹ́ bí àgbékalẹ̀ eléyìí tí ìjọba bá gbé síta. Ààrẹ Bọ́lá Tinubu ló fojú ọ̀rọ̀ lédè lónìí ọjọ́ Jímọ̀ lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tó jẹ́ ti àpérò àwọn ọ̀dọ́ tọdún 2026. Tinubu ṣe lálàyé pé àwọn ọ̀dọ́ langba ilẹ̀ Nàìjíríà ló ní ipa eléyìí tó jọjú láti kó lójú náà àti lè jẹ́ kí àyípadà tó ń ti gbé sí ọ̀tún kó wà eléyìí tí ó nípa rere lórí ìgbé ayé àti orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ ọjọ́ iwájú ilẹ̀ yìí. Nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ta lórí ìtàkùn X, ààrẹ ló ṣe lálàyé pé àpérò ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí wọ́n fún àwọn ọ̀dọ́ langba láàyè láti lè jẹ́ káwọn náà kó ipa eléyìí tó jọjú nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ àwọn tó kópa níbi ètò ọ̀hún láti mú ètò ọ̀hún lọ́kùnkúndùn àti láti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà mìíràn dípò kí wọ́n máa fẹnu tẹ́ḿbẹ́lú àwọn ọ̀nà àbáyọ eléyìí tí ìjọba tó bá fi kalẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ló wá ṣe lálàyé pé fífikùnlukùn fíforíkorí pẹ̀lú àwọn tọ́rọ̀ kan lójú náà àti lè jẹ́ kí àwọn ìgbésẹ̀ eléyìí tí ìjọba bá ń fi tako ṣe àṣeyọrí òun ló jẹ́ kókó báyìí àti wípé òun ṣe ni wọ́n pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn tó kàn fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ àwọn ìjọba ìpínlẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè yìí ni wọ́n wá ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà eléyìí tó ń tako ọ̀rọ̀ jíjágere ọ̀rọ̀ ilégbèé lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ń kòsẹ̀ yìí bí àwọn ìkàn tọ́rọ̀ kan ti ṣe péjọpọ̀ sí Sakoto níbi ìpàdé ẹlẹ́ẹ̀dógún irú ẹ̀ ti àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ ilégbèé àti ìdàgbàsókè ìgbèríko tí ìpàdé ọ̀hún yóò sì wáyé tó bá ti di ọjọ́ kejìlá oṣù tá a wà nínú ẹ̀ sí ọjọ́ kẹrìndínlógún oṣù yìí bákan náà. Níbi ìpàdé ọ̀hún ni wọ́n ti fi ìgbàanú kan sọ̀jà foríkorí fíkúnlùkùn lórí ọ̀nà àgbà láti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọ pàápàá jùlọ sí àwọn ìgbìmọ̀ eléyìí tó ń mójútó gbogbo bí nǹkan ti ṣe lọ lórí ọ̀rọ̀ ilégbèé ṣíṣe àmójútó àwọn ètò tọ́rọ̀ bá tó kàn àti ìdàgbàsókè ìdàgbàsókè ìlú bó ti wulẹ̀ kó mọ̀ nínú ọ̀rọ̀ ti ẹ̀ mínísítà fọ́rọ̀ ilégbé àti ìdàgbàsókè ìgbèríko nílẹ̀ yìí Muktaha Arabi Dama lórí ìròyìn jẹ́kọ́yé ni wípé yóò léwájú àwọn aṣojú ìjọba pẹ̀lú àwọn tọ́rọ̀ kan eléyìí tí ó yọ mínísítà kejì fọ́rọ̀ ilégbé àti ìdàgbàsókè ilégbé nílẹ̀ yìí sílẹ̀ Yusuf Abdullahi Atta iléeṣẹ́ akọ̀wé nílé iṣẹ́ ọ̀hún dókítà Swahib Balogi nílò ìjẹ́ kóyé ní pé ó ṣe lọ́nà ìpe ìpàdé ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí wọ́n tó kó àkọ́yàwọ́ àti láti lè jẹ́ kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilégbé lórílẹ̀‐èdè nàìjíríà kí àgbéǹde kó túnbọ̀ bá a lójú náà lè jẹ́ kí wọ́n ṣe àtìlẹyìn tó lórin fún ẹ̀ka náà Wayo Minister eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú nílẹ̀ Nàìjíríà Festus Keyamo ló ti bẹnu àtẹ lu àwọn ẹgbẹ́ alátakò látàrí mo ti ṣe àgbédẹ̀rọ fídíò kan eléyìí tó ń jàrìnrìn káàkiri níbi tí wọ́n ti ń ba àwọn àlẹ̀mógiri tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress eléyìí tí wọ́n fi ń polongo ìbò wọn tí wọ́n ń bàjẹ́ lásìkò tí a wà yìí Keyamo ló ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tí kò bá òfin mu tí ó sì tọ́ látàrí bí àwọn ènìyàn ti fẹ́ mọ́ fi látàrí bí àwọn ènìyàn ti ṣe ń sọ ọ̀rọ̀ kò bá gbùngbé àtẹ̀lé tí kò tọ́ pàápàá jùlọ láti bójú ààrẹ jẹ àti láti lè tan ìtànkálẹ̀ àwọn ohun èké ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà nínú àtẹ̀jáde kan eléyìí tó fi ìta lórí ìtàkùn x mínísítà ló fi fọ́nrán hàn níbi tí àwọn kan eléyìí tó ṣe wípé ń ṣe ni wọ́n ṣe àtìlẹyìn fún gẹ́gẹ́ bí àwọn jàǹdùkú ni wọ́n ti ń ya àwọn tí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ń ṣe ìpolongo ìbò níbi tí arákùnrin tó ti mú ohun ìjà ogun dání Keyamo ló wá sí lára ìpè ìgbésẹ̀ náà ló jẹ́ eléyìí tí kò tọ́ tó sì pè fún ìgbésẹ̀ eléyìí tó tọ́ lójú náà lè má jẹ́ kí ẹnikẹ́ni dánbarú àfojúsùn ààrẹ Bola Ahmed Tinubu Keyamo wá rọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tó ń ti àwọn alátìlẹyìn wọn láti lè má jẹ́ kí wọ́n gbẹ̀san bó ti wulẹ̀ kó mọ̀ ṣùgbọ́n tó ṣe lára ìpè ìgbésẹ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú alátakò ń gbé nílẹ̀ yìí láti dábarú ohun gbogbo báyìí ṣáájú ètò ìdìbò sípò ààrẹ tí ó wáyé lọ́dún 2027 ló jẹ́ ìgbésẹ̀ eléyìí tí òfin fààyè gbà bó ti wulẹ̀ kó mọ̀ ẹgbẹ́ àríwá consultative forum ló ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tako ìwà ipá tó ń ti ìwà ilé tó bá lè gbẹ̀mí lẹ́nu ẹni ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 eléyìí tí ó wáyé tó sì lálàyé pé kò sí ìdíje lórí ọ̀rọ̀ òṣèlú kan eléyìí tó lè mú kí ẹ̀mí ènìyàn kò bọ̀ nínú àtẹ̀jáde kan lè tí wọ́n fi ìta látọwọ́ alága ẹgbẹ́ ọ̀hún maman mike ozuman tó jẹ́ akọni níwájú adájọ́ ló ṣe lálàyé pé àwọn kò bá ò lè pàápàá jùlọ eléyìí tó bá ń ṣẹlẹ̀ ló yẹ kí wọ́n gbé sẹ́gbẹ́ kan náà àti pé gbogbo ìwà ipá tó ń ti wá kò bá ò lè àti mímọ́ bá àwọn agbègbè jẹ́ ló jẹ́ eléyìí tí kò tọ́ lásìkò tá a wà yìí ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó bá ní káàdì ìdìbò alálòpẹ́ pẹpẹ wọn dání láti ṣe ojúṣe wọn láti dìbò fún wọn olùdíje yòówù eléyìí tó bá wù wọn nínú ẹgbẹ́ òṣèlú yòówù nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé tó bá ti di ọdún 2027 ìgbìmọ̀ ló ṣe lálàyé pé bí orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ṣe àmì ayẹyẹ ọdún 1996 tó gba òmìnira ló sì ń tẹ̀ wájú báyìí láti jìyà lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ làdúrí eléyìí tó ń wáyé ọ̀rọ̀ àìsí ètò ààbò àti bí nǹkan ò ti ṣe fararọ báyìí tó ń ti ìṣe òsì eléyìí tó ṣe pé ó kúnlẹ̀ bọ̀bọ̀bọ̀ alága àjọ tó ń gbógun ti àwọn tó bá kó owó aráàlú mi bíi kálukálu efcc nílẹ̀ yìí ọlá olúkóyèdè lónìí ọjọ́ jimoh ló ti rọ àwọn aládarí ẹ̀sìn gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tó ń ti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ṣàtìlẹyìn tó lórin fún àjọ ọ̀hún nípa gbígbógun ti ìwà jẹgúdújẹra eléyìí tó ti gògò bí aṣọ ìbora lórílẹ̀-èdè nàìjíríà olùkóyèdè ló rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti wà ní olùjúlá lákàn fi sọ̀rọ̀ àti wípé ohun tó jẹ́ ti orílẹ̀-èdè yìí ló gbọ́dọ̀ mú wọn láyé àwọn pàápàá jùlọ ní agbègbè kó wa wọn àjọ ọ̀hún ilé ọ̀gá àgbà àjọ ọ̀hún ló sọ̀rọ̀ níbi ìpàdé kan níbi tí wọ́n ti sísọ lójú ètòkàn ilé tó jẹ́ ti àjọ efcc ilé tó wáyé ní ọka ti ṣe olúlu ìpínlẹ̀ anambra alága àjọ ọ̀hún ló wá rọ àwọn ọmọlẹ̀ nàìjíríà láti máa sọ̀rọ̀ sókè tako irúfẹ́ ìwà jẹgúdújẹra ilé tí wọ́n bá kẹfin lágbègbè kó àwọn olókóyèdè ló wá sọ ṣe láláì pé ìdá ọgọ́ta àwọn dúkìá ilé tí wọ́n bá jí ló ṣe gbà padà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jí wọn tán ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti má ṣe tẹ̀tí báyìí nípa fífi àwọn orúkọ àwọn afurasí tàbí ẹni yòówù tán bá kẹfin eléyìí tó bá lọ́wọ́ nínú ìwà jẹgúdújẹra tó àjọ náà létí lọ́wọ́ ta wáyé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo òun ló ti kéde wípé wọ́n ti dóòlà àwọn agùnbánirọ̀ bíi mẹ́wàá tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ló ti kéde wípé wọ́n ti dóòlà àwọn mẹ́wàá lára àwọn eléyìí tí ajínigbé jí gbé báyìí nígbà tí wọ́n dá ọkọ̀ wọn lọ́nà eléyìí tó ń gbé wọn lọ níbi tí a ti rí àwọn agùnbánirọ̀ àti àwọn arìnrìnàjò mìíràn ní òpópónà Owerri Onitsha ìkọlù ọ̀hún òun ló wáyé lánàá ọjọ́ kìíní tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ní agbègbè òmùnà níbi tí ọkọ̀ ti rìnrìn àjò lọ láti ìpínlẹ̀ láti ìlú ìbàdàn lọ sí uyo ní ìpínlẹ̀ akwa ibom tí èyí míì ti ń lọ sí bẹ́ndẹ̀ ní ìpínlẹ̀ abia iléeṣẹ́ ọlọ́pàá ló ṣe lọ́la pé ọkọ̀ méjèèjì tí làálùú ń ṣẹlẹ̀ sí òun ni wọ́n ti gbà padà báyìí látàrí bí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ti ṣe fẹ́ ta bí èsùn náà lẹ̀ lójú náà àti lè jẹ́ kí ètò ìdóòlà ń kó wáyé tí wọ́n sì lọ́la pé àwọn tó sì wà lákàtà àwọn tí ojú wọn gbé ọ̀hún ó ní wọn ò ṣiṣẹ́ lé lórí báyìí lójú náà àti lè jẹ́ kí àwọn náà kó gba ìyọ̀ǹda wọn láìpẹ́ láì jìnà nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi ìta látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Okoye Henry ló ṣe láláì pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ló ti dóòlà àwọn mẹ́wàá báyìí lára àwọn èèyàn eléyìí tí wọ́n jí gbé náà kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Audu Garba Bozo pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó ń ti àwọn ọ̀gá ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn ló ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti ṣe ọ̀rìn kìnìún àgbéyẹ̀wò lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà Bozo ló wá rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò títí tí wọ́n fi dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé eléyìí tó kù náà tó fi mọ́ àwọn tó jí wọn gbé ọ̀hún tí wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ ẹ̀wẹ̀ ọ̀kan lára òbí àwọn agùnbánirọ̀ mọ́kàndínlógún eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ arábìnrin Alimot Akande ló wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà tó ń fi mọ́ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti rí dájú pé wọ́n dóòlà ọmọ rẹ̀ àti àwọn méjìdínlógún mìíràn eléyìí tí wọ́n jí gbé láì farapa bó ti wulẹ̀ kó mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn agùnbánirọ̀ eléyìí tó wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń sin ilẹ̀ Nàìjíríà ní ìpínlẹ̀ Imo níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìjínigbé ọ̀hún tó ti wáyé lójú ọ̀nà Onitsha lọ́hùn-ún tó sì ṣe láláì pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tí kò tọ́ lọ́wọ́ ta wáyé ìjọba ìpínlẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó di bíbuwọ́lù látọwọ́ kọmíṣánná fọ́rọ̀ ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọbakùnrin Dọ̀tun Oyèládé ló ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó gbomi lójú ẹni àti wípé ó ń ṣe ni wọ́n ti ké sí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó ń ti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn tọ́rọ̀ kan láti rí dájú wípé wọ́n dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé náà nínú àtẹ̀jáde kan látọwọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló ti ṣe láláì pé gbogbo ìgbésẹ̀ àátọ̀ ló ti wà nílẹ̀ báyìí láti lè jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Imo àti àwọn aládarí tọ́rọ̀ kan nínú àjọ agùnbánirọ̀ kó fìgbà náà kan sọ̀já lójú náà àti lè jẹ́ kí wọ́n dóòlà àwọn tọ́rọ̀ kan àti láti lè jẹ́ kí wọ́n wọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ náà ó sì láláì pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fìgbà náà kan sọ̀já báyìí láti lè jẹ́ kí wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé ọ̀hún kí wọ́n sì padà sílé wọn láyọ̀ àti àlàáfíà àjọ eléyìí tó ń rí sí ìdánwò oníwèé mẹ́wàá ìyẹn WAEC ló ti yan dókítà Amos Josiah Dangote gẹ́gẹ́ bí alákòóso tuntun báyìí àti ọ̀gá àgbà ninu ajo Dangot eni ti o ti koko sis eni ti o wa gege bi oga agba eleyi Dangot eni ti o ti koko wa gege bi oga agba kan leka ileyi lati osu kewa odun 2023 titi di osu kesan odun 2026 ninu atijade kan eleyi ti won fi ta latowo awon toro kan papa julo l'office ajo ohun to wa ni Accra iyen Demianos ji ojigego ni won ti se lara pe igbimo o ni won ti fowo si bayi gege bi pe Dangot omo orilede Nigeria o ni yo lo odun marun bayi ni sare eleyi ti o bere lati ni osu kewa odun ta wa yi ti o si pari si osu kesan odun 2031 iroyin je ko ni pe Dangot on lo ropo Alhaji Pateba lati orilede Gambia eni to si wi pe ohun ti wa ni ipontele eyan sipo re ohun o ni won fenu oro njona nibi ipade awon toro kan nibi ipade ti se eleke ni ladorin ru e eleyi to wa ni Accra ti se olulu orilede Ghana ninu osu keta odun ta wa yi iroyin je ko ni pe yo wole office gege bi alakoso tutun elekerin la to ba ti di o bere lati ana ti se ojo kini osu kewa odun ta wa ninu e be ba se ndarapo mo wa iroyin asalere lati le ise radio adaba efe 88.9 Akura ilu larambo kinla wa ta tin gbon sategun ba ba pada de e gbo nipa iroyin le okere abala awon amuludun to nti royin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale
1: eyin eniyan mi e ma sun dada o o si nidi ise o le ton lai lai yo si ma gba nbe titi ni e sun dada lori mattress muka
2: kuda eni tin sise takun takun julo ni lohun to ponju osun eni iriri itunu pipe fun run ale to da
3: live better muka
2: an fi idera ku igbesi aye eniyan

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótùú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ ń sọ yìí kí ni wọn ń fi àwọn ọmọ rọ́ọ̀lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bíi Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jáàmbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣe tán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òǹlẹ̀ ti gbọ́n yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì ló kọ́ mi tẹ́ ń

0: ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ọjà ọdún ti dé, Àdàbà gbèdé, fún ilé-iṣẹ́, fún oníṣòwò, ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀.
2: Ẹ̀yin èèyàn wa, a kì í káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
1: Àsìkò yìí là ń fi mọ̀ sẹ́.
3: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tí wọ́n pè ní Retida Property Enterprise. Ó sì nǹkan tẹ́ fẹ́ gbé sílé tí wọn ò ní lórí àwọn electronics àtàwọn nǹkan tí àwọn èèyàn ń lò nílé pátápátá. Ó dẹ̀ ní bẹ́ ṣe lè rajà lọ́dọ̀ wọn ò tó máa rọ̀ yín lọ́rùn dáadáa. Ẹ kú iṣẹ́ ní Retida o.
4: Ẹ káàbọ̀ olóòtú.
3: Ẹ kọ́kọ́ bá mẹ́sàn àwọn nǹkan tẹ́ ń tà yìí.
4: À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé. A tún ń ta àwọn nǹkan ọmọdé yìí, generator, à ń ta phone, a tún ń ta solar.
3: À ń wo àwọn blenders lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi.
4: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn pátá tí ẹ lè lò ní ilé, òun la ní ní Retida.
3: Chest freezer gàgàrà yìí, ilé tuntun mi o.
4: Bẹ́ẹ̀ni, freezer ńlá àní ní Retida, àwọn sheila yẹn.
3: Àwọn washing machines tí a wà lápapẹ̀ yẹn náà ń bọ̀.
4: Ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine àní. Àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn, ilé tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn àní. Bó ṣe standing gas tó ní oven ni, bó ṣe standing gas ilé tí ò ní oven ni, bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ṣáàjì, tí iná ṣáàjì, tí solar náà ṣáàjì, àní gbogbo ẹ̀ pátá.
3: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ ní à ń gbọ́ pé omi bí ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tó lè máa ń rọ̀ wọ́n lọ́rùn. Ọdún ló dẹ̀ ń gbégbà.
4: Bẹ́ẹ̀ni olóòtú, tẹ bá san 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira, mo fi ṣe àpèjúwe ni. Tẹ bá san 40,000, a máa gbé fún yín. Ṣé wá rí 60,000 tó kù yẹn, ẹ máa mú bóyá oṣù méjì ni àbí oṣù mẹ́rin àbí oṣù mẹ́fà láti fi san. Oṣù mẹ́fà lílé tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀ wa. Ẹ lè mú bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san àbí oṣooṣù. Dìmọ̀ tí èèyàn bá ṣe ń patronize ọ̀tá bá ṣe bó ṣe ń rajà sí, dìmọ̀ yẹn ló máa ní àǹfààní láti lè gbé ọjà
3: sí. Tó dẹ̀ sanwó kíá.
4: Tó dẹ̀ sanwó kíá. Ló ṣe máa ní àǹfààní láti gbé bí ọjà mẹ́ta pọ̀ bí ọjà méjì. Ó dìpẹ́ lórí bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sanwó kíákíá. Àǹfààní tó wà fún àwọn customers wa ní àsìkò yìí ni pé àwọn kitchen kiri tó ṣẹ̀ṣẹ̀ dé báyìí tó ṣe
3: àwọn ọjà tuntun
4: tó ṣe pé kò kọ́ mọ̀ ó wà ń lẹ̀ báyìí fún àwọn customer wa pẹ̀lú buy now pay later system.
3: Buy now and pay later system at Retida. And for the people that wants to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure in Ondo State, how will you describe this place for them?
4: Our shop is located at number 39 Odokoyi Street, Money Chain Trading Store, ní òkè ọ̀dọ̀ mọ́nì ṣe ni a wà. Fún tí ẹ bá fẹ́ pè wá lórí ẹ̀rọ ayélujára.
3: Telephone number.
4: Yes sir. 08061931283.
3: Again.
4: 08061931283.
3: Thank you very much from Retida Property Enterprise. Ọjà ọdún continues.
2: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọyọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọjọ́. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n dìṣẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o, àgbọn ìyá àgbọn ọmọ o, gbogbo aláboyún àtẹ̀yìn tẹ̀yẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́ lò fọmọ ìkókó. Kò sí èyí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní nọmba 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀n lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bébí kárìà, bébí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ́sibítù níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika. Ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o, ní Dọ̀rẹ́, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ́, lókè tí pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi ẹ̀dínwó nìyà chika máa kọjá fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀ bàbá ń bari wá ní ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ìyá chika tó gbé tuntun dé o wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò lájà kejì orílẹ̀ ìtajà ìyá chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà cerelac lónírọ̀rọ̀ nan tàbí sf gold gbogbo ẹ ló wà tọjú ọmọ ẹ kínú ẹ dùn torí ọmọ ẹni lọlá ẹni ìyá chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹyìn alára tó ta ọjà wọnyí wọn tún ti ṣètò ẹbùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọwọ lọba adéṣídà road kò lè dín yín lọwọ láti wọ ọdọ ìyá chika torí oríta rárọmí gangan ní nọmba 1 ló wà kò síbi tẹ ò lè gbà débẹ ẹ máa bọ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dín yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta arárọ̀mí àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá chika rẹ o 08036258239 08036258239 ẹ ṣe a ó máa retí yín.
3: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní nọmba 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó dẹ́ nípa tó fẹ́ bá àwọn customers wá sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
4: Yes, sir.
3: Kí ló yìí fáwọn customers yìí lásìkò yìí?
4: Ẹ wo ẹ̀yin customer mi, mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín wípé tẹ bá fẹ́ ṣe pátí ni, okú àgbà ni, ìsọmọlórúkọ ni, ìṣílé ni, láyọ̀ láyọ̀ ni. Gbogbo nǹkan pátí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adult Souvenir Home. Ẹ wo kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adult Souvenir Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù sàlárànbarà, a ní iron, a ní blender. Kò sí iye ọ̀hún tẹ kó nílé iṣẹ́ Adé Souvenir Home. Tí ẹ ní bá ń dínkù sí iye ọ̀hún tẹ̀lé fi rajà. Ó ṣe price láńtà. Èmi ò kí ń tẹ iye ọ̀hún. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe prices láńtà. Tẹ́ ẹ bá fẹ́ ra ẹlógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Ilé iṣẹ́ Adé Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọwọ́ tó ń tutà. Owó ọ̀la máa fẹ́ iná tẹ́ fẹ́ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300 plus different items. Nínú 300 plus yẹn gan, kò sí kẹ́ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá sí pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni. A tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì lọ ẹ fẹ́ pín gbogbo wọn general souvenir and àtogbangbash lọ rẹ. Gbogbo àwọn customer wa tó ń bá wa dòwò pọ̀ gan mọ̀ pé yes iléeṣẹ́ Adé Souvenir Home kì ń bá tí àdẹ̀ kí ń disappoint. Tẹ́ ẹ bá débí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ́bá ìdé AUD Primary School adójúkú ẹ̀ báyìí nínú Òǹdó.
3: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
4: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tún tún múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé and tẹ́bù ìgbàlódé aesthetic pleasing item, we have trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adele Souvenir Home. Thank you.
3: Orí ètò ọjà ọdún náà la wà. Báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹkúṣẹ́ ní bàbá Òkè Ogun.
5: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o. Lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n ṣe wàhálà láàárọ̀, wọ́n ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbé lura ara wọn tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe. Kò ní ọtí nínú rárá, kò sì ní kankan míì nínú. Ewé àtegbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí ni wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Bẹ́ẹ̀ ló ní bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pò ti rẹ̀hún. Bẹ́ẹ̀ ló ní bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. bẹ́ẹ̀ náà ronúbìnrin mi pẹ̀lú pẹpẹ yá ń pàtí ọfẹ ṣe nǹkan aláàdà rẹ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí run òun ni bẹ́lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ogún ìṣẹ́jú bí ọgbọ̀n ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèrékèrè ọwọ́ máa wà lálàáfíà bá a bá jí láàárọ̀ náà ká tó sohun kóhun nínú ogi ilé wa ká kọ́kọ́ mú mi láàárọ̀ ká wá gbé gbòógi 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi láà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa gbòógi 24/7 abamistọ̀ wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti lẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ́ 24/7 abamistọ̀ yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 abamistọ̀ wọ́n pe nọ́mbà yìí 091 60 62 62 53 091 60 62 62 53.
3: Orí ètò ọjọ́ ọdún la wà báyìí a ti wà ní ilé ìtajà Favour of God Adventures tó wà ní Oyemekoro nílùú Àkúrẹ́ níbi tó ti ń ta nǹkan ọmọ lóríṣiríṣi àti souvenirs fún gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ṣe pàtì ẹkúṣẹ́ ní Favour of God o.
6: Yes, ẹ ṣe gan ẹ̀kábọ̀. Favour of God Adventures wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop. Àwọn nǹkan tá à ń tà náà ni à ń ta nǹkan ọmọ, à ń ta aṣọ, aṣọ láti èdè Hood dídi aṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin unisex store àti souvenir fún flask water flask lóríṣiríṣi à ń ta toys à ń ta bicycle ní Favour of God Adventure. Àwọn nǹkan ọmọ tá a ní àwọn kan tá ń lò ní hospital nígbà tá a bá ṣe ìbímọ a ní gbogbo wọn àti ilé tán máa lò nígbà tí ọlọ́mọ bá délé àwọn nursing pillow àwọn water flask tó ń gbóná dáadáa aṣọ ọmọ bàtà ọmọ sọ́ọ̀sì gbogbo ẹ̀ wà lọ́dọ̀ wa baby carrier baby rocker.
3: Àwọn bàtà size bàtà ọmọ ọdún mélòó náà máa bá bá lọ́dọ̀ yìí.
6: A ní bàtà láti ọmọ bí kókó tọ́ṣẹ̀ bí títí dé gbogbo àwọn sizes tí wọ́n bá fẹ́.
3: Ẹ bá àtàlàyé aṣọ àgbàlagbà fáwọn.
6: Aláṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin a ní chinos trousers àti jeans trousers shirt polo fún ọkùnrin àti àwọn underwears àti aṣọ obìnrin náà. A ní sọ fẹ́ ní àní tẹ́ bá wá dé sọfẹ́ ọ̀rọ̀ girls are fresh ọ̀rọ̀ inú yín máa dada láti ṣe pàtí torí nǹkan wà jábúra tàbí bá ṣe fẹ́ sí ní tówẹ̀ ni laundry net ni pegs ni umbrella lóríṣiríṣi láti háàfù pàtí yín gbogbo ẹ̀ wà lọ́dọ̀ sọfẹ́ ọ̀rọ̀ god are fresh ọ̀rọ̀.
3: Ẹ bá a júwèé ibi tí ọ̀dọ̀ yín wà fún àwọn èèyàn.
6: Sọfẹ́ ọ̀rọ̀ god are fresh ọ̀rọ̀ wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54.
3: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ̀yà tí wà nílé iṣẹ́ Fẹ́mi Alágò báyìí tó wà ní Democracy Park ní ìsọlọ junction nílùú Àkúrẹ́. Ayọ̀ máa kú iṣẹ́ Fẹ́mi Alágò.
7: Ẹ ṣe olóòtú ó máa tẹ̀tẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún yìí káàkiri máa yín lọ́dún tó ń bọ̀.
3: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ilé iṣẹ́ yìí náà ó ń tẹ gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
7: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba ọmọ Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé àgbótó fún wọn ó bá wọn lára mu. Àgàgà àwọn obìnrin tó yẹ pé ó wo ojú Ọlọ́run fún ọmọ àtọkùnrin náà tó wo ojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ wá bí o.
3: Àtọkùnrin àtọkùnrin ló wo ojú Ọlọ́run fún ọmọ bẹ́ẹ̀ ni. A máa ń rò pé káwọn obìnrin lára ju ọkùnrin lọ.
7: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem le wà lára ọkùnrin. Ṣé ẹjẹ́ ti ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn Ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dùn ní ṣàdúgbò ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ náà èmi kọ́ ló ṣe àwákọ̀ ní
3: àǹfààní
7: láti ṣe fún wọn. Ẹ má jẹ́ sún yá má bọ̀ iléeṣẹ́ Fẹ́mi Alágbó Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágbó ṣiṣẹ́ gan o. Fáfá ìwọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà ó wà ní ìsọ̀lọ̀ junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣàbẹ̀rẹ̀ pé Fẹ́mi Alágbó Fẹ́mi Alágbó ló ń lọ wọ́n máa mú ọdọ́ ọ̀dọ̀ mi.
3: A rí pé ọ̀rọ̀ yìí náà àwọn obìnrin náà ni láti sọ sí. Ẹ kúṣẹ́ o iléeṣẹ́ Fẹ́mi Alágbó.
8: Ẹ kú dédé rò ìyàwó Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì wa wà ní ìsọ̀lọ̀ junction lẹ́gbẹ̀ẹ́
4: Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kó máa bọ̀ yín léṣẹ́ wa o. À fún ọ ní òògùn tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbé jọ́kó tó di ọdún tó ń bọ̀.
3: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
7: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní Solo Junction, lẹ́gbẹ̀ẹ́ Democracy Park, Ibelawa. 0706532683.
8: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun, America, Canada, European countries. A lè fọwọ́ rọ́ Eversign Films and Travels Nigeria Limited. A lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. A tó gbagbá sùn lọ́yẹ́. Ó ti lé ní ogún ọdún ta ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. Àárín òbí la ti ń yọ ìfin. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Ilé-iṣẹ́ Eversign Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road, opposite First Mulak Hotel, Isikan, Lakure, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́ ẹ má jẹ́ kán tàn yín jẹ o. Ilé-iṣẹ́ Eversign Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí. Ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé-iṣẹ́ Eversign Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
2: Ẹ pé ilé-iṣẹ́ Eversign sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
3: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú a ti wà ní Eze Dog Food báyìí tó wà ní Oyanrogolem Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
4: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti ilé-iṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Oyanrogolem Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń fi ògbẹ́ yín oníbàárà wa ọ̀pẹ́ ṣe o bàárọ̀ wọ yín o. Àwọn product wa la tún gbédè o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ. A tún ní Eze Dog Coco Yam Flour náà tún wà. Tá ń pè ní Manimag ara ilé-iṣẹ́ Eze Dog Food Limited náà ni. A tún ní Eze Dog Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà la tún ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. À ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. À ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní ilé-iṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o. Lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o. Oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun tẹ́ ẹ wá lọ sèparí nílé yín òun la ń ṣe nílé-iṣẹ́ Eze Dog Foods Limited. A tún máa ń ṣe cargo náà. Tẹ́ a fẹ́ sẹ́ndì àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín. À ń sẹ́ndì aṣọ abáyan sẹ́ndì aṣọ abáyan sẹ́ndì oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo. A máa ń gbé iṣu gan iṣu tútù tó ọ̀ tí ì sè rárá. A máa ń gbé Canada, US, UK kan sí wa ní ilé-iṣẹ́ wa ilé-iṣẹ́ Eze Dog Foods Limited. Bákan náà a tún ṣe àwọn ohun mímu náà nílé iṣẹ́ wa Eze Dog Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín. A bá yín brand ẹ̀ a kọ orúkọ yín sí a lè fi picture yín sí. Àti Tiger Nut yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni àná wà o àwọn oúnjẹ. A ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí. Gàrí ni, fùfú ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe nílé iṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní ilé iṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn. Wọ́n lè kọ̀ sí wa ni le se Ezidor Foods Limited ka kon pata pelu o kan ba won ma se ni bag bag kon lo pada ma ba won fura won ma brand ni oruko won kon ba se fe kon ba le fe ka brand e fun won na loruko won na a le ba won se na sugbon yo aso ye papo o wa fun yen ta ma fun ibo condition yen na ko garage number wa ni 08035383997 ekeji ni 08035780726
3: ori eto ojo odun na la se wa ati wa ni Sanchez Ventures bayi to wa ni waju former police headquarters ni Ifelekegbe AU's Hotel ni Lesha Road ni Ilu Akure ati mo won si plumbing materials ko si nkan to ni se pelu plumbing materials ti won o ni nbe e ku se ni Samchez Ventures
9: e ka bo lotu ile se Samchez Ventures la wa yo
3: e pele o
9: e se o gan sa gaga bi awon eyan se mo wa pe a ni se meji ta nse ni Samchez Ventures plumbing materials ni kan la wa nta ile se ti wa eni ti to mi ba tin gba nu e koja o le ma ba ile se Samchez Ventures awon bi water heater water tank water water closet, water pump, alorisisi door, German door, aniti England door, aniti Nigeria made, ani bulletproof door. Kitu wa se eniko o, alawo jacuzzi nlanla to ba eyan meji meta. Te pe oko ati yawo a ma sere nu jacuzzi to ba ti, lo ba ti church de lojo Sunday. Won a fi yen relax. Ile se Samchez Ventures le ti ma ri. Ile se wa le ti ma ri popping machine to pe automatic ni to n ba tonu bo o yin abi ko ga a stop fura e. To ba ti a to n ba tude a to pick fura e. Ile se Samchez Ventures ko se anything industrial material te ba ni tẹ ni ba n le ṣe ti wa anta nurses adenta repairs ti awọn yan ba fẹ ko bi hotel abi awọn to ṣe wura so ma bo lodo ti wa ata fun oni price ti o ti e gararara e ton ta leko ton ta ni badan ni le ṣe Samchez Ventures n ta fa awọn eyan to yan ba raja lodo ti wa to ba lu sheku a tu gba pada a fun lowo awọn ko tu fi ra nkan mi te ba ra nkan lowo wa te ba ni issue lori e da pada nkan ta ba ti ni le fun ni guarantee ni ba n le ṣe Samchez Ventures awa ni old police headquarter ni egbe AU's Hotel ni ilu Akure ni bi e wole ke park ile ise ti wa o se bi te ma park si te ru a ma ba yin pe bi a kan ma lo ti ese moto yin e ra ke ma ko sinu moto yin
3: e ba so phone number si fun awon ti won gbo yin
9: ero ibadi so wa ni 08266793449 08266793449 tabi 09058888750
3: ori eto oja odun lawa ati wa ni le ise Amola Healthcare Limited bayi ti won se omimu amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amola Healthcare Limited e ka bo si ile ise Amola Healthcare Limited ile ise Amola lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si bo si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni amobitas amo flush capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipeni àrùn ìbálòpọ̀ àrùn sítọ̀sítọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọ bí amobitas àti amoflush capsule kí a béèrè fún ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dose ẹ má gbàgbé pé ilé iṣẹ Amola Healthcare Limited náà ni ó ṣe gbòógì atura egbòógì atura dára fún inú kíkún àti inú kíkún kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà ìbàdí ríro inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura a tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbòogi amo hpp formula jáde hpp ó túmọ̀ sí high blood pressure ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga amo hpp formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé ó dára fún ọmọdé àti àgbàlagbà pàápàá jùlọ láti máa relax àwọn system wa gbogbo àwọn egbògi wa amobitas amoflush capsule atura àti amo hpp formula ni ó gba egbòǹtà ìjọba tí a mọ̀ sí nafdac approve fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855 ajíǹde ara yóò máa

0: jà dákẹ́ panila ìsẹ̀n ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fòun tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ọ́ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

0: 42
1: abade fufu ti n danu go fufu o da wo moju fa die o ti o kenu a je o mo so so to yo ma fe lo sa ni ko le mu abado nje ma
2: be ni
1: oro de si olodo loni ya re bi dowo so lowo aje
2: allah
1: dowo ologun
2: allah
1: dowo emere
2: allah
1: lati wakati o je o tese ṣùgbọ́n tí mo fi ń dán ọlọ́jú ni pé ẹnìkan bẹ tó dá gbogbo ohun tí ń bẹ láyé àtọ̀rọ̀ ti
2: rẹ̀.
1: ajuli lọ gángan nu. o sọ ti kílẹ̀mù àjùlọ lórí rẹ kò lájùlọ lórí rẹ.
2: bẹ́ẹ̀ni.
1: ẹ máa ọ̀jọ̀gbọ́n kan nú àwọn tí ń jíṣẹ́ ọlọ́run ó ní òsókè kan bì kan àìlóye àjà ìmọ̀kánmọ̀kọ ọ̀pọ̀lọpọ̀ ńlógún wọn. Kò sógun tó tóbi aláìlóye tó tóbi ló pọ̀.
2: Alákùnrin.
1: Aláìṣẹ́ kí ni.
2: Aláìmẹ́lẹ̀ ló pọ̀.
1: Àjẹ́ tí ń lọ láàmú mo gbọ́ lé halẹ̀ mọ́ bí mo rí.
2: Àjẹ́ tí ń dà mí láàmú mo gbọ́ lé halẹ̀ mọ́.
1: Torí lákìíní torí lákejì tó wá kásọ ma lọ́rùn pé tí n bá tún rí ọlójú oorun. Bí àyọ̀kú lọ ṣe bí mọ bẹ̀rù ìwọ tẹ́lọ́yà pé máa lè mojú lè tí ẹ̀ ló wò ní báwọn máa lè bá lè sunkún pẹ̀lú confidence bí a tó ṣe yóò ta ó bọ́ ọ́nà kúlẹ̀ àwọn sókè nígejì ṣe kò yọ pé kókó méjèèjì kókó mọ́kọ́ kàlá tí a ta fún ànábìwá muhammad
2: sallallahu alayhi wa sallam
1: nípasẹ̀ kúlẹ̀ àwọn sókè nígejì ni kókó mọ́kọ́ kàlá tú.
2: Bẹ́ẹ̀ni.
1: Àjáwò ni wọ́n ṣe ọ́ ọmọ kúlẹ̀ àwọn sókè nígejì mọ́ni ọmọ mọ́ni. Wọ́n á jẹ́ sọ fún ọ bí gbàgbọ́ rẹ tó bá ti lọ bí gbàgbọ́ rẹ yóò lọ.
2: Àlàkọ́.
1: Bí kí ni.
2: Tí ìgbàgbọ́ bá ti lọ bí gbàgbọ́ rẹ yóò lọ.
1: Bí gbàgbọ́ rẹ bá ṣe rẹ àìtó ló ṣe borí ẹ̀sù tó.
2: Àlàkọ́.
1: Stupidity devil. Stupidity devil. Ṣé o sẹ́jẹ̀ lápẹ́jẹ́ ni? Ọmọ bá mú sí bẹ̀rẹ̀.
2: Ọ̀pọ̀ rẹ tẹ̀tẹ̀.
1: Ṣé o sẹ́jẹ̀ nígbàdàn ni?
2: Ọ̀pọ̀.
1: Ìgbà mo bọ orí ìtì nílé wa. Kàkàkà lọ sẹ́yìn iwájú rẹ̀
3: la. Tẹ̀sí ara ni iwájú rẹ̀ la. Tẹ̀sí ara ni iwájú rẹ̀ la.

0: wa ama to ba le fara tolorun eni o da sama àwọn sẹ́kàn la máa ṣe. Ẹ bá wọ ẹ̀lùkúránì 28:37 kí ló rí? Ànábì ìsáké ń sọ̀rọ̀.
1: Àlẹ́sàlá ti ọ̀sàlá.
0: Ìwé Mark 16:15. Bọ́ ọba lè yanṣẹ́ ọláyò tó o lè ṣiṣẹ́ fọlọ́run. Wà á dẹni ọ̀wọ̀. Wà á dẹni pàtàkì. Níwájú ọlọ́run, ọlọ́run ṣe lè pàtàkì rẹ tó tún á support kọ́kù bí tó bà. Sọ fún mi náà. Gọ́vnà kí civil defense kẹ́ sọ pé òòlù títí ó fẹ́ ta tó bá tún bá sango kọjá civil defense kọ́ bá sọ fún ọmọ gọ́vnà sọ fún mi náà chief of army staff kí sọ̀mbíkà wá sọ pé òòlù ìyàwó ẹ̀ títí ó fẹ́ ta sọ fún mi náà sọ ṣe ṣe sọ ṣe ṣe bẹ̀lẹ̀ ń tàṣí alágbára àgbà ọmọ àgbà ní àìlẹ́ṣẹ̀ alágbára tó borí gbogbo
1: alágbára
0: if you can connect to him. Oh, ni problem ma let faith ni njẹ ologun igbagbọ to kere loje gbigba adua re o kere bo ba ni gbagbọ nla o ri gbigba adua nla bo ba se sumo lọhun si ọlọrun wa lo se tafani esi yato fun eto fi se ore ofe eto fi se ore ofe o sise fun o sise fun wa ni yoruba ore ofe lo mu ore ofe la fẹfẹ o ti tọ́pẹ́ bí o ní gbá bẹ́ẹ̀ náà nílé òwò tààrọ̀ lè má bàa tọ̀sán o nílé òwò o lè má sasọ́n búlú o ṣùgbọ́n wà ní òwò ìrọ̀lẹ́ jẹ́ bẹ́ẹ̀ tó bá wà jẹ́ nítorí òwò yìí má dáadáa tó bá dàmà ní ti dàmà gidi gan o ló ní ti bẹ́ẹ̀ sọ́mà méje ilẹ̀ méje for example màmá rẹ̀ ń tàmàlà wọn alẹ́ bí ń pọ́ ìyá rẹ̀ kí ń tàmàlà bàbá rẹ̀ jẹ́ ti supply aṣọ fáwọn èèyàn ìwọ wá wọ kìsà kọ owó kìsà ká bàbá rẹ̀ kọ bàbá rẹ̀ ló kọ́lé fúnyàn tí ń fáwọn èèyàn gbé ìwọ wá jẹ́wọ́ níbi wa bàbá rẹ̀ kọ tó bá jẹ́ bàbá rẹ̀ something is missing kí ni mo rí
2: something is missing
0: tó bá lè discover and to miss wà á bí cover and to miss
1: alakẹ́ máa
0: iye ju owó tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó

0: sọ̀bọ̀.
1: Amina.
0: Àlàáfíà ló lọ káì sọ̀bọ̀.
1: Amina.
0: Aláàánú ló lọ káì sọ̀bọ̀.
1: Amina.
0: Olùrànlọ́wọ́ ló lọ káì sọ̀bọ̀.
1: Amina.
0: Ojú ọmọ nípa ọ̀nì ká fún ọmọ sọ̀bọ̀.
1: Amina.
0: Ojú ọkọ nípa ọ̀nì wobí wobí wobí. Kò sómi tí ò lọ́kọ. Àfẹ́tí nǹkan ṣe. Gbogbo ẹnu mewi. Wọ́n mi ṣe pàtó síbẹ̀síbẹ̀. Ọkọ̀ wọn bẹ mọ èrè ni. Nítorí pé Ádámù àkọ́kọ́ dáka tó dá wa wò.
2: Àlẹ́sàlá.
0: Ó ti dá omi kó tó dẹ́jà tí ó máa gbébẹ̀.
2: Bọ́ọ̀ni.
0: Ó ti dá inú gbogbo tó dẹ́jà tí ó máa gbébẹ̀.
2: Bọ́ọ̀ni.
0: Ó ti dá ojú ọ̀nà kó tó dẹ́jà tí ó máa gbébẹ̀.
2: Àkọ́.
0: Ó ti pèsè èso méjì sí báyọ̀ obì. Bí ò bá fi nǹkan kan bí èso ń dọ́gbà tí lónìí, Ọlọ́run ti pèsè nǹkan lónìí.
2: Ẹ̀la.
0: Bí olóhùn ṣe ń dàgbà ni nǹkan débẹ̀. Ọ̀rẹ́ wa, ọmọ ìṣe wẹ́ẹ̀wẹ́ẹ̀ wọ́n bá lè lábẹ́rẹ̀ báyìí. Surprise dé fún.
1: Ẹ̀la.
0: Kì í ṣiṣẹ́ ṣe. Kì í ṣiṣẹ́ ṣe.
1: Ẹ̀la.
0: Àrùn

0: tí mo sì ní rí nǹkan kan ṣe jẹ́ sọ fún ọ. Mo ń sọ láti bí ọ̀sẹ̀ kan lẹ́yìn pé tí wọ́n fẹ́ pẹ̀lú ọlọ́run dáadáa. Mo ní o bẹ̀rù ẹ̀, mo ní o gbàgbọ́, mo ní o gbọ́dọ̀ sí lẹ́nu. Wá jẹ́ ń fún ọ ní master key gangan. Kí ló rí?
1: Master key.
0: Yes.
2: Ní orúkọ ọlọ́run àjọpọ̀ ayé àṣà kí ọ̀run, má ṣe jẹ́ bí wọ́n sí ọ lórí kúrò níbi àwọn ayé ọlọ́run.
0: Tó o bá ti ródòdó jìmú, ó sì ti fi ọmọ ọ̀dọ́dọ́. Ọ̀nà àná bí wa Muhammadu.
1: Sọlá ni wọ́n ṣe ń lára.
0: Ọ̀nà àná bí Ibrahim Atọ́lá ni Afẹ́sì kọ́ ṣe.
1: Àlẹ́ ìsìn àwọn ọ̀dọ́ ṣe ń lẹ́nà.
0: Ìlànà Ibrahim Atọ́dúró déédéé.
1: Àlàkùnà.
0: Kì í ṣọwọ́ kì í ṣọ́ọ̀bù. Ó yẹ ṣẹ́ ẹ ní bàdà. Mọ̀ ń bọ́.
2: Má ti jẹ́ kí wọ́n ṣe ẹ lórí kúrò níbi àwọn ayé ọlọ́run. Lẹ́yìn ìgbà tí a ti sọ kalẹ̀ fún ọ, kí o sì gbé ìgbé àwọn ènìyàn sí òdodo olúwa rẹ.
0: Ẹgbẹ́ tóbi.
2: Àmìlá.
0: Fọlọ́balẹ̀ ká gbé ìgbé àwọn èèyàn.
2: Sí òdodo olúwa rẹ, má sì ṣe wà nínú àwọn ọ̀sẹ̀bẹ.
0: If you can do that, lẹ́yìn tó ti mọ̀nà. Ṣé wọ́n bá ṣe ní sáwà náà mọ̀nà ni?
1: Ọ̀rẹ́ máa ń mọ̀nà.
0: Àwa dúró lórí ẹ̀ pé tó wí. Yes. Pé o ṣe ò jẹ́ nǹkan àti o jẹ́ nǹkan lóko jẹ́ nǹkan. Mo wá gbà pé o jẹ́ nǹkan lóòótọ́. Wọ́n sì pọ̀ lágbo ilé wa lórí arìn. Ìwọ́n tó ń gbọ́ mi lórí rẹ́díò lọ́ọ́ bèrè lórí arìn. Ó yàn ní bẹ láàrin òpó Oyè Ọ̀sà sí Mákọ́lá lọ wádìí. Bọ́ọ̀bà tún wá mọ̀. Ó yàn ní bẹ lẹ́bẹ̀ẹ́ ìyànà Bẹ́bì sí Mákọ́lá. Ẹ ṣeun láàrin ìyànà Píàntì sí ìyànà Bẹ́bì. Ó yàn nínú ọmọ agbolé ibẹ̀ ni mí. Mo wọ̀jọ́ mo gbà fọlọ́ mo gbọ́ náà gbọ́ sínú ayé mi. Ọ̀rẹ́ wa lágbo náà ń gbogbo 1978-79 wọ́n bá fà á. Àwọn kan ń gbọ́ báyìí. Wà ní ọmọ Yísà ònù Bílíọ̀nù ònù. Njọ́ pé wọ́n náà lè dàbí mi tàbí kò jù mí lọ ní ìgbàgbọ́. Lẹ́yìn tí mo gbà iṣẹ́ tí ọmọ mi máa ń gbà náà ni pé ẹ̀rù ọmọ ọmọ ẹná tí ọjọ́ ikú èrò ọjọ́ kìyà máa.
1: Nígbà ẹ̀rọ
0: ẹ̀rọ ẹ̀rọ. O sì mí lẹ̀ gbanágbàgbànà.
1: Àlàkùnà.
0: Ṣùgbọ́n mo tẹ́lẹ̀ kan mà, mo tẹ́lẹ̀ kan mà. Olùsí àfọlọ́hùn.
1: Aláàbò
0: ẹ̀. Including myself. Mo máa ń sọ mi kíbi tí máa bẹ̀rẹ̀ pé má ṣe kí ni má pòjú lé mi tara mi mọ ọlọ́run mi. Master key. Master key. Láti di alágbára. Master key. Láti gbé lọ́wọ́ orílẹ̀ yọ. Master key. Láti máa yan fanda láàrin oṣó láàrin àjẹ láàrin oṣì láàrin ìpẹ́jú kò sì bú ní gbogbo ẹ̀.
1: Aláàbò ẹ̀.
0: Ìjì eré ọkàn ni. Ìjèrè ọkàn mi. Ìjèrè ọkàn mi. Ìjèrè ọkàn mi. Iṣẹ́ tó dáa tó sí tó lọ fi ibùkún ni tó fi gbé mi ga tí fi sọ ní dọ̀ka fún àtẹ̀yìn abáláyé ga.
1: Aláàbò ẹ̀. Ìjèrè ọkàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìpèpèsè ojú ọ̀nà ọlọ́run.
0: Bájúkà.
2: Má ṣe jẹ́ kí wọ́n ṣe ọ lórí kúrò níbi àwọn ayọ̀ ọlọ́run.
0: Lẹ́yìn tó ti mọ̀.

0: se wa sin to re yo nikan tele ni
1: eye nikan soso la re odun meta
0: iba mo fi mele wa lonirin o lo si bi mi o si
1: Allah
0: ko so lowo bi mi be mo lo
1: alhamdulillah alhamdulillah
0: surut tele fi surut tele lo fi surut tele lo lonirin jo le lo alhaji ali mi ko lo fo run ke
1: amen
0: olonia e fọmọ ìlọrun lẹ gẹgẹ bí sọdí kì í ṣe sọlá pẹtẹ imam sọdí ọba ńlá mo súre fẹnìkan níbikíbi tí ilẹ̀ ti fẹ́ lọ́yìn a bí olùrànlọ́ ó dìde fún
1: ọ́n.
0: iṣẹ́ ọlọ́run ni imam adini ló yẹrin mọ́tíláṣí òyẹrin imam ali ni ó ti kú báyìí tún ọkọ lẹ́yà o dúró lórí òdodo o ní ọmọ ìyẹn fi lọ́rùn lẹ̀ bó ń ṣe fẹ́ rìnrìn àjò tí ẹnu ọlọ́run ti kọ́ sí lọ́nà kan tó yàtọ̀ sí ti wá ní n bẹ́ẹ̀ rí pé kò ná ní èkìsà tí ń wọ́ ọ́gà àlìjánà nílé ọ̀ngọ̀ rí pé lówó kí n tó kú àlìjánà nílé gbogbo ìtawà lé yìí kò tó lé ohun ò lé bó bá wo ọlọ́run lè fi ṣọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ fún bó bá sì wú bó bá kú lórí ẹ̀ tí ń ṣe ìyàlìjẹ́ náà ní ń lọ. lánàá pé dọ́bọ̀ àlìjẹ́ náà ní ń lò ní ń lò tayé ń lò tọ̀rọ̀ bí wọn náà bá wá lè bàbá lọ́dọọdọ tó o sì mú ṣé ọlọ́run ní bàádà dọ́bọ̀ pọ̀ṣẹ̀ lọ́gọ́ ẹ ànábì ò tọrọ ọ̀run nìkan làbà ayé wọn kìí ṣe nìkan kìí ṣe ṣéwù kìí ṣànàmì ẹ̀kọ́ tó kọ́ nù jọ yìí tó rẹ́rìn ẹ̀nù kúránì tó rínú bíbélì tó rínú àdìsá náà màmá máa kéde ẹ̀ka
1: máa
0: ṣe kí ni
1: máa ṣe kí ni ìlọ́ngọ̀ ọ̀fáyé
0: òdìrí iṣẹ́ ọlọ́run wájẹ fún ọ̀la pẹ̀tùwẹ̀ bóun ni mẹkáníìkì ṣe ń tọ́jú 12-13 sí bóun ni káfíńtà ṣe ń tọ́jú wàmà sí
1: ọmọ ṣe lọ́jọ́ ni
0: bóòní bíríkìlà ṣe ń tọ́jú ọ̀bẹ sí tó o bá wá ti rin iṣẹ́ ọlọ́run ọmọ bí ó ṣe máa tọ́jú ẹ. o ṣiṣẹ́ fún local government wọ́n sanwó o ṣiṣẹ́ fún state government wọ́n sanwó tó o bá ṣe fún federal nǹkan
1: wọ́n sanwó
0: gbèlè ntàsí federal yìí àti ọrùn.
1: kábíyèsí
0: ọ́fíìsì ẹ̀ ó rí pé master key ni fún ìṣẹ́gun fún ìbùkún fún àgbéga fún gbogbo ẹ̀mí fún àlàáfíà fún gbogbo. àǹfààní táwọn táwọn ránṣẹ́ lónìí àǹfààní tá nínú báńkì abati store lórí ìta ara wọn à sọ wọn dàbí àwọn tẹ́ ń jíṣẹ́ fún ọlọ́run sì ni kọ́sọ́mà.
1: bẹ́ẹ̀ni
0: kì í dẹ́ ṣe pàṣẹ.
1: ẹ ti bá ń ṣe tiẹ̀ lọ́mọ.
0: ṣẹ́yìn ti délé.
2: kí ẹ fi gbé àwọn ènìyàn sí ọ̀dọ̀ olúwa rẹ̀ má sì ṣe wà nínú àwọn òṣèbọ.
0: má ṣe wà ní òṣèbọ nítorí ó máa ṣẹlẹ̀ má ṣẹbọ nítorí ó máa ṣẹlẹ̀ má ṣẹbọ. o lè ti bọrí àjànú lòun ní kí n máa lòun ká ní ọlọ́run àjànú kí ni fi ọ́ ṣe. ẹ̀yin tí ẹlẹ́yin ti ṣe tán ní lájàn lọ́ka sọ́tù jìnnì wèrè la tọ́ ti ń lọ àjànú kò sí bó sílé lànjànú tọ́gbọ́n ọdún ló ń lò láyé ó ń lọ àjànú fọ́gọ́tì ọdún ogójì ọdún yòókù ọ̀dọ̀ àjànú ìwọ náà ti lọ lò bó ṣe rán wá ṣe àánú padà rán sí òtókù.
1: Mo
0: nílò àdónìjì má bẹ́ẹ̀ sí sọ yẹn a kẹ́ ń lọ wọ́n kódà tó bẹ́ẹ̀ jẹ́ kó o tó wọlé àjànú pa sọ fún wa pé làfíù ní mọ́ o ọmọ sìndíkù ọmọ ẹ̀ tó kún jẹta lótorí ẹ̀ wá ó ṣe ìpàdé lánàá 20,000 ṣùgbọ́n ó ń kọ́lé kan lọ́wọ́ tó wá wọlé tó ní báwo lẹ ti sọ̀rọ̀ ọlọ́run sọ fún òní ìsìn àjànú ń wọ́ pé làfíù ọmọ sìndíkù ni ọ́ alọ́mọ rẹ̀ kẹ́ kún jẹta ó ń kọ́lé kan lọ́wọ́ ókè ókè ilé yẹn gan ló fi ṣètú sílẹ̀ o tó o bá lè kó wá lọ tako kó wẹ̀wà kalẹ̀ fún ọ́ṣẹ́ mi nígbà ó ti sọ́kọ rẹ̀ tó sọ́kọ abẹ́.
1: tó sì sọ ọjọ́ sẹlẹ̀.
0: lẹ́yìn ọ̀pọ̀lọ́ nǹkan àjànú ni.
1: àwọn akẹ́lẹ́.
0: ẹjẹ́ ẹ̀fà àjànú kọ́wọ́ jọ ẹ̀rín tó gbẹ̀ nìyí. mo nílò àdánì ni o ó tún yà mú tẹ́tẹ́ wá a sọ fún mi nọ́mbà méjèèjì tí ó dùn ọ́ nọ́mbà tí ó jẹ rèé lọ́tà 75,000 gbà táwọn yìí.
1: Ìlàkà.
0: Bójú lọ́lọ́run. Bókàn lọ́lọ́run.
1: Àlá.
0: Má fara toṣó. Má fara tàjẹ́. Má fara tolóògùn. Tó o bá dúró déédéé wájú ọlọ́run gbogbo àwọn èèyàn lóòótọ́ ni alágbára abáàtọ́lọ́run bínú sí kò lè rọ̀ ọ́.
1: Àlàkà.
0: Àmọ́ tó o bá dúró déédéé àjẹ́ lè jí ọ́ níyà. Oṣù lè jí ọ́ níyà. Dúró méjèèjì wọn lọ wọ ní Sátọ̀dé kò dúró. What a mess. Bapa 75,000 jọ Monday. Olọ́sẹ̀ kejì. O tún wá. O ní dúró àwọn ọlọ́sẹ̀ yìí o. Mẹ́wàá péré ni kò náàpù ẹ̀. Amúwẹ́ àwọn wa. Nígbà náà lọ ọ̀rẹ́ mi kàn bẹ́ẹ̀. Ó yẹ olé èèyàn rere. Jẹ́ mọ̀ ọ̀rẹ́ rẹ̀ náà sọ̀dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó kù sí. Ǹjọ́nà pẹ́ẹ́nu ọ̀bá mi gan-an. Ó ní ṣe lórí kẹ́dàrà rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni o ṣe kí ni?
1: Ẹni tí mo bá ń rìn nípa tí èkó náà kádàá mi.
0: Ọ̀rẹ́ mi ò lé olù sí nígbà náà àjọ tó sì pẹ́ńbẹ́rẹ́ ni. Bàbá ẹni kan bí alágbára
1: bí wọ́n. Ọ̀rẹ́ mi
0: ò bàbá ẹ̀ lọ bàbá ẹ̀ àkàsọ̀nù àkàsọ̀nù mástákì inú
1: mástákì inú. Ìjẹ̀rú ọkàn.
0: Ṣé ẹ̀ ti délé? Ẹ bá wọnú ìwé ta fọ́nà mi yìí sá.
1: Aláìsàbàtì ọ̀sánná.
0: Mark 16 verse 15 kí ló rí.
3: Ní orúkọ náà wà jọ́kẹ́ ayásàkí ọ̀rọ̀.
0: Máa bá o.
3: Ó sì wí fún ọ pé ẹ lọ sí gbogbo ayé.
0: Ẹ lọ sí gbogbo ayé.
3: Kí ẹ sì wàá ṣòyìn rere fún gbogbo ẹ̀dá.
0: Báwo bá wà gbára tó kí
1: náà.
0: Iṣẹ́ ọlọ́run nù. Tó o bá rí ṣéwù pásítọ̀ ṣé à nítorí oúnjẹ tí ì bá ṣe pé yùn ló yàn láàyò. Ẹ sọ fún pé.
1: Wọ́n nǹkan àtijọ́ ni.
0: Ẹ sọ fún pé dùn fún yín máa di ẹ̀dí. Dùn DOOM dùn ìparun òfò ayérayé. Ẹ̀yin ṣéwù ìyẹn ni ẹmú bàdà. Yín sọ sọ báwọn ẹyin rẹ̀ lọ́kí ni.
3: Ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo. Yóò là.
0: Níbi tí ayé dé dúró ni ò takò ká pèpè àdúrà torí tá a bá pèpè wá sùn òní wá. Èmi náà pèpè àdúrà àmọ́ tí a bá pèpè àdúrà send money kọ́ ló ní ó pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹjọ́ pọ̀.

0: 26, 28, 29, 30, 32, 23, 32, 32, 85. We got it all right, ready? The Black Barack, we get along.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà.
2: Bàbá kẹrẹ wà dé. Balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣe dédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dù bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣe dédé tí ń bọ̀ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́pẹ́ má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bíi tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà.
3: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777
2: bàbá kẹrẹ wà wà pé mi dé bẹ́ẹ̀.
4: Bàzó ọlọ́mọdáró bùn àìsàn.
5: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
6: Kí la mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní pọ́dà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ́ ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò. Àbí ẹṣẹ́ ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
3: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number ni 08164122777.
6: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní ẹ̀jẹ̀ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gba bẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ ọ̀tí sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
3: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
6: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á. Ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn ta máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kọ sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
7: Phone number mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
8: Tó bá fi máa jẹ ọjọ́ kẹrìnlélógún oṣù káwọn ọdún yìí ìyẹn 24th October 2026 gbogbo ìlú Karama àkókò máa kún fọ́fọ́ ìlú máa mi tìtì ìkáràmùdé 2026 àwọn ọmọ níbi díran ìkáràmù àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyí tíyí tẹ̀yẹtẹ̀yẹ tọ̀látọ̀lá royal majesty ìgbìnì bí àti ilẹ̀kẹ̀ ọba andrew ọlámọyí mọ́mọ́dù di ọ̀sọ́nà wa àkàlà ọ̀fẹ́ káràmù àkókò àti ìkáràmù progressive union ìyẹn IPU bí kọjọ kẹrìnlélógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n retí abẹ́ yóò ti gbọ́ ni pé tó bá dọjọ́ kẹrìnlélógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukutu máa hu nílùú Karama àkókò níbi tí a ti ṣèkówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú kíkọ́ àfi ìgbàlódé sí ìlú Karama àkókò ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side iye òtún Karama àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìnlélógún ní ètò ìkówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu excellence Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí Dr. David D. Asaolu adarí àti olùdásílẹ̀ E5 Energy Service Limited olùfilọ́lẹ̀ àgbà Prince Ayọ̀dẹ́jì Olúdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee ló kéde.
9: Ní àkókò ọ̀sẹ̀ òmìnira yìí fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ ìyẹn ní Autoprobe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 Autoprobe mú Independence Week Mega Promo wá fún yín èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn kìí ṣe yẹn nìkan o gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo ẹ́ńjì àti fítà ọkọ̀ rẹ padà kò tán síbẹ̀ o gba ìdínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ̀ títí kan brake suspension cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó wọ̀n lórí dashboard rẹ̀ lo àǹfààní independence week promo yìí kí o sì fún ọkọ̀ rẹ̀ ní ìtọ́jú tó yẹ nìṣó sí Autoprobe complex lẹ́gbẹ̀ẹ́ Winners Avenue Living Faith Church Ondo Road Àkúrẹ́ fún ìbéèrè àti àlàyé síwájú sí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202 Autoprobe mo gbà fún ẹjọ́.
10: Ìjọ Ọládúrà Ṣẹ̀rìdín ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10 eléyìí tí máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọládúrà Ṣẹ̀rìdín ní Islam International tọdún ìtú ti kò ó àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìí ságbára ọlọ́run ọba àlá àánú ńlá làkúrí tọdún yìí gbogbo ènìyàn ló nílò àánú ọlọ́run àánú ọlọ́run jogun lọ ó gègún lọ ó jẹ̀sẹ̀ lọ bẹ́ẹ̀ lànà ọlọ́run jogun ti ń jà ọ lọ má gbà kábú lórí bó ṣe ń sọ tàbí bó ṣe ń ṣèran rẹ darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10 bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí àrẹ pé yamuyamu àdúrà láfi síde àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀ ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfòyè ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ kan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ Ọládúrà Ṣẹ̀rìdín ní Islam International àwọn olóyè ọjọ́ náà ni Alhaji Rauf Ayọ̀kànmí Balógun Adéní Alhaji Muritala Adébáyọ̀ Mọ́jọ́bàjẹ́ Adéní Alhaji Muhyiddin Adémiọ́lá Mọ́kàjẹ́ Adéní Alhaji Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Adéní Alhaji Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Adéní Alhaji Rizkat Sulaiman Ìmọ̀lẹ́ Adéní Ọ̀rẹ́ Branch Alhaji Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Adéní Ondo Branch àti Alhaji Mistura Rasak Agbẹ́singa Adéní lórí ilẹ̀ Ọládúrà Ṣẹ̀rìdín Praying Ground di Mango Òdìgbò Local Government Ọ̀rẹ́ Ondo State Ọlọ́ọba aláṣẹ tá a ti pín àánú bó bá dànù ọlọ́run gbà ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́ àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún Fadilat Sheikh Buniyaminu Ọládúrà yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762049 gbogbo ènìyàn lápè o.
11: Ìlú Ime rí pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ẹgbọn igi àtọjọ́ ìsinmi 27/9 sí Sunday 4/10/2026 ìfilọ́lẹ̀ 200 million naira fún gbọ̀ngàn ayẹyẹ ìlú Imare lọ́jọ́ Jímọ̀ 2/10/2026 aago 12 ọ̀sán ní gbàgede ọba lóde parí lábẹ́ alága ọ̀nàrẹ́bù Reverend Akintunde Olúṣọlá Adébáyọ̀ Julius Obio Chief Launcher Bọ̀dé Olájùmọ̀kẹ́ Boys B.O.B. Bo Launcher Olùgbàlejò ọjọ́ náà ni Sẹ́nítọ́ Dr. Bọ̀dé Olájùmọ̀kẹ́ ètò ayẹyẹ ẹgbọn igi lọ báyìí ọjọ́ ṣẹ̀ 27/9/2026 ìfagagbága eré bọ́ọ̀lù 4 PM lásàlẹ̀ ìgbúdù mọ́júmọ́ Monday ayẹyẹ ìjẹ́ṣu pẹ̀lú eré àfẹsẹ̀wọnsẹ̀ Tuesday lílà sóògùn Wednesday ọ̀rọ̀ àjọsọ nípa ìlera Thursday àbẹ̀wò ìmọ́tótó dojúlé bonfire ìtaná yìlúká Friday ọjọ́ kejì oṣù kẹwàá gbígbé igi ṣẹ̀dálẹ̀ 5 AM sí 11 AM Saturday ayẹyẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilẹ̀ mọ́ Sunday 4:10 ìsìn àpapọ̀ onígbàgbọ́ nígbàgede òde parí 4 PM Ǹjẹ́ Albert Ojúọlápẹ́ alága Abu Said akọ̀wé Wálé Adélolú aṣojú àgbà ìlú lolùkéde.
12: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
13: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me
14: 30 years anniversary celebration hooray. Alumnus of the class of 1996, Unity Government College, Oyeikiti, invite well-wishers and the general public to the 30-year celebration of their graduation from the Unity Government College, Oyeikiti. Program is later to start from the 2nd to the 4th of October, 2026. Friday, 2nd October, 2026, beginning from 11 a.m. Back to school visit, commissioning of the class of 1996 legacy project. Lower Irole, Lama Losi, Smoky Hills Golf Resort, Towani, Laramo, in Ondo State. Reception and welcome of dignitaries and participants. Evening catch-up, networking, and social interaction. Saturday, 3rd of October, Lamashe reunion at the celebration day. Bereni Ago Mefa Uwuro. Freshen up and breakfast at Ibe Belo. Talks and workshop at your Rishi and Waitu. Lamashele, at your walls, or 3 days, Shalele, or just Saturday. Lunch buffet and the anniversary party and celebration. Sunday, Thanksgiving and departure. Join us. Announcer, Barrister Adedayo Arogundare, on behalf of the 1996 set.
15: Mami fari aye mi wa o baba.
16: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tíṣe ìyanu kàǹkàkàǹkà bàǹbàbàǹbà fàkíà fàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdì ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro tí ń bọ́ mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talájogúbátalákò kódà bàṣíà ni wọn fi wọn fún ẹlòmíì. Káyè ìrẹni kò tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sán tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lo ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson lolúwabọ́dẹdẹ tún ti gbáradì. Pẹ̀lú àgbà
17: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
18: Ẹ tọ́gbọ́ ìyàwó láyé.
19: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
20: Kí ló ṣẹlẹ̀?
19: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
17: Ẹ ní tòótọ́.
19: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
17: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
21: Èmo ló tún jẹ́ CDK báyìí.
17: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
19: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
17: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
19: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
17: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
22: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládọ́júkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
23: CDK, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
0: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
18: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
0: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, Beyond Buildings.
20: Bami, e fun mi ni phone yin kin ko yin ban se lo ope.
23: Iwo fe call me.
20: Be ni o, oya, e se Play Store.
23: Ojo ti pe latodun akoko ni mo ti wa nbe.
20: Ah, iyan ni pe ti ni tele.
23: E so ro pe won nikan lo gbo ntarigi inu mi ero igbalode ni.
24: Omo to ti nlo lati gba to ti wole iwe giga.
20: Eh, iyan ni pe mi ni mo se bere si lo ninu ile yi.
23: Oye iyan sese ye o ni.
25: O dàbí ìtẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPE.
26: OPE is okay.
27: My people, make sure you get enough sleep. There's a reason for it.
28: But why?
27: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
29: Sleep better, Mooka.
27: Mooka, adding comfort to life.
30: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
31: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
30: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣé kí ṣe ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
32: Oya ẹ máa bọ̀ wá o.
31: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
30: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣidà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
33: Grace 08032474686.
30: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún ní rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
34: Ẹ yọ ìyanra òyìnkùn Èkìtì kété ẹ̀mí ọmọrin Gorosọ Èkìtì Olúmọlẹ̀ kẹ́jẹ báwẹ̀rẹ̀ ni wẹ́lẹ̀ Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o, wọ́ fẹ́rẹ̀ fàánù ni o, wọ́ fẹ́ra díp frizà, wọ́ fẹ́ra wọ́ṣin machine, wọ́ fẹ́ra máíkúrówèf, wọ́ fẹ́rẹ̀ ro kíchìn gas kúkà nkó. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ yọ wọ́ yọ asan díẹ̀ kan dẹ̀ gbà nẹ̀ èlé èlé lórí wọ́ yọ san lóṣooṣù, wọ́ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san rẹ̀ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì ẹ ò wọ́ ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ yára ìrúlé o.
35: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
36: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
37: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: jona se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery
2: be ni ti re ni IPO na ti si
1: sugbon mi lo ni mo le ra nitori gbogbo oro IPO yi dabi eni pe
2: ipin kan je 525 naira o si le bere pelu ipin mewa iyen je 5250 naira pele
1: se lo to bawo ni mo se le se iforuko sile
2: o le se iforuko sile nipasẹ awon asoju gbigbo owo ti sec fowo si pelu awon banki to kopa awon ile ise fintech awon stock brokers ati awon ona mi ti a fowo si te BVN re sile lati jeri si idanimo re yan iye ipin ti o fe san owo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko re sile
3: se abe o si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile ipo fun awon eniyan ti re ni right ni jowo ka mo ilana ati ofin to diro mo to fe la ti o ba nse ye meji ba ile ise to mo nipa se soro awon stock broker ati olubanimoran nipa isuna owo fun itonisona
4: Sunset Gate Parish, Celestia Church of God. Ibodi aseyori to wa ni Futa North Gate Pure Water Akure. Inu nse ajodo Ikore Agba ni Sunday 4th of October. Bere ni 10 a.m. Awon eyan to npo ni Senior Evangelist JP Ojomu, Head of Ife Oluwa Superintendent Headquarters, Senior Evangelist Prophet Ayoadeyemi JP, Regional Head Ondo State Equity and Kogi State, Superior Evangelist Daniel Oluwaseun, General Superintendent Akure Igbara Oke, Right Reverend Prophet Victor Adekunle Lawa JP, Pastor and Spiritual Head CCC Worldwide. Spiritual Father ni Most Superior Evangelist Prophet M.O. Monilari Ambassador for Christ MPIC Baba Shade Adedugbagbe Mother of the Day Mr. Derry Oluwole Father of the Day Assistant Venerable Prophet Ola Blessing Life Patron Mr. James Benson Grand Patron Awon Laiga Ikore ni Prophetess Dasola Odutola Sister Lagide Precious Sister Adedayo Omolayo Ati Olukemi Arere Senior Evangelist for Orunso Sunday ni Principal Chairman Brother Segun Brother Kilolu Ati Brother Kunle Olomi Senior Evangelist Dotun Harvest ni President Evangelist Tope Agbola Church Secretary Leader Sister Oluwaseyi James Woman Leader Evangelist Tope Jordan Church Chairman Prophetess Munilare Foluke ni Olugbalejo God bless you all
5: Sunday meji ara oto eleke lodun ni Christ Apostolic Church Babalola Memorial International Miracle Camp Oloke Babalola ile ipago ijo CSC ikeji ara keji ni pele osun akori agbara lati tayo power to exert Sunday akoko ninu osu kewa 4th of October si Sunday keta ninu osu kokela 15th November odun yi o lo waye la gbo mesa wuro ipade adura ki ba ti olose kan to ba n waye le kan lodun ko si gbedeke mo normal limitation la o fi pari re bere latojo kenede lopo osu kokela 16th of November 2026 Olorun yo ma lu awon wo ni jankanjankan to ko fun na tagbara lati ma pe awon aragbayamuyamu adua tawon asotele ti mo ni tayo si ma ro bi owo ara ojo Prophet Ezekiel Ladeji CS General Evangelist Prophet Ayodele Camp Coordinator at awon ikeke mi Olorun yo lo Pastor SO Oladele President CS Nigerian Overseas akoko re re o Jesu le ti re
6: Duro na ko tora multivitamin yen beere lo wara re nje o fun awon mo re ni asara lore to pe

0: kú àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: In 2020, they say this business will not survive, but I'm still here.
2: Omo, that year no easy, but you kept showing up. Auntie, I beg, help you send money.
3: Please, as he entered.
4: Payment received in OPEC.
1: Still here, same corner, bigger story, more trust, more customers.
5: For 8 years, OPEC agents have stayed close to the communities they serve. OPEC at 8. Still okay. OPEC is okay.
6: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
10: tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ gọ́rùn-ún ọdún, wọn á lọ gọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọn tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ́n náà ń lò nítorí àwọn òfìlà ọkọ̀ ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ́ wá láti ìlú ìsẹ́yìnrò àwọn egbò ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school ní ìlú àkúrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 Alaafia ara wo ni bi fi abia
6: say after me okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
8: Get texting more than 2 million people will share billions in cash and prizes including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet, find a unique code inside, then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
12: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
12: Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250 péré.
3: Ṣé lóòótọ́ báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
12: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ. Yan iye ìpín tí o fẹ́ san owó náà àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
13: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ là tí o bá ń ṣe iyèméjì bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
14: Ẹ bá mi confirm 180,000 tí mo fi sọwọ́ sí.
15: Mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
14: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
15: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
16: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
17: Opay is okay.
6: Say after me, okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet, find a unique code inside, then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
18: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
19: Abba aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
20: Your Nescafe is not just a drink, it's your

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀.

0: ọdẹ a kò sí wàhálà. Akinyo, ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa. Ọkùnrin tó ń bá mi pín orin, ọ lágbára pọ̀. Ẹni tó wù ẹ́ kó fún lálẹ́ yìí nì. Ọpẹ́yẹmí jọ ọ̀dá ayé tó ti dé o. Àjòkó tàgbà pé rọrọ ọ̀rọ̀. Òkè káàbọ̀ sórí ètò ayédùn. Iléeṣẹ́ tó ń ṣe egbòogi 24/7 bá mi jù àwọn náà náà sọ nígbàwó ètò yìí. A máa tó gbádùn ara wa dáadáa lálẹ́ òní.
1: Àṣírí bíbo ló já jù. Aláàfíà ló gùn.
0: Àmọ̀ràn sókí ń bẹ lórí ètò. Parí òwe ìhó náà lọ́gbẹ̀yìn ètò. Níbi tẹ́ ẹ̀tàn ti láǹfààní láti parí òwe tá a bá tún mú wa. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ àwọn náà lọ sọ nígbàwó ètò yìí o. Gẹ́gẹ́ bá a sì ti mọ sọ fúnra wa. 24/7 bá mi jọ kò ní ọtí kankan nù. Tẹ́ ẹ bá rẹ́ni tó fún ilé tó lọ tínú ẹ̀sọ́ pé ìgbà kì í ṣe 24/7 bá mi jọ tó ń polówó ẹ̀ yìí. Torí bá méjì kọ́ torí pé àjọ NAFDAC wọ́n fòun tẹ̀lú ilé yìí. Fún fòun tẹ̀lú wípé ó dá a lára. Wọ́n fòun tẹ̀lú wípé èèyàn lè láǹfààní àti mú. Kò lọ́tínú. Ǹjẹ́ ọjọ́ wa mọ̀ wípé. Ọba jẹ́ ọdẹ́kun. Kọ́ ọdẹ́kun ẹ̀. Wọ́n ní pátápátá ńlá fọ́jú. Kùmọ̀kúmọ̀ ńlá dẹ́tẹ̀ ojú àfọ́ ọ̀fọ́tán ìjà ní dálẹ̀. Àní kó jẹ́ kọ́ dẹ́kun. Kí ni tọ́ fẹ́ jẹ́ kọ́ dẹ́kun gan-an. À ń fọwọ́ mú bàjẹ́ jẹ́ dẹ́kun. A lè rìn dáadáa. Jẹ́ kọ́ dẹ́kun. À ń fọwọ́ múrúkú káàkiri. Àní ò jẹ́ dẹ́kun. Ẹ gbà mí ẹyin mi yóò. Gbogbo ẹ̀yìn ni wà ń ro mí báyìí. Àní ò jẹ́ dẹ́kun sẹ́.
1: Lọ́ládé tó rí pọ̀mọ̀ ní ìsìnyàn.
0: Tọ́ bá ti lẹ́mìí pé ọ̀fẹ́ jẹ́kọ́ dẹ́kun. Ǹjọ́ ọmọ pé ìwọ náà yọ wá sí kí ni wọ́n máa sọ fún ẹ pé ìjà wá ìjà ò sí wà ní always guy ìgbà ayé gangan ni wà á gáìdì ara rẹ. Ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ náà ti gáìdì ara rẹ nìyẹn.

Ìjáwá ìjà ò sí always guide ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Ọ̀yá ẹ máa gba nọ́mbà yìí. Ẹ gba nọ́mbà yìí kẹ́ ẹ kọ́ọ̀lẹ̀. Àbí ẹ mú fóònù yín kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ tẹ́ sí i. Kẹ́ ẹ sì máa pè wọ́n báyìí. Pé ẹ̀yin náà fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ o. Torí pé àǹfààní kan tó ń bọ̀ láti ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Àǹfààní kan tó ń bọ̀ ẹ gbọ́ mi bí? Àǹfààní kan tó ń bọ̀ ṣẹ̀rá àǹfààní yẹn. Mo ti ń ran fista yìí sọ díẹ̀ díẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì. Àǹfààní yẹn o lè jọ́dọ̀ tẹ̀yìn náà lọ́wọ́ a máa kángun sí. Ó yẹ yín àwọn kan ti gbọ̀kadà wọ́n ti gbà lọ. Àǹfààní tó wá ń bọ̀ yìí o lè jọ́dọ̀ tẹ̀yìn náà ló máa kángun sí. Ó yẹ ìgbà nọ́mbà 091-60-62-62-53 ló parí ẹ̀ o. Ẹja bọ́ sí abala àmọ̀nà ní sókè ní pápá kásáre fúnra wa. Kí ni táàfì fúnra wa lámọ̀nà ní alẹ́ tòní? Òun náà ni mo pè ní àtúbọ̀tán. Àtúbọ̀tán. Àwọn kan tiẹ̀ máa sọ wípé àtúbọ̀tán tálíkà á sì dá o. Tolówó ni ọ̀dá. Ẹni ó ti lówó tẹ́lẹ̀ kọ́lọ́run ọba kọ́ mọ́ jẹ́ kí àtúbọ̀tán búkọ́ bá wa o. Ṣùgbọ́n àtúbọ̀tán tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo ìwà tọ́ ọba ti ń wù mọ́ wù dáadáa. Ǹjẹ́ tán bá sọ pé wàá kẹsàn ẹ̀ àtúbọ̀tán rẹ̀ ǹjẹ́ o lè sàmí ẹ̀ bí? Àní kò wù dáadáa ìwà tó wà lọ́wọ́ rẹ̀ tó ń wù. Tán bá sọ pé wàá kẹsàn ẹ̀ ìwà pamọ́lẹ́kúnjayé tí wọ́n bá sọ pé wàá kẹsàn ìwà ọwọ́ rẹ̀ so lè sàmí ẹ̀.

Ọlọ́run ọba ìwọ ni òpé méjì o. Ọba tó ń fọwọ́ lẹ́rán káyọ́ kọ́ ṣe ti wọn ná. Kó tó wá lo agbára àti ipa tó ní lórí ìkó wa wa. Ọba tó pé tọ́gbọ́n rẹ̀ ò ní yí padà kó wá di ẹ̀gàn láéláé. Nígbà táwa ẹ̀dá bá ṣoore ń gbà mí orí a sì dibi mọ́ wa lọ́wọ́. Ẹ ò dẹ̀ tètè wá wò ẹ wá wọ Ọlọ́run ọba mi tó rẹ̀ ò ní ṣèṣì dibi mọ́ lọ́wọ́ o. Dèpòdépò ibi tí ó ti fìkà sẹ́nu pé regret ń tó bá mi o. Kò ní ṣẹlẹ̀ sọ́lọ́run láéláé o. Olúwa gbogbo báwa ṣe ń gbìyànjú láti mọ bó ti tóbi tó. Ibi ikọ̀ náà ló ń bọ́ sí o. Àwa kàn ń gbìyànjú ni. Kí lọmọdé wa mọ̀, kí lọpọlọ wa gbé. Mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo sọ mo ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé téyí a bá ní ká máa tu lọ́rọ̀ Ọlọ́run. Mo ní tó onítọ̀hún ò bá sá padà. Mo ló ó ṣe ṣe kónítọ̀hún kọ́pọlọ ẹ̀ ó dàrú o. Bó o bá ti ń rò ó tètè máa sá padà. Bọ́lẹ̀ ń bẹ̀. Torí tó bá ti lọ jókòó tó lọ ń fọpọlọ rò ó wípé báwo ni bo ló wà gan, báwo ló ṣe dáyé. Àti pé kó tó dáyé yẹn gan bo ló ń gbé kí ni tó o bá tètè sá padà. Ó lè mú kórè èèyàn ó dàrú. Ọlọ́run ọba ní sáyè kò pé méjì. Ọlọ́run tí ó gbọgbọ́n ń gẹ́gun fún ẹni tí ayé ń gbàdúrà fún. Ọba tí sì ń gbàdúrà fẹ́ni táyé ń ṣẹ́ ìpè fún. Ọlọ́run mi ìwọ ni kò pé méjì o. Tó bá wù ó lẹ́nikẹ́ni tó ti níyì tẹ́lẹ̀ ó tẹ́. Ojú tó fi ń wọlé ayé yàtọ̀ pátápátá sójú táwa táwa nú ayé gan fi ń wò ó. Àwọn ìbéèrè kan wà tó béèrè lọ́wọ́ Job nígbà yẹn. Nígbà tó máa bi Job láwọn ìbéèrè yẹn, àwọn ìbéèrè abàmì ni. Nígbà tí wọ́n bá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn kan wá ní ìbéèrè abàmì. Ìbéèrè abàmì gangan ọwọ́ Ọlọ́run ọba ló wà. Nígbà tó bi Job léèrè pé ọ̀gangan ibi tóun fi ẹníjọ́ tóun fi ìpínlẹ̀ ayé yìí tóun fi lélẹ̀. Ó ní ìbú àti òró ilé ayé ìwọ̀n tóun fi wọ̀n kí Job wá sọ tó bá mọ̀. Ó tún béèrè lọ́wọ́ Job nígbà tó dé àyè kan. Ó ní pílà ìyẹn òpó tóun fi gbé ilé ayé kalẹ̀. Ó ní tí Job bá mọ ibi tóun fi ìdí ẹ̀ sọlẹ̀ sí. Ó ní kó wá o kó wá sọ ṣùgbọ́n Job ò mọ̀. Ọba tó gbáyé kalẹ̀ láì ní pílà.

0: ẹ ṣe lórí ìtàkùn ayélujára Facebook. Ohun tẹ́ ẹ nílò láti ṣe tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa wò wá nílé, ẹ kàn tẹ́ Dayo olówó kan dé àsìkò mi. Ìyẹn lórí Facebook nìyẹn.
1: Àwa yìí ọ́.
0: Yóò gbé wá ó máa ríra wa wò bí ìran. Evangelist EA Olúwa tó mi ń sìn lórí Facebook Commanding Palace Evangelical Church nìyẹn.
1: O ṣe o bá mi.
0: Ní Fìyìnfolú New Town Lákùrẹ́ ń bí. Àjọṣe wa ò ní bàjẹ́ sà.

ká lọ sí ìjọ gospel does all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kaba nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre arowo ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kaba tí a pe àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ní ìyìnrere

ohunkóhun yòówù kó sọ àti bí ó ṣe sọ àwọn tí ò ní yé kò ní yé wọn. Èyí kìí ṣe ẹ̀bí rẹ. Má a gbọ́ bó ṣe ń dún. Apá àbò ló ka yín mọ́ ẹ̀yìn olólùfẹ́ ètò àsìkò mi. Kò sí bí èròǹgbà ọkàn rẹ ṣe dára tó. Àwọn kan yóò sì máa takò ọ́, ṣùgbọ́n gbìyànjú láti jẹ́ kí èrò ọkàn

kò sí bí o ti jẹ́ onírẹ̀lẹ̀ tó tàbí kí o jẹ́ onítẹ̀ríba tó àwọn kan yóò sì máa wù ọ́ bí agbéraga gbìyànjú láti máa ṣe bó o ṣe mọ̀ ọ́ ṣe

láwọn ìgbà mìíràn àwọn ìṣẹ̀lẹ̀ tó dùn ọ́ jù láyé le wá láti ọwọ́ àwọn tó finú tán o tí wọ́n sì jẹ́ nínú ìlágùn rẹ. Ìṣẹ̀lẹ̀ tó máa dùn ọ́ jù láyé báyìí ó lè ti ọwọ́ wọn wá o.

nígbà mìíràn àwọn ìjákulẹ̀ tó lágbára jùlọ lè ṣẹlẹ̀ sí ọ látọwọ́ àwọn tí o fà lọ́wọ́ sókè jùlọ láyé ìjákulẹ̀ tiẹ̀ báyìí wá lè ti ọwọ́ àwọn tó fà lọ́wọ́ sókè síbi gíga ó lè jọ́wọ́ wọn ló máa ti wá o níjákulẹ̀ tiẹ̀.

ìgbà kan àwọn ọ̀rọ̀ ẹ̀gàn tó lágbára jùlọ le wá láti ẹnu àwọn tí ò ń sọ rere nípa wọn àwọn tó ń sọ rere nípa wọn báyìí àwọn ọ̀rọ̀ ẹ̀gàn tó lágbára jùlọ láyé ó le jẹ́ àtẹnu tí wọn ló ti máa

nígbà tí wọ́n bá ti wá ọ títí tí wọn ò rí ọ tí wọ́n ti ń gbìyànjú láti mú ọ tí wọn ò rí ọ mú wọn rán èèyàn kan láti wá máa ṣe dáadáa sí ẹ wá ní kó súnmọ́ ẹ láti lè máa hùwà gidi nígbà tí ìwọ náà ò bá tètè mọ̀ wàá gbára lé ìwọ náà máa ṣe bíi pé láì mọ̀ pé ẹ̀dẹ ni ẹni tí wọ́n rán láti lọ mọ bó ṣe ń lọ fún ọ nìyẹn òun náà á máa ṣe dáadáa sí ọ kó o tó béèrè nǹkan ó lè máa fún ọ o lè má béèrè gan yóò máa gbà ọ láwọn àmọ̀ràn gan gidi tó lágbára ó dẹ̀ mú báyìí ò gbà báyìí ṣé báyìí nígbà tí wọ́n bá máa ṣe àdúrà tó àdúrà nínú àdúrà ẹnu wọn ló wà ṣùgbọ́n láì mọ̀ wípé òjíṣẹ́ ni wọ́n láti lè mú kí wọ́n mọ bí ó ṣe ń lọ fún ọ àti pé láti lè mọ bí wọ́n á ṣe gba ọ̀nà láti mú pé kó o já padà wálẹ̀ lọ́gàngàn ibi tọ́ náà ń gbé ọ dé nígbà tí èèyàn ò bá ti fura tí ò bá ti kíyè sí i òun la fi máa ń fojoojúmọ́ gbàdúrà wípé olúwa jọ má jẹ́ kó gun ó borí mi má jẹ́ kí wọ́n ó ká mi mọ́ kọ́nà.

ẹni bá ń pe aago mi lọ́wọ́ ìdíwọ́ lágbàá ni wọ́n ń ṣe fún mi ń bí ìpè tẹ́ ẹ̀ pé ńgbà tí kí n tó gorí atẹ́gùn sòtẹ́ bá ń pè mí báyìí kò jọ́ nígbà tí ẹyẹ bá wà láyé ẹyẹ á jẹ kòkòrò àmọ́ nígbà tí ẹyẹ bá kú kòkòrò á jẹ ẹyẹ ìtumọ̀ ìgbà àti àkókò lè yípadà láwọn àkókò kan àmọ́ gbìyànjú láti má fi ara rẹ wé ẹnikẹ́ni láyé o bó ṣe rí nìyẹn.

0: CAC òkè ṣe rere ní Gòbá pé ọdún mẹ́wàá.
1: Àsìkò mi yọ, àsìkò mi.
0: Ẹ kú oríire sà.
1: Àsìkò mi, ó lẹ̀ tó.
0: Ajínrere Kọ́lá wọlé táyọ̀.

0: Hello.
1: Ẹ káàárọ̀ olóòtú.
0: Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
1: Gbẹ̀ngà Daramọ́lá láti Ìsọ̀ Èkìtì.
0: Mo ń gbọ́ yín sá, ọ̀gbẹ́ni Gbẹ̀ngà láti Ìsọ̀ Èkìtì.
1: Ṣé rí àwọn pàṣẹ ìbẹ̀ tí wọ́n yẹn?
0: Bẹ́ẹ̀ sà.
1: Wọ́n lójú ọ̀rọ̀ tí àwọn obìnrin lè máa sọ fún okùn ọkọ ẹ̀. Ṣùgbọ́n ló ń ṣe gbogbo okùnrin ló ní àmójú kúrò àbí àmọ̀kàn kúrò. Bẹ́ẹ̀ dẹ̀ ni obìnrin náà ó lójú ọ̀rọ̀ tí èèyàn lè sọ lójú obìnrin.
0: Ṣùgbọ́n
1: àwa ọkùnrin ó sì fún wa láti bá ìyàwó wa sọ̀rọ̀ pé mo ti fẹ́ nìkan rí. Ṣùgbọ́n
0: kò kí n sì fún
1: obìnrin
0: kó sọ fún ọkọ.
1: Ó sọ fún ọkọ ẹ̀ pé òun ti fẹ́ mi rí. Tó bá jẹ́ àbí wá sí iṣẹ́ bá lọ pawọ́ pọ̀ àbí ìrìn pawọ́ pọ̀ gbogbo tí gbogbo ọgbìn yẹn ṣe fẹ́ ronú. Àwọn ọkọ òṣèré bóyá mo tún padà ajá tún padà síbi èjì ẹni. So gbogbo yẹn olójú ọ̀rọ̀ tí ṣùgbọ́n tọ̀rọ̀ bá débẹ̀. Tọ̀rọ̀ bá débẹ̀ nígbà míì. Bóyá wọ́n ń jà àbí ó sọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ àbùrọ̀ wípé ọ̀rọ̀ kùgbàkùgbé. So obìnrin yẹn lè sọ pé lóòótọ́ mo bá rìn rí. Tó débẹ̀ ọkọ̀ ẹ̀ jókòó ó máa ṣàlàyé fún. Ọ̀rọ̀ yẹn ọ̀bá má jẹ́ nǹkan olóòtú níbi sí o.
0: Ẹ ṣe púpọ̀ sá.
1: Àpọ̀lọ̀ mi lọ yìí. Àsìkò
0: mi yọ. Yes. Ẹ̀lú ta ló wà ń bí o? Wọ́n láwọn ò lò lápá abẹ yẹn. Ẹ̀lú ta ló wà ń bí o?
2: Ẹ̀yà ni kí.
0: Ẹ ká lẹ́sà. Ẹ̀yà
2: ni kí wọ́n tó lé yẹ̀ o. Yẹ sà.
0: Báwo etí wo lẹ fi gbọ́ ọ̀rọ̀ yẹn sà?
2: Ṣé ìtòkútò ni obìnrin lè máa sọ fún ọkọ ẹ̀ kó sọ pé ó ní mo ti fẹ́ alágbèjà báyìí rí.
0: Ok.
2: Ó sọ pé iná yẹn máa ń bàjẹ́ ni. Kí ẹ kẹ́yìn sọ fẹ́gbà ó ní mo ti fẹ́ ìyàwó mi rí. Tàbí kí ìyàwó mi sọ pé ó ní mo ti fẹ́ alágbèjà báyìí rí.
0: Bẹ́ẹ̀ sà.
2: Ìtòkútò burúkú nìyẹn o. Kò sí jẹ́ pé ló jẹ́ pé wọ́n lè papọ̀ rí ara wọn.
0: Màá
2: sọ pé ìjẹ́bí ọkọ ẹni kúkú máa fi. Màá sọ pé ìjẹ́bí ọkọ ẹni ṣe bó ti fẹ́ tẹ́lẹ̀ ní kúkú máa fi.
0: Ó dá sà.
2: Ìtòkútò ni ó gbé kí ìtòkútò.
0: Ó dá sà.
2: Èmi ni a ṣe fàṣẹ àníkẹ́ ọ̀rọ̀ oníyẹ̀wò.
0: Ó dá sà. Ẹ̀lú ta ló wà ń bí o?
3: Bàbá Dayo ló kàn dé.
0: Kẹ́mi Ọlágun sà.
3: Ẹ ká lẹ́sà ẹ pé.
0: Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
3: Dáre láti Ìjọ̀kà.
0: Mo ń gbọ́ yín sà.
3: Ṣé rí ọ̀rọ̀ yẹn?
0: Yẹ sà.
3: Obìnrin tó bá gbìyànjú àti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ yẹn. Kò fẹ́ kí Mádèjì ń kó dúró dáadáa ni o.
0: Àgbà tí ìfẹ́ bá ń gbóná wọn a máa sọ.
3: Tọ́ bá ń sọ.
0: Yes.
3: A jẹ́ fún òun fún ara ẹ̀ ló fẹ́ mọ̀ dárú Mádèjì ara ẹ̀ rú. Kẹ́rí pírífẹ̀gì tí Ọlọ́run fún ọkùnrin ó yàtọ̀ sí obìnrin o. Ọkùnrin lè sọ nǹkan tó bá tẹ lọ́rùn. Ìfàṣí ó lè sọ pé ní ọjọ́ kan pé òun bá ìyàwó obìnrin mẹ́wàá pé òun bá alájọṣepọ̀.
0: Ok.
3: Ṣùgbọ́n tí obìnrin bá gbìyànjú àti sọ wípé ọkùnrin kan ẹyọkan ni òkú kan sọ pé ẹyọkan pé ó bá òun lájọṣepọ̀ wà láṣẹlẹ̀ lọ́jọ́ òun. Tí ọkùnrin yẹn bá tẹ̀ ní lọ́kàn tẹ́lẹ̀ pé òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwogun.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìmíjọ́jì tó bá ti sọ̀rọ̀ yẹn.
0: Yes.
3: Ó ti fi kó máa jà o akọ̀dìde ni kò lẹ́gbọ̀dọ̀ yá dẹ̀mọ́ bá tiẹ̀ lọ́rin. Ó lè sọ wípé òun padà bọ̀ òun.
0: Ṣùgbọ́n
3: bó ṣe sọ pé òun padà bọ̀ yẹn ó lọ tiẹ̀ nìyẹn. Irú obìnrin yẹn kó sọ wípé ó ti lọ ẹ̀wọ̀ bàbá ẹ̀ ní sọ̀rọ̀ tán lẹ́nu.
0: Àmì ẹ ṣe púpọ̀ sà. 08162519991 nọ́mbà tó wọlé sí yàrá agbára ń bí nìyẹn. Mo fẹ́ wo obìnrin tó fẹ́ pè wọlé. Ẹ̀lú ta ló wà ń bẹ́ o? Wọ́n láwọn ò tí ìlú lápá abẹ yẹn. Ẹ̀lú ta ló wà ń bí o?
4: Ẹ̀lú.
0: Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
4: Adédèyẹ Akinola ló ń sọ̀rọ̀ láti Àkùnrin Àkókó.
0: Yẹ sà, mo ń gbọ́ yín.
4: Kẹ́rì ìsọkúsọ gbáà ni irú àwọn ọ̀rẹ́. Kò yẹ kí obìnrin tiẹ̀ mẹ́nu lọ rú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọ̀ràn tó ń bánú ọkùnrin jẹ́ nì. Kí èèyàn máa sọ pé mo ti fẹ́ lágbájá, mo fẹ́ làkàṣe gbérí. Ohun àtijọ́ ti kọjá. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Tó bá ti lè mọ ẹnu lérú ọ̀ràn àwọn yẹn, o fẹ́ ba ìgbéyàwó ẹ jẹ́ pátápátá gbáà náà nìyẹn. Torí ọkùnrin o ṣe ń darí yàn torí ọ̀rọ̀ wọn yẹn. Yes. Ó dá ọ̀sán.
0: Ẹ ṣe. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ọkùnrin a máa sọ fóbìnrin tó bìnrin ò dẹ̀ ní kàákún ṣùgbọ́n ṣé ká sọ pé bọ́lá ń ṣe dá àwọ ọkùnrin ẹ̀ ló ta ló wà ń bẹ́ o.
5: ẹ lọ ayọ̀mídé ni látò
0: ìgbó. Obìnrin àkọ́kọ́ kọ́ yìí.
5: Èmi lóbìnrin àkọ́kọ́.
0: Òyá mò ń gbọ́ yín mà.
5: Àdàfò yín bàbá mi ètò yóò ní bàjẹ́.
0: Àmì.
5: Ṣé ẹ rí obìnrin tó bá sọ irú nǹkan bẹ́ẹ̀ ni?
0: Yes ma.
5: Ó jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó ẹ pé kò tiẹ̀ ní láìsí. Yóò dẹ̀ rẹ́dì láti jókòó nílé ọkọ.
0: Ṣé mọ̀ pé àwọn àyè kan máa ń wà mà tí ọkùnrin gan máa ń bi àwọn kan wá mọ̀ bí obìnrin léèrè pé báwo ni ó ṣe rìn sẹ́yìn.
5: Bẹ́ẹ̀ ni ṣe olóòtú òótọ́ ni. Ṣẹ́rí
0: ọkùnrin
5: ó ní láìsí. Sọ̀rọ̀ mi yé yín. Àgàgà tí fẹ́ bá ṣe pàdé. Tọ́jọ́ wà lórí bẹ́ẹ̀dì
0: tọ́jọ́ ń ṣeré tọ́jọ́ ń fọ̀rọ̀ jomi tó.
5: Pọ̀tì ṣẹ́ rí obìnrin bẹ́ẹ̀ tọkùnrin bá ṣe ń bá ẹ fọ̀rọ̀ jomi tó rọ̀. Ẹ̀tọ́ àti tọrú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá mọ̀ pé obìnrin tó ní láìsí yẹn.
0: O kò fọpọlọ sí.
5: Tó dẹ̀ rẹ́dì láti lọ kọ̀ọ̀kan ogun níbùjókò ayọ̀. Tó nǹkan tí mo kàn lè dá sí nìyẹn.
0: Ẹ ṣe púpọ̀ mà. Ó dàárọ̀ mà. Àmì o. Aishi Fayanikin wọ́n ní ìtòkùtò nìyẹn gbà. Ẹ lóò ta ló wà ń bí.
6: Bàbá olówó kan dé.
0: Yes sir.
6: Ẹ mú kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
6: Bàdéjọ olùkọ̀yà ló pè láti òkè nípa.
0: Yes sir.
6: Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀.
0: Ok.
6: Kì í ṣe nǹkan tó dáa o. Kì í ṣe nǹkan tó dáa. Kóbìnrin máa sọ pé òun ti bá òun ti fẹ́ ènìyàn kan rí.
0: Ok.
6: Mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ kì í ṣe nǹkan tó dáa.
0: O da. Yes sir.
6: Adéjọ láti òkè nípa.
0: Yes sir. Hello, ta ló wà ń bí o?
7: Kalẹ̀.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
7: Adéyè láti lọ́ọ̀rẹ́ mi.
0: Yes sir.
7: Ẹ̀dẹ̀ kó ètò.
0: Ètò nìyẹn, Ọlọ́run ló ń tò ó.
7: Nǹkan tí mo rí sí ni pé.
0: Yes sir.
7: Kí ni tèmi pín sí?
0: Ok.
7: Àkọ́kọ́, obìnrin máa ń tẹ̀yàn ní sùúrù téèyàn á fi sínú sọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Ní bá ti sọ lórí ìgbọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọkọ yìí. Ẹ̀kejì ni pé with one condition.
0: Condition wo?
7: Ẹ ṣe ní nǹkan tí mo ti rí rí. Obìnrin kan wà.
0: Bẹ́ẹ̀ sà.
7: Ó gbé pẹ̀lú ọkọ àǹtí ẹ̀. Ìgbà tó wá sí ìgbà tó gbé pẹ̀lú ọkọ àǹtí ẹ̀ yẹn.
0: Ọkọ
7: àǹtí ẹ̀ yẹn bá lájọṣepọ̀.
0: Ok.
7: Pé ó fẹ́yún méjì fún.
0: Ah, lẹ́yìn.
7: Ọkọ tó wà padà fẹ́ ó jẹ́ pásọ. Wọ́n wá ní kíkálukú lọ jẹ́wọ́ kó lọ convince pé láì jẹ́ bẹ́ẹ̀ wọn ì gbọ́dọ̀ jọjọ ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn papọ̀. So at the end of the day. Ọkọ jẹ́wọ́ ti tẹ̀ ìyàwó náà padà jẹ́wọ́. Pé ọkọ àti òun ti bá lu lájọṣepọ̀ ṣé mo ti condition kan.
0: Bẹ́ẹ̀ ni. So kí wá ni kí ni olùṣọ́ àgùntàn wá ṣe.
7: Ó fara mu náà ni.
0: Ó máa gbà á.
7: Gbà bẹ́ẹ̀ pé ẹ̀gbọ́n ọkọ àti.
0: Ó ti yé mi.
7: Bẹ́ẹ̀ ni. Ọkọ wa bínú sí pé ṣé pé àbúrò ń ṣe nǹkan tó tó báyìí.
0: Ok.
7: Kò dẹ̀ kí n ṣe pé o ti ní àbúrò wa láti wá jẹ́wọ́ níbọ̀tí. Wọ́n ní kò ń tó.
0: Ó dojú ẹ̀ ni.
7: Ọjọ́ fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́. Ó gbúdọ̀ lọ jẹ́wọ́ nǹkan tó ti ṣe.
0: Pẹ̀lú
7: ọkọ ẹ̀gbọ́n ẹ̀. Ó kàn dalẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní débi pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ padà fi ọkọ yẹn sílẹ̀ pé ó ti ṣe nǹkan tó tó báyìí nígbà tó wọ́n sinmi pẹ̀lú àbúrò.
0: Ah, ṣúgà ajá.
7: Condition kan nìyẹn.
0: Ó dà.
7: Mo fi yẹ kó ètò.
0: Ẹ ṣe púpọ̀ sà. Jókè láti ìta ògbóró.
8: Ní o bàjẹ́ ìgbóró kọjú ìsàkọ́dún àná o.
0: Báwo ló ṣe dún sẹ́tì ìgbọ́yín?
8: Ó dún kìlẹ̀ lábẹ́jẹ́ àdúgbò ẹ̀.
0: Òyá mò ń gbọ́yín.
8: Ọ̀rọ̀ lẹ mú wa yìí o. Bẹ̀rẹ̀ tó kọ́ lórí àwọn aṣáájú tó ti sọ̀rọ̀. Ní òótọ́ kì í fi gbogbo obìnrin. Kì í fi gbọ́dọ̀ tó ń ṣẹlẹ̀ láyé ìgbà yẹn fi fẹ́ ọkọ̀ àbẹ̀yì tọ́fẹ́fẹ́. Tó bá lè sọ pé báyà lágbájá ẹ̀yẹ òrìlè tó ń lọ ẹ́ àti ẹjọ́ déètì gan tọ́wọ́ bó ṣe ṣe pẹ̀lú mi ọwọ́ mẹ́ta ọwọ́ mẹ́rin ó lọ nìyẹn o ẹjọ́ bẹ́ẹ̀ ọ̀bìnrin ti sọlẹ̀ kan yẹn ó lọ nìyẹn kì í ṣe nígbò a lè sọ tábàkù ríra ẹyẹ bá olè kíní kan àbúṣọ mẹ́ni àmúkọ̀ mọ̀ mọ̀kọ̀ mọ̀ lásán ni ìmú tó wá pé gbogbo ọ̀rọ̀ ilẹ̀ máa bẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ti sọ
0: lè
8: fi kọ̀kọ́ ọkùnrin gan ìgbà ló lè sọ díẹ̀ mọ́ tó bá sọ pé eléyìí obìnrin máa mọ̀ sí pé ìfà tó dá fún fà kíní tó dá fún.
0: Ó já. Hello, ta ló wà ń bí o?
9: Ẹ ràn sọ̀rọ̀ ní Sálẹ́ sọ̀rọ̀.
0: Orúkọ yín mo lẹ ti ń pè wá.
9: Láti ìgboro ẹni ṣàpọ́nú sọ̀rọ̀
0: Adéjọ́ sọ̀rọ̀. Yes sir.
9: Yes sir. Ẹ kú tù sà.
0: Yes sir.
9: Ṣé ẹni wọ́n ní bọ̀tì gbé kékeré. ni ichawo gbeju yi so to di ba ko nbe okan ni ko nbe
0: okan ni kuro be ni
9: ko da ko bere ma so be fun okan to ba ba pade pe pe ma ka ni kan ti ni ni telephone mo dai pass ti ko da ko boju
0: e si
9: o e sa ko to sa
0: gbogbo oro ko lo ye ko mirin o so gbogbo oro ko lo ye ko kunrin o so nitori ijo kan jagbon nitori ijo kan adogbon si ko si eni ti o ni ah on to ti koja o kan so toto ni e lo ta lo wa nbi o
10: kale baba mi lowo kan de
0: oruko yin bo le tin pe wa sa
10: o so to lo ko le si na to keje lo so ro
0: ah baba weda ko si ohun to luwa o le si lati oke ijebu
10: ko tojo meta eku eto
0: bawo lo se dun se ti gbon yin sa
10: ah o but bo je mo dangote kan ni arabirin yen ton se igbeyawo ton
0: bo
10: tele ton so ro be yen o lo niyan
0: ah
10: o lo niyan o na ma ye ke ori ko se rede
0: ami
10: ko da ko bere o ma so ro ro be yen
0: so da fokunrin na
10: ah ko da fokunrin na iwon bokunrin je ma so re iwon ba na ni ekunrin okunrin mi na owo ru ejo e gan du
0: oju to bere ni lo
10: oju oju ro fun
0: o ye mi cause problem sir
10: kan le ojo meta
0: adupe sir yes sir
10: daro
0: sir yes sir mo fa fun eyan meta lanfani si hello ta lo wa nbi o hello won lawon olo lapa be yen 08162519991 hello ta lo wa nbi o
11: hello sir
0: oruko yin ni bo le tin pe wa
11: lati
0: oke gbo
11: beni sir
0: anti to sin
11: yes sir
0: egbo n ta na sori ategun bayi
11: beni sir
0: eti wo leyin fi gbo bawo leyin se ri oro yen si
11: nkan to sele o ti sele si mi ri emi gangan fura mi
0: leyin gangan
11: beni
0: okay
11: nkan ta de jo so de be na ni pe awon na so pass ti won emi na mo ni lati so pass mi
0: okay
11: so o wa mu pe awa jo n lo si bi ise lojo kan o wa gbe mi gbabe gba ibi
0: te so ro te so yen
11: eni ti mo so leleye o adebi lati gba yen baba mi
0: la kuli
11: mi o gbodo even relative won kankan to ba ki mi lasan mi gbodo da lohun
0: eh
11: mi o gbodo da lohun lati gba yen
0: ha
11: so mo advice awon obirin awon igba ton so ti won gugu awon ton ti so ti won fun ton fi
0: won ko si nkan ti eyin ma
11: se even elomi ma tun so yeye ati to ba tun wa ki mi gan
0: ah
11: bo emi mi gbodo da eniyan lohun
0: te ba kira
11: ah to ba ki mi gan mi gbodo da lohun
0: ha
11: ama to so pe kin so pe mo nki mo advice awon obirin a ma sora ninu irin ajo wa
0: e se
11: especially ta ba when it comes to pay boya ni fara adi kokan
0: okay
11: olorun ran wa lowo
0: ami e se o anti yen ni igba ta won fi eni yen gangan han oko awon logun wa bere eh hello ta lo wa nbi o
12: e ka leta o
0: oruko yin bo le tin pe wa
12: Isola ni lati ilu re.
0: Yes sir.
12: Oro ye o le je oro to lakati le mu wa lale yi o.
0: Adupe sir.
12: Egun se o Olorun mo bi se o.
0: Ami.
12: Oro ye lo do ko da ti mo to ye pe lo ye o be mo fi gugu eni so won ko wa ko ni pe odo lo to kini yen o da.
0: Mhm.
12: Because ojo mi wa je pe oro ye o le je jade. Ani a o je ko iwo wa ra bi o a je ko o so to fun mi se o ye ko ri be o at the same time na ko ye ko so di to pe do ba so yo tun ma fiju kini ye wo omo obirin ye tabi okunrin ye so ko di ko di be o wa pa
0: e si
12: yes sir
0: o ku enikan o le to to kori a pepe Hello, ta lo wa nbi o?
13: Hello sir.
0: Oruko yin ni bo le tin pe wa?
13: Adeola, omo ba n gboye loruko mi, ejo e fun wa lowo lati dubule.
0: O da mo n gbo yin.
13: Oro yen in fact o ta koko.
0: Yes sir.
13: Oro Yoruba ko lo ti leyin.
0: Pe
13: oro funfun elede.
0: Inu elede lo ngbe. Hmm.
13: Ti soro atokunrin atobirin ke soro ton fi lede.
0: Okay.
13: Ko je fi sere ko je fi dawada si la la la.
0: Hmm.
13: Toma ti le donwo.
0: Hmm.
13: O da leru ni o.
0: Hmm.
13: Ko zo obirin ta ri esi oko e.
0: Hmm.
13: Ta pa sere. Tori o ti mo pe won le pade.
0: Okay.
13: Ko so okunrin ta ba esi yawo e pade ta ba sere ta pa rerin.
0: Ha.
13: O ti mo pe won le pade.
0: Hmm.
13: Pataki julo awa okunrin de re.
0: Beni.
13: Omode wa iki gbagbe bi ta ti ri igbese.
0: Okay.
13: Oju wa e kuro lara esi wa.
0: Hmm.
13: Taba okunrin okay fine obirin to ba de ti wa loye a ti mo pe esi oko ngan to ba ti wa nitosi oko wa si lo ma ba.
0: Hmm.
13: Ise nti awon obirin.
0: Hmm.
13: Agaga boya esi egbon ti wa lo mi ri itage seju oko to wa pada fe.
0: Wala de.
13: Wala de. So ko wa si to ba wa lo ti foro yen sere ri.
0: Hmm.
13: Toko de ti mo pe oko gan a de ti mo capacity ara e pe boya o gan yawo ma complain.
0: Mm.
13: Ehn o wa lo soro po ni esi kan ni gba kan o ma sowo marun o ma sowo merin to ba ti ti fun lo le bi ni o di daji ko to fi hun le.
0: Si wahala
13: wo oko gan wo de wa je o se ku o se suka suka da towo re le
0: so
13: mo pe a si ma pada ba ese.
0: E se.
13: O dagbeyawo to daru.
0: E se pupo sir.
13: Ki soro to se fi se rara.
0: E se.
13: Ko ma lo be to.
0: Mm. E se.
13: E se o e ko eto.
0: Yes sir. Number mi niyan. 081 38 55 03 88. Egbo mi dada 081 38 55 03 88. Abi lori awon itakun ayelujara Facebook ni o, Instagram ni o, TikTok ni o. Dayo olowo kan de asiko mi. Lori YouTube wa Dayo olowo kan de TV lori YouTube. Mo mo riri yin gbogbo eyan lolufe eto asiko mi kakiri agbaye. Ajo se wa oni baje o. An lo le were were niye o. Bi mo se ma nso ni gbogbo igba. Iwaju iwaju ni olokan temi ngbe mi lo. Ise eyin. Loruko Olorun ni. Pelu atileyin gbogbo eyin ololufe eto asiko mi pata. Iwaju lolokan ti wa ngbe wa lo. Ise eyin. Moriri yin Temi Dayo Adeyemi olowo kan de o di ojo mejo.

0: ibi tí wọ́n ti kó lọ́wọ́ jọ́gbọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí wọ́n ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́.
1: Lọ́sọ̀.
0: Tí wọ́n fi ọ̀tẹ̀ lé ọjà bọ́.
1: Adarima yo.
0: Nínú yàrá ìrànlọ́wọ́. Yàrá ìrànlọ́wọ́ tó ti rí ọjọ́ de.
1: Adarima yo.
0: Àánú dẹ́gbọ́dà.
1: Àmẹ́jẹ̀sọ.
0: Àánú dẹ́gbọ́dà.
1: Àmẹ́jẹ̀sọ.
0: Àánú dẹ́gbọ́dà.
1: Àmẹ́jẹ̀sọ.
0: A fẹ́ ṣí ilẹ̀kùn fún ọ.
1: Báyìí sọ.
0: Oh my God.
1: Kábíyèsọ lọ́rọ̀.
0: Bíbẹ́ ni pé gbé orí yín sókè.
1: Ó yẹ sọ.
0: Ẹyẹ ẹnu ọ̀nà.
1: Ẹyẹ lẹ́kọ̀ọ́ ẹnu ọ̀nà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ẹni tí ogun ẹnu ọ̀nà ò bá ṣẹ́ fún.
1: Ó yẹ sọ.
0: Aláàánú ò lè pàdé ẹ̀.
1: Báyìí o.
0: Òun náà ò lè rìnà pàdé aláàánú.
1: Kábíyèsọ lọ́rọ̀.
0: Torí ogun ẹnu ọ̀nà ò ṣẹ́ fún.
1: Yẹ sọ.
0: Kò sí ilẹ̀kùn tó bá ń kẹ̀ láyé. Ilẹ̀kùn yẹn ò lè ṣí.
1: Ayọ̀rọ̀yọ̀.
0: Ẹni tí ogun ẹnu ọ̀nà ò bá ṣẹ́ fún. Ogun ẹnu bolè. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Kò ṣẹ́ fún Jésù.
1: Kábíyèsí o.
0: Ó ń fúnra rẹ̀ ló lọ ṣẹ́gun yẹn.
1: Ó yẹ sọ bẹ́ẹ̀.
0: Ọ̀gá.
1: Yẹ sọ.
0: Ẹlòmíràn rò pé. Nígbà tí Jésù kú.
1: Kábíyèsí o.
0: Tí wọ́n gbé sí ibojì.
1: Ó yẹ sọ.
0: O lérò pé kàwá mẹ́fọ́ ọjọ́ mẹ́ta.
1: Ayọ̀rọ̀yọ̀.
0: Rárá o.
1: Kábíyèsí
0: Ọlọ́run. Wíwo ibojì ẹnubodè ilé Dáfídì. Nígbà ò débẹ̀.
1: Kábíyèsí o.
0: Àwọn mìíràn ẹnubodè wíwẹ́.
1: Ó yẹ sọ.
0: Ọ̀gá. 33 years láti nú ọ̀nà mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Torí àmọ̀ kọ́ gbà bí kọjá.
1: Ayẹyẹ o.
0: Ogun ẹnubodè ni.
1: Ogun ẹnubodè.
0: Ó ní ẹgbẹ́ orí yí sókè.
1: Ó yẹ sọ.
0: Ẹgbẹ́ nú ọ̀nà. Kí ẹjọ́ ẹgbẹ́ yí sókè.
1: Báyìí o.
0: Ẹyin lẹ̀kọ́
1: yára.
0: Sọ́ra rẹ̀ di balógun Pásíà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ní Bolangeli lọ. Ó ní mo fẹ́ lọ pàdé Dánielì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo fẹ́ gbé ẹ̀sẹ̀ àdúrà fún
1: mi. Kábíyèsí o.
0: Ojú ti kígbe. Ni Olúwa ti gbóhùn rẹ̀.
1: Láti gbẹ̀sẹ̀ àdúrà o.
0: Ṣùgbọ́n.
1: Yàsà.
0: Ọ̀tá ìnúbọ̀dẹ̀ dúró.
1: Ó dá dúró.
0: Bolangeli ò kọjá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ máa mi ara yín o. Sọ tí ogun ẹnubodè ò bá ṣẹ́ fún ọ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ò lè débi o fẹ́ dé
1: bọ̀. Kò síbi tó lọ.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ogun ẹnubodè.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọ̀gá.
1: Yẹ̀sà.
0: Ó ṣẹ́ fún ọmọkùnrin yẹn.
1: Kábíyèsí o.
0: Ọmọkùnrin yẹn ń bọ̀ ní orí òkè.
1: Yẹ̀sà.
0: Ní ọ̀la. Máa ń intaviú rẹ̀ fúnra mi.
1: Ayẹ̀rọ̀yọ̀.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ani. Kẹ́kọ̀ọ́ dì kankan mú. ninu eri arakunrin yen.
1: Oh yes sir.
0: Ikeke sele si lose yi.
1: Aye aye o.
0: Awon ara adugbo.
1: Kabiyesi Olorun.
0: Ati aboki to ntata.
1: Yes sir.
0: Ati gbogbo awon ara adugbo.
1: Eh.
0: Atoni POS.
1: Beni o.
0: O na bere si ni da owo fun un.
1: Kabiyesi o.
0: Won da owo fun.
1: Dosh.
0: Won da owo fun.
1: Dosh.
0: Mo ni kina ni ko fi se.
1: Lo sele.
0: Yes sir.
1: Oh yes sir.
0: O na ni ko ma si se fo gamo.
1: Kabiyesi Olorun.
0: Ayaga la le baru.
1: Dosh.
0: O na ni ko ngba shop.
1: Aye aye o.
0: Kom ko ma ta oja.
1: Kabiyesi o.
0: Kom ma ta provision.
1: Kabiyesi o.
0: Yes!
1: Yes!
0: Olati po foga.
1: Yes sir.
0: O ma di eni to ni shop.
1: Aye aye o.
0: Olorun ti nwa shop.
1: Kabiyesi Olorun.
0: O ti fe raja
1: abi. Hallelujah!
0: O ni temi na ba ni lagbara.
1: Aye aye o.
0: Ma tu fun.
1: Kabiyesi Osho.
0: To ba je woli mi ni.
1: Yes sir.
0: O le gba ninu 500,000
1: yen. Bele bele.
0: O le ni ko wa send amewa 50,000. Oga.
1: Baba mi o.
0: Kabiyesi
1: Olorun.
0: Foga ni baba re.
1: Yes sir.
0: Agbe ni baba baba re.
1: Yes sir.
0: Won ko ni lari. Ohun.
1: Yes sir.
0: Yes sir. Si ogun yo ba se fun. To ti o ba gbegbe foga le.
1: Kabiyesi Olorun.
0: Tori pe.
1: Yes sir.
0: Opin fe de ba ise foga. Ni machine foga re fi knock
1: lo. Kabiyesi Olorun.
0: Aya lekerubi.
1: Yes.
0: Emi ni ko do la o.
1: Oruko Jesu.
0: Oka inu bode ile yi.
1: Oruko Jesu.
0: Ara sa kwa.
1: Amen.
0: Mo ni ara ja mi e.
1: Amen. Jesu.
0: Idaba. Idaba. Idaba. Idaba. Ta lo sami.
1: Emi ni sa.
0: E ma sami meje ni.
1: Oh yes sir.
0: So le sami meje.
1: Ma sa o.
0: Oni bode ile baba re.
1: Oruko Jesu.
0: Oni bode ile ya ara.
1: Oruko Jesu.
0: Tunde na se yori mo.
1: Adali wa yo.
0: O si sami meje.
1: Oh yes sir.
0: O ye ko wo iboji.
1: Amen. Amen. Amen! Amen! Amen! Amen! Amen! Amen!
0: Oga!
1: Papa mi o!
0: Si ogun enu bode ba se fun o!
1: Oh yes sir!
0: Ma je nte!
1: Oh!
0: Awon to ti ru ek mi!
1: Eni sir!
0: Won wa bere si ni kan sara!
1: Kabiyesi o!
0: Won ma kan sara!
1: A ma gbo suba kare!
0: Eh sir!
1: Papa mi o!
0: Won ma ma sun ekun!
1: Yes sir!
0: Wi pe! Won ti se!
1: Won ti ko eri o!
0: Won ti se!
1: Kabiyesi Olorun!
0: Won ti gan eri!
1: Eni sir!
0: Oga!
1: Oh yes sir!
0: Arabirin kan wa! Mo ma ba npon mi!
1: Aye aye o!
0: To fi n dana!
1: Kabiyesi Olorun!
0: Nigbati ya ise.
1: Yes sir.
0: Ti ogun enu bode.
1: Eh.
0: Ti o ti ise fun mi.
1: Olorun se ni o.
0: Mo ma ma pon mi idane. Ma ba foso.
1: Yes sir.
0: Ma tu wonu gbo.
1: Yes sir.
0: Lo ba ge igi.
1: Kabiyesi o.
0: Mo le bere igi gige lati idaji.
1: Yes sir.
0: Ago mefa aro.
1: Eh.
0: Ki n jade ninu igbo.
1: Kabiyesi o.
0: Lago merin irole.
1: Irole.
0: Egun igi igbo ti ya mi lara.
1: Adani wa ye.
0: Nigba ma ba ma kode.
1: Yes sir.
0: Ma tu pon mi drum mefa.
1: Kai.
0: Yes sir.
1: Yes sir.
0: Nigbati le ba ma su.
1: Kabiyesi Olorun.
0: O le fun mi ni 120.
1: Yes sir.
0: 120.
1: Yes sir.
0: Eh!
1: 20 naira.
0: Eh, ni sir. More than 20 naira.
1: Kabiyesi Olorun.
0: Yes sir.
1: Papa mi o.
0: Pelu inira mi.
1: Agale wa
0: yo ti aro dale.
1: Aka aro kutu dale.
0: Oga mi o.
1: Yes sir.
0: O je nte.
1: O lagbara o.
0: Owo mi lowo re.
1: Kabiyesi Olorun.
0: Ko wo 200 naira ri.
1: Yes
0: sir.
1: Yes sir.
0: Eni kan wa ti mo ti se case kan loju yin ri.
1: Kabiyesi Olorun.
0: Ti mo trick ti topic kan.
1: Yes sir.
0: Ekun ase guitar.
1: Bani bani sir.
0: E ma ranti baye.
1: Ao!
0: E ranse gita.
1: Yes sir.
0: Won ki jere ton ba sise re.
1: Ara o, ara o.
0: Oga. Ase gita ni mi nigba kan.
1: Kabiyesi Olorun.
0: O ma kuse ni won pe be.
1: Yes sir.
0: E ro dele ki jana.
1: Yes sir.
0: Bi mo ba bo ninu e.
1: Oruko Jesu.
0: Bi mo ba lebe ku ile.
1: Oruko Jesu.
0: Iwo ni jade lebe ku.
1: Yes.
0: Lebe ku ile daddy e.
1: Papa mi o.
0: Lebe ku ile mummy e.
1: O
0: ya jade. Jade.
1: Jade.
0: Oga
1: mi o
0: ma te
1: Kabiyesi Olorun
0: mama ba won foso mama ba won se gugu
1: yes sir
0: nibe o wa jojo kan
1: Kabiyesi o
0: mo wa ri omo won obirin
1: yes sir
0: omo yen ti school de bi mo se ro omo yen
1: oh yes sir
0: ah se mi ke kokukun fun mi lowo gidi tele
1: Kabiyesi Olorun
0: mo ba ni ah mo se like omo pupa yi o
1: yes sir
0: omo iya ti mo ba sise ni mo ba ni mo fe fe
1: Kabiyesi o
0: yes sir
1: yes sir
0: ati gba yen gbogbo ise ti mo ba ya re se
1: kai
0: mi gbowo mo
1: ofe lo ba de
0: be ni o ebi be pa se na ba bi se si mi lara
1: Kabiyesi Olorun
0: ebi pa mi tori omo pupa
1: adari wa ye
0: mi gbowo se mo
1: Kabiyesi Olorun
0: oga
1: pa mi o
0: temi mo ba mi gbe
1: lo o lagbara o
0: ati je nira
1: o lagbara o
0: mi ture ni sanu mi so sa n se tori nkankan
1: Kabiyesi o
0: tori omo pupa
1: ane
0: oga ojo lojo ti
1: yes sir
0: iya loja o ko omo sile
1: Kabiyesi o
0: mo wa lo bo mo emi ato mo duro ni ta
1: aye aye o
0: ajo soro ibi ati nsere
1: yes sir
0: ni ta gbangba
1: adari wa ye
0: iya re do
1: gbadada o
0: ìyá ti dé. Ìyá.
1: Yẹ́sà.
0: Ó gbá etí mi.
1: Ká bẹ̀ṣọ lọ́rùn.
0: Ó gbá etí ọmọ rẹ̀.
1: Jọ́sù.
0: Ó kọjú sí ọmọ rẹ̀. Ó ní fún mi. Fún mi.
1: Fún mi láyọ̀.
0: Fún mi láyọ̀. Fún mi láyọ̀.
1: Ayérayé o.
0: Ládùúrú gbogbo ọkùnrin ológo ti bẹ ní ayé.
1: Jọ́sù.
0: Ó rí ẹnì kankan fẹ́ níbẹ̀.
1: Ká bẹ̀ṣọ.
0: Ó wá di sínú òṣì.
1: Àdáríwáyé.
0: Ó pààrọ̀ orúkọ mi lọ́jọ́ yẹn.
1: Ẹlẹ́yìnlágbára o.
0: Ó sọ mí ní sínú òṣì.
1: Tàbí ẹ̀ṣọ́ lọ́rọ̀.
0: Ó ní ẹwọ sínú òṣì yìí.
1: Àdáríwáyé o.
0: Láti òkè délẹ̀.
1: Ayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
0: sun ẹkún fún ọjọ́ méje.
1: ká bí ẹṣọ lọ́rọ̀.
0: ó ní ṣòro àpẹẹrẹ kó lè jẹ́ èèyàn ni.
1: ayé ayé o.
0: òun náà bá mi orí.
1: ẹ ẹ ẹ ẹ.
0: àti ìyá àtọmọ.
1: ká bí ẹṣọ lọ́rọ̀.
0: wọ́n sọ ìrètí nù nínú mi.
1: jẹ́ẹ̀sọ.
0: ọ̀gá lèmi náà bá pinnu pé.
1: ayé ayé o.
0: mo gbúdọ̀ jẹ́ èèyàn dandan.
1: ká bí ẹṣọ lọ́rọ̀.
0: mo wọ olúwa lọ ní igbó.
1: àtàríwáyé
0: ni mo lọ takú sí fún oṣù mẹ́ta. ìjáde mi ó dẹ̀ bí ògo ńlá. ọ̀gá mo di ẹni tó ń ní o tọ́lọ́pàá tún ń tẹ̀lé jáde. ọ̀gá mo wá lọ ṣèpàdé lórí òkè lọ́jọ́ kan. orí òkè yẹn orí òkè àánú.
1: bá
0: a ṣe débẹ̀ ọlọ́pàá méjì ló tẹ̀lé mi. so bí mo ṣe mínísítà tán tí mo wọ́n ń sọ̀kalẹ̀ ọlọ́pàá méjì ló sọ̀kalẹ̀ pẹ̀lú mi. bá a ti ń sọ̀kalẹ̀ wọ̀ sàlẹ̀
1: àdáníwáyé
0: bá ti pàdé rẹ̀
1: ìyá olóúnjẹ yẹn
0: ìyá olóúnjẹ yẹn
1: kábíyèsí ọlọ́run
0: ó ti dìdàkudà ẹ̀sà ẹgbẹ́ tó sọ
1: yẹ́sà
0: ó tún rí mi báyìí
1: kábíyèsí
0: ó tún pariwo mo ti mọ̀ wípé wọ́n mọ̀ yóò lè jẹ́ èèyàn
1: kábíyèsí ọlọ́run
0: ó tún ti wá jalè lórí òkè ọlọ́pàá tún wá rẹ̀ sí ẹ àwọn ọlọ́pàá mi gbẹ́sẹ̀gbẹ́
1: abẹ́rẹ́ ọlọ́wọ́
0: wọ́n ní kí ló ń sọ yìí
1: kábíyèsí o
0: mo ní ọlọ́pàá tó ń sọ mi àjàrà bá dẹ̀rù lójú àwọn tó ti rù ẹ́ pé
1: orúkọ jésù
0: ìwọ tó ṣàmìlà
1: orúkọ jésù
0: àṣeyọrí rẹ máa pa wọn lẹ́kọ̀ọ́
1: abẹ́ jésù
0: àṣeyọrí rẹ máa gbàdọ̀ balẹ̀ wọn
1: abẹ́ jésù
0: ọ̀gá ọ̀gá ọjọ́ burúkú ẹ̀sùn gbomi wọn lè dànù wọn fẹ́ nà mo ní ẹ̀fín lẹ̀ mo ní mo mọ̀ ní mo ní ọlọ́pàá mi ni wọn mọ́tò mi lélẹ̀ ẹ̀sà ló bá ní
1: kí ló wí
0: kò wá mọ̀ nǹkan tó fẹ́ sọ
1: wọn yóò gbọ́dọ̀ dá
0: ó fẹ́ ní sí sí náà yẹ kọ lẹ́nu orí
1: ẹ̀sà
0: dádì.
1: Kábíyèsí ọlọ́run kó o mọ kọjọ bá sọ.
0: Wòlí wòlí.
1: Kábíyèsí o.
0: Sọ́rí sà.
1: Sọ́rí o.
0: Sọ́rí sà.
1: Bàbá mi.
0: Kẹ́kẹ́ dádì wa. Ẹjọ́.
1: Jọ́sọ̀.
0: Ẹgbẹ́ mi àti.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ọmọ mi dé sàlẹ̀. Mo bá gbé sínú mọ́tò.
1: Yẹ́sà yẹ́sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ó jókòó sẹ́yìn. Àtọmọbìnrin
1: yẹn.
0: Kábíyèsí o. Ẹ̀sà.
1: Bá
0: ayọ́ ayọ́ iṣan green
1: jẹ́sọ̀
0: ó wá jáde sí ní gbogbo ara gbogbo ojú rẹ̀ iṣan green
1: ó ti bọ́ra
0: ẹ̀sà ó dàbí ẹgbẹ́ wà wà là ògbómọ̀ṣọ́ fún
1: jẹ́sọ̀
0: ó wà báyìí
1: kábíyèsọ̀ lọ́rùn
0: iṣan green dẹ̀ ló jáde
1: àdáníwáyé
0: kò la
1: o
0: ẹ̀sà
1: ó yẹ̀sà
0: ló bá ń wọwọ́ mi ó ní dádì dádì ṣínà mo wọwọ́ yín mo rí wípé kò tí sóòrù ká bẹ̀ ìyẹn nígbà yẹn o kò tí sóòrù ká bẹ̀ ẹ báwo wọ́n ní ọ̀rọ̀ àjọsọ ìyá àti ìyàwó yín mo ní ta ni ìyàwó mi
1: ìyàwó wo
0: ó lọ́mọ mi fún mi ni mo ní ẹ́ fún kí lẹ pé
1: ẹni pé
0: ẹ̀sà
1: kábíyèsí o
0: ayé fún mi ti wá dàrú débi pé
1: jọ́sọ̀
0: ó ti bàjẹ́ débi pé
1: kábíyèsí o
0: ajalé mi ò lè fẹ́
1: àdáríwáyé
0: mo kéde
1: orúkọ jésù
0: ìyàwó kọ ìyàwó ni gbogbo ẹlísà mi
1: ayérayé ọlọ́run
0: gbogbo ẹni ti gàn rí
1: orúkọ jésù
0: ẹni tó ti gàn náà rẹ
1: ní orúkọ jésù
0: ó yà lọ gbàdọ̀ balẹ̀ wọn
1: bẹ́ẹ̀ jésù
0: mo dẹ̀ ń gbọ́dọ̀ kan
1: yẹ́sà
0: ṣe lè gbà ẹ máa kẹ́
1: kábíyèsí o
0: sọ pé bàbá
1: bàbá
0: ogo tí màá fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
1: ogo tí màá fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi o.
0: sọ pé ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó máa ṣí.
1: ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó máa ṣí.
0: tí màá fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
1: tí màá fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
0: tí màá fi gbàdọ̀ balẹ̀ àwọn tó ti gẹ̀mí rí.
1: tí màá fi gbàdọ̀ balẹ̀ àwọn tó ti gẹ̀mí rí.
0: ẹ ṣí ilẹ̀kùn yìí fún mi o.
1: ẹ
2: Isaiah chapter 60, verse 11. 60, verse 11.
0: Only le kun gbogbo. Ẹnu bodere yóò ṣí sílẹ̀. Ẹnu bodere ṣẹ́kìnì. Nígbà mélòó?
1: Nígbà gbogbo.
0: Ìgbà gbogbo ló pè á bí.
1: Ìgbà gbogbo.
0: Ẹ máa kẹ́ sọ pé ẹ̀yẹ́nu bodè mi.
1: Ẹ̀yẹ́nu bodè mi.
0: Ẹ̀ṣílẹ̀
1: láàárọ̀
0: yìí.
1: Ẹ̀ṣílẹ̀ láàárọ̀
0: yìí. Ẹ̀ṣílẹ̀ láàárọ̀ yìí.
1: Ẹ̀ṣílẹ̀ láàárọ̀ yìí.
0: Ẹ̀ṣílẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀

0: one can close it. When they close the door,
1: yes, sir.
0: No one can open it.
1: Confirm.
0: Because
1: yes, sir.
0: He holds the master key.
1: Oh, yes, sir.
0: He is the master key.
1: Yes, sir.
0: Only Akokoro
1: Agba.
0: Only master key.
1: God
0: bless you.
1: God bless you.
0: God bless
1: you.
0: Only Kokoro Ile Shika Davidi.
1: God bless you.
0: You are the faithful.
1: Yes.
0: Only Mti Mbati Shi. Ko si ani ken to leti. And you won't let Sammy.
1: Oh, yes, sir.
0: Ile ko re shi.
1: Yes, sir.
0: Only anybody re yo shi sile.
1: Nigba
0: gbogbo.
1: A ki yo se wa losa tabi loru.
0: Only ko ni se ti.
1: Losa tabi loru.
0: Losa tabi loru.
1: God bless you, Lord.
0: Tori pe.
1: Yes, sir.
0: Ire le wa losa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Anu le wa loru.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ni gbogbo igba.
1: Oh, yes, sir.
0: Iranlọwọ le jade wa.
1: Ọlọ́dí ya le mu ọlá àwọn kẹfẹ́rí
0: wa sọ́dọ̀ rẹ. Ela kajabara bana le baruba.
1: Yes, sir.
0: Ka le mu ọrọ àwọn kẹfẹ́rí wa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ati àwọn ọba wọn wa. Ẹyin wo lẹsẹ mi.
1: Orúkọ Jésù.
0: Ọrọ.
1: Orúkọ Jésù.
0: Ibi gíga.
1: Ayérayé o.
0: Ọrọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ibi ògo.
1: Jésù.
0: Ọrọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ibi ọlá.
1: Orúkọ Jésù.
0: Tó o bá sàmì.
1: Yẹ́sà.
0: Ó yẹ gbà.
1: Gbà.
0: Gbà.
1: Gbà.
0: Àṣeyọrí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó ju ọjọ́ orí ẹ̀ lọ.
1: Jésù.
0: Ó yẹ gbà.
1: Jésù.
0: Ọ̀gá. Èyí tẹ́ lú ẹ̀bọ yìí.
1: Yes, sir.
0: 48 hours.
1: Ah,
0: o. Oku 24 hours.
1: Kábíyè ṣọlọ́rọ̀.
0: 24 hours.
1: 24 hours
0: lóko. Lẹ́yìn 24 hours yẹn.
1: Yes, sir.
0: Wọ́n ní gbé mọ́.
1: Àjàlíwáyà o.
0: Ara ń dẹ́lẹ̀ báyìí.
1: Yes.
0: O ti ṣe 920 tiẹ̀.
1: Ah, o.
0: Lọ ṣe.
1: Tẹ̀tẹ̀ lọ ṣe tiẹ̀ o.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Bí Ọlọ́run bá lè mú ọmọkùnrin yẹn.
1: Oh, yes, sir.
0: Ìlérí yẹn máa ṣe.
1: Kábíyè ṣọ ṣe.
0: Ṣé bí oṣù Ọ̀tọ́bà yìí.
1: Yes, sir.
0: Oṣù kẹwàá yìí. La mu ẹsẹ̀ rí.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Mo ka Bíbélì mi.
1: Kábíyè ṣọlọ́run.
0: La mu ẹsẹ̀ rí.
1: Oh, yes, sir.
0: Kúrò lóko ẹrú.
1: Kábíyè ṣọ.
0: La mu wo àfin.
1: Yes.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Yes, sir.
0: Mo mu wo àfin. Oṣù Tíbẹ̀tì. Oṣù Tíbẹ̀tì. A mu ẹsẹ̀ rí.
1: Yes, sir.
0: Kúrò lóko ẹrú. Ní oṣù kẹwàá.
1: Yes, sir.
0: A mu lọ sí àfin. Níwájú ọba. Níbi tí àgbàgbé rẹ sí. Àánú mú ọjọ́ gbẹgbẹ. Àánú mú ẹlú àfin. Àánú mú ẹlú àfin. Ẹrú ẹbọ yìí o.
1: Wájà lọ ṣe
0: o. 920. 920.
1: $920.
0: Ohun tí Olúwa fẹ́.
1: Kábíyèsí o.
0: Tó ní kó o fi ṣe 920.
1: Ó yẹ sàn.
0: Ó jẹ́ kó o ṣe.
1: Kábíyèsí o.
0: Ṣé o dẹ̀ ń ṣe eléyìí tó tẹ̀lé? $20.20.
1: Yẹ sàn.
0: Tó ní kó o fún oníbàárà?
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ṣé o dẹ̀ ń ṣe?
1: Ó ṣe tiẹ̀.
0: Ṣé o ń ṣe?
1: Kábíyèsí o.
0: Ó ṣe máa ṣe nìyẹn o.
1: Yẹ sàn.
0: Tó o máa fi lọ $20.20.
1: Kábíyèsí ọlọ́run.
0: Tó máa pé 31.
1: Ó yẹ sàn.
0: Olúwa ni tó o bá lè gbọ́ràn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo sọ ní ìjẹrin. Gbogbo ẹni tó bá máa rú ẹbọ 920.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ló gbúdọ̀ fún oníbàárà.
1: Yẹ sà.
0: Ní $20.20. Tó o bá lọ fún oníbàárà.
1: Kábíyèsí o.
0: Ní $20.20.
1: Yẹ sà.
0: Tó o rú ẹbọ 920 yìí.
1: Yẹ sà.
0: Kò ṣe ìtẹ́wọ́gbà.
1: Kábíyèsí ọlọ́run.
0: Èdìdí ò sí nínú ẹ̀.
1: Yẹ sà.
0: Májẹ̀mú ni.
1: Ẹ
0: o. Ní ko o lè má ṣe ń sìn.
1: Àtọ̀.
0: Ṣùgbọ́n.
1: Yẹ sà.
0: Ó kù 24 hours.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 24 hours. 24 hours.
1: 24 hours.
0: Wọ́n lè máa gbé ọrẹ yẹn.
1: Kábíyèsí o.
0: Títí di October 10.
1: Yẹ sà.
0: Tó bá ti di October 10.
1: Ẹ.
0: Wọ́n gbé ọrẹ yẹn mọ́.
1: Ayẹyẹ o.
0: Gbogbo ẹyin wọlé sàmí.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ìyanu ti ọ̀ lọ́wọ́. Sẹ́ni yẹn.
1: Yẹ sà.
0: GTB.
1: GTB.
0: GTB.
1: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05
0: àwọn méjèèje jáde.
1: Yes sir.
0: Máa pé àwọn méjèèje jáde.
1: Àtẹnuwayọ̀.
0: Lórí rédíò.
1: Yes sir.
0: Tó bá ti di ọjọ́ Monday.
1: Kábíyè ṣe o.
0: Ọjọ́ wo ni mo pè é?
1: Ọjọ́ Monday.
0: Ó ku orúkọ èèyàn méjì tí mò ń dúró de.
1: Ayérayé.
0: Máa pé orúkọ wọn jáde.
1: Yes sir.
0: Lórí rédíò.
1: Kábíyè ṣe o.
0: Lọ́jọ́ Monday.
1: Ọjọ́ Monday.
0: Kí ni mo fẹ́ pè wọ́n jáde fún? Olúwa wí pé. Ṣo mọ̀ pé agbo 91.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ló wà nínú kànga.
1: Bẹ́ẹ̀ni o.
0: Májẹ̀mú wa.
1: Yes sir.
0: Ní orí òkè Sioni.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àrẹ̀mọ̀lẹ́kún. Agbo 91.
1: Kábíyèsí.
0: Agbo ìgbàlà.
1: Yes sir.
0: 91. Olúwa wí pé.
1: Ó yẹ sọ.
0: Ó fẹ́ gbé ògodì dé.
1: Kábíyèsí o.
0: Fún àwọn mẹ́sàn-án.
1: Tóóso.
0: Àwọn méje.
1: Yes sir.
0: Obìnrin obìnrin méje. Ọkùnrin mẹ́sàn-án.
1: Kábíyèsí o.
0: Obìnrin méje. Ọkùnrin mẹ́sàn-án. Olúwa wí pé.
1: Yes sir.
0: Kí eyu agbo.
1: Bẹ́ẹ̀ni o.
0: Obìnrin méje.
1: Kábíyèsí o.
0: Àti ọkùnrin mẹ́sàn-án.
1: Tóóso.
0: Kí eyu agbo yẹn.
1: Yes sir.
0: Jáde nínú kànga.
1: Ayọ̀rọ̀
0: yọ̀ lọ́rùn. A máa rán ẹnìkan sọ kalẹ̀.
1: Kábíyèsí o.
0: Sínú kànga yìí.
1: Yes sir.
0: Wọ́n máa yọ sí. síta. Olúwa ni àwọn tí mo bá ti pe orúkọ wọn. Wọ́n wọ gbogbo ọ̀nà. Láti wá bá mi ní ilé sá. Olúwa ni àgọ́ yìí. Ló máa di àpótí ẹ̀rí nínú ilé wọn. Wọ́n lọ máa fi àgọ́ yìí. Wọ́n máa fi wẹ̀. Wọ́n máa fi bomi wẹ̀. Wọ́n máa fi bomi mu. Olúwa wí pé a kì í pohùn má gbogbo lẹ́nu. Ògo wọn fẹ́ sọ̀rọ̀. Níbi tí ayé ti ní wọn ò ní sọ̀rọ̀. Ọ̀gá àgọ́ yìí ilé tó bá ti wọ̀. Ẹ̀sà ti Mẹ́sà ti pe orúkọ rẹ̀. Ìwọ bá wà Lábújá. Wọ mọ́tò kò mẹ́bọ̀. Ìwọ bá wà Lẹ́kọ̀ọ́. Ti Mẹ́sà pe orúkọ rẹ̀. Wọ mọ́tò kò mẹ́bọ̀. Àwọn méjì kan wà tí mo fẹ́ kọ orúkọ wọn sílẹ̀. Ókè méjì lọ́dọ̀ obìnrin. Mẹ́ta lọ́dọ̀ ọkùnrin. Mo fẹ́ kọ orúkọ wọn. Ẹ̀sà lọ sí 928. Ìwọ ni mo lú ọdẹ. Àrùn ọdẹ lẹ́jì. Ẹgbẹ̀dẹ̀nu ànámọ́rù. Sọ̀nà rẹ̀ lọ. Sẹ́ni ẹ̀. GTB. GTB. GTB.
2: Kò bá sàmì.
3: Kò bá ti sàmì báyìí.
2: Ìwọ ni ẹ̀rí kan.